ládùúgbò tiẹ̀ náà sáwọn èèyàn mọ rírì rẹ wọn mọ pa rẹ wọn mọ pa takuntakun rẹ wọn mọ ọmọ nǹkan dáadáa ládùúgbò níbi tí ìwọ náà ń gbé ń bẹ ọ sáwọn èèyàn ń jẹ àǹfààní kankan lára rẹ wà á ń sọ yìí o ẹnìkan làwà ń sọ yìí o òun kàn tán náà jẹnẹrétọ tiẹ yóò wá ọ wá ṣe extension box síta bẹ́ẹ̀mi náà ṣe wáyárìn ilé tiwa nu mo ṣe extension box síta ilé bá mi bàbá ro ẹ̀rẹ̀ epo tá a tan jẹnẹrétọ bàbá rí jẹnẹrétọ kí jẹnẹrétọ owó tó lana kó tó bàjẹ́ èmi náà tan jẹnẹrétọ mo ṣe extension kan síta gbogbo àwọn ọmọ iléèwé àwọn emmanuel olande college of education àwọn ọmọ èkìtì state university ṣe àfilẹ́ẹ̀tì mọ́ emmanuel olande college of education tó ń gbé ládùúgbò mi wọn á tò lọ níwájú ìta mi níwájú ìta bá mi a máa ṣáàjì wọn gbé extension wọn ẹlòmíì ò gbé láptọ̀pù wá kí jẹnẹrétọ mi ó tó lana sáwọn èèyàn ń jẹ àǹfààní tiẹ náà ládùúgbò àbí ìwọ nìkan só ní bọ́ ń bẹ ní àyín ìwọ nìkan só bọ́ ń bẹ lọ́hún ìwọ nìkan só bó tún lọ bó tún bọ̀ ìwọ nìkan só àbí èmi àtẹni tí mo sọ pé òun náà tàn jẹnẹrétọ lọ́wọ́ tó yẹ pé bó tàn jẹnẹrétọ ní àárọ̀ àwọn èèyàn apẹ́tì sìkìtì àtọ̀dọ́ àtàgbálagbà àtarúgbó àtomidán àti màjèsín odìlé rẹ̀ wọ́n làwọn lọ lé mania wọ́n ṣe máa ń sọ nígbà tèmi náà fi ní jẹnẹrétọ̀ wọ́n làwọn lọ lé Deyinka o ilé bàbá àjíṣe bí ọ̀yọ́ à ń lọ ọbẹ̀ abẹ́ lọ chaajì níjàwó èèyàn ń jàǹfà ní ìwọ náà aláwọn tí wọ́n ń tàn láì ní ìtàn irú wọn ni wọn ìpẹ́ tán o bí wọ́n bá tan jẹnẹrétọ̀ ṣé bó ti géètì mọ́ ni ìwọ nìkan ìwọ nìkan bó wà ní àyín ìwọ nìkan bó wà lọ́hùn ìwọ nìkan gbóró nǹkan péré níbi advice irúfẹ́ àwa èmi mania àti ìwọ tó jẹ́ pé ìwọ nìkan ṣoṣo gíogí o ni tó sọ́ra rẹ di tí ọrin ńlẹ́ ńlẹ́ o ọmọ arísẹ̀kí balẹ̀ kan ikàn ni mo ká nǹkan ṣẹ̀gí olóhùn á díẹ̀ fún ìwòrí o nìkan níjọ títí ń dárìn o nìkan ṣoṣo gíogí o ìwòrí o nìkan á ṣe dárìn ẹnìkan ṣoṣo táyé fi yẹ ni o a ṣe àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan ọ̀gbẹ́rù dórí o tí wọ́n máa ń ràn yàn lọ́wọ́ so máa ràn yàn lọ́wọ́ o máa ẹ̀pù èèyàn wà láìtàláì báwọn èèyàn ṣe máa ń ràn àwa lọ́wọ́ ní àyín àwọn tẹ́ máa ń ṣàánú wa tẹ́ máa ń bùá ló mo fi ọlọ́run ọba ṣẹ̀ rí bẹ́ẹ̀ làwọn kan náà àná máa tún rí ìrànlọ́wọ́ láti ara ti àwa náà àwa èyí ṣe alájẹmúra o bá a ṣe ń gbà á tá à ń gbà láwa náà ń na a tó ń fún àwọn kan àwọn náà tó ń jẹ àǹfààní lára wa lórí èyí ló bá tó ń gùn lọ ẹyìn ó sì bẹ àwa nìkan lẹyìn ẹfù ni àwọn tẹ ẹfù pọ o bẹẹ bá ra dátà fún wa àwọn tí ó gbọ wa tí wọn gbàròyé wa tí wọn gbọ ẹkọ tá a fẹ kọ wọn pọ wọn jẹ àǹfààní látàrí oore tẹ ẹ ṣe fún wa ni aláwọn tí wọn ń tàn láì ní ìtàn irú wọn ni wọn ìpẹ tán o ìwọ tó o bá ń tàn tó ní ìtàn dáadáa tó o fi yàn lọlẹ kárin kése ló tún mọ gbé ayé lọ kódà lẹyìn ikú rẹ lẹyìn tó o bá ti ribi àgbáre tó dáwọ sùn délẹ aláì àwọn yóò tó máa rántí rẹ sí dáadáa gbọ́n ti ń rántí rẹ sí dáadáa làwọn màláìka ó tó máa kọ dáadáa lẹ nípa rẹ ṣùgbọ́n ìwọ tó jẹ́ pé bọ́ wà níbí ìwọ nìkan ó wà lọ́hùn ìwọ nìkan ni kò tún lé ọmọ kéékèèké sẹ́yìn a ní bó o ṣe ń ṣe bá a ṣe ń ṣe bó o ṣe ń ṣe náà ni ọmọ sí lọ kò sí èyí tí ò dérè bẹ́ẹ̀ bá rẹ nìkan tó jẹ́ pé bí lọ ń bí òun nìkan bí ń lọ níbi òun àtàwọn ọ̀dọ́mọkùnrin ni àwọn ọmọ kéékèèké wọn mọ gbàyàn tí ni bí ìràpò ṣúgà tẹ tún bù ṣe gàdà bẹ́ẹ̀ bù ṣe gèdè tẹ tún rẹ nìkan àṣo tó jẹ́ pé bí ń lọ ní àyín òun nìkan ni bí ń bọ̀ òun nìkan ni bí ń lọ òun nìkan ni nínú ilé òun nìkan náà tún ni ẹ sọ fún wọn pé ẹládéyìnká ọlásùnkàn yìí wípé ẹni ká sàmà ṣe dáadáa àjọkọ bẹẹ ní kìlọ wá sọ wípé bí ṣe ń ṣe bẹẹ náà ní kọ máa ṣe lọ kò sí èyí tí ò lérè o.

tọ́láre ó tún fi dé padà ọlọ́run bá ran àwọn náà lọ́wọ́ ọlọ́run bá ń gbé orí rẹ̀ sókè bá ń gbé ọwọ́ rẹ̀ sókè tinútinú ni mo fi ń ṣe àdúrà yìí kí ọlọ́run kí ó gba àdúrà náà kó tún bá ń gbé orí rẹ̀ sókè lọ́kùnrin yìí ló bá ń ròyìn èmi ò gba sílẹ̀ márùn lọ́wọ́ bàbá yìí rí o ṣùgbọ́n mọ́ṣáláṣí tó kọ́ à ń jẹ àǹfààní rẹ̀ ládùúgbò ọkùnrin yìí lọ́wọ́ ń sọ̀rọ̀ ó nígbà tí bàbá yìí tí wọ́n fi ń kó ìdú lọ sí èkó látọ̀yọ́ nígbà tó wó fi ń bẹ lọ́wọ́ bàbá yìí ó ní táwọn jẹ́ ọmọ ṣẹ́ bàbá yìí táwọn náà bá tẹ lé ìlú jọ kéékèèké táwọn kó jọ táwọn náà tó gbé sọ́kọ̀ báwọn fẹ́ lọ tà lẹ́kọ̀ọ́ táwọn náà obìnrin ṣe ń yí díẹ̀ ẹ mọ báwọn ọmọ ṣẹ́ náà ṣe máa ń ṣe o táwọn náà fi máa ń wá tọ́rọ́ kọ́bọ̀ tí wọ́n fi máa ń rówó ràbàtà ràpátá ràkọ́mú ra síngílẹ̀tì ra gbogbo ẹ̀ táwọn náà fi máa ń ṣara ni dé. ó ní bàbá yìí tọ́ bá rí yóò ṣe bí èpo wọn ò rí ni kì í gbà lọ́wọ́ àwọn yóò ní ẹ fi wọ́n lẹ̀ bàbá yìí wá ń sọ̀rọ̀ ó ń sọ ní ṣùgbọ́n tó bá yẹ pé ìyàwó bàbá ni ìyàwó bàbá ó gbà lọ́wọ́ àwọn ṣùgbọ́n bàbá ń tiẹ̀ bàbá ò ní gbà bàbá ò ṣe bí èpo wọn ò rí ni yóò ní wọn fi wọn lẹ̀ ni àwọn náà ta ẹ̀dùn yìí. ẹyin bàbá yìí ni ó ti ń sọ̀rọ̀ yìí o ó sọ lójú rẹ̀ tá a pè báyà sí àárín mi ní ń ṣe bàbá yìí ti po kọ́lọ̀ kó tún bá ń dá gbogbo àkólọ rẹ̀ padà kó ṣe àforíjìn àwọn àìṣedédé rẹ̀ kọ́ wá dá ọlá rẹ̀ àtọ́lá rẹ̀ padà wá kó gbé orí tèmí náà sókè ọlọ́run torí ibi abá ti ń tọ́jú aláìsàn náà láti tọ́jú ara ẹni ṣé ìwọ náà ó rẹ nìkan máa jẹ́rìí lẹ́yìn rẹ báyìí pé èèyàn dáadáa ní ọ tí òun ṣe dáadáa tó dẹ́ni tí ò bá ṣe dáadáa àwọn èèyàn ò ní fi dáadáa ròyìn rẹ o lèmi fi ń jẹ́ ká sàmà ṣe dáadáa o ni mo tún ṣe máa ń pa òwe pé ká pàjù bá lẹ̀dí sọ àlọ́lọ́ kájú ọkọ tó dáa tó dùn ún lẹ̀dọ́mọ nítorí ẹ̀nìkọ́ nítorí ọ̀la ni o torí àrọ́bá gbogbo wa ládì tán o irúfẹ́ ẹ̀tàn tá a bá dì lẹ́yìn wọ́ ọ̀la náà ni o iṣẹ́ tá à ń ṣe lónìí ni ó jẹ́ ni ó fa ṣe okùnfà irúfẹ́ ẹ̀tàn tá a dì lẹ́yìn wọ́ ọ̀la. àná ni bàbá yìí ṣe gbogbo àwọn nǹkan tá à ń ṣe yìí tá à ń sọ yìí o ní mímí àwọn èèyàn ń ròyìn rẹ̀ yìí o ó tún kọ́ mọ́ṣáláṣí wàhálà ilé rẹ̀ kì í tún ti kọ́ parí o kò tí ì rówó ṣe àwọn sílì inú ilé yìí àwọn ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n fún un lówó tó fi ra jálóore tó fi ṣe sílì inú ilé yìí nínú òtútù kó tún ti rówó ṣe àwọn wíńdò ilé yìí nígbà tí nǹkan kò jọra wọn fún dáadáa mọ́ tipátipá gan náà fi ń rowó jẹun ẹgẹ́ kí n tó wá mú kan wá tí mo fẹ́ sọ bàbá yìí kì í tún wá fọ̀rọ̀ rẹ̀ pamọ́ kọ́lọ̀ dáríje mi tó bá ṣe pẹ́sẹ̀ ní ìṣeregun o torí ọlọ́run a wá wà nínú mọ́ṣáláṣí ń jò ní láàárọ̀ jò ní bọ́yọ́sẹ̀ tó lọ ni lọ́rọ́ wá ṣe bí ọ̀rọ̀ bàbá yìí sọ pé aṣọ ńlá kọ́lẹ̀ èèyàn ńlá ọ̀rọ̀ kan lásọ tàbí sọ débẹ̀ ni bàbá yìí ọ wá ń sọ nǹkan tá a fi jọ ṣe papọ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ó fi ń ṣe àkàwé ọ̀rọ̀ ibi kéèyàn má máa fi ojú kíní kan wẹ nìkan o báyìí nìkan ni ò lè ràn yàn lọ́wọ́ kéèyàn má máa fojú rẹ̀ wẹ nìkan. ọ wá ń sọ̀rọ̀ ní tó ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀ pẹ̀lú ẹnìkan pẹ̀lú ọlọ́run ó ń sọ fún àwọn èèyàn ó tún fi ń ṣe bí ìwà àti báwọn èèyàn nínú mọ́ṣáláṣí láàárọ̀ ìjọ yẹn. bàbá kan ló bá wa èmi àti ẹ à ń rojọ́ lọ́wọ́ níbi mọ́ṣáláṣí tá a bá ti parí kírun tán àbá ṣe kíní tán á máa rojọ́ ni níbi mọ́ṣáláṣí èmi àti ẹ wá ń rojọ́ lọ ọ̀rọ̀ wá wá pọ̀ bàbá tá à ń wì sí lómìnira ibi tá a ti ń rojọ́ ni ọkùnrin tá à ń wì ló dé kọ́lọ̀ dáríjì mi tó bá ṣe pẹ́sẹ̀ ni o mọ́kà fẹ́ fi ṣàlàyé ọ̀rọ̀ ni o bàbá yìí gbóṣe sọ́gẹ́lẹ́ ni o mo fi ọlọ́run bá ṣe rí tó ń gaga ṣe sọ fáwọn èèyàn nínú mọ́ṣáláṣí bó ṣe ṣẹlẹ̀ tó ṣe sọ èmi náà wà nàárẹ̀ tí bó ṣe ṣẹlẹ̀ lọ́jọ́ à ń rojọ́ láàárọ̀ ọjọ́ níwájú mọ́ṣáláṣí nídìí kànga ni bàbá tá à ń wì ọkùnrin àgbàlagbà náà ni ló dé lọ́ bá ń sọ ọwọ́ báyìí sí bàbá pé ẹjọ́ mo fẹ́ rí yín ni o ó sọ ọwọ́ báyìí sí bàbá pé ẹjọ́ mo fẹ́ rí yín ni lọ́ bá pe bàbá sẹ́gbẹ́ èmi ò kúkú mọ tí ó sọ fún bàbá ṣùgbọ́n bí bàbá ti ń dá lóhùn pé wà láì tà láì mo fi ọlọ́ọ̀bá fúra kó sí sílè márùn lọ́wọ́ mi ni mo ti gbọ́.

0: gbọ́n mo gbọ́ pé bí pé n tó sọ ni pé kò sí nǹkan kan tóun jẹ láàárọ̀ àwọn àtàwọn ọmọ pé lòun fi bọ́ta pé àìdákẹ́kú àìwòsùnsùn dáràn béèyàn bá sì dákẹ́ tara rẹ̀ ó bà dákẹ́ lòun bá fi jáde mo ṣe wá rí bàbá tí ó rí pé bàbá lómi la ó pé ọkùnrin yìí kan wà lọ́dọ̀ rẹ̀ kọ́ lọ dáríjì mi tó àìpẹ́ sẹ̀ ni ìbí ṣèrè gun ò torí ọlọ́run bó ṣe wá fẹ́ yẹ̀yìn ìpóngbà bàbá ti sọ fún pé sílẹ̀ márùn-ún kò sí lọ́wọ́ àwọn náà ó ọkàn rí báyìí ni ó kò sówó lọ́wọ́ àwọn náà ó bàbá pèrè kò sí sówó gidi kalẹ̀ mí náà fún òpó fún lápò kan pé kó máa mú àpò kan lọ inú rẹ̀ dùn tó bá lọ bàbá yìí náà tóun wà lẹ́gbẹ̀ẹ́ mi kọ́ lọ́n dáríjì mi tó bá ṣe pẹ́sẹ̀ pó fóun náà ní 500 ọlọ́run ní kọ́ bá owó lọ́wọ́ mi náà láàárọ̀ ni bàbá yìí wá fi ń sọ̀rọ̀ nínú mọ́ṣáláṣí pé nígbà tó rí mi ó sì bí mi ga ní lówó lọ́wọ́ àṣé ọ dàbí ẹ̀rín ni kì í ṣe bí ẹ̀rín ẹ̀dàkun torí ọlọ́run má kọ ọ̀rọ̀ tí mò ń sọ dà. Bàbá yìí wá sọ wípé aṣọ ńlá kọ́ lè yàn ńlá ó fi èmi lẹ̀ ó ní ó fi ẹni yìí lẹ̀ ọ wá bá ẹ̀mí tó wò pé ẹni tí ó lówó lọ tí ó ràn lọ́wọ́ ni kò mọ̀ pé ẹni tí ó tiẹ̀ tí ó sàánú ni ó ní bó ṣe fún ẹni yìí lówó tán ló tún fèmí náà lówó. Bó jẹ́ lẹ́yìn mi náà bí ó ṣe máa sọ́nu bí ó ṣe máa sọ́nu ìwà àbí ṣèrè gun ò torí àwa náà ń tọrọ ni wọ́n ń fún àwa náà ni ò ṣùgbọ́n látàrí àtìlẹyìn tí lọ́jẹ́ káwa náà lè ṣe irú eléyìí ò èmi náà ń ṣe eléyìí ní orúkọ ẹ̀yìn alátìlẹyìn wa ni ò gbogbo ẹ̀yìn tẹ́ ẹ máa ń ràn wá lọ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ máa ń gbéṣẹ́ fún wa iṣẹ́ bẹ́ẹ̀dẹ̀ jingu gbogbo ẹ̀yìn tẹ́ ẹ máa ń bun àlówó owó dátà tí mo ṣe máa ń dá akọ yín bàbá Fàtà Ìlàmídì lọ́wọ́ Londo State Madam Fúnmi Kẹ́mi nílùú Ìbàdàn Artist Michael Awúsọlá Angelo láti ìlú Àbújá Afolábí Nurudeen Aláro láti orílẹ̀-èdè Libya bàbá Bàṣírò ọmọ Adéníran láti ìlú Èkó Adéníyì Ahmadu Asiru Asiru Ahmadu Adéníyì láti ìlú Pàpó Mr. Yusuf tí wọ́n ṣiṣẹ́ lọ́pàbọ̀dé hospital lọ́yọ̀ọ́ wa níbí ọmọ Ìbàdàn nílé Òbíyọ̀lé bàbá Bàṣírò Adéníran ọmọ ọba láti gbòlùmú ìdínì Adékúnlé bàbá mi tí mo tún mọ ń ké sí tí mo bá ti fa jọ̀gọ̀ Evangelist Moses Àkàndé Akíntúndé bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù lamẹ́ríkà ọmọ wọn lẹ́rùúwà ojoko agbẹdúdú orí òkèlé bàbá mi Fàtà Ìbàndélé Olúṣọlá lamẹ́ríkà Miriam Sinkins Adéṣẹwà Adépọ̀jù lamẹ́ríkà bàbá dáadáa yìí Sunny Success Odúọlá ọmọ Ògúndàre ní United Kingdom lọ́hún gbogbo ẹ̀yìn alátìlẹyìn wa tẹ́ ẹ máa ràn wá lọ́wọ́ ọlọ́run ọba yóò máa ran ẹ̀yìn náà lọ́wọ́ abudí ní tómi òkun abudí ní tómi ọ̀sà gbogbo owó tẹ̀ ń fún àwa bá a ṣe ń ná tàbí ra dátà tàbí ń ná tààtún fi ń ná sílé iṣẹ́ wa díẹ̀ díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bó ṣe ń ṣẹ́kù bó ṣe ń gbọ̀n sọ́wọ́ làwa náà là ń gbọ̀n sílẹ̀ o àwa náà máa ran àwọn èèyàn lọ́wọ́ níbi ìkápá tí wa náà ṣe mọ́ ọlọ́ọ̀ bá ń gbọ́ ọlá tí làwa fi ń yan o ni wọ́n fi ń dà wá náà mọ̀ ládùúgbò pé èèyàn dáadáa làwa náà ẹ̀yìn báwa ṣe mọ̀ yín lè yàn dáadáa tára náà tá a máa ń fọn rere yín láwọn kan náà máa ń ròyìn ti àná.
1: Ọmọdé ni ó ràn mí lọ́wọ́ kọ́ lọ́hùn bá mi ràn wọ́n lọ́wọ́.
0: Ọmọ kéékèèké tí ń ràn wá lọ́wọ́ ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ̀yìn àgbààgbà tẹ́ ń ràn wá lọ́wọ́ ọlọ́run kọ́ máa ń ràn ẹ̀yìn náà lọ́wọ́ o owó ò ní tán lọ́wọ́ yín o àbùdí ń tómi òkun àbùdí ń tómi ọ̀sà ìná ò ní tán wọ yín o ọwọ́ yín ò ní kan ṣàlẹ̀ àpò láíláí fa àbàdà fóònù mi ti ku 6% ó ti ku 6% péré bá a ṣe ń gbádùn ara wa tó ní pẹ́ máa ṣe gàyà díẹ̀ kò sí náà o bá a bá rí èèyàn fún àlọ́ tàgbéra jẹnẹrétọ̀ á dúpẹ́ àmọ́ lóore o bá a rí èèyàn fún àlọ́ dátà kò sí èèkan tó kéré àwọn èèyàn máa bùn wá lẹ́yìn ẹgbẹ̀rún kan péré àwọn èèyàn máa bùn wá 500 ọlọ́run bá ń gbọ́ àwọn èèyàn máa ra dátà fún wa mo tún fi àsìkò yìí kí dátà tí mo fi wá sọ̀ ńlá yìí x abdulmalik wireless communication concept ọmọ mi dáadáa wàláì òun ló fún mi ò lánàá lánàá ó ní adéyinka ọlásùkànmí ọba mi chaati sẹ ẹ ní yẹtẹ sim mo ní yẹtẹ sim oni send your song mo ba send the number si wa lie bo se fun mi ni data no data ti mo fi whatsapp laaro ti mo fi whatsapp online laaro s at malik wireless communication concept o lo fun mi o inter data te ba fe ra data e da eye nlo wo bana re kin pe fun yin daada o lo fun mi ni data ti mo fi whatsapp online s at malik wireless communication concept mumbo o fe sare wo bana re kin fi pe fun yin teyin na ba fe ra data ke le mo ba patronize re bi s baba yi na ba se mo fun wa ni data nu o Asiru Ahmadu Adeniyi ti won ni tele multi purpose venture te ti mo ngbo ko lo won tele hun ba won na ba se mo fun wa ni ba se mo fun wa data nu ba se mo fun wa data nu mumbo je ki sare wa bana s ad malik wireless communication concept lo e da kon to re olohun e ma ba patronize re o ma mi da da ni

ẹ̀yà láti lẹ́yìn wa gbogbo ẹ̀yìn tẹ́ ẹ̀ máa ń gbọ́ wa ó sì ò ní tayín o ẹ̀ ní mòsì ó sì ò ní mọ̀yìn ẹ̀ ní tòsì ó sì ò ní tayín ó sì ò dá o ó sì ò dá o ó sì ò dá o ẹ̀ ní mòsì ó sì ò ní mọ̀yìn o ẹ̀ ní tòsì ó sì ò ní tayín o lọ́la wàlà haúlá wàlà kùwátá ilá àbílá àdé ilé àṣìn gbogbo ẹ̀yà látìlẹ́yìn wa gbogbo ẹ̀yìn tẹ́ ẹ máa ń gbọ́ wa lójoojúmọ́ mò ń bọ̀ mo sì ń wá bánà ẹ̀sìn màlẹ́kì mò ń wà á lọ́nà mò ń bọ̀ olúfúnmi ní dátà tí mo fi wá sọ̀nláìn láàárọ̀ yìí.

Mo ti ri pana hex maliki. Wala on lo fun mi ni data ti mo fi wa so online. Airtel data on lo fun mi o. Only get your data subscription today at affordable price. S. Abdulmalik, wireless communication concept. Bẹ́ẹ̀ tó ṣe ń wo bọ̀bọ́ yìí, ọmọ ilé ìwé ni o, ìlọsíṣ ilé ìwé ni o, òun ò máa lu jìbìtì o, kọ́ máa ṣe yáwúyáwú, kò máa ṣe yàwúyáwú, kọ́ máa ṣe yàwú, kọ́ máa lu jìbìtì, bó bá fẹ́ lu jìbìtì tó láwọn àwọn tí wọ́n ń ṣe ti pọ̀, bó fẹ́ kọ́jà jìbìtì yóò kọ́. Ọmọ ilé ìwé gbogbo àwọn ọmọ ilé ìwé náà ti di yàwú nísìn, là ń gbọ́ kọ̀ bọ̀gìnì bọ̀gìnì lọ, ṣùgbọ́n òun ò fẹ́ lu jìbìtì jáyé tó fi ń ṣe iṣẹ́ yìí. Ẹ dákun tó dé Ọlọ́run, ẹ máa bá ń patronize rẹ̀. Mo bẹ̀ yín nítorí Ọlọ́run, lórúkọ Ọlọ́run mo fi bẹ̀ yín o. Data rẹ̀ ò sì wọ́n, irú MTN ní 1 gig 350 naira ní ń ta. Kódà ó tún lẹ́ẹ̀sì ju iye táwọn MTN ní máa ń ta data wọn gangan fúnra wọn lọ. Bẹ́ẹ̀ bá lòdù 350 naira kò lè ra data 1 gig o. Kò tẹ̀ tún lè lóṣù kan. Tó ń bá ta data fún yín, yóò lóṣù kan gbáko. 2 gig rẹ̀ 600 naira péré ni o lórí MTN. 3 gig 900 naira. 5 gig 1400, 10 gig 2600, Glo rẹ 1.5 gig 600 naira, 2.5 gig 1000 naira, 4.1 gig 1500, 7.7 gig 2600, 10 gig rẹ 3000 ni o. Lórí 9 mobile 200 megabytes 600 naira, 1.5 gig 1000 naira, 2.1 gig 1200 naira, 4.5 gig 2000 naira, 11 gig 3800 naira ni o. Airtel rẹ 2 gig 600 naira ni, 1.5 gig 1100 naira, 2 gig rẹ 1300 ni, 3 gig 1700 naira, 10 gig 3200 naira. Kì í tún wá ṣe eléyìí nìkan ní ṣe. Bẹ́ẹ̀ bá fẹ́ ṣe subscription GoTV, ẹ dákun ẹ mọ̀ bínú. Ẹ má bínú. Bẹ́ bá bẹ́ ṣe GoTV subscription. Bẹ́ẹ̀ tún bá ṣe èyí tí ń jẹ́ ẹlẹ́ẹ̀kejì tí ń jẹ́ Star Time subscription, DSTV subscription. Ó tún lè bá yín ṣe o lówó tí ò gàjàrà lọ. Bẹ́ẹ̀ bá tún wá fẹ́ ṣàánú rẹ̀, bẹ́ẹ̀ fẹ́ ràn lọ́wọ́ torí ọmọ yóò tún rówó ṣiṣẹ́ yìí dáadáa. Ó fẹ́ ṣe POS, ó fẹ́ bẹ̀rẹ̀ POS. Tẹ́yìn náà bá ní owó tẹ́ fẹ́ fi ràn lọ́wọ́. Tẹ́ fẹ́ fi ràn lọ́wọ́, ọmọ kékeré ni. Ilé ìwé lọ wà, eléyìí ló ń ṣe tí fi ràn ara rẹ̀ lọ́wọ́, tí fi ràn ara rẹ̀ ń sùkú. Ẹ dákun torí Ọlọ́run, ẹ̀yin náà bá ràn lọ́wọ́ o. Bí òṣè tún lówó lọ́wọ́ yìí lòun náà tó tún ṣe fún mi lówó data. I mean ló tún ṣe data fún mi tóun náà fi ràn án, tó fi ran iṣẹ́ ìránṣẹ́ àjíṣe bí Ọ̀yọ́ lọ́wọ́. Ẹ dákun torí Ọlọ́run, ẹ bá ràn lọ́wọ́ o. Orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè pè sí, òun náà ni 08145420182. 08145420182. Ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 08145420182 lẹ lè pè sí. Tẹ bá fẹ́ bá chat lórí WhatsApp, ẹ lè chat lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn náà, tàbí eléyìí tí mo tún fẹ́ pè yí. Bẹ̀bẹ̀ ṣe data, bẹ̀bẹ̀ ràn lọ́wọ́, bẹ̀bẹ̀ ṣe GoTV or DSTV subscription. Ẹ dákun torí Ọlọ́run. Àwọn tó bá fẹ́ ràn lọ́wọ́ ni o. Ẹ dákun, ẹ má lọ kó ara àjẹbọ ọmọ ọlọmọ torí Ọlọ́run. Tọ́ra àwọn oníjìbìtì náà lè máa gbọ́ mi. Wọ́n mọ̀ fẹ́yìn èso oníjìbìtì ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́. Ká lọ́ máa lọ máa tún sẹ́ndì mẹ́sẹ̀jì sí pé kinní kan. Kò lówó lọ́wọ́ o, àlàtà àrágó ló fi ń ṣiṣẹ́ yìí o torí Ọlọ́run. Tẹ bá fẹ́ ràn lọ́wọ́, abẹ́fẹ́ ṣe dátà ni. Ẹ dákun, kò lè gbé owó yín lọ, mo ń fọwọ́ sọ̀yà fún. Ẹ̀yin lẹ́kọ̀ọ́kọ́ sẹ́ndì owó sí kó tó sẹ́ndì dátà sí yín o. Mo ń fi ọwọ́ sọ̀yà. Tọ́ bá gbé owó yín lọ, ẹ bá mi chaàtì ń dá padà fún yín. Kò ní gbé owó yín lọ, gbogbo èyíkéyìí tẹ́ ẹ bá fẹ́ ṣe. Kò nítorí kò rówó ṣe business yìí dáadáa ni o. Ẹ sì lè fẹ́ ṣe data tó pọ̀. Ó yẹ pé kò sí owó púpọ̀ tó lè fi rọ́ọ̀nù package nílẹ̀. Yóò ṣẹ̀ṣẹ̀ máa wá owó yẹ káàkiri ni. Ẹ dákun, kò ní gbé owó yín lọ, ẹ sẹ́ndì owó sí. Mo fi oògùn rẹ̀ gbárí, mo fi ọwọ́ sọ̀yà fún. Ẹ̀yin ni ẹ kọ́kọ́ sẹ́ndì owó sí. Ẹ̀yin ni ẹ kọ́kọ́ sẹ́ndì owó sí. Torí Ọlọ́run, mo fi Ọlọ́run bẹ̀ yín. Tàbí kẹ́ ẹ ràn lọ́wọ́, kẹ́ ẹ kún lówó kókó fi máa ṣe business yìí dáadáa. 08180315769. 08180315769. 08180315769. 08180315769. Ní tuntun pè torí ẹlòmíì tí ò tí mú gègé àti tákàdá tí ò fi kọ́ dání. Ń lo àwọn nọ́mbà méjèèjì lórí WhatsApp. Ṣùgbọ́n ilé ìgangan ni mo rí lórí bánà rẹ̀ tó fi lógo WhatsApp sí 08180315769. Ẹ jẹ́ kí n pe
bank account rẹ. First bank account ni nlo. Ẹyin to ba fẹ bun lowo, ti o fẹ ba charge to fẹ bun lowo. E kan le fi atẹmọ e kan bun lowo ti yin lo. Account rẹ ni Salahuddin Malik. Olasukanmi First Bank ni nlo. Salahuddin Malik Olasukanmi. O na te ba fẹ bun lowo, abẹ fẹ ra data e ba fẹ se nkan kan, te fẹ ran. Account na ni o gba owo na si. Salahuddin Malik Olasukanmi eri n ba mi joko Olasukanmi boya n ti mo fi like re na nu e je won pe account number yen 31 20 71 23 09 ko fe lu jibiti ni o je n ti mo fi like re po tori baba fe lu jibiti to na fa fe ma se yau yau o fe ma se yahoo anfani re yo olopo lo debi to fi le se sugbon mo yi o duro tolorun ni tawakalitu ọbọlọ ń dúó ni ẹdàkùn irú àwọn ohun yìí ni ẹja máa ràn lọ́wọ́ ta bá rí ọmọ kan tó bá fẹ́ dìde kápá lọ́wọ́ sókè ẹdàkùn irú àwọn tá a lè máa ràn lọ́wọ́ ni àti irú àwa náà táwa náà ń làkàkà gbogbo wa báyìí tá a jọ ń làkàkà ẹyin àgbàlagbà náà lẹ máa ń sọ pé ẹni ebi bá parí ní máa mọ ìyá ayo torí mo mọ bó ṣe máa ń ṣe èèyàn téèyàn bá rí èèyàn bá là kéèyàn bá rólùràn lọ́wọ́ kankan ló jẹ́ kí n máa dákọ rẹ̀ báyìí ẹdàkùn torí ọlọ́run surprise rẹ láàárọ yìí ọlọrun ọba yóò surprise yìí náà bó ṣe pé ẹ fẹ ra data lọdọ rẹ ni ẹ lè ra data fún yàn lọdọ rẹ ẹ dẹ lè bun lówó sàkáǹtì rẹ straight kó rí àláàtì kó tiẹ mọ ibi tí owó náà ti wá pẹnìkan ló sàánú òun láàárọ yìí ẹ dákun iyekíye kò bá jẹ 1000 kò bá jẹ 500 ọmọ iléèwé ni fólì ìbàdàn àbí nǹkan lọ wà títí tó ń ṣe gbìyànjú yìí ẹ dákun torí ọlọrun mo fi ọlọrun bẹ yín ẹ dákun ẹ bá ń surprise rẹ láàárọ yìí ẹ bá ń surprise rẹ ẹyin náà ẹ sì bá ojú rere àtàánú ọlọrun pàdé lọnà kọnà tẹ ẹ lérò account number rẹ jẹ ìpè lẹẹkan sí First Bank ni o 31 20 71 23 09 31 20 31 20 gbogbo ẹyin tẹ ràn lọwọ ọlọrun yìí ràn yín náà lọwọ 31 20 71 23 09 31 20 71 23 09 dátà tí mo fi wá sọ online láàárọ yìí wàláì kò ń lọ fún mi bí ò tún ṣe lówó lọwọ bó ṣe jọmọ ilé ìwé tóun ó ní send number sí mo sì send ẹ lọba fún mi èyí tèmi náà fi lè ràn lọwọ ni mo ń ṣe èmi ò lówó tí mo kúkú lè fún lówó tí mo fi lè fún níjẹ́ òní lọ́ba mi chat ó rò bí mo lówó lọ́wọ́ ni ó ní òun fẹ́ máa ṣe pos tí n bá rówó tí mo lè yá òun kì í yá òun òun fẹ́ máa fi ṣe pos ní iléèwé tó ń wà fún àwọn ọmọ iléèwé táwọn jọ wà àwọn ẹsẹ̀ máa ń jáde lọ withdraw owó níbì kan ni ìgbà tó ń bá dálẹ̀ tó ń bá ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n máa ṣe yóò máa reduce stress wọn òun náà tún máa rí tọrọ kọ́bọ̀ láì bí owó ìpínlẹ̀ èmi náà tó wá báyìí wà láì lówó lọ ọba ní kọlọ ọba ọmọ ọba ládìgbò lómi ìdí ni adékunlé ìyìn mọ bí wọn jọ parí rẹ sí ṣùgbọn ọmọ ọba náà lówó lọ lásìkò ọmọ ọba náà lówó lọ lásìkò àwọn tá máa ń ràn á lọ náà ọmọ ọba ládìgbò lómi ìdí ni adékunlé bàbá mi evangelist moses akande akẹtúndé ọmọ wọn nílé ogun aláàfin òkè sókun nílùú ọyọ àtibá iṣẹ àmọ pé ìhìn wá pé kẹ bá ń ràn yàn lọwọ báyìí rí ẹdàkùn s malik wireless communication concept Salahuddin Malik Olasukanmi ẹ bá ń surprise rẹ láàárọ First Bank ni àkáǹtì ti ń lò 31 20 71 23 09 ń ta data bó bá yẹ pé ẹ fẹ́ ra data náà ni ẹ ra data lọ́dọ̀ rẹ ẹ ra data lọ́wọ́ rẹ ẹ lè ra fún èèyàn ẹ lè ra fún èèyàn ẹ lè ra fún èèyàn. Gbogbo ẹni tó bá ràn lọ́wọ́ ọlọ́run yóò ràn wọ́n náà lọ́wọ́ èmi náà ti ràn lọ́wọ́ kọ́lọ́run ràn èmi náà lọ́wọ́ o ní tí mo ní ni mo fi ràn lọ́wọ́ yìí o kọ́lọ́run ràn èmi náà lọ́wọ́ kó gbá láàánú dìde fèmi náà. mo fẹ́ mi ọlọ́run mọ̀ bá ń fẹ́ àtẹ̀yìn náà gbogbo mo fẹ́ yín náà kọ́lọ́run mọ̀ bá yín fẹ́ gbogbo mo kọ̀ tẹ̀mí yín kọ̀ láburú kọ́lọ́run lè jìnà sẹ́yìn náà. Ṣẹ̀kẹ̀rẹ̀ èròde ìbànújẹ́ ní rogun ìbànújẹ́ o ní sọkún ní jẹ̀kọrọ̀ 3% ní fóònù mi kù wọ́n sì ti jí power bank mi lọ níbi tá a ti lọ chaajì. Kò ní jù báyìí lọ ẹyin tèmi ìhà yìí ní ti máa ṣe gààyà ẹ bá ń patronize S Malik wireless communication concept ọlọ́run ọba yóò wà pẹ̀lú gbogbo wa. Ikọ̀ ìkọ́bálá ikọ̀ ìkẹjọ aṣètì ìdá oúnṣẹ́ ọlọ́run agara ò ní dá yín o ẹ ní mòsì ẹ ní mọ̀yà oṣù ò ní ta yín o kò ní ta yín kò ní ta ran yín kò ní ta mí kò ní ta ran mi ìní kọwọ́ ọwọ́ mi ò ní kàn sálẹ̀ àpò
in ni wowo ti ise mi ka jo ma gbere re kon gbe se odun yi to tin lo kolo ran wa lowo gbogbo awon ta ran wa lowo gbogbo awon ta tin ran wa lowo awon ta tun gbero pa awon ran wa lowo kolo nko ma ran wa na lowo 07068874274 ni aro bani soro ti abile ba mi chat te le pe mi na si adeyinka pembo bi awo irin aja lu oyo ti gbo lasan temi o ba ran ko mo ra ba mi eyan ni o to oni yan se olobe se oloka se gbogbo eyin te ba fi fe je na e ko ibinu a ma be nitori obe ni nbesu atelese a si be na 2% ni phone mi ku gbogbo eni to ba ni a ma bo ni kala ni de banle nitori bo ba ku dededede kojo kan ri orun aro wo ade am baba jero mo jele o nje kin laye ipin se aro wo laye ipin se ile oluwa ri gbona ile te tin gbo mi ode te tin gbo mi ibise te tin gbo mi ile yin ona yin ode yin oni gbona igbese aye yin oni gbona o nitori ko tututu bayi la aro de tututu na la aro baba mo fa yin le oloba lowo mo fi olorun ba so yin o iso olorun ba abo re to nipa to daju to ju e orin lo ko ma wa lori emi ati duki emi ateyin titi digba mi ta ma pade adeyin ka pe nbo bi awo irin mi nfi le sinu banuje mi ni bayin ninu banuje e fe mi na sinu banuje e ni pe mi na ninu banuje o ka to rira layo ka pade nire ipade wa o di wo yojoro

0: Sen gbo bo se nja la la la la e ma yin kuro nibe ni kan Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com e se ten gbo ikan ni wa o Ajisebi Oyo la ri oyo ni se bi baba en kokan Sen gbo bo se nja la la la la e ma yin kuro nibe ni kan Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com e se ten gbo ikan ni wa o Ajisebi Oyo la ri oyo ni se bi baba en kokan
1: Ajisebi Oyo la ri oyo ni se bi baba en kokan
2: ikan fowo so opo ikan mole awon eran won fowo so opo won ma ki asi otito ni ora awon baba wa ni ile yo to ni pe karin apo apo karin iye ni iye oyo ati ba ni ti poro lo ran mi si ina ni mo wi pe ajeji owo kan soso ko mama beru lori Ẹjẹ́ àfimọ̀ sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfimọ̀ sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀. Tí ó bá wá ku ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àtibà ni ó ti kúrọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wà. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyínká Ọlọ́ṣùkàn mi lè ní jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ti mọ̀ sí báàlẹ̀ ẹ̀pẹ̀. Tèmi náà ní látàrí kò tí so lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti Fàgbírí tí kò rọ̀ yán rán mi níṣẹ̀. Àánú àná ni máa lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá káni lára ń làádìkú ijó àti wípé Ajisebi Oyo la rí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: ẹ kú dédé àsìkò yìí o.
1: Ìlọrí nínú mi o.
0: Mo kì í káàkiri àgbáyé ní gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Tó bá rí bó ṣe rí lọ́dọ̀ tèmi lọ́dọ̀ yín náà níbẹ̀ ọ̀hún. Ìyún lórílẹ̀-èdè Nàìjíríà ń bí aago mẹ́fà rọ̀lẹ́ ọkọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún. Ìyún látòkè òrùkí lọ́yọ̀ aláàfin wa ń bí lórílẹ̀-èdè Nàìjíríà ta kalẹ̀ sí. Adéyìnká pẹ́ńbọ́ bí aho irin ọ̀rọ̀ jẹ́nu òhunrun. Ọlọ́run ọba náà ní ń tọ́jú mi o, ó ní ń tọ́jú ẹ̀yin náà níbẹ̀ ọ̀hún. Ọlọ́run ó kú ìtọ́jú wa. Tí ò bá sí ọlọ́ọ̀lọ́ọ̀ ni pákútẹ́ ìbá ti má parọ èmi àti ẹ o. Tó rò pé bá a ṣe ń gòkè, tá a jọ ń gòkè, tíwọ̀ ń gòkè, tèmi ń gòkè, tó rò pé gbogbo àwọn èèyàn náà ló dùn máa ń nú ni. Ìra wọn ọmọ ọ̀fẹ́ kò pòdé nu wọ́n gba kámú ni o. Nítorí pé ọlọ́run ọba ò gbà fún wọn, ọlọ́run ọba ó kú ìtọ́jú wa. Níbo lèmi ò bá wà lọ́jọ́ òní bí ò sí ẹ̀yin? Ọlọ́run ọba alágbára a lè wí lè ṣe a lè ṣe lè wí ọba tó ba lórí ohun gbogbo. Tí ò bá sí Ọlọ́run lákàtà mi ni Ọlọ́run tèmi fi ṣe apáta àdáàbọ̀bọ̀ tèmi wà láì. Ẹyin ẹyin pàkúté ìbá ti má parọ mi ti pẹ́ dẹ́yìn ń ká.
1: Ìyá mi sọ̀tọ̀ ọbẹ̀ rẹ̀ dùn láwọ̀ mi mò ń dánpẹ́.
0: Olùtọ́jú gbogbo ayé a dúpẹ́ lọ́wọ́ rẹ o. Tí ò bá sí ìwọ wàhálà, bí ò bá sí Ọlọ́run ọba Olódùmarè wàhálà àwọn ọba ti jámọ̀ gangan torí pé àti ẹ̀ jámọ̀ gangan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn èrùpẹ̀ lásán lásán.

ọ̀rẹ́ ọlọ́ọ̀ba lórí ìgbésí ayé gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá. Ó kù tọ́jú wọn o, torí bò ń bù ú fún àwọn bí òkun láwọn náà ṣe ń lé fún wa bí ọ̀sà bí ọ̀sà. Ó kù tọ́jú àwọn olólùfẹ́ wa, àwọn alátìlẹyìn wa, a dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ lórí ìgbésí ayé wọn. Ọlọ́run máa túbọ̀ bá wa bù fún wọn bí òkun, kán lè máa fún wa náà bí ọ̀sà. Fún òtún fún àbí ọ̀sà, ká lè máa fún àbí odò kéékèèké. Ọlọ́run máa bù fún wọn bí òkun, bù fún wọn bí òkun alágbá lúgbò, bù fún wọn bí ọ̀sà, bù fún wọn bí òkun bí ọ̀sà. Ọlọ́run bá dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ó kù tọ́jú wa o, tó máa tọ́jú wa lọ. Dẹ́yìn nǹka yín náà ni ọmọ ọ̀dọ̀ àgbà, ajá àlú Ọ̀yọ́ ti gbó lásán. Nítorí pé bẹ́ẹ̀ mi ò bá rẹ́ran ko, mo rá kàtà èèyàn, mo rá bá mi èèyàn ni o. Ọlọ́run ọba, ó kù tọ́jú mi. Ayín náà sọ fọ́lọ́run mẹ́rin pé Ọlọ́run ó kù tọ́jú mi o. Ó kù tọ́jú mi Ọlọ́run. Ọlọ́run ọba, mo mọ̀ dúpẹ́, ó kù tọ́jú mi o. Ṣé lórí ẹbí lórí ara ni ká sọ ni? Ó kù tọ́jú mi. Lórí ọkọ lórí ìyàwó ni? Ó tún ó kù tọ́jú mi. Àbí ṣé lórí ọmọ lórí bàbá lórí màmá ni? Ó kù tọ́jú mi o. Ọlọ́run ọba, ó kù tọ́jú mi. Ìwọ nìkan ni o. Ìwọ nìkan ni. Ìwọ ni Alpha àti Omega.

ọlọ́ọ̀ba àdúpẹ́ lọ́wọ́ rẹ. Adéyinka yín náà ní o pàpín bàálẹ̀ fìlà ìlàsà àròpọ̀ tí so lórí ọbẹ̀ nínú àwòtán garan bó tó ti dé pamantíkan bí o ṣe rin. Ayin mi náà lèdè bábá èdè ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ ìmọ̀ bábà ìmọ̀ ìwà bábà ìwà kọ̀ǹkọ̀ bí ẹni tẹ̀yin náà rèé sí mi.

0: tun lo mo ba aladeji kan jigan togo togo togo togo abogbon nu ni mi tosan tosan toru toru emi tun lo kunrin si ba olori alaroye ni nla na ni ma tin wo sosan sosan oro jenu ohunrun mo to so tan enu mi tun se wuya wuya wuya wuya wuya wuya
1: alabo atala
0: Alaabo alaanu lori igbese aye gbogbo wa emi pelu awon ti n gbo mi lowo lowo bye bye ayin Olorun ba ba ara o ku toju mi mo n bo na mo tun bo na Adeyinka abogbonu ni mi tosoto sotoru toru emi tun lokunrin si ba olori alaroye yin re ni nla no ni ma tin wo sosunsun e ri n bai bi ni mo mu bi ise le ma nla o eyin temi deyinka re ehun obise mi pa mi din mi doga agba mo fale mebun tolo ba mi fun mi le dumare se nsa lekun eyin na ewo ewo egbewo egbewo eyewo eyewo eye wawo saarin ara wa ewo wa saarin ara wa gangba gangba leri pe mo ise ise kin to da ko ni mo jiya titin to je eyan mo mo ke ẹjọ pọtọ rìtọ ìyà ń jọ sí wọn tó jẹ ń kẹrù mí dáàfin ẹyin náà ẹwò wáwò sáàrin ara wa ẹ rí pé ọwá ní dáná orí mògún tó tún fòdìdí ẹni fọrímù tó tún fọ ọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn síbẹ̀ aṣọ tí ń pa láró lẹ́rọ àti kìbọ mi ò sínú tèmi Adeyinka ọ̀hún wọn àmọ ò ṣe tèmi náà kọsẹ ni níwo tá mo ẹni ká ẹnibọdì torí mo fi tó mo fi tèmi jọ ó kọ pẹlú kí ìlú ọyọ náà ní sẹẹsì màtẹlẹ kọ pé a jí ṣe bí ọyọ làárí ayin ọyọ ò ní ṣe bí bàbá ẹnìkọọkan lẹyìn ká yín rèé o ẹkú kàlẹ ẹkú rọlẹ ẹ káàárọ ẹ káàsán ẹ káàlẹ ẹkú àjìn tó bá ṣe pé àjìn náà ló fẹ dọdọ yín bẹ mo kì í o mo kì í tẹ̀sọ́ tẹ̀sọ́ mo kì í tọ́lógún tọ́lógún mo kì í tọmọlúàbí tọmọlúàbí títí ilẹ̀ òdùà títí ilẹ̀ òdùà ẹyin tèmi a ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà ni o ọlọ́run ọba náà ní ń pa wá mo ti ń dà wá sí wà láì ní on the 24 inú oṣù tá a wà yìí láàpẹ̀ ọdún méjì sángílí títà bẹ̀rẹ̀ kínní ayin níjọ́ tá a bẹ̀rẹ̀ náà rèé bí eré yìí o a bẹ̀rẹ̀ bí eré bí eré bí idán bí idán la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn aláǹta kùnpáyín kékeré sólóko bí idán la ṣe tá a fi bẹ̀rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn

ẹyin bá mi, ẹyin mọ́ mi, ẹyin alátìlẹyìn mi, ẹ kù tọ́jú mi o, ẹyin supporters mi, ẹyin listeners mi lójoojúmọ́. Torí bí ò bá sẹ́yìn tẹ̀ ń gbọ́ mi ń bẹun, níjọ́ mi tí ń bá tiẹ̀ bẹ́ẹ̀ ṣe program tẹ́lẹ̀ tí ń bá lọ wo backend lórí sábà tí mo rí àwọn èèyàn tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Inú mi á dùn, ara mi á gbá yẹ́gíyẹ́gí bí ara akẹ́kọ̀ọ́ asọmọye tún kí fóònù mọ́lẹ̀, màá tún sáré ṣètò bí ìṣẹ́jú méjì mẹ́ta. Lórí pé ẹ̀yin wà ń bẹ̀rùn wà láì lè mí ṣe ń lé wá lójoojúmọ́. Ojoojúmọ́ là wá mọ èèyàn sí látàrí iṣẹ́ yìí, látàrí iṣẹ́ yìí. Ojoojúmọ́ là ń pàdé àwọn aláàánú tọ́lọ́run rán sí wa tí wọ́n sì ń jẹ iṣẹ́ náà. Torí pé bọ́lọ̀ ń bá rán wọn tọ́ndé kápá láti ṣe tí wọ́n sì ń kọ́ kìlà bẹ́ẹ̀ ṣe sí i. A dúpẹ́ o, àmọ́ lóore o, ojoojúmọ́ làwọn ọmọ dúpẹ́ ọwọ́ yín. Ẹ kú ìtọ́jú wa o, ẹ kú ìtọ́jú mi, ẹ kú ìtọ́jú wa.

ẹ kú ìtọ́jú mi ọpẹ́ olóore àdáǹdá tán ni a máa dá lójoojúmọ́ a máa tuntun dání ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ lórí ìgbésí ayé tèmi pẹ̀lú àwọn olólùfẹ́ mi pẹ̀lú àwọn alátìlẹyìn mi pẹ̀lú àwọn alátẹ̀tísí mi tí wọ́n ń gbọ́ mi lójoojúmọ́ ọlọ́run ọba ń gbọ́. Bá mi láti ìlú ọba tẹ́bà mi sọ̀rọ̀ níjọ ní wọ́n ṣàdúrà fún mi wọ́n ní kọ́lọ̀ mọ̀jẹ̀ ń sì sọ kọ́lọ̀ mọ̀jẹ̀ ń sì sọ wọ́n tún fún mi lọ́rọ̀ àmọ̀ràn wọ́n ní ká máa ṣe lọ́ba àṣẹ ń bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́.

láì àmọ̀ pé bí tọ́lọ̀ ọba tí mú wa lọ àti ẹ̀ tí ń rí jà sa rẹ̀ báyìí àti ń rí jà sa rẹ̀ báyìí báyìí díẹ̀ díẹ̀ wípé ibi tọ́lọ̀ ń sì mú wa lọ ọ̀nà tó jìn dáadáa ni tó jìn gan tó jẹ́ pé ọ̀lọ́ ibi tọ́lọ̀ ń mú wa lọ àti ń rí píkìọ́ rẹ̀ lẹ̀ díẹ̀ díẹ̀ ibi tọ́lọ̀ ń mú wa lọ àti ń rí òkú àti ń rí ìjà sa rẹ̀ díẹ̀ díẹ̀ sẹ mọ pé kò sí bí nọọsì ejoloko tí mọjàlá ò ní délé sọ àti ń rí mọjàlá rẹ àti ń rí jà sáà ibi tọlọ mú wa lọ àwa ń sọ pé íńtánẹẹtì ni à ń sọ pé báyìí báyìí ni íńtánẹẹtì lásán ni ọlọrun bóyá láti pàṣẹ wa ni first indigenous radio station lọyọ ni ó fi wáyé sílùú ọyọ yàtọ sí ètí skul ni ti ń bẹ ní àjàyí crowdown tí ó jẹ first major indigenous radio station fún ìlú ọyọ bí tiẹ sì jẹ private báyà látara wa bá láti ọ̀dọ̀ wa lọ́lọ́run ó fi dáálẹ̀ ọ̀hìn ibi tọ́lọ̀ mú wa lọ ọ̀nà tó gùn gan tó jì gan ni ṣùgbọ́n àti ń rí jàsà rẹ̀ àti ń rí jàsà rẹ̀ torí pé a wà lójú ọ̀nà. wàhálà ẹ̀ kíkà lọ́lọ́ ń kà wáyẹ kò tọ́ sí mi o kíkà lọ́lọ́ ń kà mí yẹ kò tọ́ sí mi o.

0: Olórí yín bẹ̀ láti orílẹ̀-èdè Ìtàló, Italy, ẹ̀dú orin. Ivory Coast, ẹ ṣeun o. United Kingdom, mo dúpẹ́ dúpẹ́. Canada, ẹ káàlẹ́ ẹ ṣeun. Naija, ẹyin tí a tilé tilé, a dúpẹ́ o. Ẹyin ti United States of America, a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹyin ti Honduras, California, United States of America, a dúpẹ́ o. Ẹyin ti orílẹ̀-èdè Russia, ọmọ Naija ti ń bẹ̀ẹ̀bẹ̀, a dúpẹ́ o. Ẹyin ti orílẹ̀-èdè Libya, Ghana, Benin Republic, Gambia. Gbogbo ti Africa pátápátá, a dúpẹ́ o. Ọlọ́ Ọlọ́run ọlá yín làwa fi ń yan ló já wà hàn àdé.
1: Ẹ̀mí mímọ́ ò ṣe o, ẹ̀mí àwọn wòlíì.
0: Ẹ̀yin lẹ̀ ń gbògo fọ́lẹ̀ wa o, ẹ̀mí mímọ́.

tí ò bá sì wọ tó ń sálàbò lórí wa lórí ilé ayé wa pẹ̀lú àwọn tó jẹ́ pé bá a ṣe ń sí òdùn àwọn ń nú bá a bá ṣe báyìí wọn á yín mú bàbá wọn bá rí wa lókèrè wọn á sà yíyá bàbá kọyìn sí wa bàbá kọyìn sí wọn wọn á tún máa yín mú sí a àìmọye nǹkan lúbúlúbú tí wọn ti gbọn sórí bàtà àìmọye tí wọn ti gbọn sórí àga àìmọye tí wọn pè lórí afẹfẹ sínú afẹfẹ àìmọye tí wọn kàn mọgi lórí wa tí ò bá sí ọlọrun tí ń ṣaláàbò àìmọye àfúnjẹ ojú oorun ọhín ọkọ ló ti gbabẹ tí wọn ti di gbabẹ dépò kú o. Ọ̀pọ̀ ló ti gbabẹ̀ dé ipò àìsàn ọ̀pọ̀ ló ti gbabẹ̀ tán ti ṣe bẹ́ẹ̀ tán ti gbabẹ̀ lọ tí ò bá sí pé àánú lọ́lọ́run fi ń gbà wá ọ̀hún tá ń fi á ní ta ló dùn mọ́ kò sẹ́ni tó dùn mọ́ o àforí ẹni kò sẹ́ni tó dùn mọ́ àforí ẹni o a ní ò sẹ́ni tó dùn mọ́ àforí ẹni tá ń fi á ní tá ń fi á ní tá ń fi á ní kò sẹ́ni tó dùn mọ́ o àforí ẹni.

àìmọye àfúnjẹ ojú oorun, àìmọye àpẹta ojú oorun, àìmọye àfúnjẹ ojú oorun, àìmọye àpẹta ojú oorun. Wàláì pàkúté ìbátí máparò wa tí ò bá sí Ọlọ́run ọba tí ń dààbò bò wá tí ń ṣaláàbò lórí ilé ayé àwa náà ló yẹ ká máa fi dúpẹ́ lójọ ojúmọ́. Grace and Mercy ni o, àánú ló ń sọ̀rọ̀, orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀, àánú ẹ̀ ló ń sọ̀rọ̀, orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀ láyé wa o. Àánú rẹ̀, orí ọ̀fẹ́ rẹ̀ la ṣe wà láyé di ìwòyí. Àníta ló dùn mọ́ kó máa máa sẹ́ni tó dùn mọ́ o, àforí ẹni. Sóògùn wa la mọ̀ sí ni. Oògùn tó jẹ́ pé ń lò lọ́jọ́ kan pọ́njú tó jẹ́ pé orí ẹni báyìí náà ló lọ́jọ́ gbogbo. Ọlọ́run Elédùmarè ló lọ́jọ́ gbogbo. Ó ní ṣaláàbò wa. Bó bá ti ẹ̀ jẹ́ pé oògùn lágbọ́kàn léni, àìmọye àwọn tán ní yàrá ya fòrò aláyé oògùn jù á lọ. Tó bá ṣe pé gèdè ni, àìmọye ìgbà tí yòó pa, tí kẹ́kẹ́ pa má gbogbo lẹ́nu, tí kẹ́kẹ́ pa má ti òrò lẹ́nu. Tó ti ẹ̀ níránti ọfọ àbẹ́gbẹ̀gbẹ̀. Tí ò bá sí Ọlọ́run tó ti aláàbò wa lásìkò náà, tí ò bá sí Ọlọ́run tó dúó fún wa. If no be God wey stood for us, if no be God wey be for us, where we for dey? Where we for dey? Where we for be? Níbo làwọn ọ̀bá wà? Bóyá bá ti ti ojú oorun lójú ikú. Ṣùgbọ́n Ọlọ́run náà ló ń pa wá mọ́. Àwa dúpẹ́ ni o. A ní ó ń pè ọdún méjì lọ tá a bẹ̀rẹ̀ ìkànnì yìí. Ìkànnì ajé ṣe bí ọ̀yọ́ bí eré bí eré. Aláǹta kùnpáyín kékeré sólókò bí eré bí eré la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà tán. A ní bí ìdán bí ìdán ni mo ṣe tí mi lówó lọ́wọ́. Aláǹta kùnpáyín kékeré sólókò. Tífá bá tẹ́jú ogbè mọ́ ni àmọ́ lówó lọ́wọ́. Ojú rere ni wòrí sí wa kápò rẹ̀. Ojú rere là á fi wowó. Ẹyin orí rere náà ni ti ìrere ìrere o lórí àgbọ́rùn ré. Ẹyin eré o lórí àgbọ́ o eré o lórí àgbẹ́rù ré o. A ní èrè kò ní orí àgbẹ́rù lé orí rere náà ni ti rere. Eré o lórí àgbẹ́rù lé orí rere.

ojú ọlá rẹ wò mí o kémi náà dùn lówó kí n lọ lọlá kí n lọ lọrọ kémi náà lè máa fi tọrẹ kí n lè máa fún àwọn èèyàn hàn fojú ọlá wò mí fojú àánú wò mí fojú ọrọ wò mí o tọ ìyá yín náà ní ti máa gé pété ná torí kò síná ayin fáyọrọ ìbánisọrọ mi ti bẹ kú oníyàn ẹsẹ o ọlọbẹ ẹsẹ ọlọkà ẹsẹ gbogbo ẹyin tẹ ẹ bá mi fìfẹ jẹ ẹkọ àìbínú o hàn a máa bẹ torí ọbẹ ní bẹsọ àtẹlẹsẹ àsìbẹnu ẹni tó bá ní ẹmọ bọ nìkan láàbí débá ńlẹ nítorí bábá kù dẹdẹdẹ kọjọ kan rí òrùn arọwọ ajẹ mọ bá jẹrọ mẹjẹlẹ jẹ kí n láyè gbé ń ṣe àrọwọ láyè gbé ń ṣe ilé olúwa rí gbóná nínú ilé tẹtí ń gbọ mi ọdẹ tẹtí ń gbọ mi tẹ ibi iṣẹ tẹtí ń gbọ mi ilé yín ọ̀nà yín ọdẹ yín ìgbésí ayé yín ò ní gbóná kò ní gbé dúró nítorí pé tútù tútù báyìí láàárọ dẹ o ayé ò ní gbóná mọ yín kò ní gbóná mọ èmi náà àní orógùn òfin pínpín ìlú ò ní lè mọ wa tútù tútù náà láàárọ bàbá mo fọ àyínlé ọlọrun ọba lọwọ mo fi ọlọrun ọba sọ yín òyìn sọ ọlọrun ọba àbúrẹ tó nípa tó dájú tó ju ẹwù orin lọ kó máa wà lórí ẹmí àti dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà míì láti máa pàdé àdé yín kápẹ́ ń bọ bí awo irin mi ń fi ilẹ̀ sínú ìbànújẹ́ mi ní bá yín nínú ìbànújẹ́ o ẹ fi mí náà sínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú ìbànújẹ́ ká tó rí ra aláyọ̀ ká pàdé níre ká mọ̀ dolódì lẹ́yìn ara wa ká mọ̀ wá ara wa tì ayin ò fẹ́ ń kú àtọ́jẹ́ ìlú kú adé àfúnmọ́rẹ́ mi àtàgbà òsì lọ́fà ọba rọ̀gúndà abáde yìí lọ́mọ àdèyí ń bẹ nípò tó dákẹ́ rí gidi ká mọ̀ dolódì lẹ́yìn ara wa títí dìgbà míì láti mọ pàdé adéyínká ọlọ́sùnkàn mi lóko mi pa mi bàálẹ̀ fi láyé lásàrò kò ní mí ti so lórí ọbẹ̀ nínú àwo tán gan múráyín náà lóko bàbá tó bí ń lọ́mọ ayin ìyá mi náà ni àríkẹ́ àríkẹ́ ọkọ̀ àríkẹ́ ọgọ̀ tó kẹ́kọ̀ọ́ ẹni ọgọ̀ dání adéyínká ọmọ ọ̀dọ̀ àgbà ìpàdé wa ó di wọ̀ yọjọ́rọ̀.

0: lẹ́yìn tèmi nígbà tá a délé ayé àmú nǹkan kan wá o. Tá a bá tún lọ níjọ kan ni wọ́n láyà àtún ní mú nǹkan kan lọ. Wọ́n máa di gbogbo nǹkan. Tá a bá tá a ti kójọ nílé ayé wọ́n máa dìílé àlọ́wọ́ báyìí. A máa dàálẹ̀ ni o bá lè mú nǹkan kan lọ. Kò sí ń tá a mú wá kò sí ń tá a mú lọ. Àwọn orí onílàdá tá a bá ṣe lọ náà ni ó jẹ́ àṣesílẹ̀ tí ó padà wàá jẹ́ àbọ̀ wá bọ̀. Ẹ ṣe mọ̀ gbogbo ohun tá a bá ṣe lénìí náà ni ó dìtàn lọ́lọ́. Àrọ́bá gbogbo àlàádìtàn o. Ẹni tó bọ́ ẹni tẹ́bi ń pa. Ẹni tó fún ẹni tó gbẹ̀ngbẹ̀ lómi. Àwọn ṣe olóore yìí náà ni ó padà jẹ́ àṣesílẹ̀ wa. Tá a padà lọ́mọ bá nígbà kẹyìn.
1: Òun kò sí tó dà lójú ẹ̀ bóyí tó dà bẹnu àtẹlù fún bẹ́ẹ̀.
0: Ọ̀rọ̀ mi ò yé ṣe. Ẹni tá a bá ṣe lónìí náà ni ó dìtàn lẹ́yìn wọ́ ọ̀la. Ká gbáyé ká ṣe dáadáa ni ká pàjù bá lẹ̀ dé sọ àlọ́lọ́. Ká jókò tó dáa tó dùn ún lẹ̀ dọmọ nítorí ẹ̀nìkọ́ o. Nítorí ọ̀la tẹ́nìkan ò tí ì mọ̀ bí ó ṣe rí ni. Adéyìnká Ọlásùnkànmí ló kọ mi pàpín baálẹ̀ pìlà. Ìlásàrò kò tí so lórí ọbẹ̀ nínú àwòtán gan. Ajá àlọ́ Ọ̀yọ́ ti gbó lásán nítorí bèmi ò bá ránko. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà náà ni mò ń já sí pé abàmì èèyàn náà ni mo rí. Torí pàwọ̀ ìgbérú mọ̀.
1: Èèyàn tó kọ́ tí ó tú ẹsẹ̀ wá.
0: Kọ́rọ́ mi rèé. Aya mo ń bọ̀ ẹjẹ́ ká sáré de. Ọ̀yọ́ àti Bàyí ní ti kò rọ̀ mọ́. Mo ń bọ̀.
1: Kùlù náà sí. Sáré pàṣẹ mọ́ tì.
2: A ti ṣe bí Ọ̀yọ́ láàrí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
3: Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ọ̀yọ́ àti Bà Unity Forum ní kí n kí gbogbo ẹ̀yin múmìnì àti múmìnì òdodo pé a kó àkókò USA USA ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àti láàyè wa o. Wọ́n tún ní kí n kí wa wípé ẹ kú ọrùn ẹ̀sìn Ọlọ́run ọba yóò gba ẹ̀sìn fún wa. Ọ̀yọ́ àti Bà Unity Forum jákèjádò àgbáyé ń fi àkókò yìí kéde fún gbogbo ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti ní àgbàlagbà gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba mi ṣẹ́gi ọlá fún wípé Ọ̀yọ́ àti Bà Unity Forum kéde Ramadan project tí wọ́n fẹ́ ṣe fún àwọn tó kù díẹ̀ káàtó fún àwọn tí wọn ò rí owó họrí fún jíjí àti fún mímu. Kí Ramadan ọdún yìí bá lè dùn kí gbogbo bá lè kán sí fún àwọn náà. Ẹ jẹ́ ká mú kékeré wá kí a fi gba ọ̀pọ̀ yanturu padà ní ọ̀dọ̀ Ọlọ́run ọba. Ó ní ẹ pọ̀ ṣẹ̀ṣẹ̀ wá síbi iṣẹ́ olóore ẹ bá lè ní ẹ̀sán láyé yìí àti lọ́jọ́ gbéǹde àlè kíámà. Ẹ jẹ́ ká ran ara wa lọ́wọ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ Ọ̀yọ́ àti Bà Unity Forum jákèjádò àgbáyé. Ẹgbẹ́ àkáǹtì nọmba wọn 2218090525. Ẹgbẹ́ ọlẹ́ẹ̀kan sí 2218090525 UBA Bank. Orúkọ àkáǹtì yẹn ni Ọ̀yọ́ àti Bà Unity Forum. Ẹ ò ní ṣe lásán o. Allahu Muhammad.
0: Níṣẹ́ lásán gbogbo wa náà lába níbi tó gbé lérè mọ́ ń bọ̀ náà ẹjẹ́ ń tún débí. Ọyá ẹ ti rí mọ̀ the purpose kẹ́ńtọ̀ yìí náà ẹgbórí wọlé.

0: three multi-purpose fences o nilu compound o wode road ipapo ko seye bi okini gbomo igi po ninu gbo ka to fi gi omo gbegbedu ise won fi ni lokan bale tori pe won foruko sile lodo ijoba abajo ti gbogbo eniyan fi yen won laayo won se agency banking asoju first bank kolo money carbon or pay later opay ati mtn momo won ba ni shares won nile ifowopamo opening up bank account bi ba ni sowo sori cable tv bi dstv startime ati go tv si sowo na mene mene utility payment computer services aga ati tenti orisirisi te ba nilo lodi ariya lo wa nile ise won rental services ko ton sibe etiri multipurpose fences tun se dasile ad block making depot ton ti fi ero agbalode so mi di yin ad block won le kokoko omi bo o to moto ninu fi pese re ko sina ko si nkan tutu ti do ngbagbe etiri multipurpose fences wa ni onilu compound owode road ipapo telephone 0035737486 tabi 0082753011 ati 0054064761 etiri multipurpose fences oga ni won ni le ise won
1: bẹ́ẹ̀ ni ọ̀gá ni wọ́n nílé iṣẹ́ wọn báwa náà ti jẹ́ ọ̀gá nílé iṣẹ́ wa ń bí yín tèmi kì í dùn ó pọ̀ kí pò ó dùn sókí báyìí náà làwọn baba wa pè lọ́bẹ̀ oge ó níyàn ẹsẹ o ọlọ́kà ẹsẹ ọlọ́pẹ̀ ẹsẹ gbogbo ẹ̀yìn tẹ̀ báwa gbọ́ tẹ́ fìfẹ́ gbọ́ tẹ́ fìfẹ́ jẹ́ ẹ̀kọ́ ìbínú àmọ́ bẹ torí ọ̀bẹ ní bẹ́sọ̀ àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀nà wẹ́ni tó bá ní àmọ́ bọ̀ nìkan la ní dé bá ń lé o nítorí bọ́bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òrun àrọ̀ wọ̀ adé fún baba jẹrọ mọ́ jẹ lé o ǹjẹ́ kí n láyé ìgbín sí ẹ̀rọ wọ̀ báyìí náà láyé ìgbín sí ilé olúwa rí ìgbóná inú ilé tẹ̀ tí ń gbọ́ mi tẹ̀ tí ń gbọ́ mi yìí ọ̀dẹ̀ tẹ̀ tí ń gbọ́ mi yìí yá ibiṣẹ́ tẹ̀ tí ń gbọ́ mi yìí ilé yín ọ̀nà yín ò ní gbóná ìgbésí ayé yín ò ní gbóná kò ní dojú rú bí ẹsẹ̀ tẹ lọ nítorí pé tútù tútù báyìí láàárọ̀ dẹ́ tútù tútù náà làwọn baba wá sọ pàárọ̀ bàbà mo fà yín lé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ yín sọ́lọ́run ọba àbò rẹ̀ tó nípa tó dájú tó ju ẹ̀wòrin lọ kọjọ́ máa wà lórí ẹ̀mí pẹ̀lú dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà míì dátùn máa pàdé mi ń fi yín lẹ̀ sínú ìbànújẹ́ mi ní báyìí nínú ìbànújẹ́ o ẹ fi mí náà sínú ìbànújẹ́ ẹ nígbèmí náà nínú ìbànújẹ́ ká tó rí aláyọ̀ ká pàdé ní rè ká má dolódì lẹ́yìn ara wa ìpàdé wa ó di wọ̀ yọjọ́rọ̀.
2: ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o Ajísebí Ọ̀yọ́ láárí Ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnì kọ̀ọ̀kan. ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o Ajísebí Ọ̀yọ́ láárí Ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnì kọ̀ọ̀kan.

0: Kosoluwa.
1: Ẹyin tèmi alábẹ̀gbé láàdà níkẹyìn.
0: Kosoluwa.
1: Ọ̀rẹ́ yín tẹ jọ ń ṣe wọléwọ̀de o. Tẹ ń pèrà yín ní kò rí kò sùn.
0: O ṣalágbára nínú ìkó.
1: Bẹ́ẹ̀ni ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ mi.
0: Ìgbàdí.
1: Ọ̀rẹ́ mi ni.
0: O ṣalágbára.
1: Alábàjọsọpọ̀ mi ni.
0: O ṣalá.
1: Alámọ̀ràn mi ni o.
0: Rárá. Nísàlẹ̀ ilẹ̀ lójú.
1: Onírànlọ́wọ́ mi ni.
0: Táwọn kan lápẹ́rí níwájú apànìyàn wẹ́ máa gbọ́. Àfọ Ọlọ́run tí ayé ń pé o. Jesus. Thank you, Jesus. Thank you, Jesus.
2: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o. Ajísebí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnì kọ̀ọ̀kan.

0: Jọlá.
1: Alọ́rẹ́ ni nǹkan ẹ̀jọ́ ń ṣe wọlé wọ̀de, yóò sì wíwọ̀ wéré, á lóun ò gbọ́dọ̀ gbé ni o. Tí ò bá ṣe pọ́kàn gbọ̀ngàn gbọ̀ngàn ni, wọ́n ti rí ìnáà sóhun kò má dẹ̀bi olóko.
0: Ọlá sísa grief to bear.
1: Yóò ní tí ò bá ṣe pọ́kàn gbọ̀ngàn gbọ̀ngàn ni, a ní wọ́n rí ìnáà sóhun kò má dẹ̀bi olóko.
0: God in prayer. Oh, what peace we ought.
1: Lẹ́ni dẹ́ ẹ̀jọ́ ń ṣe wọlé wọ̀de.
0: Oh, what needless pain we bear. Oh, because we do not care.
1: Iku na ni ma nsole olada oro.

0: ẹbí mi mọ ẹṣẹ.
1: A ní ìgbé ni fún ẹni tó jèrè gbogbo ilé ayé yìí tó wá sọ ẹ̀mí rẹ̀ nù.
0: Tó bá jẹ́ family member gan ló dúró wá ti máa fi sáàsì wá mi kiri. Tó bá jẹ́ nìyàn ló dúró.
1: Ìgbé ni fún ẹni náà tó jèrè gbogbo ilé ayé yìí tó wá pàdánù àlùkìyámà tó pàdánù ọ̀run.
0: Thank you for loving me, Jesus. Thank you for loving me.
1: Ẹ mọ̀ pé ilé ayé tá a wà yìí fúngbà díẹ̀ ni. Fúngbà díẹ̀ ni o. Kásámà ṣe dáadáa. Fúngbà díẹ̀ ni o. Adéyinka, a ní fúngbà díẹ̀ náà ni.
0: Ẹ ṣe tẹkú fún mi.
1: Àní gbé àní máa wà ní àyín lọ́kàn ní fèsì òun.
0: Abiyamọ lọ́jọ́ ogun le, torí wípé mo lọ rẹ́ kan Jésù lórúkọ rẹ̀.

0: mọ̀ pé bí àwọn nǹkan bá ṣe ń jẹ́ ọlọ́run nípè tó ń tẹ́rí gbà sọ lọ́wọ́lọ́wọ́ yìí bẹ́ẹ̀ náà ni a tún ń bí àwọn ẹ̀mí kan náà sínú ilé ayé yìí tó túmọ̀ sí pé ìran kan ń lọ ìran kan ń bọ̀ ni o.
1: Ẹsẹ̀ mi lu ó kọ́ mi kí má gbádùn.
0: Soldier go soldier come but Barack no dey move o.
1: Kì í sí má.
0: Ìgbà kan lọ ìgbà kan ń bọ̀ ìgbà kan ò sì lọ bí òréré.
1: Lọ́jọ́ náà ti jẹ́.
0: A ní ká máa ṣe dáadáa. Ẹjẹ́ á máa ṣe dáadáa o. Dáadáa náà ló pé ká máa ṣe ẹjẹ́ á máa ṣe dáadáa.
1: Ọlá sins and griefs to bear.
0: Ojúmọ̀ rí ẹ kú ojúmọ̀ o. Ojúmọ̀ aláyọ̀ ni ènìyàn jẹ́ fún èmi pẹ̀lú ẹ̀yin o.
1: To God in prayer. Oh, what peace we ought for who forfeit.
0: Ayẹ̀ jẹ́ kí n pàṣẹ pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Mo fẹ́ pàṣẹ pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀yẹ̀ jẹ́ àwọnú ìwé Deuteronomy lọ. Inú ìwé Deuteronomy
1: ni
0: mo fẹ́ wọ̀ lọ́la àárọ̀ yìí. Mo ń bọ̀ ná.
1: Lọ́lọ́run.

Ìwé Deuteronomy 8:1 láti ẹsẹ̀ kínní lọ sí ìsàlẹ̀. Ìbùkún fún ìgbọràn. Àwọn tí a bá ń gbọràn ìbùkún tó wà fún wa. Ẹ̀yà ẹ̀ máa wá gbọ́. Ẹ̀ máa wá gbọ́. Ọ̀pọ̀.

ìdíni ọgbọ̀n láti ẹsẹ̀ ìkíní ẹsẹ̀ àkọ́kọ́ náà mo fẹ́ tuntun gbé bẹ́ẹ̀lébà àtọ̀yé dáadáa. Àwọn ìbùkún tó wà fún ìkọràn ẹ wá máa gbọ́ ẹsẹ̀ ìkíní. Bí ìwọ bá gbọ́dọ̀ sí olúwa ọlọ́run rẹ ní kíkún, kí o sì kíyè sára láti tẹ̀lé gbogbo ohun tí ó pa ọ́ láṣẹ tí mo ti fi fún ọ lónìí, olúwa ọlọ́run rẹ yóò gbé ọ lékè

0: bọ́ sí ẹsẹ̀ kejì. Ó ní gbogbo ìbùkún yìí yóò wà sórí rẹ, yóò wá sórí rẹ, yóò sì máa bá ọ lọ bí o bá gbọ́rọ̀ sí Olúwa Ọlọ́run rẹ. Ìbùkún ni fún ọ ní ìlú, ìbùkún ni fún ọ ní oko, ìbùkún ni fún ọmọ inú rẹ, àti èso ilẹ̀ rẹ, àti irú ohun ọ̀sìn rẹ, àti ibi sí màálù rẹ àti ọmọ àgùntàn rẹ. Ìbùkún ni fún àgbọ̀n, àgbọ̀n rẹ àti fún ọpọ́n ipò ìyẹ̀fun rẹ. Ìbùkún ni fún ọ nígbà tí ìwọ bá wọlé, ìbùkún ni fún ọ nígbà tí ìwọ bá jáde. Adéyinka Pẹ́ńbọ́ bí awo erin.
1: Bismillahirrahmanirrahim.
0: You are blessed in your going out, you are blessed in your coming in.
1: Inna an-nasa qad jama'u lakum fakhshawhum fazadahum imanan wa qalu hasbunallahu

ẹyin olólùfẹ́ mi nílé lòkò pẹ̀lẹ́yìn ojì ìbùkún ni fún yín o nígbà tí ẹ̀yin bá ń jáde lọ ìbò kótó ni fún yín nígbà tẹ bá ń wọlé o. Adéhanlọ́ ọba ni kò sì ní yẹ ìbùkún ni fún gbogbo àwọn èso ara wa tó tara wa jáde. Ìbùkún ni fún àwọn tí àwa gan ta tara wọn jáde. Àwọn alálẹ̀ wa, àwọn ìṣẹ̀ṣe wa, torí bá bẹ́ẹ̀ ní ìṣẹ̀ṣe ẹni, yéyé ẹni ìṣẹ̀ṣe ẹni ò gẹ́gẹ́.

Ibu kún ni fún gbogbo iṣẹ́ ọwọ́ yín, gbogbo àdáwọ́lé yín lónìí, kí Ọlọ́run ọba kó fi ìbùkún sí. Àlùbáríkà Ọlọ́run, àlùbáríkà Ọlọ́run tó pọ̀ lọ bí iyanrìn etí òkun, ìbùkún tó pọ̀ bí iyanrìn etí òkun. Nítorí pé àwa ń gbọ́rọ̀ sí Olúwa lẹ́nu. Nítorí tí àwa kìí rí ọmọ làkejì wá jẹ. Nítorí tí àwa kìí gbèrò ibi sí ẹnikẹ́ni, bí burú kan kì yóò ṣubúlù mí, kò ní ṣubúlù ẹ̀yin náà. Nítorí pé àwa yìí gbèrò kà á sẹ́nikẹ́ni, bí burú kan kì yóò ṣubúlù wá o. Ya salam, ya salam, sulé jala aliwa alikira. Mo tún ka, mo ń ka nínú òwe Deuteronomy láti orí 28 láti ẹsẹ̀ ìkíní lọ sísàlẹ̀. Ẹ jẹ́ ń tuntun gbé láti bẹ̀rẹ̀ fún àǹfààní àwọn tí wọ́n ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa.

wọn pé gbogbo ọ̀tá ọ̀tá alẹ́ ọ̀tá ọ̀tá alẹ́ ni mọ́ tẹ̀ ẹ̀ a máa ní ṣe ní àfà ìfà ní ṣe ní a ṣe ní báyìí ṣe dárò tí ó dìde sí ọ kí ò ṣubú ní iwájú rẹ o wọn yóò tọ́ ọ wá ní ọ̀nà kan wọn yóò tọ́ ọ wá ní ọ̀nà kan ṣùgbọ́n wọn yóò sá fún ọ ní ọ̀nà méje wọn yóò sá fún ọ ní ẹgbẹgbẹrún ọ̀nà. Olúwa yóò rán ìbùkún sí ọ àti sí ohun gbogbo tí ò bá dáwọ́ rẹ lé mi. Olúwa Ọlọ́run rẹ yóò bùkún fún ọ nínú ilẹ̀ tí òfin tí ó fi kún ọ. Olúwa yóò fi ọ múlẹ̀ ní ènìyàn mímọ́ yóò ti ṣe ìlérí fún ọ.

rẹ. Olúwa yóò fi àlàáfíà fún ọ ní ẹkún rẹ, fún ọmọ inú rẹ, irú ohun ọ̀sìn rẹ, àti àwọn èso ilẹ̀ rẹ ní ilẹ̀ tí ó ti búra fún àwọn bàbá bàbá ńlá rẹ láti fún ọ. Olúwa yóò sì sí ọ̀run sílẹ̀, yóò sí fèrèsé ọ̀run sílẹ̀, ìṣúra rere rẹ̀ fún ọ láti rọ̀ rọ òjò tó ilẹ̀ rẹ ní àsìkò rẹ, àti láti bùkún gbogbo iṣẹ́ ọwọ́ rẹ. Ìwọ yóò ya ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè, ṣùgbọ́n ìwọ kò ní ya lọ́wọ́ ẹnìkan, ìwọ kò ní ya lọ́wọ́ ẹnìkan kan. Olúwa yóò fi ọ sí orí, ìwọ kì yóò sì jẹ́ bí o bá fi etí sílẹ̀ sí àsè olúwa ọlọ́run rẹ tí mo fi fún ọ, kí o sì máa rọra tẹ̀lé wọn. Ìwọ yóò máa wà lókè, bẹ́ẹ̀ ni ìwọ kì yóò wà ní ìsàlẹ̀ láé láé. Má ṣe yà sọ́tún tàbí sósì kúrò nínú èyíkéyìí àwọn àṣẹ tí mo fi fún ọ ní òní yìí, kí o máa ṣe tẹ̀lé, kí o sì máa tẹ̀lé, kí o má ṣe tẹ̀lé àwọn ọlọ́run mìíràn láti máa sìn wọ́n.

0: sẹ́yìn náà mọ àwọn àṣẹ tí ọlọ́run pa wá tó ní ká máa ṣiṣẹ́ mọ̀ wọ́n.
1: Allahu lahu fi mal fiyamu tadawu.
0: Ọlọ́run pa wá láṣẹ kan ju pé kò pa wá láṣẹ kan ju orúkọ tí mò ń jẹ́ lọ. Orúkọ tí mò ń jẹ́ gẹ́gẹ́ náà ni àṣẹ tó pa wá láti kè délẹ̀ tó fẹ́ ká máa ṣe táàbí máa rí gbogbo àwọn ọkùnrin yìí gbà.
1: Allahu ahidun mo jẹ.
0: Ṣé ẹ mú kọ mi?
1: Ẹsìnrìnrìn.
0: Ẹ tí ì mọ ẹ̀rántí.
1: Ìgbẹ́rún.
0: Pẹ́ ń bọ bí àwọ erin èdè bábá èdè ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ ìmọ̀ bábá ìmọ̀ ìwà bábá ìwà.
1: Ìrọ̀bí ìdàlà.
0: Kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ọmọ ọba aládéjì ìgànjìgàn tó gbótògbótò gọ́tọ̀ gan.
1: Ìdàlà.
0: Abọ ọgbọ́n náà ni mítọ̀ sọ́tọ̀ sọ́tọ̀ rútorú èmi lọ́kùnrin sì bá olórí aláròyé ní ìlànà onímọ̀ tí màá ń wò sùnsùn. Mímọ́ náà mọ́nà mi bá wá kárí bọnú bí ẹni tí ò lọ́gbọ́n nú tágùn tàn mí ń wo bọ̀bọ̀ ọ̀bọ̀ bí ẹni tí ò mọ bí ọ̀rọ̀ ń rìn. Bí ẹni tí ò ní làákàyè. Ọgbọ́n inú mi gbèjì ẹgbẹ́ ìjọ ni. Adéyínká Mèsì tí ń báyà fẹ́ mú dáhùn rẹ̀ wá lókù. Mọ́ Mèsì ọ̀rọ̀ mọ́ mọ̀ ọ̀rọ̀ pẹ̀lú èsì mo tún Mèsì ọ̀rọ̀.

ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ànábì muhammad sallallahu alayhi wa sallam. Ìdàlọ́lọ́. Ó ní àyíṣe onígbàgbọ́. Ilé. Àyíṣe onígbàgbọ́. You are not a true believer. Ìdàlọ́lọ́ fi pàlí ilé ìrọ̀lá. Àyàfi ìgbà tẹ́ ẹ bá ń fẹ́. Dáadáa tẹ́ ń fẹ́ fúnra yín, tẹ́ ń fẹ́ fún ọmọ làkejì. Káwàdú. Dàgán gbangangan náà lẹ́tọ́ jẹ́ onígbàgbọ́ òdodo. Ẹ ń bẹ nínú bíbélì náà. Tí bíbélì nífẹ́ràn ọmọ nìkejì rẹ̀.

0: àṣẹ tí Ọlọ́run pa wá náà ni pé ká máa ṣe dáadáa sára ilé ara òkú ara ẹsẹ̀ kò gbọ́ àtọ̀nà tó
1: jù
0: ní gẹ́gẹ́ bí ìkápá wa ṣe mú
1: tuka
0: ẹwà ẹwà gbọ́
1: ọ̀pọ̀ kájẹrù
0: bíbélì ní fẹ́ràn ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ
1: ṣẹ́rù
0: ọ̀sọ́ pé kò fẹ́ràn ọmọlàkejì ju ara.

0: jẹ́ kí n tún wá yà díẹ̀ lọ
1: báyìí.
0: Fẹ́ràn ẹ̀yà ẹlẹ́yà mi, elédè mi, ẹlẹ́sìn mi, bí ara rẹ̀.
1: Ṣùgbọ́n
0: mo fẹ́ràn ẹ̀yà mi ju ẹ̀yà rẹ̀ ń lọ. Fẹ́ bó ṣe fẹ́ ara rẹ̀ ni o. Mo fẹ́ràn ẹ̀yà mi ju ẹ̀yà rẹ̀ lọ. Ìrò bẹ́ẹ̀ ń fi làákà ìbá ọ̀rọ̀ mi bọ̀. Ó sì ń gbọ́ mi lágbo yé. Lórí bí òwe làwọn bàbá wa là á lu ìlò òkìdì ìgbò. Ẹyin ọlọ́gbọ́n lẹ̀ ń gbọ́ mi, ọlọ́gbọ́n náà ni màá ń jó. Àwọn ọmọ náà ni màá. Ọ̀rọ̀ díẹ̀ sì tún fọ́ ọlọ́gbọ́n. Kò tó ká fẹjú ká fẹ́ mú sọ̀rọ̀ ẹni tó lóye.

Deuteronomy orí kejì dín ní ọgbọ̀n láti ẹsẹ̀ ìkíní lọ sí ìsàlẹ̀. Bí ìwọ bá gbọ́rọ̀ sí orí wa rẹ̀ lẹ́nu, eléyìí ni ìbùkún fún ìgbọràn. Bí ìwọ bá gbọ́rọ̀ sí Olúwa Ọlọ́run rẹ̀ ní kíkún, kí o sì kíyè sára láti tẹ̀lé gbogbo ohun tí ó pàṣẹ tí mo fi fún ọ lónìí, Olúwa Ọlọ́run rẹ̀ yóò gbé ọ lékè gbogbo orílẹ̀-èdè ayé lọ. Gbogbo ìbùkún yóò wà sórí rẹ̀. yóò sì máa bá ọ lọ bí o bá gbọ́rọ̀ sí Olúwa Ọlọ́run rẹ. Ìbùkún ni fún ọ ní ìlú, ìbùkún ni fún ọ ní oko. Kódà kẹ́ ẹ mọ̀ sí lórílẹ̀-èdè Nàìjíríà mọ́, bẹ́ẹ̀ ti gba orílẹ̀-èdè míì lọ, ìbùkún ni fún yín ní gbogbo orílẹ̀-èdè tí orílẹ̀-èdè tí ẹ bá wà. Ìbùkún fún ni fún yín o ní ilé, ìbùkún ni fún yín ní oko. Ìbùkún ni fún ọmọ inú rẹ àti èso ilẹ̀ rẹ, àti irú ohun ọ̀sìn rẹ, àti ibisí màálù rẹ, àti ọmọ àgùntàn rẹ. Gbogbo properties yín pátápátá ìbùkún ni fún o. Ìbùkún ni fún àgbọ̀n rẹ àti fún ọpọ́n ipò ìyẹ̀fun rẹ. Ìbùkún ni fún ọ ní ìgbà tí ìwọ bá wọlé. Ìbùkún sì tún ni fún ọ ní ìgbà tí ìwọ bá jáde. You are blessed in your going out and in your coming in. Olúwa yóò gbà fún ọ pé gbogbo ọ̀tá tí ó dìde sí ọ yóò ṣubú níwájú rẹ. Wọn yóò tọ̀ ọ wá ní ọ̀nà kan, ṣùgbọ́n wọn yóò sá fún ọ ní ọ̀nà méje. Ẹgbẹ́gbẹ̀rún ọ̀nà náà ni wọ́n gbà mọ́ sá fún wa. Nígbà tí àwa bá ń tẹ̀lé tí à ń gbọ́rọ̀ sí Olúwa lẹ́nu, tí à ń tẹ̀lé ọ̀rọ̀ Olúwa. Olúwa yóò rán ìbùkún sí ọ àti sí ohun gbogbo tí ò bá dáwọ́ rẹ lénìí àti ní gbogbo ọjọ́ ayé rẹ. Olúwa Ọlọ́run rẹ yóò bùkún fún ọ nínú ilẹ̀ tí ó ti fi fún ọ. Olúwa yóò fi ọ múlẹ̀ bí ènìyàn mímọ́ bí ti ṣe ìlérí fún ọ lórí ìbúra. Bí ó bá pàṣẹ Olúwa Ọlọ́run rẹ mọ́ tí o sì ń rìn ní ọ̀nà rẹ̀, nígbà náà ni gbogbo ènìyàn tí ó wà ní ayé yóò rí pé a pè ọ ní orúkọ Olúwa. Wọn yóò sì bẹ̀rù rẹ. Olúwa yóò fi àlàáfíà fún ọ ní ẹ̀kúnrẹ́rẹ́, fún ọmọ inú rẹ, irú ohun ọ̀sìn rẹ, àti àwọn èso ilẹ̀ rẹ ní ilẹ̀ tí o ti búra fún àwọn baba ńlá rẹ láti fi fún ọ. Olúwa yóò sì ọ̀run sílẹ̀ ìṣúra rere rẹ̀ fún ọ láti rọ òjò sórí ilẹ̀ rẹ ní àsìkò rẹ, àti láti bùkún gbogbo iṣẹ́ ọwọ́ rẹ. Ìwọ yóò yá ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè, ṣùgbọ́n ìwọ kò ní yá lọ́wọ́ ẹnìkan ni. Àwa mọ̀ yá àwọn èèyàn, àmọ̀ ni àmọ̀ tún yá àwọn èèyàn, báwa ò ní yá lọ́wọ́ ẹnìkan ni. Ìwọ yóò mọ̀ yá ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè, ṣùgbọ́n ìwọ kò ní yá lọ́wọ́ ẹnìkan ni. Olúwa yóò fi ọ sí orí, ìwọ kì yóò sì jẹ́ èrò bí o bá fi etí sílẹ̀ sí àṣẹ Olúwa Ọlọ́run rẹ tí mo fi fún ọ, kí o sì máa rọra tẹ̀lé wọn. Ìwọ yóò máa wà lókè, bẹ́ẹ̀ ni ìwọ kì yóò wà ní ìsàlẹ̀ láéláé. Má ṣe yà sẹ́kún tàbí sósì kúrò nínú èyíkéyìí àwọn àṣẹ tí mo ti fi fún ọ ní òní yìí o. Kí o má ṣe tẹ̀lé àwọn ọlọ́run mìíràn láti máa sìn wọ́n. Wala haula wala quwwata illa billah aliyil azim. Yassalam yassalam sili jalali wal ikram.

ọlọ́run wa pa wa láṣẹ ohun méjì ju pé ká máa ṣe dáadáa ẹ máa ṣe dáadáa gẹ́gẹ́ bí orúkọ mi gbogbo àwọn nǹkan tí a ti promise yín yìí tí a promise yín tí a ṣe ládéhùn fún yín yìí ni ó sì máa jẹ́ títí yín ìbùkún ni fún èmi àtẹ̀yìn nígbà tí a bá ń jáde lọ léni ìbùkún ni fún èmi àti ẹ̀yìn nígbà tí a bá ń wọlé ìbùkún ni fún èso tí ó tara wa jáde pẹ̀ ìbùkún ni fún iṣẹ́ ọwọ́ wa ìbùkún ni fún àwọn ohun ọ̀sìn wa pẹ̀lú ìbùkún ni fún àwọn ará ilé wa ìbùkún ni fún àwa gangan alára tìkálára wa pẹ̀lú

padà mọ́ sí fúnfún dáhùn. Òun gbọ́dọ̀ kọ́kọ́ ogún lọ́lọ́ bá kàmì àlábí tó ti jọba lọ fáwọn. Ó fà á.

ọlọ́wọ́rẹ́ kúnlẹ̀ làbáyà ọláwọ́ ní pẹ́gun wọ́n di ìjọba lọ fà alábíọ́lá àbáyà àmọ́ ẹ̀yẹ̀wò central mosque ti bẹ́ lọ́fà àsìkò padà mọ́ sí ogún lọ́lọ́bà kàmì alábí wọ́n ti bá a tún ṣe òun dọ́kùnrin ní ìlú mọ́kàbáàsì ọ̀dàbí mọ́ṣáláṣí.

0: gbogbo ohun tẹ lẹ́lẹ́ kiri yẹn ní padà ń bọ̀ wá bá yín kódà kò ní wúlò mọ́ tó bá dé àsìkò yẹn tí ó bá fi dé èmi mustapha tọ́lọ́run tàlẹ́bí ó ti gba transfer gbogbo àwọn bàbá tí wọ́n wí bẹ́ẹ̀ ni lásìkò yìí ò bá àsìkò owó ni àsìkò tá a nínú súrẹ́tù lmaida Quran chapter 5:90 ti sọ fún wa pé iná la xamura wálé mẹ sara wálé àdìlámù ríjì sùn mìíràn àmàlì ṣètàn fàájì tẹni bú la àlẹkùn tó filẹ.
1: Yà wà lẹ́dínà àmàlù.
0: Aláwo ni mo pe ẹyin tí mo fọkànbalẹ̀ sí. Mo pe ẹyin tí mo fọkànbalẹ̀ sí. Iná la xamura. Ọtí wàlí mẹ́sára àti tẹ́tẹ́ wàlí àfilá àti gíní àti ajé wàlí ansá àti gíní àti lọ́tọ̀ àti gbogbo nǹkan tó ṣàjẹ́ mọ́ bẹ́ẹ̀ ríjì sùn ẹgbin ni mílí àmàlì ṣètò nínú oríṣẹ́ ìṣúná wà fájì tẹ̀lébù kọ́mánmẹ́ǹtì ni. Fati tẹni búhù la alẹ́kùn tó filẹ̀ o ẹ jìnnà sí kẹ́ẹ̀bà lè jẹni tí ó jẹrè àtẹ̀mí àtẹ̀yìn ta ni oníwèé púpọ̀ nílé léwèé púpọ̀ nílé gbogbo wa la ń ta tẹ́tẹ́ lónìí tí bàbá àjẹ̀bú àwọn tiẹ̀ tún sọ lóko tẹ́ fi mọ̀ pé tẹ́tẹ́ ni àwọn tẹ́tẹ́ kan ń bẹ táǹtà tí wọ́n ti dá sí gbogbo wa lọ́rùn national lotto ń bẹ state lotto wà tẹ́tẹ́ nìkan
1: náà
0: a ṣe bonanza a fẹ́ pín àwọn ẹ̀bùn kan lmtn ṣàṣẹ́ndì sí ẹ sms sí nọ́mbà tẹ́tẹ́ ni kẹ́ ẹ lè mọ̀ pé tẹ́tẹ́ ni wọn ò ní sílẹ̀ kan tí wọ́n lù sí nínú gbogbo ohun tí wọ́n kó ni wọ́n kó àádọ́ta mọ́tò lẹ̀ wọn ò ní sílẹ̀ kan mú owó iléeṣẹ́ wọn tí wọ́n fi kù wọ́n gbà lọ́wọ́ gbogbo ẹni tí ò ní ni wọ́n fi rà á torí sms ẹyọ kan tó bá send 100 naira wọn jà lọ́dọ̀ wọn mọ̀ ẹ̀kú kò sí bí wọn sì fẹ́ ṣe random ohun tí ó fi kàn án láéláé random yìí ò lè kàn án ẹ wá ṣírò 120 million èèyàn ẹ ṣírò 100 naira 120 million láàrin ìṣẹ́jú kan tí wọ́n ń gbà á wá ní ìlú yìí ò dá ìlú òsùnwọ̀n ìlú yìí ò lè dá kò sí lè sùnwọ̀n kì í ṣe pé torí gbogbo ohun tọ́lọ́run lòun ò fẹ́ pátá òun láti modernize ẹ lọ àwọn ìlú ńláńlá ẹ lọ wo advert tẹ́ balára billboard advert ọtí ló pọ̀ jù tó sì jẹ́ pé ẹnìkan ò ní mú tán kí láka ayèrè ọmọ dòrí kodò ẹnìkan ò ní mú tán kẹ́kọ̀ọ́ wọn wọlé ilé wọn wá bí ó ṣe ra ìléṣe yóò ṣẹlòmíì léṣe ọmọ mélòó lọlọ́run bí sí gbòòrò tí wọ́n fi mọ́tò gbá tọ́lọ́ tí ó fi mọ́tò gbá tó bá mu tí ó tó. Má ti kún tàfàtà ni wọ́n kọ́kọ́ gbọ́ Yorùbá náà. Ọlọ́run tó ní ẹ jìnnà sí ọtí ní mímu ẹ wá lọ wò ó ṣàìṣàì bọ̀bọ̀ kí ló ń. Iye ọmọ tí wọ́n dà láàmú tí wọ́n máa fojú winá káàkiri owó tí wọ́n fi ra jíìpù tí wọ́n gbé fún wọn ọwọ́ ẹ̀yìn tẹ́ ẹjọ́ kò sílé wọn ti gbà ṣéun tọ́lọ́ wà lóhùn.

0: àìmọye. Bẹ́ẹ̀ ni wọ́n ní ìwé mímọ́ kan sọ, àìmọ́ mi ò jẹ́ lè kóòtì pé bí tó ti sọ ni, ṣùgbọ́n wọ́n ní lọ́wọ́ ẹni tí ò ní láti yẹ́kí ni láti gbàfẹ́ ni ó ní. Ìṣẹ̀lẹ̀ àbí ò ṣẹlẹ̀? Gbogbo àwọn rẹ̀rì rẹ̀rì tí wọ́n kórí sínú tinted glass tí wọ́n lẹ́ran lẹ́yìn ọrùn táwọn kòkòrò ó máa ṣàdúrà fún ó tètè wá, kò síbi wọ́n ti rí owó tí wọ́n rí lára àwa mẹ̀kúnù ni, lára àwa tálákà ni. Ẹ wá wo àìmọye ẹ̀ṣẹ̀ tá ń dá lójúmọ́ ẹyọkan. Wọ́n wá ní ẹ máa ṣe stick fa kẹ ẹ máa wá foríjí ẹ̀ṣẹ̀, síbẹ̀síbẹ̀ èmi pẹ̀lú òde ò tí ra ìjọ ìwọ̀n. Torásìkò tá a bá fi lọ kùbùrá ẹ̀ wọ́n ra odidi ṣọ́ọ̀bù aṣọ kan tá a tó dé. Àsìkò tá a bá fi lọ àṣàlátù yẹn gbogbo ọjà tá ń tà làwọn ẹni àwọn yòókù tí ò lóò ti tà tán káwọn tó dé. Bẹ́ẹ̀ ni ààrẹ ni tí kú mú nídìí ọjà tí ò dá dúró, kò torí kó kówó sínú ṣọ́ọ̀bù tó pọ̀, kò torí kó wọ́n ṣẹ̀dá kọ́ńténà mẹ́wàá fún ó sì mú kú mẹ́. Ẹnìkan wà á ní ṣèṣirò gbogbo wọn kó kalẹ̀ yẹn, ìwọ́ tó ti lọ ẹ náà ló ṣèṣirò gbogbo wọn fẹ́ ná. Kí ló dé tẹ̀mí pẹ̀lú yín ń bẹ nínú àánú tá ń bẹ nínú ìranù tí wọ́n fi sọ pé èèyàn kan kú tí fi máa wá wú wa lórí pé aṣọ àǹkárá báyìí la gbọdọ̀ lò, tá a fi ṣòkú ẹ̀, ta ló sọ fún yín pé gbàrà tó dọ́dọ̀ ọlọ́run ó ti bọ́ sínú ìkẹ́? Àfọ̀n onítà òyìndìdì láòkù ṣífà ánìlẹ̀ ìjà tó bá jẹ́ pé wọ́n bá ṣe àgàgà lójú ọ̀pọ̀lọpọ̀ wa láti rí òkú wa ni ẹnìkan ò ní lè fóúnjẹ sẹ́nu àbí kú kọ́ ni. Ọlọ́run ló mọ ní ọjọ́ tí àpìlẹ̀gẹ́ni lò pẹ̀lú àwọn tí wọ́n jọ nílé kí wọ́n tó rí kọ́ ilé ìbẹ̀wò ni wọ́n ti kó síbí. Ọlọ́run ló mọ iye ọjọ́ tí wọ́n lò wọ́n tó rẹ́lẹ̀ ikọ́. Ẹ wá wo ilé tàbùrùgẹ́ni lògbè láàrin ogún ìṣẹ́jú wọn ti parí ẹ̀, lẹ́sẹ̀ kan náà wọ́n dìlífà kọ́kọ́rọ́ lè lọ́wọ́. Ọmọ tí ń fapájára tí ń gbé wọn bá bàbá òun lọ òun ó lọ Mọ̀lánà Mustapha Ali Mubarak oníwọ̀ ẹni tí ó pọ̀n lẹ́ni. Tá a bá rọ̀ dájú nú àwọn àfáà tí ń bẹ tẹ́lẹ̀ tí sáré tí wọ́n bá bìlà fún tó bá rí ọkọ̀ tí bàbá ẹ wọ̀ fún rẹ̀ ni ó tàdímọ́
1: yìí,
0: kò ní wọ sáré. Ṣùgbọ́n torí ká lè pọ̀n lé yóò máa lọ ẹ fi mílẹ̀ ó kíní kan á máa wá di mú gbàrẹ̀ gbà bàbá ni ẹ fi ilé ẹjẹ́ ó lọ wò ẹjẹ́ ó worú ọkọ̀ tí bàbá ẹ wọ̀. Tá a bá tiẹ̀ rántí gbogbo nǹkan béèrè pé bàbá bàbá rẹ̀ rà, bàbá tó bí bàbá rẹ̀ ni mo wí pé bàbá rẹ̀ o, bàbá tó bí bàbá rẹ̀ bàbá béèrè lọ́wọ́ rẹ̀ ó kò ti lọ tipẹ́ nínú sàárẹ̀ èèyàn náà lọ́wọ́ o. Yẹ wá sọ kinní kan fún ó ní ṣe bí ń gbà tí ò sẹ́mi lára ẹ̀ mọ́ iná láfi ló kú ó ti parẹ́ mọ́yẹ̀ pẹ́. Àfáà ọ̀jọ̀gbọ́n nígbà tó gọ̀ tán nílẹ̀ mọ́ ni bíwọ̀ bá tiẹ̀ báwọn bàbá rẹ̀ ló kò rí àwọn ẹ̀gbọ́n rẹ̀ kan tẹ̀ láwọn bàbá rẹ̀ odidi iṣu ni. Kí ni mo pè odidi iṣu ni? Bàbá rẹ̀ sì wá mú iṣu ó mú ọ̀bẹ ó gé sọ́nà bíi mẹ́fà. Ṣé wọ́n pè ní iṣu ń bá wọn gé tán? Kí ni wọ́n pè? Bí wọn ti pe àbùdìgẹ́lì náà lábùdìgẹ́lì ń gbódò kù bẹ́ẹ̀ ni wọn pe iṣu náà ló kọ mọ́ wọ́n pè ní ebù. Ẹ wá kó lọ sórí ebè bàbá rẹ̀ ni ó yá máa lé lọ sórí ebè ẹ wá lé lọ bàbá rẹ̀ tó.

0: ṣúgbìn òun mú ọkọ ń walẹ̀ ń ti ìbọnú ẹ̀ wá sọ fábúrò rẹ tó ń gbọ̀ díẹ̀ ó ní ọ máa kó ewé sórí rẹ̀ kọ́ máa bu yẹ̀pẹ̀ sí ẹlẹ́dàn gani abẹ ẹlẹ́dàn rẹ̀ ń gbẹ ẹgbẹ́ sí kòtò kan ṣe ẹ fẹwé ẹlẹ́dàn rẹ̀ ẹlẹ́dàn rẹ̀ ọlọ́run ní bí àbúrò rẹ ṣe tèpó wá tó lóun ó bá bàbá lo oko tó tẹ̀lé bàbá lo oko tí bàbá ní oko olúṣù yìí ti kú ọyẹ máa wá ro tọmọ èkó mọ wípé ńbẹ náà ní ṣúwà tó rò pé lókè ní ti ń wá tó nǹkan bẹ̀rẹ̀ sí fọkọ́ dalẹ̀ ru tó ń gbé kíni ó gbé kòròfo èbù ìjọ òní ó gbé e jáde bó ti gbé e jáde tí bàbá rẹ rí lókèrè fílẹ̀pù bú yẹpẹlẹ. Ọlọ́run ló bu yẹpẹlẹ nígbà tí ètò oṣù mẹ́fà ewé kan bá yọ ọbẹ̀ ní bá ń bọ̀ wá sókè bàbá ẹ̀ bá ní ẹ tètè ọyá ẹ máa lọ fi ìdó gúnlẹ̀ ẹ máa fi ìdó ìyàmọ̀ tó ń pè ní ìdó igi tí ó fọwọ́ mú wọ́n ń fà mọ́ lẹ́yìn oṣù bíi mélòó kan ká má dára wa jókòó mọ́ lẹ́yìn oṣù bíi mélòó kan wọ́n ni wọ́n fẹ́ ṣanṣu wọ́n ni wọ́n fẹ́ ṣe kíni ṣe wọ́n tún pè élébù mọ́ wọ́n pè élébù mọ́ wọ́n ni wọ́n fẹ́ ṣan iṣu odidi iṣu ni wọ́n padà wú nínú tó ti jẹrà tó gbé jáde o farabalẹ̀ o odidi iṣu ni wọ́n padà gbé jáde odidi iṣu tí wọ́n wá gbé jáde yẹn bàbá rẹ ní ẹ máa kó iṣu lábẹ́ kankan ẹ wá lọ kó sábẹ́ kankan nìyá kan bá dé olóhùn alárobọ olóhùn ọ̀rà ọwọ́ mẹ́fà ẹnìkan lóhùn ọ̀rà lé mẹ́ta àtọ́nílé méjì àtọ́lọ́wọ́ mẹ́fà àtọ́nílé ọ̀fà kálukú ṣàṣẹ kíni wọ́n kóṣù padà lọ́lé àbí wọ́n kóṣù lọ́lé ńgbà tí wọ́n kó iṣu délé ẹni tí ó raṣu tí ó jẹ iṣu pẹ̀lẹ́yìn ó raṣu àlejò tó dé òun lòun ò jẹ iṣu kí ló lòun fẹ́ jẹ ó níyàn lòun jẹ allah allah nígbà tí wọ́n gbé iṣu dé kíṣìn kí ni wọ́n kọ́kọ́ ṣe fún wọ́n gba aṣọ kúrò lára ẹ̀ wọ́n wá gé e kéékèèké wọ́n dà sínú omi tútù èrò oṣù ni kóun fẹ́ gbádùn nígbà tó rí omi tútù ṣùgbọ́n bàràbírí ó bára rẹ̀ lórí kíni lórí iná wọ́n bẹ̀rẹ̀ sí ní ipò náà mọ́ ara rẹ̀ tó lé kókó ó di kíni ọdẹ èrò òun ni pé bẹ́ẹ̀ náà lòun ó ṣe lọ inú àpò àlejò tó sì dé tí lòun ò ní í jẹṣu ìyẹn lòun fẹ́ jẹ wọ́n wá da ìyá odó àtọmọ rẹ̀ níjàpọ̀ wọ́n ju iṣu sínú ẹ̀ bí ìyá ti ń tì síwájú ọmọ ń tì padà sẹ́yìn wọ́n ń tì síwájú wọ́n tì padà sẹ́yìn ẹwà dúdú ìyá ti ṣu yẹ o ó ti pass through ìyá kan nínú sàárè o nínú ebè o kó tó tún padà wálẹ̀ kẹ tó gba aṣọ lára rẹ̀ kẹ tó gba agbára lára rẹ̀ látara iná ẹ tó tún fi ìyá ọmọ rí odó àtodó jẹ wọ́n wá kọ́ sínú àwo wọ́n wá bu ọbẹ̀ ẹ̀gúsí àtẹ̀já tó dá ẹja odò wọ́n gbé síwájú àlejò àdéhùn dìde nígbà tó jẹ kọjá ààyè rẹ̀ kò tó ṣẹ́jú márùn-ún tí fi ń béèrè WC ni iṣu padà sí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìyá alukurani wa ni wọ́n tó ní lẹ́yìn ikú sáré ó ní jẹ́ ìjúwe fún ọ kí ló ti kí ni ìjúwe tó jó ó ní àwọn tí ń bára wọn jiyàn pé wàyíza mítíná wọ́kùnà tùrọ́bánúwáyìnzọ́mọ́n àìnà lámọ̀bù ohun fún ọ àbá ònàlẹ̀ awàlì kúl ìnà awàlì náà wàlà àfìrí náà lámọ̀jìmọ̀ ọ̀hún ìlànà ìkọ́ ti yọ̀ mi màálù. nígbà tí ń bẹ̀rẹ̀ pé ẹdúró ẹni a máa jìyà ìyàwó la fẹ́ jẹ ṣé wà táwa ti dénú sáré tára wa ti di tó ti di eruku tégungun wa ti wà decomposed nínú ilẹ̀ báwo ni ó ṣe tún fẹ́ gbé wa dìde báwo ni èbú ṣe iṣu ọ̀nà tí èbú padà fi di odidi iṣu bí àwa náà mú ó ṣe gbé àwa náà dìde
1: nìyẹn
0: inú mi wá dùn mo ti witness ìsìnkú nílànà kristẹni rí mo sì rí ti islam tí mo wà nú ẹ náà rí mo rí i pé gbólóhùn kan náà ni wọn máa fi sin òkú wọn nínú erùpẹ̀ ni a ti dá ìwọ ibẹ̀ ni a sì dá ìwọ padà sí ibẹ̀ ni a ó ti bí ẹ dìde àbí bẹ́ẹ̀ kọ́ ni ó fi hàn wípé a lè mórí bọ́ kì í ṣe sàárẹ̀ ló parí sí tó bá tiẹ̀ wá ní sàárẹ̀ ló parí sí mo béèrè lẹ́ẹ̀kan pé bàbá ńlá bàbá rẹ béèrè pé mo lọ wà wọn ló wà lò sàárẹ̀ wòye ọdún tó ti lọ kò tí ì débi ti lọ ayé tá a lò ẹlòmíì lo 80 ẹlòmíì lo 90 ẹlòmíì lo 40 wọn wá kọ síbi kíní tiẹ sorry the sudden death kíní jẹ sudden death kíní jẹ bí ó tilẹ̀ jẹ́ pé a fẹ́ ọ púpọ̀ ṣùgbọ́n olú a fẹ́ ọ jù wá lọ tani ìbá fẹ́ wọ jù wá lọ tẹ́lẹ̀ ìyẹn kọ́ ló máa sọ not how far but how well. Alukurani náà ló sọ fún wa brother wa kan sọ lálẹ́ yìí nígbà táwọn èèyàn pé tó mo sáti ẹ̀jẹ̀ ká ló rí dáadáa bí ó bá yá epo tíá brother wa kan ní tòun ò tí ì yá nísìn 100 years òun sì lẹ́ẹ̀kan náà ní gbogbo wá bú ẹ̀rí 100 kìíní 100 kìíní alukurani ní wa máa nú amírìnwó núnà kìsì ń fẹ́lẹ̀ kálíkì afẹ́lẹ́ àtàkìlì. Al-Quran is the more you live, the harder you live. Bẹ́ẹ̀ni ẹ bá ṣe ń kù sí, bẹ́ẹ̀ la máa dín dáadáa kù fún ẹ. Ẹ̀mí rẹ̀ ó kú olójú rẹ̀ ò ní rí bí ọmọ ọmọ ó kú lójú èèyàn. Ọmọ ọmọ ó tún kú lójú èèyàn. Ẹ mo fẹ́ kẹ́mi mi ògùn. Gbogbo àwọn bàbá wa tí wọ́n gbàgbé òkà gbẹ́kúndé, tí wọ́n gbàgbé ẹ̀tẹ́ tí ẹran ti jẹ̀bọ̀. Wọ́n padà ń wọ́nà tí wọ́n àfìgbà tí wọ́n wáwọn èèyàn tó mọ̀ ń pa ẹ̀kan ẹlòmíì jẹrà mọ́lẹ̀ wọ́n yá rẹ̀ padà ikú náà ló padà gbẹ̀yìn nígbà tí kú ọba wa gbẹ̀yìn ẹ má jẹ́ gbọ́ lẹ́nu ẹnìkan pọ̀dọ̀ ni mi kò tí ì kàn mí kò sẹ́ni tí ò lè kàn kò sí ẹni tí ò lè kàn ìhun tí kí kálukú yín ó tètè ṣálápá tètè òun náà ni wọn ti wí fún yín nínú súrà tó lè bá kára Quran chapter 2 verses kini verses 177 kí ló wí ìmọ̀ràn tí mo bá fún yín nu ayé yẹn ìmọ̀ràn méjìlá ló gbà yìí ibi tí ń pariwo sí mi sínú ìmọ̀ràn méjèèjì látàyà yẹn gbà mí tó gbà yìí ìmọ̀ràn yẹn ni kẹ́ ẹ jẹ́ kí mi pẹ̀lú yín jọ tẹ̀lé irú ẹ̀ ni àbìlẹ̀gẹ́ni tẹ̀lé ó ní bẹ́ẹ̀ sàlẹ̀bẹ̀rà kí bala lè má ṣeré kí wà lè má gèrè wà lè kí nà lè bẹ̀rà mani amanabila a lè kú olórí amanabila ẹ ti lè òfin mọ torí tó bá jẹ tó ẹjẹ pé alimanu bilayi gangan la fẹ sọ nípa ẹ wàláyà àlè tuwìtì ẹtà tí lè òfin mọ torí pé tá a bá padà wọnú imanu bilayi gbogbo wa la padà bára wa lẹni tó fẹ níwájú ọlọrun ọlọrun ni ẹ lè rí bíra kankan dá yorùbá ló sọ mẹ lẹsà lè bíra ẹ lè rí ara kan dá ó ní kì í ṣàrà dídá ní ara ń dákọ àtù wà nù wùjú àkún kí bá lálẹ́ má ṣe ní kí wà lè má kiri bì ó ní kò kọjú síwájú kò kọjú síwájú. sigabas bayi ko duo lo gbari bi wakati meta ko ma yirapo o tun se yan tan o tun wa ko oju sey bayi o tun lo gbari aboti e fori kanle o wa ri kan wi oni e ko ni pataki
1: wala kinal birra
0: oni o ti je daada lodo emi olohun to le mu eyan ti o fi pasi mani amana billah
1: amana billah
0: man enikeni kibajo kunri kibajo obirin
1: man
0: kibajo mode
1: man
0: kibajo agbalagba
1: man
0: kibajo eni tin saye kibajo eni aye se man amana
1: billah
0: afe ni o ba le ni gbagbo solo wallahi mo fi gbogbo enu so atemi duwo yi ko si gbagbo lara bi solo lo atori ti ba ni gbagbo solo ini lala eni ti a do ja lana to ni ri o ma ti bere si dara mi
1: ni amana billah
0: ali imanu billah eni ti o ba ni gbagbo solo yo tan star olohun patapata inu gbagbo solo olawo gbodo sore fun brother wi ni ki ma wa ku eri olohun ninu emi mi pe mu de sise saju e na how come ba o lo se to fi je ko wu ni olohun kokko da lohun tani e ku eri olohun nu wa
1: ko si
0: tani re nikan tolohun sore fun ti ku eri olohun a o se ma je lagbaja ẹni tí ó ní gbàgbọ́ sọba tí lọ́lọ́run
1: mọ̀nì àmàna
0: yóò ti gbà pé àyàtà fàáyí ká fún wa lẹ́ẹ̀kan nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ kàsídà ó ní ti dáadáa bá bọ́ tọ́ sọmọ èèyàn ó ní yóò pé ọlọ́run ṣe wò ó ń ṣùgbọ́n tó bá yẹ pa burúkọ ló bá kàn nísìn ni ó mú gbé sẹ́nu yìí ẹ̀dá kan ẹwọ ọjọ́ tí a jí ni kírun ṣàṣàlá títí ṣàṣàlá tù mí tí ṣàṣàlá tù ní tó ń kádìẹ pọ̀ mọ́ ní ń tadìẹ ní ń kó wọlé àwọn rẹ̀ sọ fọlọ́run pé báwo ni tí ẹ̀ ṣì kan ṣe wá pọ̀ tó yìí ẹ wá wò jẹjọ tọ́lọ́run ní kọ́ kẹ́mẹ̀rẹ́ ọmọ àbọ̀ a rẹ̀ tí ó béèrè pé ọlọ́run wo lèyí o ṣáwà lọ́wọ́ ayẹ kí ló eléyìí tọ́ sí ẹ̀dá kò sí òtí tọ́ sí ní tẹ́lẹ̀ bàbá tèmi ò tí lọ tí wọ́n fi ń béèrè pé ṣé wọ́n lọ́yẹ kó ta ló yẹ kó kú kàn bí ti rí lára nu bí ti rí lára nu àní imanu bìlà ìgbàgbọ́ lára ọlọ́run ó gbọ́dọ̀ gbà pé bó o rẹ ti tọ́ sọ́wọ́ ẹ tó ń dára tó ń dá kí ló ń statement of account wò nínú yàrá tó ń darẹ́rìn taburu náà bá dé má jẹ́ nìkan gbọ́ ó gbà pẹlẹpẹlẹ náà ni ó ní sọ̀rọ̀ rárá tóró ànọ́ọ̀sì fẹ́nìkan kan ládùúgbò kó rè yí pọ̀ báwo lọ lọ́wọ́ ó ṣe wá mú tọ́mọ wa pariwo.
1: mani amana billah
0: àìnígbàgbọ́ sọ́lọ́run iná wàhálà kan tí ó tó nǹkan bí ìṣẹlẹ̀ láàrin wa tá a sọra wa dọ̀tá ara wa téèyàn bá nígbàgbọ́ sọ́lọ́run ó ti mọ̀ pé gbogbo ohun tó wá pátá tó sì lọ pátá ó mọ̀ pé kò sẹ́ni ó ṣe tó jọ ọlọ́run lọ.
1: wẹ̀lìyàn ó bilẹ̀ ákí.
0: bọ́lọ́hún ìdánwò ọlọ́hún oríṣiríṣi ọ̀nà ní bà wá tí ẹ jẹ́ lọ tí pẹ̀lú àwọn olólùgbàgbọ́ òdodo iná jẹ́ ju eléyìí sá ẹlòmí èèyàn ọjọ́ mọ ọrẹ mọ́ládọ́ ẹ láti gbà náà àtàlẹ́ ẹ̀ o ìgbàgbọ́ wà náà lọ́rọ̀ lọ́wọ́ àní imanu bìláì.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Ìka fọwọ́sowọ́pọ̀ ìka mọ̀lẹ́. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀ wọ́n máa dìn. Àti òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀rìn. Ọyọ́ àti bàálù ní tí kò rọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ bẹ̀rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àti lẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀. Tó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti bàálù ní tí kò rọ̀ mú wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wa. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyínká Ọlọ́ṣùkàn mi lè ní jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí báàlẹ̀ ẹ̀fẹ̀. Tèmi náà ní látàrí kò ti sọ lórí ọ̀rọ̀ ìṣúná. Ọ̀yọ́ àti bàálù ní tí kò rọ̀ ní rán mi níṣẹ́. Àánú àná ni mo máa lọgun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá káni lára ń là á dìkú ijó. Àti wípé àjíṣe bí ọ̀yọ́ làárí, ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: Ayin. Adeyinka Olasukan mo tun ti de bi mo se de papin balẹ pila. Ilazaro ko ti so lori obe ninu awo tangara. To ba se pe ale ni eto yi lo ba n fe dodo yin be ka le o. To ba se pa aro na ni e ka aro. To ba se ko so ni e ka san. Bo ba se pe irole ni e ku irole. To ba se tun je ale le kan si e ka ale. Awon agbalagba so pe to ba se poru lo ba dodo yin be na e ku ajin o aki yin be o. Iba Olorun oba Olodumare olowo gbogboro bi owa so okepe ko je oba to ti wa nipile oba to mo wa kawo to mo mama wa atun ti de loni ayin adase ni hun mo ibobodo hun mo mojuba pe be owo mo se ba pe bese o tun juba telese ti ohun to bi de popolo tan Adeyinka emi na tun lo mo dagba papin ba le fi lo ayin ba mi eyin ma mi se binu se ma pe aso pe loko be yo na lojin o eleni e la ton ni ka wa se akanse eto fun ti oyo ati ba unity forum to ti ye yin tele se ma ise ta gbe dani ni inu oyo ati ba unity forum bi te siwaju jo se ba emi ateyin ti o fi ba ilu oyo lori ta ba tin te siwaju anigbagbo pe ilu oyo na mo te siwaju ni mi gba ite siwaju se be emi ti o ba eyin ti o tun ba gbogbo wa lapapo jake jado deledoko na ni agbedani ninu oyo ati ba unity forum papa julo ilu oyo to ba le ni se mo pe aye papa kan fo emi nikan ko mo wa nu agbara o wa light alive iwo ti mo wa ju sinu odo eja nla ni iwo mi gbe ni ile ise wa ni ahin aji se gbe oyo online television and radio kin to wa ma so fun awon ba mi ti ajo wa ni ahin ka to ma gbohun safefe ẹja tún gbọ́ o ẹja tún fi orin sí orin ìlú ọyọ sí national anthem tọyọnu o kẹyìn náà kẹ lọ mọ ha sórí lórí rẹ ìbéèrè ọ padà wá tá a padà fi ẹbùn ta lórí orin yìí anthem ọyọnu mò ń bọ̀ ná. Tọ́ ní apá ọ̀tún mi ní àyín mo ní àgbàlagbà bàbá kan tán wà ń bí ẹgbóhùn wọn ní ìsìn ẹ dàpẹ bá ń kí àwọn ará ilé kẹ dákọ yín.
1: Mo kí ara ilé mo kárò oko orúkọ tèmi ni ọmọọba Oládìgbòlú Muhyiddin Adékúnlé tí mo jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn ọmọ ẹgbẹ́ Ọ̀yọ́ àti Ibà Unity Forum.
0: Bàbá ẹ káàbọ̀ sí orí ètò wa. Ẹsẹ̀ fàájì ẹ̀ṣọ́ àfọlápẹ́ ni ẹ̀ fàájì ẹ̀ṣọ́ àfọ̀ Ọ̀yọ́ àti Ibà Unity Forum.

0: so baba e mo pe ni Nigeria ta wa leni yi e o de nkan o da bi nkan ko rogbo ṣugbọn e ta kokko ba nfun awon eyan loro ama to ya awon elomi ti be ro pin pelu bi nkan ti se nlo lowo lowo yi
1: ko lo won sa nu fun wa
0: ami
1: Nigeria lowo lowo ta nlo lowo ni sin yi afi ko lo won ko ayo
0: ami o
1: ati je ati mu ototoran ni o
0: walai
1: ko to de pa sanwo school omo ka won mo to je o bawo yan bawo o si yo ki dodo won yo bayi won mo pa won yo
0: bo se rinu
1: so idi niye na lowo lowo ta n bua yi Nigeria Nigeria gbe yin ni ko lo won se dada fun
0: ami o ami ase
1: ebi pa won yan
0: olorun ba n gbo
1: opapo ebi
0: o gaga fo meke
1: ko se janu won mo ya
0: ebi buku ni ko da ẹyìn àní ṣe àwọn àgbàlagbà sì bọ̀ wọ́n lẹ́nu ebi ń pa wọ́n ní gbọ́ wàásù bẹ́ẹ̀ bá ń ṣe wàásù fún báyìí yóò máa gbé ojú sójú sánmà níbi kí òkèlè àmàlà kọ́ máa rọ̀ bọ́ látọjú ọ̀run.
1: ọgbọ́n tí wọ́n wí ni
0: bó wọ́n ṣe sọ.
1: wọ́n ní ebi ń pa mí ò ṣe rí ìfẹ́ wí.
0: bẹ́ẹ̀ ni
1: tó bá ní ó fi ìfẹ́ wí ó fẹ́ gbóná.
0: mo fẹ́ wọná ní ọmọ
1: fẹ́nu
0: sọ
1: lẹ́yìn oúnjẹ tún ni o.
0: oúnjẹ tún ni nísìn. ẹ pé àwọn èèyàn ò tiẹ̀ wo pé báyá káàtì ẹ̀ kọ́kọ́ ra sọ náà pé tẹ́bí bá kúrò nínú ìṣẹ́ ni àwọn èèyàn ń bá káàkiri nísìn ìṣẹ́bùṣe.
1: kí ló ń já sọ.
0: àtọ ọlọrun ọba ò ní fi ebi pa wá ebi àárọ ebi ọsán ebi ìyálẹta kò ní pẹ èmi àti ẹyin ò tẹ ń gbọ wà lọwọlọwọ yìí. ṣùgbọ́n tá a bá wá tún sọ pé báyọ̀ ebi ń bẹ́ẹ̀lù síbẹ̀síbẹ̀ náà àwọn èèyàn míì wọ́n sì tún ṣe dáadáa àwọn èèyàn míì náà ń gbé mo tún láwọn tá rọkọ̀ lánàá lánàá yìí mo ráwọn tá kó lọ bí ilé wọn lánàá lánàá yìí ẹ bá wá gba àwọn èèyàn nímọ̀ràn pé ká mọ̀ mọ̀ wo ẹ̀sìn ẹ̀lẹ́ aago aláago sáré kéèyàn mọ̀ wo aago aláago sáré.
1: béèyàn bá wo tó ń ṣẹlẹ̀ nílùú èèyàn fẹ́ kọ́ níìtì bọ̀tí lọ́wọ́lọ́wọ́ báyìí àfi kó kálukú kó dá sọ ara níwọ̀n tara yóò lùgbé ìwọ̀n ikú ni wọ́n tẹ́ mọ́ sáré tí agbára rẹ̀ ò ká mọ́ fi kòkò fan tí ó jalú ọlọ́run so kọ́ kálukú ó dúró lórí ọwọ́ ẹ̀ títí mọ́ kó yọ̀ dáná ìyá gbọ́dọ̀ ló yọ̀ dá àlè máa bá báyìí lọ.
0: ẹ wá bá ń kí àwọn àgbàlagbà nínú ọyọ àti bá unity forum.
1: bá a kí wọn ọlọ́run kí wọn àwọn àgbàlagbà àwọn àgbáre tí wọ́n dúró tì wá kí wọ́n jẹ́ kí ọ̀rọ̀ wa mẹ́rí lọ́rọ̀ owó wa dá sí i nímọ̀ràn wọn fún wa nímọ̀ràn ní gbangba ní kọ̀kọ̀ wọ́n wà pẹ̀lú wa gbogbo àwọn àgbàlagbà lórí ọyọ àti bá unity forum pátápátá la kí màá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ evangelist Akande Akintunde Moses agbadada ni wọn dẹ dúró tí a bàbá àánú olúwa adúpẹ púpọ lọwọ wọn Alhaji Dauda adúpẹ púpọ lọwọ yín Isiaka Adogoke wọn pọ láwọn ọkùnrin bẹẹ
0: táàbà ni a máa dá ọkọ ilẹ̀ oṣù ilẹ̀ ọmọ
1: lára àwọn obìnrin Ajari Scott Bauku
0: wọn ṣe bẹbẹ
1: láti jẹbu yẹsẹ jẹbu ni wọn wà
0: ìjẹbu alárẹ
1: Alhaji Kadejat Adekanbi ìyá àti bàbá ganu wọn ṣe bẹbẹ ìyá ní saki náà wà níbẹ wọn ń ṣe dáadáa fún wa gan àwọn pọ.
0: ọmọba mo fi owó àtọmọ kọkọ di yín lẹnu ná ẹgẹ kí n tún kọkọ gba ohun àlejò wa kejì náà táwọn náà wà áyín ká tó wá padà fún padà sọdọ yín mò ń bọ̀ náà.

0: bẹ́ẹ̀ni ìlú ọ̀yọ́ ní rẹ̀yìn iwájú iwájú láàmọ lọ́sẹ̀ sí mà pé iwájú lọ pẹ́ ibi tí ń ré sí iwájú iwájú láàmọ lọ bàbá ẹ tún bá ń kí àwọn èèyàn nínú ilé nínú gbogbo ọ̀yọ́ àti ìbàdàn unity forum ẹ bá ń kí àwọn èèyàn ẹ rà pé ó tó jó méje ó tó jó mẹ́ta.
1: mélòó la rántí àfikọ́ lọ́wọ́ bá wa kí wọn ọlọ́ọ̀ nìkan ló lè bá wa kí wọn látòrí president wa tó fi dórí gbogbo admin àwọn ìyá wa obìnrin ni ìyá wa àwọn bàbá wa ọkùnrin ni a kí gbogbo wọn a fi kíkí tí wọn a dàpọ̀ mọ́ kíkí ìtọ́jú ọlọ́run tó ga jù ọlọ́run kó bá wa kí ẹni kọ̀ọ̀kan wọn.
0: àmì o
1: ta ló yẹ ká dárúkọ ta ni ọ̀yọ́ á dárúkọ.
0: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
1: gẹ́gẹ́ bí mi ṣe máa sọ nínú wàásù mi pé àgbọ̀n gbẹ ìbùkún tọ́pọ̀ ju omi òkun lọ tọ́pọ̀ ju yanrin òkun lọ yóò bùkún ẹnì kọ̀ọ̀kan wa látòrí president wa dórí èmi ti ọmọ yín tí mo kéré jù
0: lórúkọ jésù. àmì àṣẹ wà bàbá àgbà yín ò dalẹ̀ àní wa yín tì.

0: gbé owó.
1: Àṣà àti rí nǹkan kan.
0: Tọ́.
1: Oníjà ìlà náà sọ̀rọ̀ austerity.
0: Mo lọ ti sọ.
1: O ní austerity yìí máa wà ríga ju.
0: Tọ́.
1: Ìlú lè púpọ̀, ó lè kókò. So, ṣé ẹ rí àṣà àti rí nǹkan kan.
0: Tọ́. Kọ́lọ́run ṣẹ̀dẹ̀ fún wa.
1: Àmì. Àánú ni ká bẹ̀bẹ̀ fún. Gbogbo ọmọ Ọ̀yọ́ àti Vanity Forum. Ẹ rí pé mi náà lọ́lọ́run kọ́kọ́ lò tí mo kọ́kọ́ ṣe bí akin. Ní ìsinmi ìdáwó. Àṣírí dáru gẹ́gẹ́ bí àṣẹyìn Mùsùlùmí. Ọlọ́run ògbọ̀ ẹnì kọ̀ọ̀kan.
0: Àmì o.
1: Tá a bá tọ́ bá bí yá. Kò sẹ́ni tá bí yá rẹ̀ ò ní rán.
0: Bàlá ìgbàlá.
1: Ọ ń bẹ lára èmi. Ọ ń bẹ lára ẹnì kọ̀ọ̀kan wa. So Ọlọ́run tó ní ọjọ́ òní yóò bù wá láṣìírí.
0: Ẹ jẹ́ ká
1: nígbà wọ pé n ta fẹ́ ṣe yẹn. Yóò ṣe é ṣe.
0: Àṣẹ wà mí.
1: Mọ ríra rẹ̀ èmi ò ríra mi bí ẹni tí ọ̀tọ̀ nà fún náà yọ àti Vanity Forum o. Torí pé mi tí ì sanwó tọ́ yẹ kí n san. Gbogbo tọ́ yẹ kí n ṣe ni màá mọ play role mi. Ọlọ́run ní káwọ̀ ní ẹyin Ọlọ́run sì ní yọ mí lẹ́gbẹ́.
0: Àṣẹ wà.
1: Òní yọ ẹnì kọ̀ọ̀kan wa náà tẹ̀lé mi lẹ́gbẹ́. Lémi o. Mi ò lè torí pé ìdáwó kí n mọ́ tọ̀nà àti kí n má pè ní dásípàdé. Ìwọ tó sì dásípàdé náà rí tọ́ sọ̀rọ̀ rí tí ìpín yìí ń gbé ọ lárugẹ. A nílò láti dáko ẹnìkankan ẹ̀yin atóbá ẹ dákun ẹ sànú wa ẹ jẹ́ àjọ tún lu bàbá wa ṣe. Tá a bá tún ṣe àwa náà la tún ra wa ṣe. Kò ní bàjẹ́ olóòtú.
0: Àṣẹ wà ẹ ṣe ń bá mi ẹyẹ tó ń ta kàngbọ̀n bọ́sọ́dọ̀ ọmọ ọba náà mò ń bọ̀.

0: sọ ọmọ ọba ẹ ń bọ̀rọ̀ kan bọ̀.
1: Tẹ́ bá yá àmọ́ ṣe pọ̀ ní kíláàsì nísìnyí, òun bí mi ò rẹ́dì yìí pé kó wọn ra ìwé, kó wọn ra pẹ́ẹ̀nà, ọ̀ rí tí màtírí àti ohun rẹ́dì láti ṣe fún ọmọ. Nígbà tí ìwé ti dé ẹ̀kọ́ ọ̀fẹ́, wọ́n ti ọmọ síta bẹ́ẹ̀ ni kọ́ mọ lọ sí skul.
0: Wọ́n ti wọ̀gbọ́n ọmọ ràwé fún ọ́nà ń sunkú ni.
1: Púpọ̀ sí ni díẹ̀ ni agbára ọjọ́ bá kànú ẹ̀. Lẹ́yìn kan sí kó o fi skul ẹ̀ fún ọ lọ́fẹ̀ẹ́. Ìwọ lọ ra sọ skul fún ọmọ ẹ o, ìjọba ò ní bọ́ ra sọ skul o, kò ní bọ́ ràwé fún ọmọ ẹ. Ìyẹn làwa wá wò ìbàlú gbogbo ṣe ń rí o, ọ da ká bá lè gbìyànjú láàrin ara wa. So aláwọn gbèdéke kíláàsì kọ̀ọ̀kan tí a lè péwè fún bóyá first head of this time àbí second time ni a lè la fẹ́ ṣe ìkíní yẹn. Àwa ń ro àwọn èèyàn wa tó wà lórí ìkànnì, kò sí iye tó kéré jù. Nígbà wà lórí ìkànnì ni àbó sí lórí ìkànnì, kò sẹ́ni tí ó sọ pé òun ò rí ọwọ́ wa lórí péjì wa. Iye kí iye tó ń kálukú bá ní lọ́wọ́ tó kálukú fi sínú àsùnwọ̀n tí a fi sílẹ̀ yẹn. Kọ̀dẹ̀ dí owó mọ̀dámọ̀dá wa lóṣooṣù kọ̀dá dúró. A dàbí fi ní ẹnì kankan lára pé àbí nígbà tí wọ́n di gbówó wà lòun fi dá sí program mọ́. Gbogbo apáta lájọ ní kìí ṣe tẹnìkan. Ọlọ́run dá kọ̀ọ̀kan ràn án lọ́wọ́.
0: Àmì ẹlòmíì tiẹ̀ lè ní ọ̀rọ̀ tí ó ṣe wá láǹfààní. Ṣùgbọ́n ẹni tó bá dákẹ́ adákẹ́ mọ́ sọ̀rọ̀ títa la mọ̀ tí ń ṣe. Àmọ́ báyà tiwa ni wọ́n ń ṣe ni bí ti bóyá àwọn míì sì. Àwọn ẹlòmíì sì wà nínú gúrùpù tó yẹ kí báyà àwọn èso ọmọ Ọ̀yọ́ gan. Ṣùgbọ́n àwọn tó jẹ́ ọmọ Ọ̀yọ́ tó jójú lówó ọmọ Ọ̀yọ́ káàmì kan máa bá wa dá sí. Àwọn ìlú yìí ìlú wa ni kò sì ní bàjẹ́ fún wa ńbẹ. Torí táwa ti ń sọ pé Kọ̀yọ́ ọmọ tẹ̀síwájú, àwa gangan láàmọ̀ tẹ̀síwájú nínú Ọ̀yọ́ Kọ̀yọ́ tó di pé yọ ọmọ tẹ̀síwájú. Ò ń bọ̀ ná.

0: tọ ọmọ ọba ká tó máa bọ̀ ká tó máa bọ̀rọ̀ yẹn bọ̀ sẹ́yìn ní ara àwọn àgbàlagbà tí àwọn náà ti máa ń bá wa dá sí tẹ́lẹ̀ ẹ bá wa kí wọn kẹ́ ẹ lù wọ́n lọ́gọ̀ ẹnu pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ kókó bí àwọn obìnrin takuntakun nínú ìkànnì wa.
1: Àkọ́kọ́ náà tá a bá ń dárúkọ àgbàlagbà àwọn àgbàlagbà nínú ìkànnì wa ni àkọ́kọ́ tá a kọ́kọ́ tọ́ka sí ni màmá wa Adébọlá Akérèlé ìyá dáadáa ni
0: ìyá
1: lálùbáríkà ni
0: wọ́n
1: dẹ̀ fẹ́ra àwọn ọ̀dọ́ kí ó ṣe lọ́dọ̀ ti wà nìkan káàkiri
0: bó ṣe máa ń ṣẹnu
1: àpọ̀ lára àwọn àgbàlagbà obìnrin tó nítumọ̀ ni màmá ẹ̀ wa lára wọn ni Alhaji Ade Scott
0: Báòkú ìyá Àjẹ̀bú kọ́
1: ni ara wọn nìyẹn wọ́n ṣe dáadáa ká tó lọ lórí yẹn màmá bí Bọ́lá Akérèlé àtọ̀run rọ̀ wọ́n bí wọ́n ṣe ń ṣe yẹn wọ́n túbọ̀ mọ̀ sí bẹ́ẹ̀ lọ bí èèyàn bá rí wọn ọlọ́run náà rí wọn àti ọlọ́run sì mọ̀ bá dúpẹ́ fún wọn lágbára ọlọ́run wọn lẹ́sà sí ti
0: àṣẹ wà
1: bí wọ́n bá ráwọ́lé báyìí yóò máa jẹ́ nọ́ọ̀sì ni ọ̀nà
0: nọ́ọ̀sì
1: mẹ́díkù nọ́ọ̀sì
0: ni wọ́n nílò èbó tọ́
1: àyà
0: ní ṣiṣẹ́ òyà.
1: Mo ti láwọn èèyàn náà tí mo ti rìfà àwọn sọ́dọ̀ mọ̀mọ́ sọ́ni ẹ̀ wà ní àbúrò tí mo rìfà sọ́dọ̀ mọ̀mọ́ tí wọ́n dẹ̀ ṣe wọ́n dáadáa mo ti jẹ́ nìyẹn àti wọn mọ̀mọ́ tí wọ́n dàpẹ́ já àwọn tó fi pọ̀ wá kọ́ bá dọ́bù ẹ̀.
0: Ẹyin èèyàn wa mò ń bọ̀ mo tún ní àlejò kan tí àwọn náà tún gbóhùn sókè nínú ètò tá à ń ṣe lọ́yìn wọ́n kàn fá wa yànnàná ọ̀rọ̀ kan ni o ọ̀rọ̀ kan àbí ọ̀rọ̀ méjì màmá tí mo fẹ́ gbé wọlé màmí yìí màá láìtàláì màmá olùkọ́ ni màmá o ẹ̀ẹ́dẹ̀ bá ń gbọ́ àwọn olùkọ́ àgbà àwọn lẹ́gbà táwa fi wà nílé ìwé náà ti kọ́ àwọn náà ti kọ́kọ́ kọ́ àwa ní sùpù ní àwọn payàmọ́rí ẹ̀ẹ́dẹ̀ gẹ̀ẹ́sì rẹ̀ báwọn àwọn náà wá wà lórí ètò pẹ̀lú wa ní ìsìn màmá mi ò wá gbóhùn sókè wọn ọ̀kọ́ bá ń dákọ wọn wà wá wa narí ti bí ok wọn làwọn ò ní dákọ kò sí wàhálà kò sí bá a ti ṣe tàṣe ṣùgbọ́n nígbà fẹ́ sọ náà ni pé kẹ́ ẹ bá wa narí ti bá àwọn ọmọ ṣe pọ̀ nínú kíláàsì tí lọ́dọ̀ àwọn ẹlòmíì rò pé bóyá bí ọmọ bí ẹ̀ta wúrọ̀ ọmọ ló kàn wà nínú kíláàsì kọ̀ọ̀kan kíní jẹ́ wa pé mò ń bọ̀ pé àwọn ọmọ pọ̀ dáadáa mò ń bọ̀ náà.

0: ọ̀dọ́ ọmọ mi wọ́n ti wà nínú ilé agodo pẹ̀lú mi ní àyín mo kàn fẹ́ kẹ́ ẹ bá wa yànnà náà ọ̀rọ̀ yìí ni torí àwọn èèyàn wọ́n rò bí báyá bí àwọn ẹ̀ta awóró làwọn ọmọ tán wà ní public school pé private school àwọn èèyàn ń kọ́ ọmọ lọ nísìn o pé àwọn ọmọ tó tiẹ̀ wá ń public ò tó nǹkan ẹgbẹ́ bò làwọn ọmọ ṣe pọ̀ ní public school sí nísìn.
1: Ẹ káàsán gbogbo ilé o. Ọ̀yọ́ ò ní bàjẹ́ o.
0: Àṣẹ wà àmọ́ mi.
1: Ọ̀yọ́ àtibọ̀ ò ní bàjẹ́ o.
0: Àṣẹ wà.
1: Yóò máa ròkè o.
0: Àṣẹ wà.
1: Iwájú ni ọ̀pẹ́ ìbísí buwó sí.
0: Àṣẹ o.
1: Iwájú ni ọ̀yọ́ àtibọ̀ máa lọ.
0: Ẹ ṣeun àmì àṣẹ mọ́ mi.
1: Ẹ bá mi ṣe kábíyèsí fàlàfin.
0: Kábíyèsí o.
1: Ẹ bá mi ṣe lẹ́ẹ̀kan sí.
0: Kábíyèsí o.
1: Ẹ bá mi dé ládé.
0: Kábíyèsí o.
1: Kọ̀
0: ẹ káyọ̀ màmá. Tọ́ ọya.
1: Pàtàkì jùlọ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ West.
0: Ọ̀yọ́ West.
1: Ọmọ pọ̀.
0: Tọ́.
1: Ní Ọ̀yọ́ West. Mi ní dárúkọ skul kankan ṣùgbọ́n àwọn skul mẹ́ta kan wà tí mo mọ̀.
0: Dájúdájú saka.
1: Ó dájú ọmọ 71 class.
0: Ní kíláàsì ẹyọkan.
1: Ní kíláàsì ẹyọkan. Tẹ́ ẹ bá wá béèrè lọ́wọ́ àwọn ọmọ yẹn.
0: Ẹyin.
1: Ìyá rẹ̀ ńkọ́ ó ti kú.
0: Ṣùgbọ́n àná.
1: Bàbá rẹ̀ ńkọ́ ó ti kú.
0: Ọlọ́run mi ẹ̀rọ.
1: Ọ̀dọ̀ ta ló wà? Ọ̀dọ̀ grandma.
0: Ọlọ́run mi
1: ẹ̀rọ. Ìyá rẹ̀ ńkọ́ ó ti kú lọ́dọ̀ dájú mi. Àwọn ọmọ yẹn láàkì ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Kò sí ìwé. Kò sí viral. Aṣọ skul ó ti ya mọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ nídìí.
0: Ṣùgbọ́n
1: so tí Ọ̀yọ́ àti Baálé bá lè ràn wá lọ́wọ́ láti fún àwọn ọmọ yẹn ní aṣọ kán lè máa rí wọ̀ wá sí skul. Ọmọ tó bá lè ràn wá lọ́wọ́ fún ní ìwé inú wa dùn. Ẹ ṣe o. Ọ̀yọ́ ò ní bàjẹ́ o.
0: Ẹ ṣe màmá mi. Ẹ mẹ́ tí ì lọ.

0: tọ ọmọ ọba ẹrin àti kúkú ti gbọ kí n tó gbọ ọrọ rẹ o ọrọ rẹ o ojú wo lẹfi lẹyìn náà tún fi wo orú ilé
1: ọrọ yẹn nígbà tí màmá yẹn ń sọrọ ọrọ tó pààyàn lẹkọ lẹ kọ pé tẹlẹ tẹlẹ mo ti sọ pé tẹ bá fi gbogbo àwọn skuls yẹn ọmọ tó wà ní kíláàsì kan kí sí sílẹ nípe títà lẹni tó sọrọ yìí o lọ sọ pé 70 ọmọ ní kíláàsì kan bó lẹyìn ti fẹ handle yẹn irú bó ọmọ ti fẹ capture gbogbo jọ kan ní skul so iṣẹ yẹn kì í ṣiṣẹ nìkan ẹ jẹ ká jìde ẹ jẹ ká jígìrì lórí ọrọ yìí ìwé làwa ń sọ ẹwọrọ wa sọ ọkọ lára àwọn ọnàrẹbù wájà tí ń gbìyànjú ẹyọ ọnàrẹbù sẹkàrọlé ó kówe ó kó aṣọ fáwọn skuls kọọkan káàkiri káàkiri tí náà kò débì kankan
0: bẹẹni
1: kò débì kankan so àwa rọrọ àwa ẹdákun ẹ jẹ ká gbé níbi tó ti wúwo ẹwọn lẹrù ní ògbé ọfẹ ẹ jẹ ká gbé níbi tó ti wúwo tọrọ kọbọ tá a bá rékì jọ láàrin ara wa táàbì ṣe náà láti là sílẹ yìí ẹnìkan ò lè nígbà tá àmọ́ra wa rí àti gbowó lọ́wọ́ ara wa ẹgbọ́n tó nígbà tó jújẹ akara wọn nìsín so mọ akọmọ ọrọ wa náà ní ẹdá kan ọlọrun ìlú le right gbogbo alamọ pé ìlú le àti jẹ àti mú le gan bó ti wá lulẹ̀ òkú rí ẹ jẹ́ ká gbìyànjú ẹ jẹ́ ká gbìyànjú ọlọ́run ràn wá lọ́wọ́.
0: ẹ ṣeun báàmì ẹjẹ́ yìí náà ẹ̀rọ náà ẹ wá bá ń sọ ọ̀rọ̀ kan àbí méjì sí ẹ máa bọ̀ náà.

0: rẹ. Bẹ́ẹ̀ náà wọ́n tún sọ nú ẹ̀sìn mùsùlùmí pé àti kékeré ìmọ̀lẹ́ ti kọ́ rẹ̀ lásọ̀.
1: Ẹ
0: jẹ́ ká fún ọmọ wa ní ẹ̀kọ́ tó pé tó yè gèrègè.
2: Kéde
0: yìí pé wàá jọ́ mi, a ó wà, a ó sì jẹ yín. Iléeṣẹ́ yín ò ní jóná.
2: Àṣẹ wa ẹsẹ̀ bàbá. Kéde yìí náà kó tó máa jẹ́ ọ̀rọ̀ àmọ̀ràn. Gbogbo bímọ bímọ, torí òǹbí ni ò tó òǹtọ́ ni òǹtó kò tó òǹwo ni o. Kí gbogbo wa ká máa tọ́jú àwọn ọmọ wa, ká máa tọ́jú àwọn èwe wa. Ọlọ́run ọba yóò sì jẹ́ ká jèrè wọn, wọn ní yàyàkuyà. Àwa náà ó dògbó, á jẹun ọmọ. Níjọ́ tí oúnjẹ ọmọ bá jiná tán báyìí, wọn àní máa fi kúlíwò àlá ránṣẹ́ sí wa nínú sàárè. Ẹni tó bá ṣẹ̀gùn sí náà ni máa ń jẹ bẹ́ẹ̀rẹ̀. Lọ́lọ́ Ọlọ́run Lódùmarè, a pẹ̀ bí mọ́ pẹ́ ṣe pẹ́. A ní wa yín tí o àtọmọ ọba àti mọ́ mi tí àwọn bá wa dá sílẹ̀ kan tí wọ́n bá wa narétì bí
0: ẹni ọlọ́run mọ̀
2: màmá tọ́ ni ọtọ́lọ́run mọ̀
0: tí wọ́n bá wa dá sí mara rẹ̀
2: táwọn náà mara wọn tí wọ́n bá wa dá sílẹ̀ kan tí wọ́n fi sọ̀rọ̀ bí àwọn ọmọ ṣe rí nínú sukúù. Ọlọ́run ọba Olódùmarè yóò wà pẹ̀lú kálukú gbogbo wa. A ní ṣiṣẹ́ o, a ní sílẹ̀tẹ̀, a ní sì jẹ́ gbogbo àdáwọ́lé wa kò ní bí aráyé nú.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí babẹni kọọkan.
1: Ìka fọwọ́sowọ́pọ̀ ìka mọ̀lẹ́. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀ wọ́n máa gbìn. Àṣí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni. Ọyọ́ àti Bàálù ní tí kò rọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ bẹ̀rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àti lẹ́yìn odi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó fẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá. Ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀. Tí ó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti Bàálù ní tí kò rọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wa. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyinga Ọlọ́ṣùkànmí lèmi ń jẹ́ fàpín tí gbogbo yín tẹ́ ti mọ̀ sí pàálẹ̀ ẹ̀ pèlú. Tèmi náà ní látàrò kò tí so lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti Bàálù ní tí kò rọ̀ ní rán mi níṣẹ́. Àánú àná ni máa lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá káni lára ńlá dìkú ijó àti wípé àjíṣe bí ọ̀yọ́ láàárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajise Bio your online radio. Your online radio. Ajise Bio your Larry. Ajise Bio your Larry. Ajise Bio your Larry. Ajise Bio your Larry. Ajise Bio your Larry. Ajise Bio your Larry. Ajise Bio your Larry. Ajise Bio your Larry. Ajise Bio your Larry. Ajise Bio your Larry. Ajise Bio your Larry. Ajise Bio your Larry. Ajise Bio your Larry. Ajise Bio your Larry. Ajise Bio your Larry. Ajise Bio your Larry. Ajise Bio your Larry. Ajise Bio your Larry. Ajise Bio your Larry. Ajise Bio your Larry. Ajise Bio your Larry. Ajise Bio your Larry. Ajise Bio your Larry. Ajise Bio your Larry. Ajise Bio your Larry. Ajise Bio your Larry. Ajise Bio your Larry. Ajise Bio your Larry. Ajise Bio your Larry. Ajise Bio your Larry. Ajise Bio your Larry. Ajise Bio your Larry. Ajise Bio your Larry. Ajise Bio your Larry. Ajise Bio your Larry. Ajise Bio your Larry.

0: wàhálà ìwọ́n ti jọ ìwà láti orílẹ̀-èdè morocco náà ẹ sí o láti orílẹ̀-èdè morocco a máa rírí yín ẹyin tí a láti united states ẹyin tí a láti canada a máa rírí yín o ẹyin tí a láti orílẹ̀-èdè germany ten gbọ́ wa lọ́jọ́ jumọ́ ẹyin tí a láti ireland láti united kingdom láti benin láti libya láti ghana káàkiri àgbá ńlá ayé ẹyin tí a lórílẹ̀-èdè nàìjíríà náà a dúpẹ́ lọ́wọ́ yín o adéyin mi ká ọlásùnkànmí lèmi ń jẹ́ pàpín tí ṣe bá lẹ̀ fìlà ọlásùnkànmí kásàmọ̀ọ́sẹ̀ dáadáa ajókòó bí ẹni kìlọ̀ wà ajá ló ọyọ tí gbó lásán pé mi ọba rẹran kó má sì rábà mi ọrọ ìtẹnu ohun rún mo sùn tán ẹnu mi tó ń ṣe wúyẹ wúyẹ wúyẹ.
1: ìwọ ni ẹkọ ńlá ẹkọ kan ẹkọ agbára ìwọ nìkan.
0: àwa lórílẹ̀-èdè nàìjíríà láwà religious jù tẹ bá ń wá lára àwọn orílẹ̀-èdè tí mọ́ṣáláṣí àti ṣọ́ọ̀ṣì pọ̀ sí jùlọ nàìjíríà ni yọmọ gbé bí ipò kíní àbí ipò kejì ń bẹ o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wa ń kọ́ bó ni ìwà ọwọ́ wa bó ni iṣẹ́ àti ìsìn ọwọ́ wa bábá bẹ́ẹ̀ dìbò ẹ mọ̀ gbọ́ ọmọ ìyá mi ẹ mọ̀ gbọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn ẹ dìbò fún ọmọ ìyá yín nínú ẹ̀sìn o ẹ sọpọ́ọ̀tì ọmọ ìyá yín nínú ẹ̀sìn ẹ dìbò fún ọmọ ìyá yín o ẹ dìbò fún pétérù ẹ dìbò fún isiki ẹ dìbò fún ramani abdulrahmani abdulrahmani isi ni ọmọ ọmọ ẹni tí ìjẹ bí èmi náà tí mo ṣe gbé okọ tí mo ṣe gbé okọ ẹ̀sìn mi pamọ́ yìí táwọn mi ò ṣe mọ̀ bóyá muslim ni mi àbí christian mi àbí babaláwo tí mo ṣe gbé pamọ́ yìí tó jẹ́ rí mi ó ṣe bẹ́ẹ̀ dé wípé káwọn kan wọ́n máa lọ fi pé radio station yìí belong sí ẹ̀sìn àwọn kò belong sí ẹ̀sìn kankan gbogbo ẹ̀sìn lèmi ń ṣe o lèmi ń support o ni ó jẹ́ ń gbé orúkọ ẹ̀sìn mi pamọ́ ni ó jẹ́ ń jẹ́ káwọn èèyàn ọmọ ẹ̀sìn tẹ́mi ń ṣe gbogbo ẹ̀sìn lọ́dọ̀ mi bẹ́ẹ̀ bá ti ń gbọ́ odù falẹ̀ mọ́ gbẹ́sẹ̀ bíbélì lẹ́tù mọ́ gbọ́ kùránì lọ́dọ̀ mi ọ̀rọ̀ mi ò yé yín àwọn tó bá mọ̀ mí délédélé ọmọ ọmọ ẹ̀sìn tí mo belong sí ṣùgbọ́n mẹ́ta lọ́kan lèmi kù aláàjì pa ètò olúwo kékeré yín rèé adéyinka kásàmọ̀ọ́sẹ̀ dáadáa tí mò ń bá bọ̀ àwa orílẹ̀-èdè wa lẹ́sìn ló ti múmúláyà ẹ̀wọ̀n èèyàn jù àwọn náà máa ń gbé ọlọ́run níjà tí wọ́n ti wò ó pé ọ̀lẹ́ lọ́lọ́run kò lè gbé ara rẹ̀ níjà wọ́n tún wọ́n ń wò nínú ròrí wọn pé ọlọ́run ọmọ ti ń ṣe tó fi dá gbogbo wa pé kí ẹ̀sìn wa kọ́mọ́jọra wọn kí àwọ̀ wa kọ́mọ́jọra wọn kéde wa kọ́mọ́jọra wọn lẹ́nu wọn nínú ròrí wọn wọ́n ń lọ ọlọ́run ọmọ ti ń ṣe àbí kí gbogbo àwọn ni wọ́n fẹ́ kọ̀rẹ́ẹ̀tì notion yẹn ni wọ́n fẹ́ sọ gbogbo àgbáyé dẹ lẹ́sìn kan ni wọ́n fẹ́ sọ gbogbo àgbáyé di elédè kan àwọn dẹ̀dẹ̀rìn dínrúbú àwọn dẹ̀dẹ̀rìn pálí máa jìjà ẹ̀sìn máa gbé ọlọ́run níjà àwọn ẹ̀hàn ni èyí tó kàn wọ́n tọ́yẹ wọ́n rán wọn àrán o ẹ̀ẹ́ni sì gbọ́ wọn ẹ̀ẹ́ni bá wọn mi láti ń criticize ìjọba nígbà wọn ti jẹ dòdò tára tẹnu wọn ò fi lè sòdodo tẹnu wọn fi kò dodo ṣùgbọ́n wa a yà balẹ̀ yà bòkè yà gígbókò yà bá everybody god damn it béèyàn bá súre fún yín tí ò ṣẹ́ bí ọ̀rọ̀ ọ̀gá mi adégbèǹga adébóyè our blessed memory ó ní béèyàn bá súre fún yín tí ò ṣẹ́ bọ́rọ̀ bá wá ṣẹlẹ̀ tó képe bọ́lẹ̀ ẹ̀yin mú sí kẹ́ẹ̀pẹ̀ fún mẹ́rin lálẹ́ ẹ pé get out ẹ pé get lost ẹ pé go to places ẹ kẹrin ẹ pé god demo tiẹ láì ẹyin tuntun sọ àní béèyàn bá súre fún yín tí ò ṣẹ́ tọ́rọ̀ bá wá balẹ̀ tó képe bọ́lẹ̀ ẹyin mú sí kẹ́ẹ̀pẹ̀ fún mẹ́rin lálẹ́ ẹ pé get out ẹ tó pé get lost ẹ pé go to places ẹ kẹrin ẹ pé god demo tiẹ láì. ọlọ́run nìkan lọ́ba o àwa nígbàgbọ́ pé ọlọ́run ń bẹ o a tún gbàgbọ́ pé ayé náà ń bẹ èèyàn wà. ẹyin kọ̀ọ̀kan sí agbára kan tó tó agbára ọlọ́run lódìmọ̀ wàlà haúlá wàlà kò wátá ilá abẹ́lá àlùyìnlẹ̀ àṣìn. ọwọ́ ọlọ́run làwá wà o ọlọ́run lónìí kápẹ́ mi ti à lọ́wọ́ wàhálà yìí tó bá ṣe é ṣe fún wa ni wọn ti pa wá dànù tipẹ́tipẹ́ o ṣùgbọ́n ọlọ́run ní ń sọ wa o ọlọ́run ní ń pa àlọ́ àti àbà wa mọ̀ nínú ewu gbogbo máa sọ à máa pa wá mọ́ nítorí pé ọba tí ń pa ísírẹ́lì mọ́ èyí sùn bẹ́ẹ̀ ni kì í tó gbé oba tin pa wa mo ni lu oyo isun be ni ki to be ki to gbe o I neither sleep nor slumber iso olorun oba abo re to ni gbadura yo je ma wa lori emi ati dukia gbogbo wa o teyin na ba fe da seto kin to ma lo kin to ma dagbe tori ke mo ti wa seto ti pe lo je ki ma se late kan eh be kin je gbadun mi daada be bo se gbadun ti Je to ma se ngbadun canvas lori trainers. Erin bugu. Erin ka erin keke nbe lenu mi den ka. Erin gbabi kankan se

gbogbo ọ̀rọ̀ tá ń sọ tí ń jẹ́ àǹfààní fáwọn èèyàn wọn bá ti mọ ohun tí rí ẹ̀kọ́ kankan kọ́ lára gan tí ò bá sí àwọn tálẹ́ǹtì ọ̀bá parẹ́ mọ́ aláàánú àwọn lọ́lọ́run ń lò ní sábà bí òkú àwọn nígi lẹ́yìn ọgbà wa àwọn náà ní wọn jẹ́ kó ti sú wa àwọn náà wọn jẹ́ kébi ọ́ pa wá débi bá pa àyàn jù bébi bá pa àyàn kọjá àyè bébi bá pa àyàn kọjá àbìkí èyí ó ṣèṣe gúsì àwọn ni wọn jẹ káwọn ti ṣèṣe gúsì àwọn ni wọn ò ti jẹ àdàdà kú ni. Ìyìn tọ́jẹ́ pé ṣálù ẹlẹ́nu gbọ̀rọ̀ ló kọ́ ẹnu mi ọba ti lè gbọ̀rọ̀ mọ́ torí ẹ̀rí ọkàn ọmọ jẹ́ mi bí n bá sọ̀rọ̀ sáwọn ọmọ tí wọ́n lu jìbìtì tí wọ́n lu ṣe yàwó tèmi náà sì tún ṣe jìbìtì tèmi náà ń ta káṣáàpù lẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀rí ọkàn ò ní jẹ́ ń gbádùn ṣùgbọ́n torí pé àwọn ń ṣàánú tilé oge náà tún tó géèjì torí ń tọ́lọ́ ń ṣe fún wa náà tún tẹ́ a lọ́rùn mi ò jẹ́ káwọn náà ti dàdà kú dá ọlá yín ọlọ́ ọlọ́run lára wa adéyinka pẹ̀mbọ bí àwọ erin kásàmọ̀ ṣe dáadáa ajókọ bí ẹni kìlọ̀ ọ̀rọ̀ bá bọ̀ ọ̀rọ̀ èdè bábá èdè ìjìnlẹ̀ bábá ìjìnlẹ̀ ọ̀rọ̀ bábá ọ̀rọ̀ ìmọ̀ bábá ìmọ̀ ìwà bábá ìwà kọ̀ǹkọ̀ bí ẹni tẹ́ ọmọ aládé jìgan jìgan tògótógó.

ta ma ya wo na nta enu o ni le gboro mo enu temi si gboro die so lu elenu gboro ni bi ma tun so eri okan ma janjo sugbon owo ti a mo o owo mi re funfun nene o a ilu jibiti e ba tun gbo se ti mo nse fun ara mi personally yàtọ̀ fún pé à ń lọ ṣe mc à ń rìkọ́ọ̀dù fídíò à ń ṣe bẹ́ẹ̀dẹ̀ jingun nǹkan kàtà tún bá káàkiri kò sí alẹ́ kan táwẹ̀ tún hósù jáde nítorí pàfẹ́ wọ̀wọ́ lọ́wọ́ torí ẹni tí ò bá rí nǹkan kan jẹ tí ò rí nǹkan kan sí yóò mọ wọ̀wọ́ lọ́wọ́ tí nǹkan kan bá wá bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ lọ́wọ́ yóò wá máa ṣèṣe kù sí ẹni yóò mọ jẹjẹkújẹ yóò mọ hùwà kíwà yóò mọ jalè yóò mọ fẹ́wọ́. Ìbáwo ìsọ̀lẹ́ o. Mo jẹ́ jẹ́ pé ọ̀lẹ́ ni wá ọlọ́run nìkan lálágbára. Àìsọ̀lẹ́ o. Àìsọ̀lẹ́. Tẹ́ ẹ bá gbọ́ ohun tí mò ń ṣe. Ní tọrọ owó tẹ́ ẹ fi máa bùn ló. Tẹ́ ẹ bá gbọ́ iṣẹ́ tèmi gangan ń ṣe fún ara mi. Ṣùgbọ́n ká gẹ́gẹ́ jìnnà bẹ̀rù ń dà bá fi pamọ́ ní níyì. Gbogbo àwọn tí wọ́n ràn mí lọ́wọ́ ọlọ́run máa bá ràn wọ́n lọ́wọ́. Tí wọ́n tún ń gbèrò pé àwọn fẹ́ ràn án lọ́wọ́ ọlọ́run máa ràn wọ́n lọ́wọ́. Ọlọ́run máa dá àwọn náà tàbí sí ayé wọn. Káwọn náà kàn máa bójú rere àánú ọlọ́run kàn máa bá pàdé

0: sí. Bóyá ká mọ̀ pé yìí ṣe lọ ní ọwọ́ aago méjìlá béèrè bí. Ṣé ẹ tún máa gbọ́ àwọn repeated programs? Ìwà ẹ̀dàkọ̀ ẹ̀ mọ̀ bínú. Gbogbo ẹ̀ tí ètí ìjọra wọn ni ọ̀yà máa wá 24/7. Mo ti ẹ̀ tún ti bẹ́ẹ̀ di sáà sábà. Ìjọ bá ráàyè mò ń wá sọ̀n láì. Ìgbọ́n tó lọ́n bá ti ní kí gbogbo studio set tán dáadáa. Àmọ̀ wá lójoojúmọ́ ni. Lójoojúmọ́ ẹ̀ ní sálà ìgbóhùn wa. Bẹ́ẹ̀ tí ẹ̀ tún máa gbọ́ repeated programs kọ̀ọ̀kan tàbí music náà. Ẹ̀ ní sálà ìmọ̀ gbọ́ program kan èkejì ní àárín. Ìgbà à ń wá owó generator. A ní di kọ̀mpútà. Àti ní tébù. Bàbá ti fún àwọn ti fún àwọn bàbá ti fún wa lówó tébù. Wọ́n ti fún wa ní owó àti ṣe sí àná. Àti ń ṣe sí àbábà. Àti ń ṣe sí àbábà. Owó tán tó fún àlẹ́nu ọjọ́ mẹ́ta àti fi kún owó tá a fi ń ṣe sí àpé ká tún ṣe sí àpé. Àti tún ra àwọn first apron tá a fẹ́ máa wọ̀. Kán lè bá a máa dára mọ̀ pé oníròyìn níwá tá a bá lọ kọ́ fà event níta. Ká mọ̀ bá wọn fojú wa yí rí rẹ́dẹ̀rẹ́dẹ́ pé ẹni kàn mú fóònù dání kàn rí kọ́ọ̀dù mi. Ṣùgbọ́n tá a bá ti rí apron ìwọ̀nba ni wọ́n mọ. Wọ́n mọ halẹ̀ mọ́ wa mọ́ nígboro. Tán bá ti rí apron pé ilé-iṣẹ́ ìròyìn lélẹ́yìí ó ní rédíò lélẹ́yìí. Tán bá rí first, tán rí cap. Gbogbo àwọn iṣẹ́ tá ń ṣe lọ́wọ́lọ́wọ́ náà ni. A fẹ́ kun ibi tá a fẹ́ máa lò nínú yàrá mi kan ni mo fẹ́ máa lò nínú àyín. Yàrá kan ni mo fẹ́ máa lò. Ìtẹ́yìn náà bá ní tẹ̀ fẹ́ fi ràn án lọ. Ẹ dákun, ọlọ́wọ́ bẹ̀yìn náà gbé bùkátà. Gbogbo ẹ̀ ní ọba yín gbé kò ní dá yín dá bùkátà. Ẹ ṣe wà dúpẹ́ o. A mọ̀ lóore gbogbo ẹ̀ níta ti ràn lọ́wọ́. Ọlọ́run mọ̀ ràn náà lọ́wọ́. Ọdún yìí tún ti ń lọ. Ìwọ̀nba tó kù tọdún ó fi parí. Ọlọ́run gbogbo àwọn tí ó ràn mí lọ́wọ́. Ọlọ́run mọ̀ bá ràn wọ́n lọ́wọ́. Lọ́lá aláìlá ìlọ̀lọ́ Muhammadu Rasulillah sallallahu alayhi wa sallam. Lọ́lá a rí pé kò sí ọba kankan níbi kankan tó tó ọba Ọlọ́run Olódùmarè. Kò tún sí agbára kankan níbi kankan tó tó agbára Ọlọ́run Olódùmarè. Wàlá ọ̀là wàlá kù wá táyé lábẹ́ láàrin Rasim.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajísebí Ọ̀yọ́ làárí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
0: Tó o tẹ́ ẹ bá ní kọ̀m̀pútà tẹ́yìn ò lò mọ́ tí sì ń ṣiṣẹ́ tọ́yọ́ ní good configuration. Ẹ bùn mi o, ẹ jù sí mi. Ẹ bá lọ́lọ́kù, ẹ jù sí mi. Ìhàn o. Iṣẹ́ goli ni mo kọ́kọ́ kí n tó wá máa kọ́sẹ̀ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ra tuntun náà fún wa láì. A mọ̀ fún rere yín. Ẹ ṣe o. Pẹ́ ti ẹ̀ ń gbọ́ wa gan náà, àdúpẹ́. Torí rédíò, àwọn èèyàn máa wà, wọ́n máa ń tètè ń wà distracted nípa rẹ̀. Tí wọ́n bá dé sọ̀nkà tí ò bá kíní mú báyìí àwọn èèyàn yín kú níbẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú ti ẹ̀ ń gbọ́ wa, ẹni fẹ́ wa ni. Ẹ sọ̀rọ̀ la mọ̀ ọ́ sọ ni, èdè la mọ̀ ọ́ pè ní. Èmi tí ń tún máa sọ̀rọ̀ tí ń tún máa ṣe pè. Lẹ́yìn tí ń tún máa sọ̀rọ̀ gidi tí ń tún máa kàwàdà bọ́. Èmi ò gbàgbé gángan sírẹ́sì o, ẹ̀yìn ti mọ̀.

tó máa ń cover event náà a lè ṣe live a sì lè bá yín ṣe sí disk náà gbogbo àwọn nǹkan tá à ń mú mọ́ra wọn tá à ń já mọ́ra wọn díẹ̀ díẹ̀ ni ká sá máa wọ̀wọ́ lọ́wọ́ tọ́ra wa náà a máa ń sọ̀rọ̀ wípé àwọn pásítọ̀ àwọn àáfàá ká má jókòó ti sọ̀rọ̀ sọ̀rọ̀ nìkan káwọn náà kí wọ́n tó máa bí bó ṣe kó náà bá lè dání bó ti à ń fi lé rẹ́ǹtì wọ́n mọ̀ ṣe kí á ti kà ní káwọn náà ká máa fi kún un àwọn tá a máa ń sọ̀rọ̀ ìtẹ́nu wá gbarú ọ̀rọ̀ yìí a gbọ́dọ̀ jókòó ti sọ̀rọ̀ sọ̀rọ̀ lásán ó jẹ́ pé iṣẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ gan-an náà iṣẹ́ ni lọ́tọ̀ ṣùgbọ́n nígbà tí ò tí yìí

International at Lumatech ni àwọn Andu yẹn ni gbogbo social media platform. A ni a n build Android application, a ma n build the website náà. Ta ma n ṣe díẹ̀. Mo build the Android application, yìí tó bí ayé ṣe bí ọ̀rẹ́ radio ni ẹ̀ tí mo pè ní All Nigerian Radio Application tí mo kó gbogbo àwọn radio tó jẹ́ ti orílẹ̀-èdè Nàìjíríà sí nínú. Mo wá wò pé kò sí kankan tó wá látọ̀yọ́. Yìí tó bí ayé ṣe bí ọ̀yọ́ ni ẹ̀ pé kí ló wà ní kápá mi tí mo lè ṣe. Kó tó wá di pé iṣẹ́ ayé ṣe bí ọ̀yọ́ gan.

wọn náà wálẹ̀ gbogbo àwọn tó ti ń ràn wá lọ́wọ́ ọlọ́run ní jẹ́ wálẹ̀ ẹ ní wálẹ̀ òkè lẹ́yẹ fọ̀hún òkè òkè lọ́wọ́ afúnni ń gbé lókè lókè lẹ́ẹ̀mọ wà lọ́jọ́ gbogbo ẹ má gbàgbé àkọ̀rí ọ̀rọ̀ wa should we legalize corruption in Nigeria? Ṣé ká fẹ́ kan legalize corruption?

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على سيدنا محمد الصابق الألك نور ورحمة للعالمين شهور عدد من مدى من ألكك ومن بقي ومن شهد منه ومن شقي صلاة تستغرق الحد وتحيط بالعد صلاة لا غاية لها ولا منتهى ولا انقضاء صلاة دائمة بدوامك وعلى آله وصحابه وسلم تسليما مثل ذلك لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا آمين أدوكني أدولون Ọlọ́run ọba ọba ọ̀gá àgbà ọba alájùlọ lórí gbogbo ń tọ́dá Ọlọ́run ọba ọba ètò tí ń ṣètò lórí àwọn ẹ̀dá rẹ̀ gẹ́gẹ́ bó ṣe fẹ́ àti bó ṣe wù ú Olúwa náà ni a dá ọpẹ́ fún látara orí ńláńlá tó ṣe fún wa tó tún kádàrá kí ẹ̀mí wa mọ́ bẹ láti ìjẹ́jọ́ di òní Olúwa Mọ́sà wọlé apá dúpẹ́ Mọ́sà ṣe àlékún orí ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìn ìgbà tá a kí Ọlọ́run atọrọ kí ẹ̀gẹ́ àti ìgẹ̀ fún oníṣẹ́ ńlá Nábùwá Mahámà kíkẹ́ náà mọ́mọ lórí ànẹ́bì nìkan àwọn aráalé rẹ̀ àwọn sàhábà àwọn ìyàwó àwọn ọmọ àwọn olólùfẹ́ nínú olólùfẹ́ Ànábì Mahámà ni àwa náà wà Olúwa Mọ́sà pínkẹ́ náà kárí ẹnì kọ̀ọ̀kan wa ọ̀lẹ́lẹ́ ilẹ̀ ilẹ̀lọ́ gbogbo àwọn àfáìsìn tí wọ́n ti jíṣẹ́ Ọlọ́run tí wọ́n ti lọ Olúwa Mọ́sà bá bùkún kẹ́ wọn ọ̀lẹ́lẹ́ ilẹ̀ ilẹ̀lọ́ ọ̀lẹ́ Muhammad Rasulullah bẹ̀rẹ̀ látòrí Mọ̀lẹ́ni Sheikh Adam Abdullah Al-Aluri bàbá Kamaluddin Al-Adabi bàbá Yusuf Al-Argbaji Babawa Usman Al-Fulani Tana Babawa Agba Abdurrahim Ara Oyo Babawa Salman Alawiye Alawaye Babawa Agba Nisa Rumi Ofikari Ile Gbogbo Awon Eni Olorun Olúwa Mọ́sà Babawa Kiyesi Ile Won La Ilaha Illallah Awon Ti Won Role Fun Won Ti Won Dile Na Mu Ti Nkan Kan Ofin Yin Je Nbe Lati Jo Ti Won Ti Lo Olúwa Mọ́sà jẹ́ kí wọ́n ṣe pé Olúwa Mọ́sà jẹ́ kí wọ́n ṣe jìnà Albarka la ilaha illallah Baba Mudirul Markaz Mawlaya Sheikh Muhammad Habibullah Adam Abdullah Al-Aluri Alekun Sho Alekun Alafia Alekun Emi Gigun Olúwa Mọ́sà bá ṣe fún wọn Wala la ilaha illallah Baba Agba Mawlaya Sheikh Ahmed Usman Al-Fulani Olúwa Mọ́sà bá wà pẹ̀lú wọn Alekun Duroti Alekun Jeja Alekun Anu Alekun Aranṣe lórí ọ̀tá ni Olúwa Mọ́sà bá ṣe fún wọn Wala la ilaha illallah Wala Muhammad Rasulullah Baba Agba Sheikh Al-Imam Abdulaziz Aminullah Adesokan Olúwa Mọ́sà jẹ́ kí a rí wọn pé Albarka la ilaha illallah Bá a ṣe tọrọ fún wọn, iná àlátọrọ fún gbogbo àwọn àfáwa látòkìdílẹ̀, gbogbo àwọn tàà sàǹfààní lọ́dọ̀ wọn, Olúwa Mọ́sà jẹ́ ká rí wọn pé, Olúwa Mọ́sà jẹ́ kí a rí wọn jìnà. Gbogbo jẹ̀mọ́ Mùsùlùmí lọ́kùnrin, lóbìnrin, lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ní gbogbo ibi tẹ́ ẹ̀ ti ń gbọ́ wa, iná ni a kí pé, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.

A tún ti dé lórí ètò yín, ètò wa Al-Muqaddas, eléyìí tí ń gun orí afẹ́fẹ́ ní wákàtí tí a wà yìí ní aago 11 ní ti táìmù Nàìjíríà 11 sí 12 a.m. 12 p.m. bá a ṣe mọ́ ń ṣe ní gbogbo ọjọ́ mẹ́jọ ọjọ́ mẹ́jọ. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ní gbogbo ibi tí ẹ̀ ti ń gbọ́ wa, Ọlọ́run ní jẹ́ kí ó sú yín, kò ní sú àwa náà. Al-Qur'ani tí a kọ́kọ́ tẹ́tí sí tí a gbọ́ yẹn, ẹni tí ó gbóhùn náà jáde, àwọn náà ni àfáà Al-Ustaz Abdul-Mujib Hamid Usman Al-Fulani. Àwọn ni wọ́n ni fọ́ìsì Al-Qur'ani náà. Olúwa mọ́sà jẹ́ kí a rí wọn pé gbogbo ẹ̀yin tí ẹ bá nífẹ̀ẹ́ sí láti dánlóòdù ẹ̀, ó wà ní audio mark Suratul Qalam. So ó wà níbẹ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀. Tẹ bá ti tẹ̀ sí Al-Mujib ní audio mark, yóò gbé gbogbo àwọn Al-Qur'an tí wọ́n ti kà wá, ẹ mọ́ bá dánlóòdù rẹ̀. Olúwa mọ́sà sẹ́nì kọ̀ọ̀kan wa ní ẹ̀sán olóore.

Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ètò wa yìí náà, ẹni tí ń dálé lórí náà ni pé a mọ dára wa lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Ìsìláàmù. Kí ni Al-Qur'an wí? Kí là Nabi Muhammad wí? Kí ni àwọn àáfàá tí wọ́n jẹ́ àwọn àáfàá ẹ̀sìn? Kí ni táwọn náà sọ? Táyé wọ́n ó fi rọrùn láti gbé, téèyàn ó fi ṣiṣẹ́ Al-Qiyamah látayé, tẹ́mí rẹ̀ ó sì balẹ̀ pé tó bá déwájú Ọlọ́run, ó rí ẹ̀san iṣẹ́ dáadáa tó ṣe ní ayé. Òun náà ni ètò yìí wà fún. Àti àwọn nǹkan lóríṣiríṣi tí bá ń lọ current affairs, ìyẹn náà ni a mọ dá sí tá sì mọ yà sí. Kọ́lọ́run mọ́ ṣáà mọ kún wa ní ọwọ́. Orúkọ tèmi gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ṣe mọ̀ látàná, òun náà ni Al-Ustaz Abdul Qudus Waliyullah Abdul Aziz Al-Muqaddas.

Lórí ètò ní àárọ̀ yìí, ohun tí a fẹ́ yà sí, òun náà ni ọ̀rọ̀ nípa àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn tí wọ́n ti wáyé ṣáájú wa, tí ó jẹ́ pé nínú ọ̀rọ̀ wọn tí a bá rí, a mọ rí òye, a mọ rí mọ̀nà látara àwọn ọ̀rọ̀ wọn. Tí ò fi ní já sí pé ayé tí èèyàn mọ lò, ọkàn mọ lo ayé bẹ́ẹ̀. Gbétò, àwa náà ṣá ń lo ayé. Àmọ́ bó ẹni tí ń lo ayé náà, òun náà mọ̀ páyé tóun ń lo ìsayé gidi. Àmọ́ bí a bá ń sọ fúnra wa nípa ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ti wá, gbétò, ìkan náà àwọn àfẹ́sìn tí wọ́n ti wá, ọ́ sọ báyìí, àwọn sàhábà tí wọ́n bá nẹ́bí lògbà, òun náà sọ báyìí, tá a mọ rí ẹ̀kọ́ mú láti ara rẹ̀, tó ń kálukú náà fi wá mọ fi ìṣesí wọn, téèyàn ó fi mọ lo ìgbésí ayé yẹn, táyé yẹn ó sì mọ rọrùn. Alkùránì tí Ọlọ́run fi rán Nẹ́bùa Mùhámmà sàlọ́làhù àlẹ́hì wàsálàm, Alkùránì ní kò sí nǹkan kan táwọn Ọlọ́run tí a dá sí, àbí tá a yọ kalẹ̀ nínú tí ó mọ ṣẹlẹ̀. Nígbà tó yẹ pé Alkùránì, gẹ́gẹ́ bá Nẹ́bì ṣe ìròyìn rẹ̀ fún Sayyid Naali, ipe Alkùránì yẹn, ó sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ti wá ṣáájú ẹ̀mí Nẹ́bì. Alkùránì sì ń sọ̀rọ̀ nípa bíbẹ ẹ̀mí Nẹ́bì náà, àtẹ̀yìn àlúmọ̀ mi lásìkò tá a wà yìí. Nẹ́bì tún wá ní Alkùránì tún ń sọ̀rọ̀ nípa àwọn tí ó padà mọ wá, lẹ́yìn ìgbà tẹ́mi Nẹ́bì Mọ́mọ́ bá kò ní ayé àtẹ̀yìn sàhábà. Alkùránì yẹn wá ní, kò sí ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n kan, kò sí ọ̀rọ̀ olórí pípé kan, tí a wá wá lọ, tá a wà bọ̀, tá a ní bá ìpìlẹ̀ rẹ̀ nínú Alkùránì. Ọ̀nà ọba ní Kíọ́lá, gbígbé tó gbé Nẹ́bì Muhammad dìde, ní fátírà àgbà tá Nẹ́bì Isa tó ti lọ, ó jíṣẹ́ níwọ̀nba àgbà tọ́lọ́run fi lóhun náà ó jíṣẹ́. Àwọn kan lò sẹ̀mí lọ lẹ́yìn ìgbà tá Nẹ́bì Isa lọ, Nẹ́bì wa dé pẹ̀lú Alkùránì. Alkùránì yẹn ni ó fẹ́ kọ́ mùsùlùmí bó ló ṣe fẹ́ bọ́ Ọlọ́run ọba rẹ̀ lò, bó ni mùsùlùmí ṣe fẹ́ bá ẹ̀dẹ̀ ẹgbẹ́ rẹ̀ lò, bó ni mùsùlùmí bó ló ń gán ṣe fẹ́ bára rẹ̀ lò. Ó ti ẹ̀ wá jẹ́ mùsùlùmí, ọ̀ jẹ́ mùsùlùmí o, àti wọ́n tó jẹ́ mùsùlùmí náà, Alkùránì dá sọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀. Àwọn Lárúbáwá, wọ́n bẹ ní aláìmọ̀kan, nígbà tá Nẹ́bì dé, Lárúbáwá wọn mọ́ kọ, wọn mọ́ kà, Umiyu ni wọ́n, ọmọ ìyá rẹ̀, tó yẹ pé bí ìyá rẹ̀ ṣe bí náà ni, kọ̀ lọ ilé kéwú kan, kọ̀ lọ ilé ìwé kan, kọ̀ kọ́ṣẹ́ kankan. Wọn sì ní tíra kan tí wọ́n fi ń de nǹkan mọ́lẹ̀ pé nígbà báyìí nǹkan báyìí rí báyìí. Ọlọ́run wá gbà Nẹ́bì Mọ́mọ́ dìde, láti lè jẹ́ sí pé ká Nẹ́bì wá tún wọn ṣe. Àwọn ìwà bú sí wọ́n ń wù nígbà náà lọ́hùn, ká Nẹ́bì gbà kúrò lọ́wọ́ wọn. Àwọn èyí tí wọ́n ń wù ní dáadáa, Alkùránì tó tún ṣe ju bí wọ́n ṣe ń wù lọ. Tọ́lọ́run ọba ní Kíọ́lá wá ń sọ fún wa nínú Alkùránì, ípé أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم. Ọlọ́run ní wọ̀lẹ́dì, òun lọba tó já sí pé bàṣàfíl ummi yìí na rọ̀súlàm mínìhùn, ó gbé dìde o, ó gbé òjíṣẹ́ kan dìde,
láàrin àwọn aláìkó mọ̀ọ́kà tí wọ́n mọ̀ kẹ́kẹ́. Ọlọ́run ọba yìí ló wá gbójì sẹ́kàn dìde jáde láàrin wọn. Yẹ́tùlọ àléhìm gbígbé dìde tọ́lọ́run gbà nẹ́bù mọ́mọ́ dìde kó lè bá a mọ́ ka àwọn àyà ọlọ́run kó lè bá a mọ́ ka fún wọn. Wáyùzẹ̀kíhìm ọba ka alukùránì fún wọn tán. Tìlọ́wọ́tù alukùránì tó bá ka fún wọn. Wáyùzẹ̀kíhìm ó tún wá mọ́ fọ̀ wọ́n mọ́. Gbẹ̀tẹ́sìkì yàtùl kùlùb ọkàn gẹ́gẹ́ bọ́kàn bá ti mọ́ gbogbo ara yòókù ti mọ́ àmọ́ bọ́kàn ọ̀ bá fi mọ́ béèyàn lo kírímù jù bẹ́ẹ̀ lọ ọ lè mọ́ wájú ọlọ́run. Ọlọ́run wá ní wáyọ alimhumul kitaba kó sì lè bá a mọ́ kọ́ wọn ní tíra kọ́mọ kọ́ wọn ní alkùránì wàl hikma ọgbọ́n kọ́mọ yọ ọgbọ́n tí ń bẹ́nu alkùránì jáde gbẹ́tò. Ẹlòmíì mọ̀ntúkù ní ń kà àwọn ọmọ fòhú mu pé kí ni alkùránì yìí ń wí kò gbọ́ yé gbẹ́tò òun kàn gbọ́ kí ó lérèfé ni ọgbọ́n alkùránì lérèfé àmọ́ kí ni tọ́lọ́run wí láàrin yìí mọ̀fúhùmù rẹ̀ nígbà míì sì ni mọ̀fúhùmù á ju mọ̀túkù lọ ẹlòmíì ọkàn mọ túkẹ́ ó sódì ọmọ tó alukùránì bó ṣe wò àmọ́ mọ̀fúhùmù pé kí lọ́lọ́run wí kò yí ẹlòmíì. Ọlọ́run láà wá gbà nẹ́bù muhammed jẹ agbẹ́dìde wáyọ alimhumul kitaba kó lè bá a mọ kọ́ wọn ní tíra wàl hikma àti ọgbọ́n. Wa in kanu min qablu la fi dalalin mubin alquran ni bo je je pe tele na awon darba tan wi oju ona nu to foju han ni won wa bolon se gba na muhammad denu sallallahu alaihi wasallam. So anabi yi komo ka looto àmọ́ alukùránì tí ọlọ́run fún alukùránì ni ọ̀gá gbogbo tíra pátápátá tọ́já sí pé kò sí tíra kankan tó gba wájú alukùránì. Anábì yìí ini wọ́n ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ sallallahu alayhi wa sallam. Anábì ní ana madinatul ilmi wa aliyyu babuha anabi ni emi muhammad emi ni ilu mima gbogbo omo patapata lo pe sara mi ben wa balaga e balara nabi ben wa mantiki e balara nabi ben wa falsafa e balara nabi gbogbo ran imo ini be lara nabi mama koda bo e gborin ni gbẹ́tò orin o ẹ bà lára nẹ́bì àrùdù ẹ bà lọ́dọ̀ nẹ́bì àwọn kèfèrí wọ́n fẹ́ sàlùkùránì di orin ọlọ́run sì jẹ́ wọ́n mọ̀ pé alukùránì ta fún yìí kìí sorin àmọ́ gbogbo ìmọ̀ pátápátá ìní bẹ lọ́dọ̀ anabi muhammad. Anabi wa ni bí mo ṣe jẹ́ ìlú ìmọ̀ yìí àbí ká pé inú ilé mọ̀ anabi wa ni wọn aliyu babuha anabi ni ali ni ilẹ̀kùn rẹ̀ ilẹ̀kùn mímọ̀ béèyàn ọba sì wọnú ilé ọkànlẹ̀kùn bó ló ṣe wá fò wọnú ilé tó ní kànlẹ̀kùn ni ló fi wá já sí pé sayyidna ali karamallahu wajhahu nínú àfàgbà sàbíàgbà tọ́lọ́run parí mímọ̀ sílá ìní sayyidna ali wa karamallahu wajhahu fa inna an-nabiyya sallallahu alayhi wa sallam idha kana madinata al-ilmi lam yakun li'adhi al-madina illa
babun wahidun. Àfáàyín tó bá ipá ìná Muhammad sallallahu alayhi wa sallam, òun ni ìlú ìmọ̀. Kò sí tàbí ṣùgbọ́n fún lùtàwí kó nílẹ̀kùn ilẹ̀kùn kan péré. Táà sì mọ̀ pé Annabi Muhammad sallallahu alayhi wa sallam, òun náà lọ sọ fún wa pé èmi Annabi o, èmi ni ìlú mímọ̀, àmọ́ Àlí òun nílẹ̀kùn bẹ̀. Béèyàn bá wá wọnú ilé yọ kànlẹ̀kùn kó tó wọlé. Olúwamọ́sàbá bòkúkẹ Sayyid náà Alina, Karamallahu wajhahu. Àkọọ́lẹ̀ ọjà mọ̀ pé tí wọ́n fi ń lo Karamallahu wajhahu fún Sayyid náà Ali, òun ni pé nú ọ̀dọ́ tọ́gbà Ìsìláàmù tí ò forí kanlẹ̀ fóòsàrí ni Sayyid náà Ali ni lọ wà. Nínú ọ̀dọ́ tí ò forí kanlẹ̀ fóòsà ni Sayyid náà Ali ni ọ wà. Ni wọ́n fi mọ́ lo Karamallahu wajhahu. Kọ́lọ́mù mọ́sàbá wa pọ́n àdojúkọ rẹ̀ lé. Wọ́n ní Al-Hikmatu Dawlatul Mu'min haysu wajada akhazaha. Wọ́n ní tá ń pè ní ọgbọ́n. Nítorí sọnù mọ́ mùmìnì lọ́wọ́ ni. Àmọ́ bí tí mùmìnì bá ti rí kó ṣe kí ni kọ́ gírápù ẹ̀, kọ́ gírápù kọ́pì tiẹ̀. Béèyàn kan bá sọ̀rọ̀ kan tó wá rí pé ń eléyìí mọ́gbọ́n lọ́wọ́ torí gbogbo èèyàn náà kọ́ ní sọ̀rọ̀ ọlọ́gbọ́n. Ẹni ẹ̀rù pẹ́ bọ́gbọ́n lọ́dọ̀ rẹ̀ ńgbà mí, ó lè sọ̀rọ̀ tí ó yàgbẹ́ sọ̀rọ̀ tí ó dọ̀rọ̀ rú. Àmọ́ wọ́n ní bí mùmìnì bá ti rí ọgbọ́n kó ṣe kí ni kọ́ gbà mú. Sayyidina Ali tí a wá ń sọ yìí, oníranran ọ̀rọ̀ ni wọ́n gbà wá látọ̀dọ̀ rẹ̀. Sayyidina Ali akunrin ni, a mọ̀ kọrin. A sì mọ sọ̀rọ̀ olówó iyebíye. Nínú àwọn ọ̀rọ̀ Sayyidina Ali yìí ni láti wá fi mọ dára wa lẹ́kọ̀ọ́ ní òní. Tó sì dá mi lójú pé kò sí òun kálukú náà ṣe kí ni yóò rí tiẹ̀ mú bẹ̀. Nínú àwọn ọ̀rọ̀ rẹ̀, ó ní Imanul Mari yu'rafu bi amanati yi. Karamallahu wajhahu. Ó ní Imanul Mari yu'rafu bi amanati yi. Ó ní ìgbàgbọ́ ọmọnìyàn. Ta bá lọ́mọ nìyẹn nígbàgbọ́.

ẹni wọ́n fowó sí lọ́dọ̀. Nínú àkọọ́lẹ̀, wọ́n ní bí wọ́n bá kówó sí yàn lọ́wọ́, ₦100 ní, ₦20 ní, wàsówàsó ní. Bí wọ́n ṣe kó fún ọ ló ṣe dá padà. Ìyẹn pé bí o ní sí lágbájá sí lóun fẹ́ ṣẹ́ o, mo sì ṣẹ́ ń dé ẹ̀ńbẹ́. Ìyẹn ò náà ń tọ́ka sí pọ̀ ń jàǹbá mọ́ náà, torí owó olówó kì í sówó rẹ. Ẹni wọ́n fi dúkìá sí lọ́dọ̀, jẹ́nsáré bí àpẹẹrẹ bí epo, àwọn tí wọ́n kwépo sí yàn lọ́dọ̀, ọ̀wá ń jẹ́nsáré tà ná, nígbà bá ta àárò owó rẹ̀, àátò sáré rà mí, wọ́n sì kò sí ọ lọ́dọ̀, ìwọ náà ń jàǹbá mọ́ náà. Ẹni tó gba ọmọ tọ́, bóyá ọmọ bọ̀dá rẹ ni, ọmọ àǹtí rẹ ni, ọmọ àbúrò rẹ ni, mọ́ jàǹbá mọ́ náà lára rẹ̀. Ẹ̀kọ́ tó o bá fáwọn tiẹ̀ náà ni kó fún òun náà. Mọ́ jàǹbá mọ́ náà, ìtẹ̀yìn ọba lágbára lèyìn ṣe, bọ́ ọba ní kápá àti gbọmọ wò, dẹ́ ọmọ padà fọlọ́mọ. Ń bẹ báà ní lóríṣiríṣi táà náà mọ̀ ni tí wọ́n ń pè ní àmọ́ náà. Ànẹ́bì sì ní láìmọ́nà límọ́n láàmọ́nà tẹ̀lẹ́ o. Ànẹ́bì ní kò sí mọ́nì, kò sí ìgbàgbọ́ fún ẹni tá a bá ti lè fọkàn tán. Ẹnì kan ò lè sọ fún wa pé tó a lè fọkàn tóun tó o bá ti jẹ́ oúnjàǹbá ká wulẹ̀ lámọ́lẹ̀ báwọn. Tọ́ bá ti jóúnjà béèyàn, èwo ò ní mọ́nì. Ẹni tí ó jẹ́ ẹni tó ní mọ́nì ò ní mọ̀ ṣe jàǹbá. Ò ní mọ̀ ṣe jàǹbá ọmọlà kejì nínú àwọn tí Sayid Naali tọ́ sọnu. Tí kó wá náà mọ̀ ro làákà ẹ̀ sí pé ṣé ó rí bí àbí kò rí bẹ́ẹ̀, kó ń kálukú náà yẹra rẹ̀ o. Bí mọ́nì èèyàn bá sì ti wọ́, ẹ̀sìn èèyàn bàjẹ́ díẹ̀díẹ̀ nu. Ọgbọ́n ta fẹ́ mú bẹ́nu. Tí mọ́nì rẹ bá fi bàjẹ́, ẹ̀sìn ti bàjẹ́. Ẹlẹ́ẹ̀kejì, òun náà ni àhúkà máa ń wá zákà fi ṣẹ́dà. Sayid Naali ní ọmọ ìyá rẹ, ẹni tó lè pè lọ́mọ ìyá. Òun náà lẹni tó gbárùkù tí ọ́ nígbà tádánwò dé. Njọ́ tọ́lọ́mọ má dánwò wá. Ànẹ́bì lẹ́ni ọba gbárùkù tí ọ́, òun náà ló lè pè ní ọmọ ìyá rẹ̀. Tí a sì rí nínú ọ̀rọ̀ àwọn Yorùbá, wọ́n ní mọ́ gbàgbé èèyàn mẹ́ta nínú ìgbésí ayé rẹ̀. Ẹni ó ṣe sábà bí àdánwò fún ọ. Pé kó ń lọ́jọ́ kónú àdánwò, mọ́ gbàgbé rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, ẹni ó bọ́ nínú àdánwò tó wá fi ọ́lẹ̀ nínú àdánwò yẹn, mọ́ gbàgbé òun náà. Òun kọ́ ló tí ọ̀nà àdánwò, àmọ́ òun ọkọ̀ ṣẹ̀ bọ́ pọ̀ ń bẹ́nu àdánwò, ọwá tún fi ọ́nà àdánwò náà, àkọọ́lẹ̀ ni mọ́ gbàgbé rẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta náà lẹni tó mú ọ jáde kó nú àdánwò. Òun kọ́ ló tí ọ̀nà àdánwò, òun náà bọ́nú àdánwò ni ọwá yọ kó nú àdánwò. Mọ́ gbàgbé òun náà. Ajá sí pé ẹni tí ọba ti lè ràn lọ́wọ́ lásìkò tó ń bẹ́nu àdánwò tó sì rí pé ó ní ìkápá rẹ̀. Kì í ṣe ẹni tó mọ̀ pé ò ní ìkápá rẹ̀ o, tó yẹ pé àdánwò ti ń bóun gan fínra gan kì í ṣe kèrémí, òun kọ́ là ń wí o. Àmẹ́ni tó mọ̀ pé ó ní ìkápá àti yọ kó nú àdánwò tí ọ̀wá yọ, mọ́ gbàgbé rẹ̀. Sọwárẹ́ ni ó ṣe sábà bí bó o ṣe kónú àdánwò. Tọ́lọ́run fóun ṣe àdánwò rí ibú lára rẹ tó fi kónú àdánwò, mọ́ gbàgbé òun náà. Ẹni ọwá yọ kónú àdánwò tó mú ọ jáde kónú ọ̀fìn, mọ́ gbàgbé òun náà. Nínú ẹ̀, òun náà tún ni Ìzaharul Gínẹ́ Mínà Ṣókòrè. Ìzaharul Gínẹ́ Mínà Ṣókòrè. Kẹ́yìn ọmọ fi

Orin hàn. Bọ́lọ́run bá sore fún èèyàn, kéèyàn wá jáyé ọmọ pé Ọlọ́run sore fún mi. Ọ̀rọ̀ tọ́lọ́run ṣe fún ọ, ìmọ̀ ṣàfihàn ọ̀rọ̀ tọ́lọ́run ṣe fún èèyàn, ń bẹ́nu pé èèyàn dúpẹ́ náà ni. Ń bẹ́nu pé èèyàn ń dúpẹ́ orin náà ni. Tálukùránì sì ní lá ìṣàkárùtùm làásì ìdánakùn. Àdùkùránì ni Ọlọ́run sọ pé bẹ́ẹ̀ bá ti lè mọ dúpẹ́. Làásì ìdánakùn, màá sì mọ ṣe àlékún fún yín. Àyẹ́pẹ́ ni wọ́n bá dúpẹ́ orí ni ó tún rí mi gbà. Ẹni Ọlọ́run ṣe nǹkan fún tí wà ń pa mọ́ pé tó kò tiẹ̀ ọ̀rọ̀ bọ̀dágan ò yé wà. Ìwọ tó lówó tó níkápá àti jẹ nǹkan gidi tó wá ń jẹ wàrà sóyá. Òun wọṣọ tí ò ní lárí, Ọlọ́run sì kí ọ. Ará àdúgbò nídìí àǹfààní rẹ ò lè ṣe. Àwọn ará inú ilé gan ọ̀rá àǹfààní rẹ jẹ. Ọ ṣàfihàn oore tọ́lọ́run ṣe fún ọnu ni. Sayyidina Ali sì ní Izaharul Ghina min ash-Shukri. Kéèyàn máa ṣàfihàn ọ̀rọ̀ tọ́lọ́run bá rọ̀ fún un, ń bẹnu pé èèyàn dúpẹ́ náà ni. Nínú ẹ̀, òun náà ni Adabul Mar'i Khairum min Zahabihi. Adabul Mar'i Khairum min Zahabihi. Ẹ̀kọ́ ọmọnìyàn olóore ju góòlù ọwọ́ rẹ̀ lọ. Ẹ̀kọ́ tọmọnìyàn bá ní, bọ́yọ̀ kéwu ni, ọkàwé ni, ọkọ́ṣẹ́ náà ni, ẹ̀kọ́ tí ń bẹ lára rẹ̀ ń. Sọ̀rọ̀ ẹni tóun òkè ti ń kó góòdì kí n, ó lóore ju ti tọwọ́ tiẹ̀ lóore jù lọ. Torí ọ̀ṣọ́ ayé, ọ̀ṣọ́ ayé, ọ̀ṣọ́ ayé, kọ́pọ̀, kọ́pọ̀, kọ́pọ̀, iná ni kó wá ń lé káàkiri nísìn. Oníkálukú ń da owó sọ́nláìn, kó lè mọ pọ̀, kó lè mọ pọ̀. Ibẹ̀ sì rádánwò tẹ́ fi ń kanra yín. Kó wá náà rádánwò tí ń kàn látara pé ọ̀ ń dawó sórí afẹ́fẹ́. Kọ́sàmọ̀pọ̀, kọ́sàmọ̀pọ̀. Àti kéwú nira. Kọ́wọ́ ọ̀fẹ́ kéwú mọ́. Àti kàwé nira. Wọ́n ń pèbí òwúlò mọ́. Àti kọ́sẹ́ tún di wàhálà. Sayyidina Ali sì ní ẹ̀kọ́ tí bá ń bẹ lára ọmọnìyàn ó lóore ju góòlù ọwọ́ rẹ̀ lọ. Nínú ẹ̀, òun náà ni Àdá Òdéyìn Mínàdín. Àdá Òdéyìn Mínàdín. Ìmọ̀ dá gbèsè padà nínú ẹ̀sìn lọ́wà. Ìwọ́ tó jẹ̀yàn ń gbèsè. O sì lẹ́mí àti sán. Ẹ̀sìn rẹ̀ ń ṣe kí ni? Ẹ̀sìn rẹ̀ ń lọlẹ̀ díẹ̀ díẹ̀ nù. Tánàbì sì ní ẹni ó bá jẹ gbèsè tó bá lẹ́mí àti sán Ọlọ́run ó sì bá sán. Àmọ́ ọ̀tọ́ jẹ gbèsè tó lẹ́mí àti sán Ọlọ́run ò ní bọ́ sán. Wọ́n sì ní Al-Wa'du Daynun. Sallallahu alayhi wa sallam. Pé gbèsè àdéhùn báyìí gbèsè ni. Tó o bá ti ṣàdéhùn, ń ṣe nǹkan báyìí fún ọ ti di gbèsè. Ń ra nǹkan báyìí fún ọ ti di gbèsè. Tọ́rọ́ Ọlọ́run ò máa wàdà. Ọlọ́run ò máa wàdà ní tiẹ̀. Kìí ṣẹ̀dá bí tiwa. Débi pé yọ̀wá mọ̀ pé tó ewúwọ́ náà mọ̀ kí mọ̀ ń ṣàwàdà ni. Ọlọ́run ò ṣe kíni kò mọ àwàdà. Nínú ẹ̀, òun náà ni Sayyidina Ali ń sọ wípé Adib Iyálaka Yanfa'uhum. Ó ní kọ́ àwọn aráalé rẹ̀. Kọ́ wọn. Àwọn aráalé rẹ̀. Sayyidina Ali ní kọ́ wọn. Ètò lè rán lè kéwú rán. Ètò ìpínlẹ̀ ìwé ló lè rán. Èyí tó lè fi sẹ́nu kọ́ṣẹ́ fi bẹ́ẹ̀.
torí pé kíni yàǹfàóhùn yóò mọ̀ ṣe wọ́n láǹfààní. Àwọn Yorùbá ní ọmọ tá kọ́ ní gbé létà kọ́tà, ó torí pé olówó ẹ sá mọ bẹ́nu lé, oúnjẹ wà ń bẹ̀ náà. Ọ̀rá sọ fún wọn, ragbá fún wọn, níjọ́ tó bá kò láyé ni wọ́n tó máa gbá kò tọ́ sàwọn. Ọmọ tẹ́yàn bá sì ti kọ́, níjọ́ yẹn ọba ti kò láyé, ilé tó rò pọ̀ kọ́ kalẹ̀ wọ́n tà á, wọn tún ní fi ṣe nǹkan gidi. A sì rí oríṣiríṣi àpèjúwe lára àwọn ànábì Ọlọ́run tó yẹ pé wọ́n kọ́ àwọn ọmọ wọn. Gbètò ṣe báyìí. Bẹ́ẹ̀ bá ṣe báyìí yóò rí báyìí. Ànábì sì ní lá àn yọ àdébà rọ́jò lùwálàdàwó khairun lahu an yatasaddaqa bi sa'in sallallahu alayhi wa sallam. Ànábì ní kọ́mọ ènìyàn kan kọ́kọ́ ọmọ rẹ̀, ó bá rí pé ìwé náà ni ló lè rán tó bá rán, ó bá rí pé kéwú náà ni iná bá mọ̀ ni, tó bá rí pé ẹnu kọ́ṣẹ́ náà ni. Ànábì ní kí ọmọ ènìyàn kan wá ṣe bá ń fọ́mọ rẹ̀, ó lóore fún ju kó ṣe sàárà pẹ̀lú múdù dérò lọ. Kọ́mọ ṣe sàárà, òun ṣe sàárà láìkọ́mọ. Owó tó yẹ kó fi tọ́mọ òfin ṣàfihàn, owó tó yẹ kó fi rán ọmọ iléèwé, fàájìlẹ̀ ń fowó ṣe. Ànábì ní kọ́mọ ènìyàn kan kọ́ ọmọ rẹ̀, ó lóore fún ju kó ṣe sàárà kó tọrẹ pẹ̀lú múdù gẹ́rọ lọ, àbí nǹkan tó bá lè fi tọrẹ. Tá a sì rí nínú Al-Qur'ani, nínú àwọn ànábì Ọlọ́run tó já sí pé wọ́n kọ́ àwọn ọmọ wọn, bàbá mélòó ní ṣe wá sí fọ́mọ wọn nísìn? Gbètò béèyàn ṣe máa ń ṣe ni o, béèyàn ṣe máa ń bọ́lọ́n lónìí o, èèyàn máa ń kírun ni o, èèyàn hùwà bàjẹ́ o, èèyàn máa ń ṣe dáadáa ni o. Kánrin ti jìn sọ́fìn, wọn káwọn ọmọ mọ́. Òun kálukú náà ṣáà ń lò gbéṣẹ́ ayé òun lọ bó ṣe wù wọ́n náà ni. Ànábì Lukman ń sọ fún àwọn ọmọ rẹ̀, ó pè wọ́n jó gbogbo ètò, ọ̀yá mọ tẹ́tí ọgbọ́. Al-Qur'ani ní wàísùkọ́lá lukumanu libnihi wàhùwà yà ìzùhù yà bùnáyà látò ṣíríkì bílà iná ṣíríkà lazulmọ̀nà azim. Al-Qur'ani ní gbàtà nábì lukumanu tí ń sọ fún ọmọ rẹ̀, wàhùwà yà ìzùhù tí ń ṣe wà sí fún, ń ṣe ìṣítí fún. Yàbùnáyà, ó ní rẹ̀ ọmọ mi o, látò ṣíríkì bílà, mọ́ ṣẹ̀bọ̀ pẹ̀lú Ọlọ́run. Ṣé bí bàbá tó bá rọ́mọ ni ó ṣe wà sí fún? Kán rí ọmọ náà ti sá kò lábẹ́ bàbá ní ayé lónìí, ọmọ mi ò gbélé mọ́, klọ́ọ̀bù ni. Ngbọ́ ọmọ obìnrin bá ń lọ klọ́ọ̀bù mọ́júmọ́, tí sì ń bẹ lábẹ́ òbí rẹ̀. Ngbà tọmọkùnrin tí bá ń lọ láàrin ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì, tẹ̀sí ń gbúrò pé ń bo lọ́wọ́, kò sí iléèwé, kò sí lẹ́nu kọ́sẹ́, klọ́ọ̀bù ni. Sọ́mọ tí ò gbélé ni òbí ó ṣe wá sí fún. Òun kálukú ọ̀yà sọ́mọ mọ́, ọmọ fẹ́ ṣàfihàn, àwọn òbí ó sì mọ̀. Gbètò àfihàn tọ́mọ yìí fẹ́ ṣe yìí o, ọ̀la àwọn ló fẹ́ bàjẹ́. Torí bẹ́ẹ̀ bá ti kú ọmọ tẹ́ bá fi ayé lọ̀la. Ànábì Lukman wá ń sọ fọ́mọ rẹ̀ wípé yàbùnáyà, ìrí ọmọ mi o, látò ṣíríkì bílà, mọ́ ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run, iná ṣíríkà lazulmọ̀nà azim. Torí ẹbọ ṣíṣe yẹn àbòṣí
tó tóbi jù ní. Kéyàn ṣẹbọ pẹ̀lú Ọlọ́run. Àbòsí tó ṣe kí ni? Àbòsí tó tóbi jù ní. Ànábì Lukumanu ń kí ọmọ rẹ̀ ń lọ nípa Ọlọ́run. Gbé àkọ́kọ́ tóbi ó fi mọ ọmọ náà ní Ọlọ́run. Kẹ́rin èèyàn láyé nísìn wọn fọ́lọ́run mọ ọmọ mọ́. Ohun kálukú ń tọ́mọ torí pé àwọn fẹ́ gèrè rẹ̀ ni. Wọn tọ́ Ọlọ́run bọ́lọ́run ṣe ní kíkó wá tọ́ ọmọ mọ́. Béèyàn bá sì tọ́ ọmọ bọ́lọ́run ṣe ní ká tọ́ èrè tó rò pọ̀ jẹun o lè mọ́ jẹ́. Èèyàn tọ́ ọmọ nílànà Alkùránì ní ti Súnà Mọ̀ọ́mọ̀ ilẹ̀ yóò fi jèrè ọmọ. Gẹ́gẹ́ bá Nẹ́bí Lukmanu bí ṣe ń ṣe wáàsí fún ọmọ rẹ̀. Ó ní Yábùnẹ́yà Akimi Sọ̀láàtà Wàmúr Bílmàrúf Wánihánil Múnkárí Wọ́sbìrì Alámáà Sọ́ọ̀bàkà Ìnàdáàlìkà Mìnà Azmìl Umur. Ìrí ọmọ mi ò bọ́ ọ̀bá ti ṣẹbọ pẹ̀lú Ọlọ́run mọ̀ wá kírun. Sì mọ́ pàṣẹ dáadáa kó o sì mọ́ kọ̀ fáwọn èèyàn kò níbi ìbàjẹ́ kó o sì mọ́ ṣe sùúrù lórí tó bá dé wá bọ̀. Láyé lónìí kánrin èèyàn mélòó ní ṣe sùúrù? Kánrin ò ṣe sùúrù mọ́. Ohun kálukú náà ṣe kí ni? Ohun kálukú ń kánjú. Bí èèyàn bá sì ti lè ṣe sùúrù tó rò pé ó lè kánjú ju kádàrá rẹ lọ, ọ fẹ́ gé kádàrá rẹ léègé, ìwọ náà ọ rìsọ́ọ̀tì tó bá rí ọ mọ̀ pé tọ̀dọ̀ Ọlọ́run kọ́ lélé kí kánjú rẹ tó kánjú yín lélé. Kí a mọ kíyèsí, ká mọ wòye sí gbé tò ó gba àwọn ọ̀rọ̀ tá à ń wí fúnra wa yìí sórí bí àbí kò rí bẹ́ẹ̀. Kí òbí ọkọ ọmọ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kéwu ni ńlọ rọrùn ni kọ́ ẹ̀kọ́ ìwé lọ rọrùn ni kọ́ iṣẹ́ ọwọ́ lọ rọrùn ni kọ́. Nínú àwọn ọ̀rọ̀ Sayyidna Ali bákẹ́nẹ́ ó ní Hasin Ilal Mosihi Tasud ó ní mọ́ ṣe dáadáa sọ́dọ̀ ẹni tí ń ṣàbúrú fún ọ Tasud ó gbà wájú rẹ̀. Ó ṣe kí ni? Ọkàn mọ bára rẹ wájú ni. Aburú ọwọ́ rẹ náà ni ó padà kó barun pa. Òun ni ó kó ìparun bá. Ẹ mọ̀ ṣe dáadáa sẹ́yìn tí ń ṣàbúrú. Kò ní wọ ọmọ débi tó dé. Kéèyàn mọ̀ ṣe dáadáa sẹ́yìn tí ń ṣàbúrú sí yẹn. Èèyàn mọ̀ gba iwájú rẹ ni. Gbogbo eléyìí tí à ń wí fúnra wa yìí nínú ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tá a mọ kẹ́kọ̀ọ́ ńbẹ̀ tá a mọ wòye sí gbé tò láyé lónìí bá a náà ṣe ń lò bàbá lè mọ lo ọgbọ́n wọn tá a lè mọ lóye wọn ìgbésí ayé tiwa náà sì mọ rọrùn.

nínú ẹ̀. Òun náà ni Ikhwanu Azazzaman Jawasi Sul Uyub. Ó ní àwọn ọmọ ìyá àsìkò tá a wà yìí, wọ́n ń tọ pinpin àléébù ara wọn ni. Wọ́n kálukú ọ̀sẹ̀ kí ni kò rántí ẹ̀ mọ́, wọ́n kálukú ọ̀yà sí ìgbésí ayé rẹ̀ mọ́, tẹni ẹlẹ́ni ní ṣe kí ni ní yá sí. Béèyàn bá lè ti mójú tó ra sí ẹ̀ táyé ó fi bàjẹ́, ìgbésí ayé aláyé tó rò pọ̀ ń sọ̀hún, ayé ọkàn padà bàjẹ́ títí ẹ̀ náà ní wúlò mọ́ ni. Ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé kó ń kálukú gbájúmọ́.

0: mujiri.
1: Nínú ẹ̀, òun náà tún ni istira'atu nafsi filias. Ipé ìfún ẹ̀mí nísinmi ń bẹ́ bí kéèyàn mọ́ jákẹ́n. Wọ́n máa ran kẹ̀kẹ́ jù. Mo gbọ́dọ̀ lélé, mo gbọ́dọ̀ lélé, mo gbọ́dọ̀ nígbá, mo gbọ́dọ̀ láwo, mo gbọ́dọ̀ ní kókù bàbá sásùn. Wọ̀ kan náà lọ fẹ́ kọ́lé nínú ọdún kan, ọ fẹ́ rọkọ̀ nínú ọdún kan, ọ fẹ́ lọ mọ́ká nínú ọdún kan, ọkàn para rẹ ni. Ìfún ẹ̀mí nísinmi, bó o bá fẹ́ fún ẹ̀mí rẹ nísinmi, oògùn fún ẹ̀mí nísinmi, òun náà ni kéèyàn mọ́ jákẹ́n, mọ́ mọ́ ran kan níbi nǹkan, gbogbo nǹkan kọ́ jẹ́ tiẹ̀, kítọ̀hún kọ́ jẹ́ tiẹ̀, kélé kọ́ jẹ́ tiẹ̀, èyàn ó ṣe kí ni, èyàn ó hanra.

Nínú ẹ̀, eléyìí tí ó kẹ́yìn tí a fi kásẹ̀ ètò wálẹ̀ ní òní, òun náà ni ìfá òṣàdá ìdí minel mọ̀rọ̀ àti. Ìfá òṣàdá ìdí minel mọ̀rọ̀ àti. Òun náà ni ìmọ̀ fi lé kókó. Àwọn ilé kókó kí èèyàn máa fi pamọ́ níbẹ̀nu ìjọmọlúàbí. Ìtí bá ń ṣe èèyàn, bóyá àdánwò kan lọ́lọ́run mú wá báyẹn ni. Ọwá ń gbé e mára pé ọlọ́run tó ni mí ní ṣe bẹ́ẹ̀. Kìí ṣẹ̀dá kan, ń bẹnu pé èèyàn ní ìjọmọlúàbí. Ẹni tí ò bá yìí ti lọ́mọlúàbí, kìí ṣe èèyàn. Bọ́mọlúàbí bá ti kúrò lára èèyàn, a lè ká kéèyàn gidi. Ẹni tí ó jẹ́ èèyàn gidi náà lẹ́ni tí ó jẹ́ ọmọlúàbí. Torí Ọlọ́run ọba ní kí ọlá. Ó ní ẹ̀dá ó mọ kígbe èmi lọ fẹ́ da ẹgbẹ́ rẹ̀ tó yẹ pé mi Ọlọ́run mọ̀jọ dáhùn méjèèjì. Òun rojú ọ̀mí fẹ́ni témi náà ní kápá lórí ẹ̀. O ò rojú ọ̀mí fẹ́mi Ọlọ́run tí mọ̀jọ ní kápá lórí ẹ̀yin méjèèjì mọ́. Sẹ́yìd náà lè ní ẹ̀fá òṣàdá ìdí minel mọ̀rọ̀ àti. Ìmọ̀ fi ilé kókó pamọ́ nínú ìjọmọlúàbí ni. Nínú pé èèyàn pé lọ́mọ nìyẹn ni. Ni ọ wà. Abẹ́lọ́run nínú àánú rẹ̀ àti agbára rẹ̀. Eléyìí tí a gbọ́ ní òní náà. Kọ́lọ́run má ṣáà jẹ́ kí ó ṣe wá ní àǹfààní. Kọ́lọ́run sì jẹ́ kí a lè mọ̀lò. Ká sì bá nínú òṣùwọ̀n iṣẹ́.

0: Lórúkọ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Ajíṣebíọ̀yọ́ Online Radio, ọ̀gá àgbà Adéyinka ọ̀rọ̀ jẹ́ kí ẹnu ooru. Ọba àti tí ń bá ń ṣe látàánú mọ́ sọ pọ́n ò ṣe mọ́ o. Àlùbáríkà àwọn àfáà níwájú Ọlọ́run. Wọ́lá aláìláìlàlá. Gbogbo ibi tí a lérò pé iléeṣẹ́ iná ó dé ní ti dáadáa, Ọlọ́run mọ́ sà jẹ́ kí ó jù bẹ́ẹ̀ lọ.
1: Iná àbábánárì.
2: Wákiná àtàbánárì.
0: Gbogbo ẹ̀yin olólùfẹ́ jákèjádò Nàìjíríà ní gbogbo àgbáyé lápapọ̀ tí ẹ̀ ti ń gbọ́ wa. Kò ní sú yín, kò ní sú àwa náà. Àwa ni a mọ̀ wá, ẹ̀yin náà ni a sì.

abẹ gbogbo ilé ẹ mọ́ bínú sí wa. Ojú ọjọ́ ni ó ṣe bákanbàkan tí ẹ fi rí wa gbọ́ ní àsìkò tí ó yẹ kí a bára wa pàdé ní aago 11 sí aago 12 ọ̀sán náà ni ètò wa. Ó ṣì wà bẹ́ẹ̀, ẹ má gbé kúrò ní gbogbo ọjọ́ jímọ̀. Iná ni a mọ bára wa pàdé ní aago 11 sí aago 12 ọ̀sán. Fẹ́ni tó bá fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò wa yìí, àǹfààní ayé wà, ayé sísílẹ̀, Olúwa ran gbogbo.

ìbéèrè àbí nǹkan míì náà, phone number wa ti wà, yóò mọ lọ ní ojú ní 081-43-07-8253 fún ìbéèrè àbí nǹkan mìíràn náà, 081-43-07-8253. Àwa ti ń lọ fún ètò tòní, oníyanṣẹ́, ọlọ́bẹ̀ náà ṣe, gbogbo ẹni tí ẹ fìfẹ́ tẹ fi jẹ́ náà, gbogbo yín náà ni a kí. Ọlọ́run ò ní jẹ́ kí ó sú wa, kò ní sú yín, kò ní sú àwa náà. Ó tún tó di ọjọ́ mẹ́jọ tí a pàdé lórí àkọ̀tun ètò yín, ètò Al-Muqaddas. Wọn ò ní fi wá ṣàwátì, àwa náà fi ẹ̀yin náà ṣe àwátì. Masalam.

0: ebi ti olorun ba ran wa lowo de debi awa go mokanla ina ni eto yi a si nfe onigbo owo eto a nfi nbaju bamuna la fi nbi wa lowo ojo mejo mejo pe ko le mo je eko ati anfani fun awon eyan wa ti won wa nile eleyi o je ki ofin amofin akeko ofin amofin Abdullah Abdulrauf o ti ba wa simplify to ti je pe ko ni rara ti a fi gbo lagboye deyin no bi mo awon eto teyin na ni ni abe ofin akeko ofin amofin Abdullah Abdulrauf amo ki okuse lata aro
1: o si ale share link leti ko fun yen to nda lecture yo ba tin wo mo tun ta.
0: Okay, se okay, I'm at se na kon ni episode 1 bi
1: episode 3
0: ni death recovery ta se to ko bi ere daraya n pe ko le ba tun yi awon eyan a tun fi se abe post yi a fi link re sibe se ba tin ta tan ke tun lo gbo ele. Okay, a tun fi link video yi si abe ti page un abi a re fi ti page na si abe ti video ti won wo lowo ni ori lona meyeji to ta ba kabi kan ti o ba yo lo wo ko lo wo video re tabi kan aye tun de gbe gugu awon episode yi audio episode yi na o wa ni ori bi te ti mo tun gbo ti o mo je anfani gbo mo nbo ka wa lo si bi ibere temi gangan ti sajo
2: ko si privacy conversation nile imo government in ta phone wa kan le ri wa gbo oro yi koko ta
0: ni akoko lo si bi owo ta awon eyan wa ngba nsin awon elomi a pe ni owo gurumi àwọn mi àpè ní owó gbọmúlé lanta okò oríṣiríṣi náà fún okò oríṣiríṣi kọ́kọ́lọ̀ ó sàánú ibi tí lulede náà ní ti àwọn èèyàn síbi igi ní àwọn owó yìí ibi tí lulede ní kódà ń bẹ́ẹ̀nú ẹ̀sìn mùsùlùmí pé kámọ̀ gba owó èlé o kámọ̀ lọ́mọ ya gbogbo owó tó bá ti ní èlé nú ṣùgbọ́n tẹ bá lọ wo àti mùsùlùmí àti gbogbo èèyàn náà ni wọ́n ń gba kínní nígbà jẹ́ pé ìlúle náà ló sì ń ti ọ̀pọ̀lọpọ̀ débẹ̀ kí ọlọ́run kó sàánú wa ní tí mo wá fẹ́ lọ pẹ̀lú béèrè náà ni wípé owó gbọ́múlé lẹ́ńtà owó gbọ́múlé lẹ́ńtà a ti gbọ́ dáadáa pé wọ́n á máa ti kódà ìkan ṣẹlẹ̀ tí ò tí ì pẹ́ yìí tó yẹ pé àáfà lọ lọ gba owó àáfà tọmọ kí ó tàbí ó sì lè mọ mọ kí ó lọ dójú àmì ṣùgbọ́n tá a ṣe á máa fi ojú àáfà wò tó yẹ pé ìyàwó rẹ̀ gan ẹlẹ́hà ni lọ́lọ́ gba owó gbọ́múlé lẹ́ńtà tá à ń sọ yìí nígbà òde àsìkò pé kí ló kọ rẹ̀ bá àáfà ṣe na pápá borarun ẹlẹ́hà ló fi ṣe gàràńtọ̀ wọ́n bá náwó mú ẹlẹ́hà wọ́n bá wọ lọ sí ọ̀dọ̀ wọn ibi iṣẹ́ ṣọ́ọ̀bù tiwọn wọ́n sá ti ó wá di pé wọ́n fi báwọn rẹ pé wọ́n fi ojú ẹlẹ́hà rí ẹ̀dẹ̀rẹ̀dẹ̀ wọ́n fi wọ́lẹ̀ bákan bí à ń ti ni mọ́nú ilé ìyàgbẹ́ nkankan ṣé ọ̀rọ̀ mi ń yí ọ so láti ń gbọ́ pé lábẹ́ òfin yìí àti sọ lórí ètò náà mi pé forceful imprisonment àgbò ló ti pé forced imprisonment pé ṣé òfin fi ààyè gbárù eléyìí ni àbí nígbà tí a rí ẹni tó yáwó tá a mú gàràńtọ̀ pé bẹ́ẹ̀ náà àwọn yorùbá sì mọ sọ pé ara ò ní ìwọ̀fà bí onígbọ̀wọ́ ẹni tó ṣe onígbọ̀wọ́ rẹ̀ náà ni abánikówó lára ni pé ṣé kinní yìí bí mo bá gbọ́ àgbọ́yé tó kálẹ̀ kan ni pé kò sí pé a wá rí ẹnìkan sẹ̀ a wà máa mú ẹnì kejì lábẹ́ òfin pé ní ìsìnbáyà ọmọ sẹ a wà sọ pé nígbà tá a rí ọmọ tó sá lọ káhe bàbá àbí ìyá rẹ ṣé eléyìí náà ṣé a lè sọ pé ó wà àpìkébù níbi ibi irú onídùúró pé nígbà tá a rí ẹni tó jẹ gbèsè mọ tá a wá ná gan onídùúró pé kọ́ máa tì mọ́nú ilé yàtọ̀ fún force imprisonment
1: ni yàtọ̀ sí force imprisonment ojúṣe mẹ́ta àbí kí n sọ pé méjì àbí tí mo bá mọ̀ àwọn ọ̀gá mi tó lè bá mi fi kún gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ bí ojúṣe méjì ẹni tó bá dúró fún yàn ni ó ní alákọ̀ọ́kọ́ ni wípé láti mọ tẹ̀ mọ́ ẹni tó dúró fún létí pé in tó ṣe níjọba bàbá tó o ti ń dá owó ní lágbájá padà fún ìkejì ni wípé tí kò bá rí owó òun nìsan ẹ mú mi fún ìyẹn lábẹ́ títí onídùúró ṣùgbọ́n kí wọ́n wá mú yàn tẹ́lẹ̀ kí mo sọ ń jò ní yìí pé kódà ọlọ́pàá gan ò lè mú yàn
0: tìmọ́lé
1: látara wípé èèyàn jẹ gbèsè
0: ká tó wá sọ pé àwọn aráàlú tán jẹ́ bíi kọ́mpínì tán yáyàn lówó
1: aráàlú ọlọ́pàá gan ò ní ẹ̀tọ́ ni lábẹ́ òfin láti tìyàn mọ́lé kí n tó tẹ̀ mọ́lé sí section 32 of the

0: Police Act, Article Section 80, Subsection 2 of the Administration of Criminal Justice Act 2015. Ó ní ọlọ́pọ̀ ò lẹ́tọ̀ kankan láti arrest èèyàn, láti tì èèyàn mọ́lé látara wípé èèyàn ní ìdúnadúrà bóyá èèyàn jẹ bóyá onígbèsè àbí nǹkan kan míì tó papọ̀ mọ́ civil matter. Káwá tó sọ pé aráàlú gan tí òun ṣe
1: agbófinró, tí òun ṣàgbófinró, ìníyọ́
0: wa mú yàn tí yóò ṣe. Ṣé rí lágbọn títọ́ ọlọ́pàá kálọ́pàá ló bá mú yàn tán tí yàn mọ́lé, unlawful detention nìyẹn. Bọ̀ká ní pé aráàlú ló bá mú yàn, false imprisonment nìyẹn. Ṣùgbọ́n ṣe rí kọ́lọ́wọ́ sànù wa ní ayé lóde òní. Kínní yìí ní tòótọ́, púpọ̀ nínú èèyàn ni ọ̀mọ́ wípé látara pé wọ́n ti mú gàràńtọ̀ yẹn gan, wọ́n ti tẹ òfin lójúmọ́lẹ̀, wọ́n ti tẹ ẹ̀tọ́ rẹ títí ẹ̀ gangan lójúmọ́lẹ̀. Àkọ́kọ́. Ìkejì ni wípé ẹlòmíì gan náà nígbà míì kò mọ iṣẹ́ tí ó gbà látara pé ó dúró fún yàn àbí ó ṣe onídúró fún yàn, kò mọ iṣẹ́ tí ó gbà. Àwọn tí wọ́n sì ń ṣe kinní yìí, wọ́n exploit wa ni, wọ́n exploit àwọn èèyàn ni, torí ibi tó
1: bá ti
0: exploitation ni, because nígbà tó ti mọ̀ pé wọ́n mú yàn definitely nígbà tí ó sì mọ̀ wípé wọn ò lẹ́tọ̀ọ́ láti wá mú
1: òun lábẹ́
0: òfin, òun ṣe irú nǹkan báwọn. Nígbà tí à ń sọ̀rọ̀ ní Joni, human dignity lábẹ́ òfin section 34, ó ní pé ẹnìkan gbọ́dọ̀ wa subjected to inhuman treatment or degradation. Nítí ó wá mọ̀ fẹ́ dàgbà ká ní pé ẹ fi yàn sí yẹyẹ àbẹ́ rídíkù èèyàn. Tẹ bá dẹ̀ wo irú ẹni for example nsìn yàtọ̀ sí pé wáyà wọ́n mú yàn wọ́n tí yàn mọ́lé, wọ́n á tún máa gba olú fẹ́ lómi gbámi kọ́ máa jó pé ò ní gbèsè ni. Irú eléyìí náà kò lọ.
1: Wọ́n tún máa ń ṣèyún náà.
0: Kò lọ bẹ́ẹ̀ lábẹ́
1: nínú
0: tọ́lọ́ba tó níjòyè tó lófin tó sì níjọba. Irú eléyìí náà kò bá lọ. Ṣùgbọ́n látara wípé ẹni tí ó náà jẹ gbèsè tẹ́lẹ̀ kò mọ̀ nípa ẹ̀tọ́ ẹ̀, ẹni tí ó sì jẹ tí wọ́n jẹ ní gbèsè, òun fẹ́ lo gbogbo ọ̀nà láti ri pé òun gba owó òun, kódà kò bá bófin mu, kò bá mọ bófin mu. So kọ́lọ́run dáhùn kó sàánú lágbọ̀n ibẹ̀ yẹn pé wọ́n mú yàn, ó jẹ́ tó wá jẹ́ gàràńtọ̀, kódà kò jẹ́ ẹni tí ó jáwó gan, wọn ò lẹ́tọ̀ kankan láti mú un lọ tì mọ́lé. The only thing tó lè ṣe ni pé tó bá dé ilé ẹjọ́ tí ó ń tìǹbà ti sá lọ, wọ́n lè hold the responsible nílé ẹjọ́. Ilé ẹjọ́ sì ti mọ irú ìdájọ́ tí
1: wọ́n ní ọ̀sán owó. Táwọn míì náà máa ń sọ, táwọn míì máa ń ṣe náà ni pé tá bá ti mú gàràńtọ̀ pé owó tó yẹ kó dá padà lónìí, ìwọ ló dá padà. Tí irú rẹ̀ ọba wá dá padà náà ni máa ń fa bí wọ́n ṣe máa ń tì wọ́n mọ́lé, máa fi tá bá ti kọ́kọ́ mú owó dà náà ni wọn ọkọ béèrè lọwọ rẹ.
0: Bẹ́ẹ̀ni
1: tó bá ti rí kólẹ̀ kò sí wàhálà ní ọjọ́ mọ́. Ìgbà tí ò bá ti rí kólẹ̀ náà ni wọ́n máa ń subject wọn ti to military àbí
0: human treatment,
1: human treatment,
0: degradation,
1: tá máa fi wọ́n ṣe
0: harassment, assault ngbà míì.
1: Ṣùgbọ́n èyí tí mo wá fẹ́ mú béèrè rèé torí àkókò wa púpọ̀ ní púpọ̀ pé irú báyìí nísinsìnyí mò ń wò pé n tí máa ń fa púpọ̀ àwọn kinní náà ni pé ẹlòmíì gbogbo wa náà irú ní ìsìn yàbá fẹ́ open Facebook account, wọ́n máa fún wa ní terms and conditions. Ṣé mi àti ẹ máa ń kà sọ kárí?
0: Mo ti open Facebook àti ọmọ ti fẹ́ kọ́ lọ́wọ́ wa.
1: Sọ wa kà.
0: Ọkọ̀ díẹ̀.
1: Tábà tó wá pé àwọn tó gbé policy kan wá, kíní kan pé kankan,
0: if you want to
1: keep using our services, so you need to accept this thing. And if you don't accept it, wọ́n lè léyàn kúrò ní kíní. Wọ́n kọ́ ẹlòmíì ò ní kà gbé àti accept it. Ìdí mo wá ń fi léyìn, ìdí mo ń gbé léyìn lọ ni wípé, ṣé wọ́n máa ń ṣe é ṣe kó jẹ́ pé níbi ìgbà tí onígbọ̀wọ́ àti onídúró pẹ̀lú ẹni tó fẹ́ yáwó, níbi àwọn agreement tí máa ń bẹ láàrin irú wọn pẹ̀lú àwọn òṣìṣẹ́ ilé gbọ́múláńtà àti ilé iṣẹ́ gbọ́múlé tán yáyàn lówó eléyìí owó gbọ́múléláńtà tá à ń sọ̀rọ̀ rẹ̀. Ṣé í máa ń ṣe é ṣe kí wọ́n ti dọ́gbọ́n include àwọn nǹkan kan tó yẹ pé wọ́n sì lè mọ́ ṣàlàyé rẹ̀ ní kíkún tàbí kí wọ́n kọ́ ní Yorùbá fún àwọn bàbá mọ̀mọ́ tán wà nílé tí wọn mọ
0: tí wọn kẹ́kọ̀ọ́.
1: Yàtọ̀ fún àwa tá a ti ẹ̀kẹ́kọ̀ọ́ tó yẹ pé àti ka àwọn agreement yẹn máa ń ro wá lójú ni lẹ́yìn kákan bu ọlù ẹ sábà mi kó owó nígbà bá wá di pé ọgbọ owó tán ni ọwà di wàhálà sí lọ́rùn.
0: Níbi tán wo nẹ́mbà
1: kìíní bí according to section kíní tí a sì fi sínú ìwé yìí ìwọ lọ sáyìn pé gbogbo ìyìn human treatment ayé yìí o níta ẹ bá rí ẹ fi ojú mi ní ìbàdílé torí ń da padà tí wọn kan fọwọ́ sọyà pé ń da owó yìí padà ni. Kágbé ní agbala méjì pé bóyá wọn jẹ́kẹ́ni ó mọ̀ dá ìtumọ̀ rẹ̀ ní Yorùbá tàbí ó tún wá mọ̀ tán òun gangan náà tún fọwọ́ sọ̀yà pé èèyàn mi mo gbọ́dọ̀ dá owó yìí padà tí ó mọ̀ pé nǹkan mi lè ṣẹlẹ̀ tí ò ní jẹ́ kóun rí ká pé kó mọ̀ ojú wo ni òfin fi wò pé ọkọ̀ ọ̀bọ̀ wé kó mọ̀ pé irú terms and conditions báyẹn wà mẹ́ tàbí lẹ́lẹ́kejì pé ó kọ́ ọ̀bọ̀ wé ó mọ implication nǹkan tí òun kọ́ ọ̀bọ̀ wọ́n jí òye torí mọ́ ń bẹ́ ń bi agreement bóyá ara ọ̀kadà àtọ̀kadà fúnra wa nísìn òyìnbó náà máa sábà fi ń kọ́ tí wọ́n bá kọ́ lóyìnbó wọn ò ní àti kà sí àti ẹni tó tẹ kíní àti kíní sí wọn létí ní yorùbá tá a túmọ̀ rẹ̀ fún wọn tó sì yé wọn
0: jurat la mọ̀ ń pè lábẹ́ lábẹ́
1: òkè tó sì jọ yé wọn dá
0: tó sì yé
1: wọn pé n ta fẹ́ karabọ̀ rẹ o ọ̀nà ọ̀kà ọ̀nà ojú wo ni òfin fi wá wo méjèèjì etí ò mọ̀ tọkàn sáyìn tó wù pé ẹ tì mí mọ́ kódà ẹ fún mi lómi tọ́lẹ́ẹ̀tì mú wọn kọ́ bẹ̀ ó sì kọ́ bọ̀ pé ẹ fún mi ní omi tọ́lẹ́ẹ̀tì mú tí n bá ti san owó yìí àti ẹnìkejì náà sọ pé ó mú omi tọ́lẹ́ẹ̀tì o tí ò bá rí owó san lónìí wọ́n sì sọ fún ní yorùbá tó yé tó understand ẹ ojú wo ni kó tó kọ́ bọ̀ méjèèjì àwọn méjèèjì náà kọ́ bọ̀ wo ó sì mọ ìyàtọ̀ bẹ̀.
0: lákọ̀ọ́kọ́ ná gbogbo èèyàn ni kíní yìí kó sínú kọ́lọ́ mo sì ń kà wọn láàrin bíi wọn àwọn kékeré ogun táwọn kà gan
1: lẹ́yìn bí àgàgà àtàwọn wẹ́bsáìtì
0: ṣé wọn ok mo nídìí nǹkan yìí ṣé wọn sọ pé mi ìfẹ́ tó yí pé sáyẹn kì í lọ́jà ẹgẹ lába àgírí ṣe rí
1: kò sí sínú ọkọ̀
0: fún gbàlejò wọn. ó dàpọ̀ mọ́ jẹ́ pé à ń yára ni lówó nìkan gbà mí mẹ́lẹ́ pé contract mọ́ wáyé láàrin èèyàn ṣe rí àwọn tó bá wọn kọ agreement yẹn àwọn ń kọ́ láti fi protect
1: interest ẹni tó gbéṣẹ́ fún
0: ẹni tó fẹ́ gbé kinní fún yín ni kò ń ṣe interest tọ̀rọ̀ títí yín kò ń ṣe interest títí kinní o tọ̀rọ̀ títí yín meanwhile ẹ lè mọ̀ because if n gan ẹlòmíì tó bá fẹ́ kọ agreement níbi tó ya kinní dé lọ́yà ni ó bá kọ́ lọ́yà ò sì ní fi lọ́yọ̀ ò ní fi
1: yóò sì fi owó tó gbà
0: kò ní fi tóun tí yóò gbádùn kọ
1: tí ò ní àwọn
0: kò tó lè
1: understand ní lè kàn sí ọ àwọn náà ń ṣe cooperative tí wọ́n pé tó bá ń rí àwọn agreement tàbá nígbà tá a fi mọ́ ń ṣe tẹ́lọ̀ tí fi ọwọ́ lọ́yà bọ̀ lẹ́yìn pé ìfọ́ọ̀mù tàbẹ́ fi kíní wọ́n ti fún wa pé èmi sósósósó mo fẹ́ yáyé báyìí báyìí báyìí ìlọ́kù mẹ́ta onídùúró mi aláwọ̀kọ́ rè onídùúró mi ẹlẹ́ẹ̀kejì rè ó ti kọ́ bọ̀ wé mo ti gbọ́dọ̀ dá padà tí n bá dá padà kíní kan ṣe kíní kan táwọn onídùúró náà rọ pé àwọn gbọ́n gbà tá padà wá kí ọwọ́ lọ́yà bọ̀ tí a ti ní lọ́yà ní
0: làákùlì
1: odidi abalẹyọ kan iwájú àtẹyìn làwa máa ń lò tẹlẹ nígbà tá a fi ṣe kíní
0: ok tẹyẹ lò abala bí àrò
1: ọwa lẹyìn abala aláàkọkọ tá a máa ń lò lọ́yà wa gbé tiẹ̀ dé bí abala mẹ́ta tinútẹyìn
0: tọ́tún
1: wa fi ń kun mọ́wàá máa rí àwọn èèbó burúkú kan tó yẹ pé pẹ̀lú bẹ́mi gan ṣe tún ní òye gẹ̀ẹ́sì àti yorùbá tó tí n bá tún àwọn kan
0: yóò tún máa tuntun kan bẹ́ẹ̀ni ó ṣe apply ọ̀rọ̀ yẹn sí inú context yẹn kò tún lè bá lọ so àárín yẹn ló fi jẹ́ pé ẹni tó bá fẹ́ sign agreement yóò dáa jù kóun náà ní agbẹjọ́rò tiẹ̀ tí ó bá wò ó fínífíní bí òun ò bá tiẹ̀ lè wò ó fúnra ẹ̀ torí ẹyin mo gba owó pé mo fẹ́ báyàn review agreement màá farabalẹ̀ wò ó torí màá ṣiṣẹ́ owó mi níṣẹ́ tí yóò bà mí ní orúkọ jẹ́ màá dẹ́ ṣàlàyé nǹkan tó wà mẹ́fọ́ ṣé n tó wà ń bẹ̀ àkọ́kọ́ nù wọ́n ti wá ṣe bẹ́ẹ̀ náà kan sign látara pé ara àpọ́njú pé bóyá ẹlòmíì ó fẹ́ ṣe bísínẹ́sì warawara àbí ẹ̀yìn kan fẹ́ bọ́mọ lọ́wọ́ kó sáré gba owó kọ́mọ wulẹ̀ wo agreement ó ti wá lọ wọ́n wá ń tì í bọ̀ yí pé a fún olómi gọ́tà mú o
1: sọ ọgbà
0: a fún olómi tọ́lẹ̀tì mú o sọ
1: ọgbà a ti
0: ọmọ lé o
1: sọ ọgbà
0: a ṣe báyìí fún ọ o
1: sọ ọgbà àwọn pẹ́ agbala méjì ni pé èyí tí ó mọ̀ àti èyí tó mọ̀ tí wọ́n jẹ́ òye pé omi gọ́tà ló mú o tó sì kọ́ bọ̀ pé mú lóòótọ́ ni àti ẹni tí ó mọ̀ abala méjì tí mo pin sínú nígbà mo fi bèrè
0: béèrè. So ti ẹni tí ó mọ̀ a ti mọ̀ pé kó mọ̀ ló fi ṣe sẹ́dẹ̀ mọ̀ lábẹ́ òfin.
1: Tí wọ́n ṣàlàyé wọn yànnà náà rẹ̀ fún pé.
0: Tí wọ́n ò ṣàlàyé fún torí nǹkan pé agreement àkọ́kọ́ understand.
1: Ẹ̀kejì náà understand wọ́n lè jọ agree ló fi agreement.
0: Tí wọ́n bá ti lè jọ understand tó bá padà dé dispute wọ́n kwashi agreement yẹn ni wọ́n dànù ni so wọ́n wà ẹsẹ̀ wá dó lórí position mi. Ṣé rí gẹ́gẹ́ bí n tẹ́mi lè sọ sáàrin yẹn ni pé àwọn tí wọ́n sọ pé àwọn ò ṣe nǹkan fún yàn èyí tó bá bá òfin mú ń bẹ̀ kò sí irú ibi tí wọ́n rí kán gbé dé èyí tó bá bá òfin mú ń bẹ̀.
1: yo
0: du e ti o ba ba ofin mu nbe mo gbadanu e re tori yi pe
1: iyan ti a ba nbe
0: se e tori pe iyan ti agree yi pe ti kini kan ba ti se nijo kan boya boya bi ni sin wo enikan jo nsoro pe o da won loju ni pe se alo do won loju ni pe se ala antoni josia o won eni ni se ah ti o ba won eni e pa mi ka pa o e pa mi o wa won tan ko wa won bi o se won lale ana kan wa mo ntin kan lo pa won fe pa ah iyin o ba ofin mu bayo wo ko ni agreement kan jo
1: kan jo
0: ko da kan jo ko bo we to iyin o ba ofin mu
1: ko ba ofin mu
0: ko ba ofin mu sugba won to ba ba ofin mu nbe won jo wo awon ni o du awon e ti o ba ofin mu won se kini ko ni duro iyen ba won ti eni to wa mo o e pe mo ti da mejeji ba won teni to mo
1: ateni ti o mo
0: bo se lo nanu e to ba bo ofin mu yo du e ti o ba ofin mu ko ni duro to ba ti di po wo
1: so iru mi gota nisin ko le duro
0: tori
1: e fun lo mi toilet mu e ti mi mo toilet o
0: won le ti yen mo toilet won o si le fun yan ni omi gota mu
1: lata ba ofin mu
0: kini ko ba ofin mu
1: mbo mbo na o tun ni bere mi

my boy.

Nigeria, or a church to help.

ẹ pè mí lájò kọ bí ẹni kìlọ̀ wà èmi náà ni mò ń débẹ̀ o àlẹyẹ méjì ìjádìẹ bẹẹ náà lẹyẹ méjì ìjásà Deyinka mo tún ti dé lọjọ tòní.

0: kọ́ra wa lẹ́kọ̀ọ́, ká máa dára wa lẹ́kọ̀ọ́. Tá a bá ti ń sọ̀rọ̀, tá à ń papọ̀ mọ́ òkun yọ, náà ni ká máa rí nǹkan kan tàbí ẹ̀kejì dìbò, ẹyin ká máa sọ́ dànù lásán. Ká máa rò dànù, ká máa ràròyé dànù lásán, ká máa rí nǹkan kan dìbò, ká máa rí nǹkan kan mọ́ lọ alẹ́. Lóòrọ̀ yìí, ṣe mọ̀ pé mo ní ètò tí mo ṣe sẹ́yìn tí mo pè ní ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ alóńpọ́n. Ọmọ yín ò ṣàgbàfọ̀ nǹka sọ wọlé. Ẹ̀yin lẹ́rójú olè tẹ́ ẹ̀ mú o tí mo sọ pé ń fún yín ní ọ́pdéètì. Ọ́pdéètì míì tó tún wá wà ní wàràǹwérí láàárọ̀ yìí náà ni wípé àwọn ọ̀nà míì tó tún ń gbà lu jìbìtì ní ìsinyìí. Kẹ́ ẹ má ba wá 415. Kẹ́ ẹ má ba kú ọwọ́. Ni mo ṣe ní ká fún ara wa létí. Àgbà tó jìn sí kòtò ni ó tún fi kẹ́lòmíì náà lọ́gbọ́n ni o. Nítorí kẹ́lòmíì náà má ba jìn síbẹ̀. A ní jìn sí kòtò ọ̀fìn Adéyinka Pẹ̀mbọ bí àwo irin.
1: Mo jẹ́ ọmọdé tó mọ ọwọ́ ẹ̀. Mo ń bá gbà jẹ́.
0: Ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀, ẹ jẹ́ fi ètò tònílé Ọlọ́run ọba Olódùmarè lọ́wọ́. Ọlọ́run Olódùmarè ọlọ́wọ́ gbọgbọ́rọ́ bí ọwọ́ aṣọ. Ọba òkè pè kó jẹ́ ọba tó ti wà nípìnlẹ̀. Ọba tó mọ̀ wá tó mọ̀ wá, tó mọ bàbá bàbá bàbá ńlá wa. Ó tún mọ̀ mí, ó mọ̀ mí, ó mọ ti ń jẹ́ látinú àpò dùkẹ́ mọ̀mọ́ mi.

0: beloved.
1: Alolo ni ja sa jin sofin a ni jin sofin aye a ni ku sowo lowo asipo ta wa yi ise owo yi si ise owo yi si ise owo yi si keyan tun wa se ku tun a lo bo sowo awon mo ni jibiti ise owo ni ise o tori e ni je ka wa ka mo update wa ka mo fun wa ni awon ona tan tun gba lu jibiti ta na ta tun fi ni jin sofin ta fi ni ku sowo ayin wa pe egbon wa kan daada na to fe ko sowo sugan tele juwa tori tori ko yo ti o je bo sowo wa lai ta lai bo se gbe kini to se perfect kini e le mo te bi ko owo olorun ni ja ko owo on perfect e daada eh on perfect e daada o fe da bi full proof to ye pe olorun nikan lo le gbon eyan teyan bi ni ko sowo afi teyan ba to ti gboru bayi tele tí ẹ̀ tún ti gbọ́ bá ti fẹ́ sọ yìí àbí tó tún ti gbọ́ lẹ́nu àwọn kan tẹ́lẹ̀ ilẹ̀ yẹn fi lè mọ̀ kọ́ ọwọ́ ṣùgbọ́n àwọn bàbá wa bọ̀ wọ́n lẹ́nu oníkàn láti ń gbọ́ pọ̀n wọ́n lẹ́nu oníkàn láti ń gbọ́ pọ̀n ní wàá fi sí ẹ̀gbọ́n tí ìṣẹ̀lẹ̀ táwọn wí ìṣẹ̀lẹ̀ sí kó wá fi ẹnu ara rẹ̀ sọ bó ṣe jẹ́ bó ṣe rí gẹ́lẹ́ torí mi máa ń sọ ó lè máa rí bákan yóò fẹnu ara rẹ̀ sọ á tún wá fi bí ó ṣe torí ẹni ọlọ́run fún lọ́gbọ́n ọkọ̀ ó rìkọ́ọ̀dù fọ́ìsì rẹ̀ bímí náà ṣe rìkọ́ọ̀dù fọ́ìsì èyí tẹ́ gbọ́ tán lẹ́ẹ̀kan tó fẹ́ lù mí ń jìbìtì tí ọ̀ mọ̀ pé ọmọ yí pé àwa ìgboro làwa náà ọ̀rọ̀ mi ò yẹ yín.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Ọya láti ilé agbára, ẹ jẹ́ kí ẹ̀gbọ́n tí ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ sí kọ́wọ́ fẹnu ara rẹ̀ sọ bó ṣe jẹ́ gangan. Ọya ẹ̀gbọ́n, ẹ jókòó mbẹ̀, ẹ jókòó lẹ́gbẹ̀ẹ́ mi ń bí. Ọya bó ló ṣe jẹ́? Ọya ẹ ṣàlàyé ọ̀rọ̀, ẹ gbóhùn sókè.
2: Hello.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
3: Àwa ni.
2: Mo pe nọ́mbà yín títí kò wọlé. Kí ló ṣe
1: fóònù tẹ́lẹ̀? Òun àti ẹni náà jọ ń sọ̀rọ̀. Bó ṣe bẹ̀rẹ̀ ni mo fẹ́ fi sí kí n tó wá gbé ohun ẹ̀gbọ́n sí pé káwọn náà sọ̀rọ̀.
2: Ó yẹ dúdú mi.
1: Àbí ṣé kí n kọ́kọ́ jẹ́ kẹ́gbọ́n sọ̀rọ̀ kán ṣàlàyé ná? Ẹnìkan ní kí n jẹ́ kẹ́gbọ́n ṣàlàyé bó ṣe jẹ́ gangan. Ẹ̀gbọ́n ń da ẹ máa bọ̀, ẹ wá ṣàlàyé. Ẹ ká san o.
3: Ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa o. Agbára lè rogun wa lẹ́dàámú o. Mo fẹ́ kẹ́ bá ń ṣe ẹ mẹ́sẹ̀jì ẹ̀jọ́ tuntun lọ́wọ́
1: ẹ bá ń ṣe ẹ.
3: Àlewọ́wọ́ 419 o, àdèlérógùn àkóbá o, nǹkan tá a jẹ àlésàn o. Mẹ́sẹ̀jì lọ́sàn yìí, láàmì láàárọ̀ yìí, ṣẹ́rọ ọmọkùnrin tó ń sọ̀rọ̀ yìí, ó pe nọ́mbà mi láàárọ̀ yìí, bàbá tó pè mí, ó ní níbo ni mo wà. Iṣẹ́ ọ̀kadà lèmi ṣe, ó dìbò mu wa, mo sọ pé mo wà lé roundabout. Ó ní roundabout mo wà, òkè gbogbo irú ọkàn mi pé àwọn kọ́sítọ́mà mi, òun ló pè mí. Kí n lọ sí, òkè òun máa bá mi ibi tí mo wà, mo ní kó máa wọrí pé màá wá balẹ̀ roundabout. Mo fẹ́ lọ balẹ̀ roundabout ló pè mí pé kí n lọ sí POS, nígbà ṣé POS wà létòsí bẹ̀. Mo lọ sí POS, ó ní gbé fún ẹni tó wà níbi POS yẹn. Mo gbé fún ẹni yẹn, ó ti ń bẹ́ ẹni yẹn sọ̀rọ̀ pé òun ti kówó fún mi pé kẹ́ni yẹn ṣe transfer 85,000 fóun. Mo kọ́ pé ẹni yẹn tẹ òun tẹ system, èmi yẹn bá wọnú mi bá gba fóònù mi lọ́wọ́ pé kí lòun ṣe lòun tẹ account number ẹni yẹn òun kọ́lẹ̀. Mo gbà fóònù yẹn ká bẹ̀rẹ̀ pé máa wá gbé ẹ wá sọ́dọ̀ POS yẹn ni kó tó lè ní pé bóyá ọ máa ṣe transfer owó fún ẹ tí kò tí fóònù yẹn. Mo ti pè é, mo ti wọ̀n ẹ̀ pé fún gidi gan. Ó ti yé yín. O lè níwọ̀n o, ẹ wà very careful. Later mo ṣẹ̀ wá ń gbọ́ wípé wọ́n ti ṣe fún àwọn ọmọ èèyàn tó fi gba owó lọ́wọ́ àwọn ọmọ ènìyàn. Ẹ̀jọ̀n tó tọ́lọ́run o. Gbèsè tí ẹ jẹ sínú yín ẹ lè bá wọn san o. Àlérí ìdààmú o, ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa o. Ẹ wò bẹ̀rẹ̀ ọdún ẹ̀wọ̀n nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ bá ń ṣe fídíò yìí.
1: Ṣé ẹ wá ń gbọ́? Ọya ẹ̀gẹ́ wa gbé ohun oníjìbìtì náà. Ọya láti ilé agbára, ẹ tárí ohun oníjìbìtì ń sí bó ṣe bẹ̀rẹ̀ tó ṣe bẹ̀rẹ̀ gangan. Ṣé pé ẹ̀gbọ́n gangan ti ṣàlàyé bọ́rọ̀ ṣe jẹ́? Ẹ jẹ́ kó ní jìbìtì náà kó náà wàá sọ bó ṣe jẹ́, bó ṣe ṣẹlẹ̀ gangan. Ẹ gbọ́ nísìn torí ẹ̀gbọ́n rìkọ́ọ̀dù ohun wọn lẹ̀ bí ṣe ń kọ́ọ̀lù rẹ̀. Mo ṣe kọ́ọ̀lù rẹ̀.
2: Hello.
3: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ jàre akójúmọ́.
3: Àwa ni.
2: Mo pe nọ́mbà yín títí tí kò wọlé. Kí ló ṣe fóònù tẹ́lẹ̀?
3: Kò sí kan tó ṣe.
2: Ibùlẹ̀ wà.
3: Mo àtẹ́ di roundabout yẹn. Mo ń bọ̀ ń gbà yìí.
2: Ṣáàdì roundabout àmì.
3: Bẹ́ẹ̀ni.
2: Ó yẹ dúdú mi síbẹ̀ bẹ́ẹ̀. Ṣáàdì ìbúlẹ̀ wà ń bẹ̀.
3: Ṣáàdì ìdíkọlẹ̀ ń bọ̀ ni.
2: Àwa méjì là ń bọ̀. Ṣáàdì ìbúlẹ̀ wà ń bẹ̀.
3: Kẹwàá yàrá débi roundabout yẹn, ẹ dúró síbi ilé epo NNPC yẹn.
2: Ibo gangan lẹ̀yìn wà káwá bá yín ní ìbúlẹ̀ wà.
3: No, ẹ̀yin dúró síbi ilé epo NNPC yẹn, màá bá yín bẹ̀.
2: Ṣé mo kọ́ tó ṣẹlẹ̀?
3: Bẹ́ẹ̀ni.
2: Ṣé báwọn tó ṣe POS yẹn, ṣé wà ní tó ṣe ọ̀dọ̀ yín bẹ̀yẹn?
3: POS wà.
2: POS wà ní roundabout yẹn yàbí. Ẹ gbọ́ kéèyàn bá fẹ́ ṣe deposit 85,000 ló máa ń gbà lórí ẹ̀.
3: 85.
2: Deposit ẹ bá mi lọ síbẹ̀, ẹ bá mi confirm ẹjọ́. Engineer ẹ̀gọ́ wà ní.
3: Ok.
2: Ẹ lọ bá mi confirm, ẹ má kọ́ ti fóònù. Ẹ ló jẹ́ kẹ́kẹ́, ẹ má kọ́ ti fóònù.
1: Eléyìí ò ń jẹ́ alákọ̀ọ́kọ́, ẹ mọ̀ gbọ́ ẹlẹ́ẹ̀kejì. Ṣẹ́mi pé ó ti ní kọ́mọ̀kọ́ ti fóònù. Ara tactics nìyẹn o. Pé kọ́mọ̀kọ́ ti fóònù. ara àwọn gan tí wọ́n ń lò nìyẹn ọyá ẹlẹ́ẹ̀kejì ẹ̀bá ń tarí rẹ̀ sí ẹ̀ tarí rẹ̀ sí.
2: Hello.
4: Mo ń bọ̀ kí n pè.
2: Ẹ má kọ́ sí fóònù ẹ jẹ́ kí n ó dùn báyìí.
4: Ok ok.
2: Ẹ sọ pé ta bá fẹ́ sẹ́ndì
4: 85,000 ló lọ́ máa gbà.
2: Tọ́ba fẹ́ bá wa sẹ́ndì ẹ̀.
4: Hello. Only 900.
2: Ó yẹ ẹgbẹ́ fóònù fún.
4: Ok. Gbà.
5: Hello.
4: Dáàdì gbàdélé o.
2: Hello.
5: Sá.
2: Báwo
5: ni?
2: Ṣé nẹ́tíwọ̀kì wà?
5: Nẹ́tíwọ̀kì wà.
2: Èló ló pe dẹ́pọ́sìtì lórí 85,000.
5: 900.
2: Ọ̀nà méjì la fẹ́ ṣe sí o, 50,000 kan, 35,000 kan. Èló ni chájì sí ẹ̀bá yẹn? Lórí 50,000 ló ni wàá gbà.
5: Mo lè gba 500.
2: Ok, 35,000 kọ́.
5: Ẹyẹ 400.
2: O jẹ 900 náà. Ṣo máa print receipt tàbí?
5: Ẹ̀ẹ́nu.
2: Ok, báwo yá lọ́gìn bá yẹn torí mi mo máa pàkà nọmba yẹn fún ẹ. 50,000 alákọ̀ọ́kọ́, ó máa kó 50,500 fún ẹ. Fún alákọ̀ọ́kọ́ yẹn. Ẹlẹ́ẹ̀kejì 35,000, a kó 35,000 fọ̀ fún ẹ.
4: Ok.
2: Ṣé POS machine ló máa lọ àbí mo
1: bá yẹn? Ṣé ẹ̀ gbọ́ bó ṣe ń bá ọmọ ní POS sọ̀rọ̀ bí èpo ti kó fún ọlọ́kadà yẹn tẹ́lẹ̀?
2: Ó yá gbé fóònù fún.
4: Ó ń dá o.
2: Ẹ gbé fóònù fún.
5: Hello.
2: Hello.
5: Sá.
2: Mo fẹ́ kó bá mi kọ̀nfàmù orúkọ àkáǹtì yẹn ni.
5: Ẹyin ẹ sẹ́ndẹ̀ kí n lẹ́kìn.
2: Jẹ́ kí n pè fún ẹ bá yẹn. Mo ti sẹ́ndẹ̀ tẹ́lẹ̀ nẹ́tíwọ̀kì yẹn ò dáa.
5: Ok.
2: Mo fi ní kó wá gbé fóònù fún. 15 14.
4: Kí lẹ fẹ́ kó ṣe báyìí?
2: Deposit ni ẹ bèrè pé ṣé o máa fún receipt. Ẹ bá ń bèrè pé ṣé o máa fún receipt.
4: Ó máa fún receipt.
2: Ó yẹ gbé fóònù fún.
4: Ẹ ń bọ́lẹ̀ yín wà báyìí, máa gbé yín wá sọ́dọ̀ ẹ̀ ní ìkọ́lé.
2: Òun náà mo fi sọ pé ẹni bá mi gba receipt yẹn máa bọ̀, a máa dúdìn síbi ilé epo yẹn. Kẹ́ni bá mi gba receipt yẹn bọ̀ ni. Ẹ bá mi gbé fóònù fún.
4: Tó máa sẹ́ndì owó yẹn ni.
2: Ẹ bá mi gbé fóònù fún, máa sẹ́ndì ẹ̀ ni. Ẹ bá mi gbé
4: fóònù. Ara òkùnrin sẹ́ndì òkùnrin sẹ́ndì owó yẹn kò bá rìn láti kó ohun.
0: A ti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí Bábẹ́ nìkan.
1: Ṣe ẹgbọ́ lágbọ́yé àfà àpótí rọrí wọn èyí gbádùn oorun o. Àníbàárà alẹ́ ẹni bá ń jẹ kòkòrò mẹ́sẹ̀ bì tó ń jẹ kòkòrò móbì tá a bá rí tí gbogbo wa tá a rí tá a wí tá a kọ̀ ha kọ̀ọ̀kan mí nígbà tí òrù hẹrẹ rẹ bá dé lọ́gànjọ́ òru gbogbo wa là nílé jọsùn orí lójìká o òrù hẹrẹ rẹ ti wá dé o wàhálà ti wà ńlẹ̀ ó wà ńlẹ̀ gan níbi ìgbà wàhálà ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ wàhálà ti wà. Torí nígbà táwọn ọmọ yìí nígbà náà tán fi bẹ̀rẹ̀ ìwà jìbìtì lílù wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo wa àwọn èèyàn wa ni a máa sọ àwọn èèbó yẹn ń lù ní jìbìtì àwọn owó tí wọ́n ti gbà lọ́wọ́ ìran bàbá ńlá bàbá wa ni wọ́n ń bá wa gbà padà. Àánú yín ò ṣe mí. Òrò hẹrẹ rẹ ti dé o. Wọ́n ti gba tọwọ́ àwọn ègbó tán jẹ bàbá ńlá bàbá yín. Tí wọ́n jẹ bàbá ńlá bàbá yín tán, wọ́n ti tún gbà lọ́wọ́ ẹ̀yìn náà padà. Èyí tán bá yín gbà wá láwọ̀ bàbá ńlá bàbá yín tán fún yín sí ààrẹ wọn. Times two rẹ̀ lẹ́ẹ̀bi san padà. Tẹ́lẹ̀bẹ́ gbọ́n ni. Ẹyin lápè édú fọnrán o tí ì bá wọn dúró rojọ́. Ẹyin àfọwọ́fọná tí ì bá wọn dúró rojọ́ ẹ̀yin gangan náà ni o. Gbogbo wa ni o àfọwọ́fọná tí ì bá wọn dúró rojọ́. A ti fọwọ́fọná báyìí o. Òrùhẹ́rẹ́ rẹ̀ ti dé báyìí o wàhálà ti wọ̀lú o.

0: Mọ́kí ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ láti orílẹ̀-èdè Ghana, ẹ̀yin tí a láti United States of America, ẹ̀yin tí wa láti United Kingdom, ẹ̀yin tèmi láti Ireland, mo kí yín ń bẹ̀, mo kí yín láti Germany, wà láì mo kí yín láti Finland náà, ǹgbàgbé yín o, ǹgbàgbé yín ní Ghana, ẹ̀yin tèmi ní Nàìjíríà náà, ẹ kú dédé àsìkò yìí. A ní wàhálà ti wà o, wàhálà ti wọlé o, kọ́lọ̀ má jẹ́ kí wàhálà débé mi àtẹ̀yìn ni o, wàhálà ti wà o, a ti fi ọwọ́ kan nọ́mbà yìí o. Ṣé ẹ mọ rí àwọn fídíò tó sakuléètì ní orí social media ní ọ̀sẹ̀ tó lọ sí ọ̀sẹ̀ bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn? Àwọn ọmọ àwọn ọ̀dọ́mọbìnrin tí a fẹ́ chill pẹ̀lú big boys, they wanna chill with the big boys. Àná táwọn náà fẹsẹ̀ sí, tí wọ́n fẹ́ fi tí wọ́n ní wà tí wọn ò ní. Wọ́n fẹ́ fara wọn wá tí wọn ò ní. Ọwọ́ ayíwọ́, ó yíwọ́. Tell me who blend you. Sẹ́yìn náà gbórin.
1: Bẹ́ẹ̀ mọ̀ kí mi bẹ́ẹ̀ náà ga sí mi.
0: Bí kan yọ ojú ẹ lọ ọmọ ẹlòmíì lára wọn, lára wọn girlfriend wọn náà ni. Lójú ẹ fá gbogbo àwọn nǹkan ọmọbìnrin ara wọn lọ. Oríṣiríṣi ìfàkufà tó ń fà sórílẹ̀. Ẹbí tá wà ni, ẹbí gbogbo wa ni o, èmi ẹ̀yin àwọn, èmi ẹ̀yin àwọn, àwọn ẹ̀yin èmi, àwa náà ni gbogbo alájọ lèébù yìí o, torí gbogbo wa náà látijọ́ ń kọ̀ ha kọ̀kan mi látilẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Níṣe tá a ti ẹ̀tún wá wà yí, kọ́lọ̀ ọmọ jẹ kí Nàìjíríà ó dàrú. Nǹkan ó tún dojúrú o, bí ẹsẹ̀ tẹ́lọ̀, yóò dojúrú o, kọ́lọ̀ ń yóò lójútùú ni o, yóò tún dojúrú sí o. Torí pé ebi ń bẹ̀ nígboro, ebi ń bẹ̀ nígboro, wàhálà wọ̀ lù o. Kọ́lọ̀ ọmọ jẹ kí wàhálà débé mi àtẹ̀yìn ni o. A ní rogun fún pínpín o. Ìhà ìlú lé o, Nàìjíríà ọ̀rẹ́ rìn lọ.

0: bẹ́ẹ̀nà.
1: Wọ́n kẹ́ ẹ̀yà alátìlẹ́yìn wa. Jákè ìjádọ àgbà ńlá ayé, bàbá Sàmínú, ọmọ Adépọ̀jọ́ Mẹ̀dúwà. Bàbá mi Fàtà Ìbándélé, ọmọ Ọ̀yọ́ Aláàfin, United States of America lámẹ́jèèjì wà. Miriam Simpkins Adésẹwà Adépọ̀jù lamẹ́ríkà ìyàwó bàbá Sàmínú Adépọ̀jù. Mo kí gbogbo yín bẹ́ ohun. Bàbá Bàṣírò Adéníran láti ìlú Èkó, ọmọ Ọ̀yọ́. Fàtà Lámìdí, ọwọ́ Londo State. Madam Fumi Kemi láti ìlú Ìbàdàn. Olúwa Rotimi Ajayi of Auto Report.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀.
1: Gbogbo àwọn èèyàn mi nínú ìkànnì Ajísebí Ọ̀yọ́ tàjọ ń gbóhùn sáfẹ́fẹ́ ní ààrin. Gbogbo àwọn èèyàn wa nínú gúrùpù Ọ̀yọ́ àtibá Unity Forum.
2: Ibi yóò bá.
1: Ọmọ ọba aládìgbò lòmú ìdẹ́nì Adékúnlé. Bàbá mi Ẹfọ Angelus Moses Àkàndé Akíntúndé.
2: Ọmọdé
1: tó. Àwọn tí a nù o, àwọn tẹ́ máa ń dúró tì wá. Tí n bá tún lọ fa gbòòrò, tí gbòòrò bá ń fa gbó ní gbòòrò. Àwọn náà ni mo máa ń ké sí.
2: Bẹ́ẹ̀ rí mi ní gbòòrò.
1: Gbogbo ẹ̀yin alátìlẹ́yìn wa tẹ́ ń tì wá lẹ́yìn lọ́nà kan ọ̀nà kejì. Adúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Ẹ nísìnrìn, gbogbo àwọn nǹkan èso ara yín náà nísìnrìn o. Gbogbo àwọn mọ̀lẹ́bí yín nílé lóko pẹ̀lẹ́yìn òdì fún ẹ̀nísìnrìn. Ẹ nírànrìn fẹsẹ̀ sí ẹ nírànrìn nù. Ẹ ní sọnù tayataya tọmọtọmọ tẹbitẹbi taratara. Tóbi kárí gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá jákèjádò orílẹ̀-èdè àgbáńlá ayé. Gbogbo ẹ̀yin tí mo rántí dá pa tẹ́tí rántí dá pọ̀. Àpàpò ti rọrí, àwọn bàbá wa ni wọ́n ń gbádùn oorun. Wàhálà wọ̀ lù ú. Kélé jù àwọn máa sọ wa ni o. Adigunjalè ti pọ̀ lóde o. Tìbọn-tìbọn náà fi ń gba ọ̀kadà lọ́wọ́ ọlọ́kadà ní ìsinyìí. Kí ni fọ́nrán tí mo play fún yín lẹ́ẹ̀kan? Ẹni tí ó ń sọ̀rọ̀ ọlọ́kadà ni o, ẹni tí ń se ọ̀kadà. Tẹ́ ẹ bá lù ń jìbìtì 80,000 wàhálà ti wá o. Tá lù ń jìbìtì 80,000 níbo ló ti fẹ́ rí 80,000? Èló ní ń pa lójúmọ́ tẹ̀ tó fẹ́ dá wàhálà sí lọ́rùn. Torí Ọlọ́run, torí Ọlọ́run làwọn máa tán ti dájú báyìí. Tán ti dájú. Ìyá ìyá bàbá òbí àwọn míì nínú wọn tí wọ́n bá ń kó owó wọlé bí mo ṣe pa òwe lẹ́ẹ̀kan níbi ètò àkọ́kọ́ tí mo kọ́kọ́ play tó jẹ́ repeated program tí mo play tí mo fi ń sọ fún yín wípé bí aráàlẹ̀ ẹni bá ń jẹ kòkòrò mobi tó ń jẹ kòkòrò mẹ́sẹ̀ bì tá a rí tá a wí tá a kọ̀ ha kọ̀kan mi pé kì í kúkú ṣe mí kì í kúkú ṣe mí kì í kúkú ṣe mí àwọn èèbó kúkú ni owó tó ń jẹ àwọn àrùn bàbá bàbá ńlá wa ni. Ha, tí wùrù rẹ̀ rẹ̀ bá dé wùrù rẹ̀ rẹ̀ tí ẹ̀ ti dé ó ti wọ̀ lù báyìí èyí má ti wọ̀ lù báyìí. Tí mo tó fi pa òwe mi tí mo ní pé ọmọ yín ò ṣàgbàfọ̀ ń ká sọ ọ́ wọlé ẹyin gangan lẹ ti rójú olè tẹ́ ẹ̀ mú o. Ọmọ yín ò ṣàgbàfọ̀ ń ká sọ ọ́ wọlé ẹ rójú olè ẹ̀ mú ni o.
2: Mo ń bá gbàjẹ́ òun.
1: Sẹ́yìn mọ̀ àgbà ilẹ̀ gbọ́ wa lórí ìkànnì ayélukára wa ní www.ajisebioyoradio.com. Ẹ tún lè gbọ́ wa kètekète lórí Android application All Nigeria Radio tó jẹ́ ti Lumatech. Ẹ̀yin kan lọ sí Google Play Store kẹ́ search fún Lumatech LOOMERTECH Lumatech LOOMERTECH Lumatech. Ẹ̀yin kan search ẹ ti rí àwọn All Nigeria Radio bíi Fashion Media mẹ́ta ẹ dánlóòdù kan nínú rẹ̀. Kẹ́tẹ́kẹ́tẹ́ lẹ́ẹ̀mọ̀ gbọ́ wa tí a máa já lálálálá.
2: Ẹgbẹ́ mi láàbẹ̀ bọ́nà.
1: Ẹ máa bá wa ké sí àwọn èèyàn wa. Kánà kán máa wá fetí gbóyàwó ọ̀rọ̀. Kán wá kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ wa. Àwa náà kò kúkọ́ sí Elédùmarè ọba náà ní fún wa sí.
2: Ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ọ̀rọ̀ gbogbo wa ní.
1: Ṣé ẹ gbọ́ ohun tí Ibrahimu náà sọ? Ọlọ́rọ̀ tó wà ńlẹ̀ ọ̀rọ̀ gbogbo wa ni o. Ọ̀rọ̀ gbogbo wa ni o. Ọ̀rọ̀ gbogbo wa ni. Tẹ bá wá rí àwọn ọ̀dọ́mọkùnrin káàkiri káàkiri tẹ tó ra àwọn ọ̀dọ́mọbìnrin káàkiri káàkiri wọn fẹsẹ̀ ṣe mọ̀ iṣẹ́ jìbìtì ló kù tí kálukú wá yàn láàyò. Gbogbo àwọn ọmọ tán wà nílé ẹ̀kọ́ àwọn èbó lílù ní jìbìtì lójoojúmọ́ ni ọkọ̀ gbọ̀gìnì gbọ̀gìnì lójoojúmọ́ ni àwọn obìnrin náà. Wọ́n fẹsẹ̀ ṣe mọ́ ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́mọ nílé ìwé ẹ máa mójútó wọn àgàgà àwọn ọmọbìnrin atọ́mọkùnrin àtọmọbìnrin náà ni ẹ máa mójútó ṣùgbọ́n àwọn ọmọbìnrin ẹ máa mójútó wọn dáadáa ẹ má jẹ́ kí wọ́n máa sọ́fà kankan pẹ́ẹ́pẹ́ pínrínpínrín e ma je won so papa e pa e pin pin to fi lori aso onje ti won je ni e ma je ki nkan kan won won e ma je ki kan kan won won ko ma di pe eleyun ni yo wa lo ma fa ti won fi ma fa fi ti won ni wa ti won ni ti o fi wa digo pe a ni foju sun kun omo a ni foju sun kun omo ko ra won ma wa lai won daju koja be won daju koja ala

0: àwọn òbí àwọn ọmọ yìí tá a náà rí tí wọn ní àtà ìsí wọn náà ní fún wọn lọrọ àmọ pé báyìí là á ṣe rìnrìn o báyìí là á ṣe rìnrìn o kò sí bá a ṣe fa gbùrù tí gbùrù ní padà máa fa gbó wọn wò pé ṣé bí èkó ni wọn ń lò ní jìbìtì ṣé bí wọn yìí ṣe nàìjíríà ṣé bá àwọn èkó ni wọn ń lò ní jìbìtì ṣé bí ìbò ni wọn ń lò ní jìbìtì gbẹ̀ngbà tó bá padà yá àwọn ọmọ tẹ́ ń gbọmọ lọmọ ń ṣẹ́ sósowó tẹ́ ń so sólẹ̀ tẹ́ ń fa gbùrù tẹ́ ń so sólẹ̀ ó sólẹ̀ oríṣiríṣi àwọn oògùn táwọn bàbá wọn kan tí wọn ń bẹ̀rù àti ṣe ni wọn ń dà yá kọ wọn ti gbà pé bá lọ àbọ̀mọ̀ ń padà jẹ́ bọ̀ àwọn òbí wọn ọmọ títí ń fi nǹkan oríṣiríṣi sóògùn owó nígbà wo ni ò ní padà lo ẹ̀ ní ẹ̀yìn náà fi ṣẹ́só tó bá jẹ́ pé ẹ̀yìn náà ló kù tí wọ́n ní ẹni ẹ̀yìn ló kù kó tún mú wa o pé kó fi kọ̀ntínú kínní kọ́mọ̀ bá jẹ̀yà mọ́ kọ́mọ̀ bá tún jẹ̀yà pé kọ́mọ̀ jì pé ibi tó fẹsẹ̀ tó fẹ ọkọ̀ rìn dé yóò padà fẹsẹ̀ rìn débẹ̀ tí wọ́n ní ẹ̀yìn ló kù tí ó mú wa wàhálà kò ní bèsùfẹ̀ gbà tí ó fi mú yín lọ o láti gbọ́dọ̀ dákẹ́ láti gbọdọ̀ dákẹ́ torí gbogbo àwọn ọmọ yìí ọ̀run mooru àwọn ọmọ ní àwọn ọmọ yìí ọ̀yá ọ̀run mooru.
1: Ẹ tí kò wọ ilé ọba
0: ti. Nàìjíríà ti lana o Nàìjíríà ti lana lọ́wọ́lọ́wọ́
1: yìí ìjòyè
0: kọ́lọ̀ ọmọ sọ wa ni
1: o
0: nísìnrin o
1: wọ́n ń
0: sọ ẹni bá létí kó gbọ́n tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ ẹni bá létí kó gbọ́n tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ. Adéyinka ọmọ ọ̀dọ̀ àgbà ó ti wí tèmi náà a sì sọ nípa tèmi pé mo ṣe ìwọ̀n.

0: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ ìkànnì wa o, Ajísebí Ọ̀yọ́ láàárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
1: Tọ́, a ń bàbá wa ní ìdùn pọ̀, kìí pò dùn, sókí báyìí náà lọ́bẹ̀ oge, Adéyinka. Ayin mo fe ma se lo mo fe ma pe yi se lo were were mo lero yi gbe ti ko eko kan abi keji nibi eto taaro yi eni ti se ojo kokan la osu kini odun 2021 ojo tuesday le ni je o ni orile de nigeria ago mesan abo o ti koja aseju meji 9:32 am lodo wa ni ara o tun se toju.

0: ọ̀nà.
1: Ẹ kú dédé àkókò yìí o, ẹyin tèmi, ẹ kú dédé àkókò yìí ní gbogbo ibikíbi tí a fẹ́rẹ̀ kan nìyí tó bá ń fẹ́ dé. Adéyinka Ọlásùnkàn mi lè ní jẹ́ o pàpín bàálẹ̀ ẹ fìlà. Ìlọ́sà àròkọ ní mi ti sọ lórí ọbẹ̀ nínú àwọ̀ tangaran ajáàlú Ọ̀yọ́ ti égbó lásán. Nítorí bẹ́mi ọ̀bá ẹranko, ọ̀hún ọ̀pọ̀ ọgbà náà ni màá ń já sí pé mo rábà mi èèyàn kan ní ọ̀rọ̀ ìjẹ́nu ohun tí mo tún sùn tán tí gbogbo ẹnu mi ṣe wúyẹ́wúyẹ́.
2: Ìyanu tẹ́tí agbọ́ ni.
1: Ètò mi tẹ gbọ́ tọ̀hún ẹ̀yìn tèmi tí mo fi ń gbà wá níyànjú wípé ìrònú kákárí bọnú pẹ̀lú ìrònú àròjù kò tọ̀ràn ń tí ń ṣe ni o. Ẹ náà ló wá tún jẹ́ kí n padà wá kí n tó wá fi òde lè lórí fún yín. Fún ẹnìkan tí ń gbọ́ mi lọ́wọ́ tó ní ìgbàgbọ́ tẹ́ mọ̀ pé Bíbélì sọ wípé bẹ́yìn bá nígbàgbọ́ tó kéré bí ihòrò mustard, ẹ̀yin yóò sọ fún àwọn òkè kan sídìí o, òkè ó sì fi ti ìkálára rẹ̀ sídìí. Nítorí pé nígbàgbọ́ mo wá ń sọ fẹ́nìkan tó nígbàgbọ́ ń bẹ̀. Ẹn tó fẹ́ mọ ronú sẹ́lẹ̀ ṣùgbọ́n tó nígbàgbọ́ ipé kò sí nǹkan kan tí Olúwa ò lè ṣe o. Aya pẹ̀lú orin máa mi yìí tààjọ wá sórí ètò máa mi yìí Kristi Àfọlábí orísun iye pẹ̀lú orin wọn tí wọ́n pe àkọlé rẹ̀ ní ìyanu yóò ṣẹlẹ̀. Ìwọ náà tó bá nígbàgbọ́ báyìí tó nígbàgbọ́ so sáti nígbàgbọ́ tó ń gbọ́ mi lọ́wọ́ níwòyí ọ̀la níwòyí àsìkò yìí lọ́la gbogbo òkè ìṣòro rẹ yóò ti di pẹ̀tẹ́lẹ̀ ìyanu yóò ti ṣẹlẹ̀ ọyá gbé òkè.

kódà ẹni tó ti rò pin yanyan pé káwọn jẹ ẹfọ kólòbó kan yòókù káwọn sì máa gbọrun alákejì lọ wà láì. Ìyanu padà ṣẹlẹ̀ náà ni ìyanu ṣẹlẹ̀ nínú ayé ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí náà. Wọ́n fi àsìkò yìí ṣe shout out sí bàbá mi kan láti orílẹ̀-èdè Brazil. Wọ́n bá mi ń ṣe ìtakùrọ̀sọ lórí ẹ̀rọ WhatsApp mi. Wọ́n ní orúkọ àwọn ni Felipe Olúọfà. Felipe Olúọfà. Àmọ́ tó wá rí pé Felipe Galvão láti orílẹ̀-èdè Brazil, ọmọ ìlú Brazil ni wọ́n sọ wọ́n nífẹ̀ẹ́ sí àṣà àti ìṣe Yorùbá. Kódà wọ́n ń jóyè mi pé ó ń wo àwọn lẹ́mí àwọn láti wá sí orílẹ̀-èdè Nàìjíríà báwọn ó sì dé ìlú Ọ̀yọ́. A ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́ bí a ti tún sọ̀rọ̀ yìí o. Ẹ̀yin tèmi, ìyanu yóò ṣẹlẹ̀ ní wòyí ọ̀la o.

0: sẹ́yìn gba àgbọ́ pé ohun gbogbo báyìí ló máa ń ṣiṣẹ́ papọ̀ fún dáadáa. Ohun gbogbo ń ṣiṣẹ́ papọ̀ fún rere ni o, nítorí ẹnìkan tó ti ń sọ̀rọ̀ ètí nù, ẹnìkan tó ti gbàdúrà títí tó wò pé ó tiẹ̀ ti sọ ohun àdúrà ohun òkúkú gbàjarí, ọyá ká pátì ká gboko bò mí lọ. Nítorí ẹni ohun tó ti ń rò ó pin, ìyanu yóò ṣẹlẹ̀ o. Tó bá ti ní gbàgbọ́ níwò yìí ọ̀la, mo ń sọ pẹ̀lú ìgbàgbọ́ wípé níwò yìí ọ̀la, ìyanu yóò ti ṣẹlẹ̀ pẹ̀lú orin àmọ́ mi dáadáa. Kristi Àfọ̀lábí láti Ọ̀sun State wa lọ́hún níbẹ̀. Kristi Àfọ̀lábí tí wọ́n fíjọ bàbá wa Dr. Atabatubu. Atabatubu Elédùmarè. Ọlọ́run ìyanu. Àmọ́ mi Kristi Àfọ̀lábí orísun iyè náà ni ó.
1: Wà á tún dìde rìn sẹ́.
0: Kódà àárọ̀ yóò dìde rìn, afọ́jú ọjọ́ pípẹ́, ojú rẹ̀ ó là o. Ẹni tó jẹ́ pé àìríṣe ni àìlówó lọ́wọ́ ni, ìjákulẹ̀ ni, àìláyánlé ni, àìlọ́kọ́ ni, àìrọ́mọbí ni. Níwò yí ọ̀la, ìyanu ó ṣẹlẹ̀, ẹ mú ìròyìn ayọ̀ wá o. Ìròyìn ayọ̀ ń wọlé tọ̀ ọ́ bọ̀ wá. Ìyanu ó ṣẹlẹ̀ níwò yí ọ̀la. Tó o sá ti nígbàgbọ́. Níwò yí ọ̀la, ìyanu ó ṣẹlẹ̀, Adéyinka. Mo tún ti dé aláwọ̀ ìjà. Níwò yí ọ̀la, ẹyin tèmi, ìyanu. Àríyanu báyìí, àgbójú òkè dá mi lẹ́nu, yóò ṣẹlẹ̀ nínú ayé mi àti ẹ.

0: gbagbọ.
1: Ẹnìkan tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí ní wòye ọ̀la, ìwọ gan ó kọrin ìyanu, ó kọrin ìdúpẹ́, kódà ó tún fèmí gan ní nǹkan ọpẹ́ ẹ̀bùn ọpẹ́ pé Ọlọ́run mọ̀ ti padà ṣe ìyanu. Ẹnìkan tí ń gbọ́ mi lọ́wọ́ tó nígbà àgbọ́ yìí, ó padà wá dúpẹ́ o, ó padà wá dúpẹ́ o, nítorí pé ní wòye ọ̀la, má ro pin o, ìyanu yóò ṣẹlẹ̀ Adéyinka, mo tún ti dé aláwẹ̀ ìjọnu, ọ̀rọ̀ tó ń bá mo kó mo rò ó bọ̀ wá.

èdè mẹ́fọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́. Adéyinka Ọlásùnkàn mi kásàmà ṣe dáadáa tí mò ń fowókọ tí mò ń jẹ́ kìlọ̀ wà. Ìwọ́ tó nígbàgbọ́ ni mò ń bá wí o. Ìwọ́ tó nígbàgbọ́ ni mò ń bá wí o pé Ọlọ́run ó ṣe iṣẹ́ tuntun, yóò ṣe ohun tuntun, yóò gbé ara ìyanu kalẹ̀ nínú ilé ayé rẹ. Ní gbogbo èyí tó ń ru, ṣé ẹ mọ̀ pé tòtí mo ṣe tán tẹ́lẹ̀ tẹ́ ẹ gbọ́ tán náà ni? Pé ká mọ̀ fìrò ń ṣe ra wa léṣe, eléyìí ló wá ń fún wa ní wọ́n ń jẹ̀rí sí i wípé tí wò bá ṣàtì nígbàgbọ́ níwò yìí ọ̀la.

0: ṣe. Iwọ tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn tó ti ń wò pé àbí yóò padà ti ìpọ̀n mẹ́rù ni, àbí yóò padà ti ìpọ̀n, kò ní ti ìpọ̀n mẹ́rù o, níwò yí ọ̀la ìyanu yóò ṣẹlẹ̀.
1: Gbàgbọ́ nínú Ọlọ́run nínú ayé yìí, ohun tó lè ń bọ̀ wá dẹ̀rọ̀.
0: Ya salam, ya salam, ohun tó lè ń bọ̀ wá dẹ̀rọ̀.
2: Ìyanu yóò ṣẹlẹ̀, ìgbàgbọ́ ni mo fi dúró.
0: Bá ti bì ìgbàgbọ́ dúró kódà kó kéré bí ìhòrò mú stádì. Lẹ́yìn nígbàgbọ́ tó kéré bí ìhòrò mú stádì, ẹ̀yìn ò sọ fún àwọn òkè kan dìde kan sì dí, òkè yóò sì dí, ìyanu ńlá yóò ṣẹlẹ̀.

0: ti agbọ́ ni.
1: Àǹtí mi tẹ́ ń gbọ́ orin wọ̀nyí, Kristi Afọlábí orísun ìyẹ̀. Kristi Afọlábí orísun ìyẹ̀. Àwọn ẹ̀rọ orin yìí, fọ́nrán orin yìí, fídíò rẹ̀ ń bẹ ní orí YouTube wọn o. Kristi Afọlábí orísun ìyẹ̀ náà níbẹ̀ dé YouTube. Àtẹ bá fẹ́ bá wọn jọ rẹ̀ lórí Facebook wọn, orí Facebook wọn, Kristi orísun pẹ̀lú Ivan pẹ̀lú ìyẹ̀. Kristi orísun ìyẹ̀ náà ní Facebook, ní orí Instagram ẹ̀kọ́ papọ̀ ni.

àlàyé wa kẹ́ ẹ̀ yà lọ máa download rẹ̀ kẹ́ ẹ̀ máa gbọ́ kẹ́ ẹ̀ fi sí repeat àtìgbà tí mi ti gbà repeat ni mo fi sí o torí pé mo nígbà gbọ́ wípé ìyanu ńlá yóò tún sẹlẹ̀ nínú ayé tèmi náà torí pé kò sí nǹkan tó ṣòro fún ọlọ́run ọba mi láti ṣe ọ̀hìn aṣòro ṣe bí ntọ́lọ́run ọba mi ọ̀hìn lọ́wọ́ sí ẹ̀yìn tọ́lọ́run bá fẹ́ lọ́wọ́ sí tó bá ti lọ́wọ́ sí ìyanu oríṣiríṣi ọtún ọtún náà ni yóò mọ sẹlẹ sẹẹsì màtẹlẹ ń kọ pé ọtún ọtún lọjọ yọ ọtún ọtún náà lóòrùn ràn adéyìn nkàmọ tún ti dé o aláwẹ ìjẹun èdè bábà èdè ọrọ bábà ọrọ ìmọ bábà ìmọ ìwà bábà ìwà kọǹkọ bí ẹni tẹ ọmọ ọba aládèjì gọjìgan tó gótògótògótògó abọgbọn nú tó ni mí tọ sọtọ sọtọ orú tó ru o èmi lọkùnrin sì bà olórí aláròyé nílà ló ní mà tí mà ń wò sọsàn sùn mọnàmọná mi sì kárìbọ nú bí ẹni tí ọlọgbọnú ọgbọnú mi gbèjì ẹgbẹjọ ni àgùtàn mi ń wò sọsàn sùn bí ẹni tí ọmọ bí ọlọrun rè adéyìn ká ta ló nígbàgbọ ń bẹun ẹ ti nígbàgbọ ìyanu ti ṣẹlẹ ní. By this time tomorrow, ìyanu ńlá yóò ṣẹlẹ̀ ní wòye ọ̀la. Ẹyin ò tẹ́ ẹ bá ti wá dé YouTube wọn ẹjọ́ nítorí ọlọ́run kẹ́ ẹ subscribe síbẹ̀ ẹ subscribe síbẹ̀ àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀kan tó dùn tó je tí ń gbèsè náà ló wà níbẹ̀ kẹ́ ẹ subscribe níta tún lè fi support wọn àǹtí mi tún jẹ́ òye mi pé bẹ́ẹ̀ lóde pé òde ìyàwó òde ọmọ òde nínú ṣọ́ọ̀ṣì yín ní gbogbo àwọn àpéjọpọ̀ yín ẹ̀ẹ́dẹ́ bá fẹ́ káwọn wá fi orin da yín lára yá ń bẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn yìí náà lẹ́ pè wọ́n sì mò ń bọ̀ ná.

0: ọ̀rẹ́ mi kan.
1: Bẹ́ ẹ bá fẹ́ wọn wá mínísítà ní ṣọ̀ọ̀ṣì tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí náà lẹ́pẹ̀ wọ́n sí òun náà ni wọ́n tún ń lò ní orí ìkànnì WhatsApp wọn. Ó ní 080 tí ẹ ti mú gègé àti tákàdá ẹ̀yìn tèmi 080-3541-4956 080-3541-4956 lẹ́ẹ̀kan sí 080-3541-4956 ẹnìkan sọ pé òun ò tí ì mú gègé àti tákàdá. Ayé ẹmu. Ẹ̀rọ yìí náà ni wọ́n ń lò lórí WhatsApp. 080-3541-4956 080-3541-4956 ẹ sì mọ́ gbàgbé pé gbogbo àwọn ẹ̀rọ ìkànnì ayélukára social media sí wọn lọ́kan ọ̀jọ̀ kan Kristi orísun iye náà ni o Kristi orísun iye máa mi Afọlábí Kristi o Kristi Afọlábí aka orísun iye ọ̀hún yáyìí máa gbà sí ńlá kó máa gbáyàkà sí dàńbẹ̀rún.

0: Ore ti tore ni o tore ba tore oda eyan gan yo testify se pe Olorun so re fun yan niwo yi ola iwo to ni gbagbo iyanu nla yo sele ninu aye re e lo subscribe si YouTube channel e Christy Akolabi Orisun Iye TV
1: olopo ororo
0: ni YouTube ke subscribe e like awon video won ke se yi ni gan ni won ni o ai mo ya awon rin mi orin emi to jo orin emi na ni won ni nbe
1: iwo
0: bagbagbo wa ri ogo olorun lori ise yin ninu igbese aye yin lori idile yin lori omo lori aya lori oko yin teyin ba ti ni gbagbo e ri iyanu oluwa lori gbogbo won emi ni gbagbo o emi ni igbagbo o I have faith
1: o sele lori
0: se gbagbe e je nja yin tan pelu igbagbo e je nja yin si nígbà tí Jésù Kristì Olúwa wa ti ń lọ ní orí ọkọ̀ ojú omi tí òun àti àwọn disciples rẹ̀ àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n ń lọ nínú ọkọ̀ ojú omi Jésù ti wá sùn Jésù ń tò gbé ó sì tún lè jẹ́ pé báyá Jésù ń pe rọ́rọ́ ni ní ìjì bá bẹ̀rẹ̀ sí ní ìjà ní ẹ̀rú bá ń ba gbogbo àwọn ọmọlẹ́yìn Jésù wípé àwọn ọmọ tẹ̀rí lónìí o àwọn parun níbi ilé ni o nígbà tí wọ́n wà lọ jí Jésù olùkọ́ ni ẹ̀yin tí gbàgbọ́ ẹ̀yin bẹ́ntì yìí ẹ̀yin tí gbàgbọ́ ẹ̀yin kéré yìí ẹ̀yin tí gbàgbọ́ mélòó-mélòó ni ìjì mélòó-mélòó ni ìjì ohun tẹ̀yìn bá dé láyé ní ààyín ọlọ́run bá ọmọ ọba yín dé lálákejì ni ìyìn tẹ̀ bá ti ní gbàgbọ́ ìyìn tẹ̀ bá túbà yí ní ayé bẹ́ẹ̀ náà lọ́lọ́run ọmọ ọba yín tù lálákejì nígbà tẹ̀yìn bá ní gbàgbọ́ ó fi gbàgbọ́ ó fi rìn lórí omi ìyìn tẹ̀ bá ti ní gbàgbọ́ tẹ́ẹ̀ bá ti ní gbàgbọ́ níwò yí ọ̀la by this time tomorrow ẹ máa kọ́ọ̀lù mi ni pé dé Yinka ìyanu ti sẹ́lẹ̀ o kódà Yesu yìí ta ọkọ̀ jáà bẹ́ẹ̀ ìwọ gan náà wàá bu su díẹ̀ jẹ́.

0: log si YouTube ka lo ma gba orin o bi po wa lori audio mark na bi pa ni o ti lori boomplay eyan lo bi si repeat ka wa ma so fun olodun gbogbo nkan ti e nfe on eyin yanu te fi o sele ni wo yi ola on ka lo ma so fun ra yin se mo pe mo ti ma so lori eto mi wi pe enu are ni la bi so pe in ti mo fe ma jere o be mi se ma so fun yin pe ka sa ma se daada lo ko mi won so mi ni suna ka sa ma se daada so be mi le mi so fun yin pe ka sa ma se daada lo ko mi ayin adeyin ka olasukan mi ka sa ma se daada ti mo ton fi o ko ti mo n je ki lo wa ko yeyin eyin o mo fun ma so pe enu are ni la bi so ma je o na la tun ma fi n ko pe je mo o ko buku lele ye ma pe mi be mo je ma emi ko mo je be eyin o e wa lo mo gbo orin yi ke wa mo so fun olodun gbogbo tin dun yin lokan te fe ki olodun o se yanu lori re ni wo yi ola ke ma so fun olodun pe ni wo yi ola mo fe ki yanu bayi bayi o sele eyin o te ba wa ti ni gbagbo te bi gbagbo tele te wa ninu emi in the spiritual realm pelu orin anti mi Christy Afolabi orisun iye pelu Doctor, oko baba yi sin tapa n lori si pe mo mo pe ataba tubu e na ni ataba tubu e na ni and Doctor Olayimi Kababs Olayimi Kababs ataba tubu ti won jo ko yi aunty mi Christy Afolabi orisun ye tan feature Olayimi Kababs ataba tubu ayin ke ma gbo ke ma repeat re ke ma so fun na pe o fe ki yan o sele lori nkan bayi bayi ni wo yi ola ayo ki yanu sele lori nkan bayi bayi ni wo yi ola te ba wa ti ni gbagbo emi gangan mo ni gbagbo wi pe teyin ba ti ni gbagbo lori nte so bolon so iyanu sele lori e
1: si joye kon ilu samaria ni tori aiga
0: ayo toro ba kan wa dayo tan e ma gbagbo oni sababi yin o tori eyan kan lọlọrun ran si eyan ayin olorun o ni so kale lati sanmo wa ran eyan lowo eyin eyan kan ni o lo e ma gbagbo oni sababi yin
1: ekere o ja o parun ni yan ori be o se be
0: gbogbo awon to lo n ba lo fun yin ti yanu fi sele e ma gbagbe won o
1: iwo na ma de jamo
0: lawo e se dake lati ma fun rere awon lati leyin ti ani ayin torori eni na ni ngbe ni ko alawore adeyinka gbogbo awon tan ma ran wa lowo awon eji ka ti o je korun wo wo awon osu ka ti won je korun o ti wo wa ti won tun je keru wa o da adeyinka mo tun ti de o an dupe lowo gbogbo yin olorun mo yin omo ye oju yin omo namba le yin gan be fe be ju address yin fun wa dupe lowo omo namba le yin iya no sele ninu aye gbogbo yin o gbogbo eyin lati leyin wa gbogbo eyin te mo wa te ran wa lowo nitori e la wa na se mo nse ran lowo àwọn táwa náà mà rí láìkí ń bèèrè nǹkan kan láì ní níran kan pé àwọn ó ti ẹ̀dá nǹkan kan padà sọ́dọ̀ wa ọ̀hìn èmi ni mo máa ń sọ fún yín o lórí ètò mi pé tẹ bá ṣàdúà tán tẹ bá tún bá fẹ́ lọ́ọ̀kì àdúà yín kó lè bá tètè jẹ́ ìtẹ́wọ́gbà kẹ máa fi sàárà tì í lẹ́yìn níbi kẹ máa sẹ oore fún àwọn tí wọn ò ní nǹkan kan tí wọn fi lè san yín lẹ́sàn kankan tí wọn ò ní nǹkan kan tí wọn fi lè san àdápadà oore tẹ́ ẹ ṣe fún wọn bí àwọn èèrà àwọn dábà àwọn àwọn nǹkan ọ̀sìn lọ́nà kan ọ̀jọ̀ kan kódà àwọn afọ́jú àwọn arọ ẹnìkan tẹ́ ẹ rí pé àìsàn ń ṣe tí ò rówó ọsibítù san tẹ́ ẹ bá sanwó rẹ̀ àwọn tẹ̀bí ń pa tẹ́ ẹ fún wọn lóúnjẹ tẹ́ ẹ bọ́ wọn yó kéèsì èèyàn nìkan tó fi dórí dábàá àwọn ẹran ọ̀sìn nǹkan ọ̀sìn ọ̀hìn àwọn tádùá bí máa ń tètè gbà rè òní fún máa ń tètè jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run bá mi èdùmá rè ọ̀hìn ọba mi èdùmá rè alámọ̀ tó mọ rí èlé mèrè ó náà ló ń fi gbogbo ohun tí mò ń sọ yìí sí ń lẹ́nu tí mò ń sọ ní wákàtí àti àsìkò yìí ò ọ̀hìn ọ̀rọ̀ ọlọ́run ni ò
2: ọlọ́run ọba ọ̀run ti máa ń sọ̀rọ̀ ní ìgbà mi ó tún bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ lónìí kẹtẹ ti gbọ́ mi.
0: Ó ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ lénìí. Ó ń jẹ́ ẹ mọ̀ pé gbogbo àlà àkọjá yín gbogbo ètò ẹ̀ ń pass through lọ́wọ́lọ́wọ́ wa láyè kò jámọ̀ nǹkan kan lọ́dọ̀ ọlọ́run bá mi. Bàbá fẹ́ kú dànù báyìí. Kódà ẹ ní rí traces rẹ̀. Yóò wá dàbí ẹ wípé
2: dandan ni kò ṣe.
0: Àbíbí pé nǹkan tẹ̀ là kọjá wọn ti ẹ̀ wáyé rí.
2: Wọ́n máa fi rẹlẹ̀ dúró.
0: Ẹyẹ máa ti bí ìsánákè èso ogun Adéyinka. Ẹ máa lo èmi gangan náà gẹ́gẹ́ bí àpẹẹrẹ o.
2: Ìyanu máa ṣẹlẹ̀, eyin loro olorun to
0: tori ile tolorun ko ni mi o adeyinka olasukan mi ahin ko si baba nla baba eni na ti owo ntori pe ile tolorun ko la wa o ina ni nje ka awon eyan tolorun fe tawon na nfe wa ni nje ki won ma nfe wa o awon tolorun fe na ni won nfe wa o ntori eni tolorun yan na lo se logo ahin e ri bi yanu se nsele ninu aye mi bi ahin e ri bi yanu se nsele ninu aye temi na bi ibi ta wa lesin ko la wa leni o olorun ba ngba ibi ta wa lesin ko la wa lodun yi iyanu olorun ni o iyanu olorun kese ni ma se o egbo mi oro wo le mi ma so na adeyinka ide wo ni mo ti e ma pe iyanu olorun ni nsele o anu olorun ni nsoro laye mi iyanu
2: teti
0: iyanu
2: sipo
0: iyanu iyanu iyanu iyanu tin sele ninu aye mi.

0: ẹyin tèmi tó bá ṣe pé ọlọrun bá máa ń ṣe àmì ẹsẹ ni ò ta ni ò lè dúró ná ta ni ò lè dúró
1: orígbà yóò ọpẹ ní fún ọba
0: tí ò bá ṣe pé ọlọrun fàánú gbà wá èmi àtẹyin tó jẹ pé kìkìdá ò kúrò ẹlẹsẹ jọ ni wọn máa ṣe ń tèrà mọlẹ láǹtẹ káàmọdún àti ẹtún fi mọ lórí àwọn adábà ọlọrun nìkan àwọn nǹkan ọsìn míì náà ẹlòmíì àfọkọ àdìdì fi ọkọ kọlu ẹran ẹlẹran ẹlòmíì àgbà ajá àgbà ń gbàkúgbà ẹlòmíì àtẹ ọmọ dìẹ pa kò tiẹ ní human feeling pé báyọ̀ tiẹ̀ ṣèṣì ni pé ó ṣèṣì yóò sì dì tẹ ọmọ dìẹ pa àwọn ẹlòmíì ti dájú débi wípé wọn a máa fi odidi odó odidi odó torí ọlọrun
1: ayé
0: wọn ò máa fi gún olóńgìn nílò òye fi gún odidi adìẹ lóye àánú lọlọrun fi ń gbà wá ọ tó bá wo ti àìṣedéédé wa ni ọlọrun ní nàìjíríà ní ọkọ̀ọ̀kọ̀ parẹ́ dànùdànù ṣùgbọ́n torí pé ń fàánú ń gbà wá iná la fi wà ní àyín o àánú tó fi ń gbà wá yìí ọpẹ́ ni fún ọba ògo
1: kò sálágbára ní pẹ́sídẹ̀ǹsì rárá.
0: yasalam yasalam sulli jalali wa alikiram.
1: fún o táwọn kan lápẹ́rí níwájú apànìyàn wẹ́ máa bọ̀ àfọlọ́run tí ayé ń pè é o jesus thank you jesus.

0: television gbogbo àwọn ẹ̀gbọ́n dáàdì ẹ ní ò wá bá wọn nígbà tó dé ọ̀dọ̀ wọn wọ́n tilẹ̀kùn géètì wọn ni wọ́n sọ fún ọpá wọn ò sí nlẹ̀ ẹni tí mò ń bá wí gangan tí mo fẹ́ kó ronú jinlẹ̀.
1: mo tún fi àsìkò yìí rántí àwọn tó ń fiṣẹ́ ṣe wọ́n ràn wá lọ́wọ́ náà látòrí
0: tí ọmọ rẹ̀ ṣáà
1: Abdulrahman Abdulbasir first graphic designer wa àtòbí dórí Ọlánìkẹ́ Ọlárìnrìn Nipsey brand náà graphic designer wa gbogbo àwọn bánà wa òní máa ń ṣe obìnrin ni o ó gbòòdù dáadáa gúdúgúdú ni ó ṣe gúdúgúdú méje àti yàyà mẹ́fà tóbi lórí ẹ̀gbọ́n mi root image ọmọ wọn nílọrin àfànjá ẹnu dùn jù yọ láti àwọn
2: sọ̀rọ̀
1: òkè ọya ọlọ́run àánú ọlọ́run ní ń fọhùn orí ọ̀fẹ́ rẹ̀ ní ń fọ̀rọ̀ ní sọ̀rọ̀ láyé wa. tóbi lórí S Malik wireless communication concept sweetdatadrive.com n tó náà ní rí ń sọ bọ́ọ̀dù àdélọ́wà ààrẹ mìnà ara old culture lókè òròkí lọ́yà aláàfin wa ń bí 08076003202 tẹ́lọ̀ wà nù tẹ̀bárì tó bá gbé aṣọ ọ̀run tó bá dúró dáadáa oníbà wa gbẹ̀ ààrẹ mi. tóbi lórí best icon furniture lókè òròkí gbogbo àwọn àgánú ìkànnì kulu wa nínú studio wa ń hàn yín. òye yín àwọn ẹnẹ́mọ̀ ń bá wa kàn nígbà wa kàn nígbà wa kàn wọ́n. kíkàlùkù wọn ní nabi ń sọpọ́ọ̀tì adúpẹ́ wọn adúpẹ́ pẹ́ òkun ó pè lórí àdánù dátà ní orí ẹni tá a bá ṣe lórí ìpìnrin tí ò dúpẹ́ ó fi pa àdánù egbèje náà ní òkun.
3: iṣẹ́ ọwọ́ rẹ ni jésù mo mọ pẹ́ mi wá
1: tóbi lórí AY venture AY communication idris rotel mustekin tí ìsọ rẹ wà nínú erelu shopping complex lókè òròkí lọyọ aláàfin block 11 ṣé block 11 ni
3: bí
1: èpè block 11 náà
3: ni. àmì bí mo ṣe wà ó mo máa wá dúpẹ́ oore mo dún.
1: àbí block 7 ni àìlọsọ àìníye inú ibi ń ṣe nǹkan tí mo tún ní ẹ̀ka sí òkè mògì lọ́yọ̀ aláàfin wa ń bí gbogbo bẹ́hùn gbogbo àwọn fọ́nrán ètò tá a máa ń ṣe ní máa ń lò láwọn ṣọ́ọ̀bù rẹ̀ táwọn yẹn máa ń gbọ́ níbẹ̀ adúpẹ́ o adúpẹ́ pé òkun ayé gbogbo àwọn tó ń sọ̀pọ̀tì lọ́nà kan ọ̀nà kejì tá a rántí dákọ́ ọlọ́mọ ìyá ọmọ yojú ìyá ọmọ nọ́mbà lẹ́yìn elédùá mọ wà pẹ̀lú gbogbo wa o nítorí tí ẹ̀yin ràn wá lọ́wọ́ làwa náà ṣe ń tẹ̀ ẹ́ síwájú elédùá o àṣẹ dáadẹ́dá yóò mọ ara ẹ̀yin náà lọ́wọ́ ní gbogbo àdáwọlé yín o yóò mọ yọrí sí rere.

0: ẹ̀yìn tèmi ọgbọ́n mà dìgì. Fi gbàdì fọn gbàdì òsì sílẹ̀kùn àfẹni tó bá mú kọ́kọ́rọ́ ẹ̀ dání. Tó mú kọ́kọ́rọ́ lọ́wọ́ tó mú kọ́kọ́rọ́ dání Adéyìn ká pẹ̀ ń bọ bí awé.
1: Àwùyé ìyá
0: Adéyìn kan ọlọ́ṣùkàn mi kásàmà ṣe dáadáa ògùn dá plenty. Ẹ kù dédé àákò yìí ní gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ ohùn mi.
1: Ó lọ dára ẹ mọ̀ra ẹ̀tọ́ ó tóbi gan-an.
0: Bọ́ bá ṣe pé ní ojúmọmọ ni ẹ káàárọ̀.
1: Kírun kò lè lé ọlá ẹ sí.
0: Bọ́ bá ṣe ọ̀sán ẹ̀ka àsán
1: ò. Ẹyin kò lè pé o.
0: Bọ́ bá jẹ́ àjálẹ́ ni ẹ̀kọ́ àjálẹ́.
1: Ara mi táyé fi ń sọ pàfẹ́ mi.
0: Bọ́ bá ṣe pòrú ní ẹkú àjìn o mo kìyín o.

0: Alhamdulillah, Alhamdulillah, Alhamdulillah. Ọpẹ́ mọ̀ ni fún Ọlọ́run ọba. Alhamdulillah, ọpẹ́ ni fún Ọlọ́run ọba dẹ́dá ṣẹ̀dá. Alhamdulillah, ọpẹ́ ni fún ọba tó ní ká máa bẹ. Alhamdulillah. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba náà tó tún lè ní a máa bẹ mọ́ o. Ọba tí ń bẹ kí bẹbẹ wa ó tó máa bẹ. Ìláyè aláwòrán àbí tí ó tún máa wà tí ó tún máa bẹ nígbà tí bẹbẹ wa ọba bẹ̀bẹ̀ stíkà lè mọ́
1: ló bá dìlé mímọ tó gbòòrò.
0: Ọlọ́run mọ̀ ni yàásín Ọlọ́run ni òkè ságbára mi ò ogún gbọ́ yàásín Jésù Kristì Olúwa wa ń gbọ́ Ọlọ́run ni
1: a ti wà bí kí a dé.
0: Ìgbọ́kànléwé ìgbọ́kànlégbo Ọlọ́run ni
1: o. Ogún kò ní kan mọ́ o fọ́mọ alákọ̀jì o fún gbogbo ọmọ akọ̀jì.
0: Torí kì í sí gbogbo àwọn èèyàn náà ló dùn mọ́ o. Táǹfẹ́á ní kò mọ̀ mọ̀ sẹ́ni tó dùn mọ́ àfọlọ́run. Bí mo tún ṣe ń dá ńlá ńlá wò tí mò ń dá ńlá ńlá wò mi ò fún dá plenty yà sí àwọn ìpín òtàn máa yín mú ni. Tẹ máa wá wò mí tí wọn bá tabá tó pàdé ngboro tẹ bá tún wá rí mi tí mo tún wo àwọn aṣọ mi bí mo ṣe máa ń wọ tẹmí ọkà nǹkan kún wọn àrà ẹrí ṣe ẹrí. Wọ́n tún wo èmi gan mọ̀ kí wọ́n máa ń yín mú sí mi lẹ́yìn ẹ̀rí. Mo tún wá pariwo ta pé mo fẹ́ dán láwò abẹ́ sí ìkówó jọ láì gbọ́kàn lé nkankan àfọlọ́run. Àwọn kan tuntun yín mú irú rẹ náà ni wọ́n ń sọ iléeṣẹ́ rédíò sí irú rẹ ni wọ́n ń sọ. Kò tún wá sí àwọn kan òkò tó dé Yinka lọ́yọ̀ọ́ wà láì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó mọ̀ kò tó wá lọ́yọ̀ọ́ dáa tún wà yìí. Ṣùgbọ́n pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ nínú Ọlọ́run a wá ní ìgbàgbọ́ pé Ọlọ́run ó tún ṣe bí ṣe máa ń ṣe. Yóò tún ṣe bí ìṣe rẹ̀ bí ṣe máa ń ṣe. Torí pé ọgbọ́n òdígí o yàásín ògún gbọ́ wà láìtàláì Jésù Kristì Olúwa wa ń gbọ́. Ibi tá a bá a délé ní yìí ọgbọ́n wa kọ́ ọgbọ́n òdígí o. Ọgbọ́n òdígí o Ọlọ́run náà ló ń bá wa gbé sí o ní ń gbé sí ní ń bá wa ṣẹ̀ tí rẹ o yàásín kì í sọgbọ́n kì í ṣe agbára Ọlọ́run ni.

0: Àwọn èèyàn rí tán yìí, wọ́n rí bánà 30 million ní gbòòrò ayé. Wọ́n rí bánà 30 million ní gbòòrò ayé, wọ́n yín mú lẹ́yìn ni à. Kí èsè mi, èmi kọ́ wọ Ọlọ́run ni o, ọgbọ́n kọ́ o, mo sì mọ̀ pọ́ lọ́wọ́ tún ṣe bí ṣe máa ń ṣe, yóò tún ṣe ìyanu. Owó tí báàmì òkú jọ rí, báàmì òkú rú ẹ̀jọ́ rí o, lèmi sọ pé mi fẹ́ ṣàkójọ. Mọ́ mi gan, ìwọ̀n àṣòwò kan rú ẹ̀ rí.
1: Àwọn ọmọ òkú mo lérò.
0: Ṣé fámílì kí wà kankan ti ẹ̀dírú ẹ̀jọ́ rí gan?
1: Ọmọ òkú pọ̀rọ̀ bí ti kọ̀.
0: Lèmi tí ìwọ̀n á jámọ̀ kankan sọ pé a fẹ́ kójọ látàrí pa nígbàgbọ́ nínú Ọlọ́run pẹ̀lú àwọn alátìlẹyìn wa. Ipa Ọlọ́run ó tún ṣe bí ṣe máa ń ṣe.
1: Àbí
0: ẹ pé Ọlọ́run ó tún ṣe bí.

0: fi mọ.
1: Bí mo bá sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ bọ̀ lọ́sọ̀gbò òrò kí àsálà wọ́n á ní ogbó àtọ̀ rẹ̀ ò Adéyinka.
0: Mo sábùjá lọ́rọ̀ pẹ́ o, àbọ̀dọ́ lọ́rọ̀.
1: Igá mú pèdè-pèdè délùú
0: Ìbàdàn.
1: Wọ́n ní bó ṣe ń ná tó ń dùn yìí o.
0: Ọkàn ṣálọ́ lọ́hun yẹn.
1: Kò ní kàn mọ́ láéláé fa àbàdà.

Táwọn ti lọrin wọ́n ń pè mí ní Deyinka orí olówó. Orí olówó. Pé à ń jọ rìn o, a ò sì mọ orí olówó, Adeyinka orí olówó. Àwọn ti lọrin nu o. Wọ́n ń pè mí là ń jọ rìn, Adeyinka orí olówó. Kí ni ó ṣe lẹ́yìn tọ́lọ́run bá fẹ́ ṣe? Kò sí nǹkan ọ̀hún tó lè ṣe o, àfi nǹkan tọ́lọ́run bá fẹ́ kó ṣe. Ọlọ́run o, mo ń fi ètò àyájọ́ ayẹyẹ ọdún kẹta ìkànnì Ajíṣe bí Ọ̀yọ́ lé ọ lọ́wọ́. Dákun jẹ́ kó ṣeé ṣe. Gbogbo àwọn tí ó máa fò lórí òfurufú bọ̀ wábẹ̀. Àwọn tí ó máa wọkọ̀ lórí ilẹ̀ ẹlẹ̀ bọ̀ wábẹ̀. Àwọn tí ó gun ọkọ̀ ojú irin. Àwọn tí ó gun ọkọ̀ ojú omi. Àwọn tó jẹ́ pé wọn ò sì ní lè wá, tó jẹ́ pé owó ni wọ́n fi ránṣẹ́. Àwọn tó jẹ́ pé àdúrà ni wọ́n mọ fi tì wá lẹ́yìn. Ọlọ́run wá pa wá mọ́ kó sọ wa jùgbà náà lọ. Ọ̀hún ogún ọdún lè ní kókè wa ọmọ ìjẹ gbaingbain.

Nígbà mo sọ pé a fẹ́ ṣètò ní Jóni tí mo ròyìn fáwọn ará London. Wọ́n ní ìdọ́ndọ̀n. Wọ́n ló ti ṣeéṣe. Ìdọ́ndọ̀n o, àwọn ti London.

0: àwọn ará Amẹ́ríkà wọ́n máa ń jó yé mi pé Dẹ́yìnká ọmọ ti dìlú mọ̀ ọ́n ká. Èmi náà kọ́ o, Ọlọ́run ọba mọ̀mọ́ ni o, ní gbogbo fọlẹ̀ tèmi o, ìyanu báyìí náà ló kọ́.
1: Ìlànà alájà gbúlẹ̀.
0: Mélòó ni mi, tá a mọ̀ mí, kò sí àwọn ìyá aláwọ̀ kan ò tún dá mi mọ̀ lọ́yọ̀ọ́. Tó wá ń fi ògo mi àti ìràwọ̀ mi hàn káàkiri àgbà ńlá ayé tẹ́ fi ń mọ̀ mí láti Amẹ́ríkà. Ṣé mi wá ni? Sọ́gbọ̀n mi wá ni àlọ́gbọ̀n òdigi o. Ọgbọ̀n mi kọ òkè sòye mi o. Yàsín ìmọ̀ mi ò gbé ògùn gbọ́ wà láàyè tàlà. Ìmọ̀ mi ò débẹ̀ ìhìn nílà áka ètótó bá ń. Ọlọ́run lọ́kàn dídì bá ń gbé sí o.
1: Ẹ̀fọ́ funfun tó jáde ní kòkó dúdú àṣìṣe dúpẹ́ òjàre.
0: A ní àhesọ ọmọ olóhùn, Dẹ́yìnká ń hesọ ọmọ olóhùn. Ìrìn àsìkò, èdè àsìkò nìkan ni mo máa pè. Ìrìn àsìkò nìkan ni mo máa rìn ń hesọ ọmọ olóhùn.
1: Àṣẹrí ifá.
0: Iṣẹ́ mi kọ́ ló débẹ̀, oyè mi kọ́ ló débẹ̀. Yàsín wà láì sábàbí ni
1: o.
0: Ọlọ́run lọ́kàn dídì fi ìfẹ́ mi sáwọn èèyàn lọ́kàn o.
1: Àkọ̀jú òpó.
0: Mo dúpẹ́ o, mo dúpẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ torí pé ọ̀pẹ ní ń pẹ́ ní sáyé àwòlé àlárá.
1: Kí wọ́n lè yí o, bó ṣe ń dá tó ń dúpọ̀ nìkan mọ́ o, fọ́mọ́ alá.
0: Ọjọ́ gbogbo akílá ilé mi fi ń ṣe ìdúpẹ́. Máa dúpẹ́ lọ́wọ́ Elédùá ṣẹ̀dá. Máa tún ṣe ìdúpẹ́ lọ́wọ́ èèyàn tọ́lọ́run rán. Torí tó bá rán wọn sí wa tí wọn bá jíṣẹ́ kí n là bẹ́ẹ̀ ṣe sí. Mọ́kàn fi ìfẹ́ wa sí wọn lọ́kàn náà ló

níwájú Adeyinka, wọ́n wá rí pé mi kan bọ̀, mo fẹ́ bá wọn níwájú. Bó ṣe ń dun máwọn kan nu, kò dẹ̀ dun máwọn kan nu o. Èmi gangan ti wá mọ̀ pé bílíà èyí ṣe rí ni. Tọ́ba yìí o kò panu, kò máa rankùn dandan, torí ipá gbẹ̀gẹ́. Àwọn ta jù lọ ń kan, tán ní lọkàn lọ́jọ́ kan, pa wọ́n bá a níwájú. Wọ́n sọ pé àwọn máa bá wa níwájú, wọn ètí bá wa níwájú. Àtúntì wa tẹ̀síwájú, àtúntì ń tẹ̀síwájú, àtúntì fẹ́ tẹ̀síwájú. Ó ti di triple trouble, tó bá dun máwọn kan nu, kò lè dun máwọn kan nu o. Bílẹ̀ ayé yìí ṣe rí ni, tó bá yóò kò panu, èèyàn mi máa rankùn dandan.

káwo mi kọ̀rọ̀kọ̀rọ̀ àwọn tí wọ́n bá lè bá ń sọ̀rọ̀ àwọn mi àpè mi sẹ́yìn wọ́n ní dé yínká ọgbọ́n wo ló ń dá sí. èmi ń jí oyé wọn pé ọgbọ́n kọ́ ogun kọ́ yàsìn ogun gbọ́ ọlọ́run ni o.

0: ẹyin tèmi ọgbọ̀n òdigi o
1: kí a ní kírun
0: wàhálà ìké sọgbọ́n mi o
1: ẹsí ayé
0: ọlọ́run kì í sọgbọ́n mi o jésù kristi olúwa wa ń gbọ́ kì í ṣe mímọ̀ ọ́n ṣe o mo tún ti ń dúpẹ́
1: o
0: àròyé mi àwọn èèyàn tún sọ pé òtítọ́ fẹ́ mọ́ ọ pọ̀
1: yìí ni mo yà ń sọ pé wọ́n ni
0: ẹ mọ̀ já àròyé mi ó bí yín nù ọlá òde yìí on the 24
1: ṣùgbọ́n
0: of may yìí gangan la pé ọdún mẹ́ta gérégé
1: o
0: tí má wá bẹ̀rẹ̀ àròyé lé ní 23 ẹ mọ̀ sọ pé àròyé mi pọ̀ jù ọpẹ́ ni mo wá dú alọ́pẹ́ ní ń pẹ̀ ní sáyé àwòlé àlára
1: o
0: ẹni tó bá dúpẹ́ tàná náà ni ó tún rí mi ìgbà léni o a tún rí mi ìgbà bó bá wá dọ̀la
1: mo dúpẹ́ orí ọ̀hún
0: ńlórin ọpẹ́ yìí ṣe já lẹ́nu mi nígbà kọ̀ọ̀kan
1: má bá mi lọ
0: ọlọ́run mọ̀ bá wa lọ a tún ti fẹ́ wọnú ọdún tuntun lọ́la ọ̀la aláàpẹ́ ọdún kẹta gérégé o may 24/2020 ńlá dáyé kan ni ajíṣe bí ọ̀yọ́ lẹ́ o ló wá sí orí mi nínú agbárí mi ni mo pè té pèrò pé mo fẹ́ dà á lẹ̀ láṣẹ fi lọ́lẹ̀ rẹ̀ orí fóònù ni mo ti bẹ̀rẹ̀ lọ́jọ́ kínní àná tí ń bá wo bi tí mo ti bẹ̀rẹ̀ ẹyẹ ń kọ́ lórí mo wo bi tí mo ti bẹ̀rẹ̀ mo wo bi tí mo dé mo wo bi tí mo ti bẹ̀rẹ̀ mo wo bi tí mo dé mo wí pé gbogbo ògo ló yẹ o bàbá gbogbo ògo ló yẹ o bàbá gbogbo ògo ló yẹ o bàbá gbogbo ògo ló yẹ o bàbá elédùmarè asorí kárí ayé.

0: Ọlọrun ba nsanu ba nke awon tan sanu wa.
1: A ti wa bi.
0: Han ba nsanu awon tan sanu wa. Han ma ma ran awon tan ran wa lowo lowo. Ah, Ọlọrun awon tan ran wa lowo won ti wa loke won agboro wa le mo lai lai. Awon to tun ma lo fun wa to tun ma lo fun agbega wa. Awon na agboro subu. Won agboro subu. Wala haula wala quwwata illa billahi al-aziz. Wọ́n ti mú yọ̀yọ́ra o, ayọ́yọ́gọ́ ayọ̀yọ́gọ́ ayọ̀yọ́gọ́ màgọ́mà, adé fún ọ̀run mi là ń jọ bàbá ń lọ bá wọn mú yọ̀yọ́ra. Wọ́n ti mú yọ̀yọ́ra o, àwọn aláàánú wa, ọ̀rọ̀ ayọ̀ ni kó mọ̀ bá wọn o, nítorí pé ọ̀rọ̀ ìbànú.

0: àwọn ò sì ní fẹ́ kí èmi túnbọ̀ dàbí inú wà àwọn àgbọn. Ọlọ́run mo mọ̀mọ̀ grateful sẹ́ mo mọ̀mọ̀ dúpẹ́.
1: Ìlà ni àyà ti yà alhamdulillah. Mo fẹ́ kí Ọlọ́run, èmi fẹ́ kí Ọlọ́run tó fi grace.
0: Ẹ bá ń kí Ọlọ́run, ẹ dákun ẹ bá ń kí Ọlọ́run, ẹ mọ̀ bá ń kí Ọlọ́run, ẹyin tèmi, ẹ dákun ẹ mọ̀ bá ń kí Ọlọ́run.

0: jọ ti mo yan.
1: Sọ́jọ́ rírí jẹ́ òkété ńlá bẹ́ẹ̀ sọ ni Adéyìnká. Abọ́jẹ́ òkété mi tó febi sùn ó pọ̀ jújọ́ ayó lọ. Sọ́jọ́ mo lọ ṣe fídíò tán sọ mí lókúta lójú bíríjì odò òkè òròkí. Ngbà àwọn ṣiṣẹ́ ń bẹ̀ lọ́wọ́ tán lẹ̀ ń lòkúta. Sọ ni mo bẹ́ sọ ni. Àbíjọ́ tí ó jẹ́ ti ìgbájú olóyè. Dádì mi ń gbájú yìí tó jù mí pò yìí so ni mo fẹ́ wí tí mo fẹ́ rò níjọ́ wọ́n dì mí ń gbájú. Tán lù mí níbi mo ti ń ṣe live video sí ni mo fẹ́ sọ. Àbíjọ́ wọn ti gba bàtà lẹ́sẹ̀ mi lọ́dọ̀ àwọn àmọ̀tẹ́kùn tán fẹ́ tì mí mọ́nu túbú sí ni la fẹ́ sọ. Táwọn ọlọ́wọ́ ọlá fẹ́ fọwọ́ ọ̀la àwọn àgbà wà lójú Adéyìnká sì ń la fẹ́ sọ ni. A ní bàbá bèèyàn bá ro dúndùn ń fọn èyí ò sì họra di kókó egun. Ṣùgbọ́n Ọlọ́run a bá máa dúpẹ́ tó ṣàbàyọ́ wá.
0: Torí wípé tó bá jẹ́ títí wà mímọ́ lọ́lọ́run fi ń dá ní sí láyé.
1: Èmi mo dẹ́sẹ̀ jù tó bá ṣe pé tìwà mímọ́ ni pàkúté ó ti má parò mi ti pẹ́ o. Tẹ́lẹ̀mí gan náà mọ̀ pé ń pé o. Kò sí ẹ̀sẹ̀ni tó pé tán torí pé yín máa rìn ní àárín ayé korí ọmọ mi.
0: Ṣé àánú fún ni láyé?
1: Ọlọ́run kàn dìde ṣàánú mi. Inú ò jẹ́ ń ti bọ́wọ́. Torí àwọn tó ju mi lọ lèmi máa ń kọlù ní tèmi. Ọwọ́ sọ mí di kùkùté tọ́jẹ́ pẹ̀lú tó bá mi kùkùté ara rẹ̀ lómi. Alhamdulillah yóò mọ màmá dúpẹ́.
0: Ká tó dá ìran tèmi, ká tó dá generation tèmi ló ti ń bẹ́ẹ̀.
1: Yes, salam.
0: Fọgbọ́n dálù ọrùn. Gbàràdà lọ́wọ́ ẹnìkan. Pé kò sóluwà lórí ilẹ̀ ayé.
1: Yes, salam.
0: Sóluwà lórí ilẹ̀ ayé.
1: Sólì jàlá àlewà lè kíra.
0: Sóluwà lórí ilẹ̀ ayé òwò. Àfọ Ọlọ́run tí ayé ń pè bọ̀. Kò sálágbára nínú ìkòkò rárá.
1: Yes, salam.
0: Nínú ìgbàdí rárá.
1: Bẹ́ẹ̀ni.
0: Kò sálágbára nínú ìfúnpá rárá. Kò sálágbára ní presidency rárá. Nísàlẹ̀ ilẹ̀ lójú òfurufú o. Táwọn gan lápẹ́rí níwájú apànìyàn rẹ̀ máa bọ̀. Àfọ Ọlọ́run tí ayé ń pè bọ̀.
1: Yes, salam. Ọlọ́run ni o. O ní ń ṣe bùbú mi, ní ń ṣe dìdí mi, ní ń ṣẹ̀bùrú mi, ní ń sọ mi níwájú ń sọ mi lẹ́yìn. O ní alfa àti omega mi o.
0: Ìlò gbogbo fọlẹ̀ wa.
1: O ní gbogbo fọlẹ̀ mi o. Bí n bá ti dáwọ́lé ajé ó ṣe é ṣe. N tí n bá fi ré ní ayé wọn a sì bá ń fi ré lálákejì.
0: Mo ní ẹ̀yìn ìlò gbogbo fọlẹ̀ tiwa. Ẹ̀mí mi mọ ẹ̀ṣẹ́.
1: Ìtì ń bá fi lọlẹ̀ ní àyín wọn bá mi ré sí ọ̀gbun ìsàlẹ̀.
0: Ti padà.
1: Èmi kọ́ Ọlọ́run ni o.
0: Tó bá jẹ́ family member gan ló.
1: Nǹkan wa mọ nǹkan tí mò ń ṣe tí mo fi ń wu elédùá bẹ́ẹ̀.
0: Tó bá jẹ́ ènìyàn ló dúró ni a ti máa bèrè owó. O ní dúró mi ẹ̀ṣẹ́. Thank you.
1: Alhamdulillah tó ń bá wa ṣe látọdún kẹta bọ̀. A sì mọ̀ pé pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ó tún ṣe bó ṣe máa ń ṣe. Níbi ìta fẹ́ dáwọ́lé yìí.

0: to God in prayer. Ọlọ́run tó ti fẹ́ ṣe bó ṣe máa ń ṣe nìyẹn. Bó ṣe máa ń ṣe nìyẹn. Ó máa ń ṣerúdọmọ. Ó máa ń ṣerúdọmọ. Bó ṣe máa ń ṣe nìyẹn. Tún wá ṣe bó ṣe máa ń ṣe o. Ọlọ́run ìgbà ni wá ṣe bó ṣe máa ń ṣe.
1: Lọ́lọ́run fi ń ṣe àánú fún ni láyé. Àwọn professor ni ò bá máa ranú gbà o.
0: Yes, salam, yes, salam.

0: gbogbo àwọn tán ràn wá lọ́wọ́ àwọn tó tún lò fún ràn lọ́wọ́ wa ọlọ́run máa ń bá wa ràn wá lọ́wọ́ ẹyin tèmi àyìn ní tìmọ̀ gé pété fún àkànṣe ètò fún ti ayẹyẹ ọdún kẹta jíṣe bí ọyọ ní ọ̀la 24th of May 2023. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin aláti ìlẹ́yìn wa látòkè dókè o. Látòkè dókè débi tó ti bẹ̀rẹ̀ débi tó tún ń lọ.
1: Ìbàdàn mi lọ.
0: Ẹ̀yin náà ẹ̀ ní wàlẹ̀ láíláyò ẹ̀ ní jàyé wá sẹ́yìn.
1: Orí mi tún lọ.
0: Ẹni tó ti ràn wá lọ́wọ́ pẹ̀lú tọ́rọ́ àti kọ́bọ̀.

0: tọ́ orin ewì náà nu látẹnu àkàndá akéwì tó kọ fún ìkànnì ajíṣebí ọyọ́ yín tó padà fi ìta sponsor tó kọ fún aláàfin àtàndá alówólódù bí ìyere fún ìrántí ọdún kan wọn fún ìrántí wọn yóò ń fi òun náà sí tẹ́jẹ̀ ìgbádùn rẹ̀ kí n tó máa atapòpòpò ní ìhà yín ẹyin tí a ìkànnì ajíṣebí ọyọ́ náà lẹ́ ń já sí o a sì ń celebrate ọdún kẹta wa àti bẹ̀rẹ̀ celebration náà nu àti bẹ̀rẹ̀ celebration ọdún kẹta wa náà nu à ń celebrate ọdún kẹta wa àdúpẹ́ o àdúpẹ́ pé òkun gbogbo ẹ̀yin tó elédùà ti ń lò fún ràn lọ́wọ́ wa elédùà ọba dẹ́dà ṣẹ̀dá náà ni ọmọ bá wa ran ẹ̀yin náà lọ́wọ́ o mò ń bọ̀ ná tí mo fẹ́ máa wá orin mo fẹ́ wá orin mò ń bọ̀ ná.
1: ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebí ọyọ́ online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣebí ọyọ́ láàárí ọyọ́ ò ní ṣe bí baba ẹnìkọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo ni se bi ba beni kokan.
3: Ajisebi Oyo laari Oyo ni se bi ba beni kokan. Ajisebi Oyo laari Oyo ni se bi ba beni kokan.

0: Tẹ́ ń gbọ́rọ̀, tẹ́ ń gbẹ́dọ̀ kéde. Orí ni wá o, àwa aláwọ̀ dúdú. Ọ̀yin kábà nílé olúwa náà nu, aṣọ rẹ̀ dúdú. Ẹkọ ojúmọ́ nílé lóko pẹ̀lẹ́ yìí ò di tẹ́ ti ń gbóhùn mi.
1: Nínú ayé irú orí yẹn dà nínú ẹ̀.
0: 6:35 AM náà láwà yìí láti àpẹ̀jùmọ́ láti àsìkò sàárì náà láti bẹ̀rẹ̀.

0: ti ṣàmù.
1: Ẹ wá sí onígbọ̀ òwe ètò lọ́lọ́kan ọ̀jọ̀ kan fún títa àwẹ́ ramadana tó ń lọ lọ́wọ́ lọ́dọ̀ wa ń bí. Bó ṣe ká máa pe ìrun láwọn àsìkò ọ̀run ni.
0: Ó dájú mú ọwọ́ mi agbárẹ́.
1: Bó ṣe ká máa fi wá sí ọlọ́kan ọ̀jọ̀ kan sí. Ó ṣe àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀ kan náà ni. Kò sí èyí tí a lè ṣe. Gbàbí mọ́ gbàbẹ̀, gbàbẹ̀ mọ́ gbàbí. Ó síbi tí ò gbà wá ọ. Ọmọ ọ̀lẹ́nìkan náà la àyè ọgbà. Ibi gbogbo náà lọ gba lágbá.

0: ọ̀hìn. Bẹ́ẹ̀ gbàgbé àwọn tá a fi ṣe wàásù fúnra wa láàárọ̀ yìí tẹ́lẹ̀. Ká tó fi wàásù àmẹ́rùjà sìyẹn sí. Ká sọ pé ká máa lékún níṣẹ́ olóore lásìkò àwẹ̀ yìí torí pé aládìpẹ̀lẹ̀ ẹ̀sán lọ́lọ́run. Nínú oṣù tá a wà yìí, adìpẹ̀lẹ̀ ẹ̀sán, adìpẹ̀lẹ̀ ẹ̀sán, adìpẹ̀lẹ̀ ẹ̀sán. Ó sì rí ẹsẹ̀ yẹ ẹsẹ̀ tá a wà yìí, gbogbo ẹsẹ̀ tá a bá ti sá fún lásìkò àwẹ̀ yìí, ká má tún padà lọ bá a mọ́. Ohun tá àwẹ̀ bá lọ tán. Gbogbo bá a ṣe ń ṣe dáadáa tá à ń ṣàánú tá à ń sore lásìkò àwẹ̀ yìí. Bá àwẹ̀ bá tún lọ tán náà, ká tún tẹpá mọ́ ká tẹpẹlẹ mọ́ náà ní ṣíṣe náà ni o.
1: Pálógun kò sí ní tí o lè fi tọrẹ. Àwẹ̀ wá bí kò kẹ́kọ̀ọ́ nínú owó wọn fún ẹ kí.
0: Ó tún sọ̀rọ̀ mo tún mọ̀rọ̀ jáde nínú Bíbélì. Nígbà tí Jésù tó ń bá àwọn disciples rẹ̀ sọ̀rọ̀, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, àwọn ọmọ lẹ́yìn Jésù Kristo lu àwa sọ̀rọ̀ tó ń sọ fún ọ wípé ẹ̀yin tó jẹ́ pé nígbà tí ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ògbẹ́ngbẹ́mí ẹ̀fún mi lónìí. Ọ̀hìn mo wà ní orí ìdùbò láìsàn. Ẹ tọ́jú mi, ẹ wò mí sàn, ẹ tún wá kí mi nílé ìwòsàn. Mo wà lọ́gbẹ̀ẹ́ ẹ̀wọ̀n ẹbẹ̀ mi wò. Nígbà tí ń rí nǹkan kan jẹ́, ẹ fún mi lóúnjẹ. Mo wà níta nínú òtútù, ẹ̀yin mú mi wọnú ilé yín, ẹ sì daṣọ bò mí. Ayẹ gba pọ̀ tún Olúwa lọ, ẹ máa lọ sí Paradise, ẹ máa lọ àlòjọ náà. Àwọn tán lọ́gbọ́n tán lóye nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ń bí pé ìgbà wo làwa rí ọtá ṣe àwọn nǹkan wọ̀nyí fún ọ. Ó ní ìgbà àtẹ̀yìn tẹ bá ti ń ṣe é fún àwọn ọmọlàkejì yín, èmi náà lẹ ṣe fún ọ. Gbogbo orí tá a bá ṣe, Ọlọ́run náà là ń ṣe é fún ọ. Ọlọ́run náà là ṣe fún ọ. Ọlọ́run náà lọ́ba aládìpẹ̀lẹ̀ ẹ̀sán tí ọ̀wá dá ẹ̀sán wá padà fún wa. Yóò san ara lẹ̀sán dáadáa. Ẹnu mi ṣe ń jẹ́ kásà máa ṣe dáadáa o. Ẹ jẹ́ máa ṣe dáadáa lóòrèkóòrè. Ẹ má jà ya òrójù ìyá sọmọ lóore o. Ká a bá sì sóore fún èèyàn dúdú, ó lè jẹ́ èèyàn pupa. Ọlọ́run lò tí ó dá padà. Ọ̀rọ̀ mi ò yé yín.
1: Àmìkún stéètì àmà àkọ́mọ́ràn.
2: Ìbàdàn ọdún kan.
0: Ó sì ń tàbí sẹ̀sán dáadáa jù dáadáa náà lọ. Sáyìn Jésù Kristì Olúwa wa, ó tún wá ń sọ fáwọn tán wà lápò sí. Tọ́láwọn náà dàbí ewúrẹ́. Àwọn tá a kọ̀ tó náà dàbí àgùntàn tó ní wọ́n máa lọ sínú Paradise lọ́wọ́ ọ̀tún Olúwa. Àwọn tá a pò sí ọ́ dàbí ewúrẹ́. Ṣé mọ̀ pé ewúrẹ́ nìyí gbọ́ràn? Ó ní ká máa gba inú náà ìlérú lọ lápò sí wọn. Kátó lọ́wọ́ ọ̀wọ́ tẹ̀lera wọn lẹ́yìn. Ó wọ́n sọ fún ọ wípé torí pé ebi ń pa mí ẹ̀yin ò fún mi lóúnjẹ, ògbẹ́ngbẹ́mí ẹ̀yin ò fún mi lómi mu. Mo wà nínú òtútù níta nílólórí. Mo ya homeless ẹ ò sì pè mí wọnú ilé yín. Mo wà lórí ìdùbúlà yìí. Bí àwa náà ṣe máa ń wà ní ààyè. Dáàrí bánà lóríṣiríṣi táwọn èèyàn máa bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́. Cancer mọ́ ẹnìkan, jẹjẹrẹ mọ́ ẹnìkan. Wọ́n fẹ́ gbé lọ ilé òkèrè, ìlú òkèrè lọ tọ́jú. Owó tí a sì fi lè tọ́jú irú ẹni báyìí. Kódà ẹnìkan ṣoṣo gíogí ó lè gbé. Tí ó tún ṣẹ́ àṣẹ́kù tó jẹ́ pé àgbọn àgbẹ̀ ọlá ń bẹ lọ́dọ̀ ọrú wọn. Ó ṣe wá wà lọ́dọ̀ àwọn tó àwò mọ́jú ni wọ́n máa ń worú àwọn bánà bẹ́ẹ̀. A ní kò sí nǹkan kan mi ò jẹ. Jésù Kristì Olúwa wa ń bá yín sọ̀rọ̀. Àwọn tí wọ́n wà lọ́gbà ẹ̀wọ̀n náà, táwọn èèyàn wa tá yìí lọ bẹ̀ wò, táwọn tá a wà tá a ní lórúkọ rẹ̀ tá a ní. Kí ni wọ́n ń pè ná? Fírídọ̀mù. Àyìn tá a ní fírídọ̀mù. Tọ́lọ̀ ń fún wa ní fírídọ̀mù.
1: Máṣe mi rè láyé.
0: Tá a ní àǹfààní. Tá sì lọ bẹ̀ yàn wò. Táwo sí láhàámọ́. Ọlọ́run ò ní jẹ́ kí èmi àtẹ̀yìn ká wà láhàámọ́. Àyìn torí pé ayé ní kọ̀rọ̀ tó pọ̀. Ọlọ́run ọba ọlọ́jọ́ òní ò ní fi èmi àtẹ̀yìn sí kọ̀rọ̀ ayé o.
1: Ọba orí gbọ́lára tó fi ṣe jogo.
0: Báyà ni mo wà nínú àtìmọ́lé ní kugun. Ẹyin ò sì bẹ̀ mí wò. Kódà ẹ̀sán náà ni bí mo ṣe lè jáde ń bẹ̀.
1: Bọ́lọ̀ ń gbé wa rè orí ọ̀dọ̀ bàbá.
0: Ebi ń pa mí ẹ̀fún mi lóúnjẹ, ògbẹ́ngbẹ́mí ẹ̀fún mi lómi. Ò bó ń ṣàìsàn ẹyin. Ẹ sì bẹ̀ mí wò nílé ìwòsàn. Kódà ẹ̀ tọ́jú mi.

0: Ọlọ́run wá ní fi Ramadan ọdún yìí sí àsemọ́. A ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan ayé lókè ìpẹ̀ nínú àlàáfíà. Àtẹ̀ èyí tí ń bọ̀ ní pàwà lórí ìdò olè àìsàn ẹ̀sà ní ẹ̀gbẹ́tọ̀ àjọ àmì. Adéyìn ká tó ti dé aláwo ìjánu.
1: Mo gbà fọwọ́ mi agbárẹ́, àṣẹ ń ti ṣá.
0: Ẹjọ́ ọ̀rọ̀ ńlọrùn púpọ̀ oje. Wọ́n ń fi àsìkò yìí tàdúrà. Ọlọ́run oṣù tá a wà. Ọlọ́run wá gbàdúrà àwọn alátìlẹyìn wa. Àwọn alátìlẹyìn wa wọ́n gbọ́dọ̀ wálẹ̀ mọ́ láíláí. Òkè lókè ni kí wọ́n máa wà. Torí pòkè lókè náà lọ́wọ́ fún ní gbé. Òkè lókè ni kí wọ́n máa wà. Bẹ́ẹ̀ ṣe ń sọ́dọ̀ tí wọ́n làwa náà ń ṣe é sí bò mí. Ọlọ́run ó ń sàn ní òkú. Àyìn bẹ́ẹ̀ ṣe ń bù fáwà bí òkun. Làwa náà tó ń fún àwọn èèyàn bí ọ̀sà lá ń fún wọn bí odò kéékèèké. Làwa sì máa ń bẹ Ọlọ́run fún yín. Kí Ọlọ́run kó bu ọlá àgbọ̀ngbẹ sí ọ̀dọ̀ yín kó bù fún yín bí òkun kí ẹlẹ́mọ̀ bù fáwà náà bí ọ̀sà tàbí bí odò kéékèèké. Káwa náà ká tó lè máa fún àwọn èèyàn náà ní ẹyọ. Lọ́ra wa náà àwa náà yípa ká mọ̀ bó ṣe ń dọ́dọ̀ wa làwa náà máa ń fi títà. Torí pé orí Ọlọ́run ni tá a ti ṣẹ̀ṣẹ̀ hàn lọ́wọ́ ni tá fi ń fún wa lówó. Orí Ọlọ́run ni ẹ̀kẹ́ ẹ̀dẹ́ náà sì. Bórí kan bá sun wọn, àárọ̀ gba ni.
1: Orí kan tó sun wọn tó rán gba.
0: Gbogbo ẹ̀yin alátìlẹ́yìn wa nílé lóko pẹ̀ lẹ́yìn ojú.
1: Ìtàlẹ̀ bí agbada.
0: Bàtà Ìlàmídì látọ̀wọ̀ Londo State, Madam Fúnmi Kẹ́mi láti ìlú Ìbàdàn.
1: Kúlò kátọ̀.
0: Ọmọọba Ládìgbò Olùmú Ìdíni, Adékúnlé Adégòkè Iṣẹ́ Aka Abiodun Evangelist Moses Àkàdé Akíntúndún. Gbogbo àwọn tí a nínú Ọ̀yọ́ àtibá Unity Forum bàbá mi Fàtà Ìbàndélé Olúṣọlá. Lámẹ́ríkà ọmọ Ọlọ́yọ̀ Aláàfin Òjò Pàṣẹ Kẹ̀lẹ́mọdé ọmọ àti.
1: Kúlò fẹ́.
0: Ashiru Amadu Adeniyi Afa Glo Zani Etiri Multipurpose Venture nílùú Pàpó.
1: Ó máa fọlá pé ìtàn kò ní rí alá.
0: Afọlábí Nurudeen ni Alaro láti orílẹ̀-èdè Libya.
1: Kò ní.
0: Artist Michael Awusola Michael Angelo láti ìlú Abuja. Bàbá mi dáadáa bá Ashiru ọmọ Adeniran. Ọmọ Ọ̀yọ́ tí wọ́n ń gbèlú Èkó. Arúmi Sálẹ̀ Gbẹ̀lẹ̀gbẹ̀.

0: Àwa lájẹ̀rí wọn.
1: Bó ṣe wù kọ́ta ó pọ̀ tó, àwa lájẹ̀rí wọn o. A túbọ̀ adúpẹ́ gbogbo ẹ̀yà láti lẹ́yìn wọn. Bàbá bá àṣírò ọmọ adẹ́niran láti ìlú Èkó, ọmọ Ọ̀yọ́ aláàánú. Bàbá mi ṣàmínú ọmọ adé pọ̀jù lamẹ́ríkà. Èpù dọ́là. Adéyinka. Lamẹ́ríkà. Ṣàmínú ọmọ adé pọ̀jù. Ọ̀yọ́ ọmọ wọn lè rú òjòkó. Agbẹ́dúdú orí òkè. Ọmọ àkọ́kọ́ gàgàrà tí ń kọ́ lè rú àgbè ní dájọ́. Bámilọ́mọ Mùsùlùmí olómù àpàrán ọmọ ọlọ́rọ̀ agógó dé àfẹ̀gbà lọ́nà tó ń bàbá lọmọ ewúrẹ́ gbúdúgbẹ́ tó sọnù lómù. Sẹ́ni ẹ̀mú mú lọ mi bàbá ta ní sẹ́gbẹ́ gbéwúrẹ́ àgùtàn bọ̀lọ̀jọ̀ tó tún sọnù lómù. Wọ́n ní ẹ̀mọ́ mú lọ mi ò bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́rangbẹ́ran. Akọ́kọ́ gàgàrà tó sọnù lómù. Wọ́n ní ẹ̀mọ́ mú lọ mi bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ. Bàbá lọmọ ojú rabẹ sáà kí ó sójú. Bàmí tó fọ́pọ̀ lọ́jà tó jàre lẹ́kọ̀ọ́. Àwọn èèyàn nígbà tákà sí wọ ọkọ̀. Kí lè lẹ́kọ̀ọ́ yà díẹ̀ sí. Ọmọ ojú rabẹ sáà kí ó sójú. Onílùkan ìlú kan tí ń dún gbogbogbò mú lójú di ọba. Bàbá dáadáa nù lamẹ́ríkà. Fáyín ṣàmínú ọmọ adé pọ̀ ju ébùdọ́lá. Láti bá mi fàtà ìbánilé òlú sọ̀lá. Lamẹ́ríkà ọmọ wọn lọ́yọ̀ aláàfin òjò pàṣẹ kẹrẹ̀mọdé ọmọ àti. Àwọn aláàánú wa nù. Láyé níbi ìjá tí ń tó kólówó kò ó kí wọ̀ fọ́fọ́ gbà á lẹ̀. Ajé kò lè bá àdìjà kó lè bá àdá. Òjò pàṣẹ kẹrẹ̀mọdé ọmọ àti. Àwọn alágbèǹgbà àdó ọ̀ràn sẹ́ńkùlẹ́ lẹ́ńkùlé. Tẹ́lẹ́ńkùlé ò gbọdọ̀ jẹ́ tí ò gbọdọ̀ tú dànù.

0: lókè lókè lẹ́mọ wa ó sórúkọ ìlókè náà lọ́wọ́ àfúnni ń gbé òkè téńté lẹ́mọ wa ẹ̀mí jábọ́ láíláí ẹ̀mí jáwálẹ̀ ẹ̀ní rúgbọn àti ìmọ̀ràn ọlọ́run òní jẹ́ ti yín adéyínká ọlásùkàn mi ló kọ mi pàpín bàálẹ̀ fi ẹ̀sùn àlè wireless communication tó ti di ọmọ mi dáadáa ìmọ̀ ń ta dátà ọlọ́nìkẹ́ gravity designer ó ti ìmẹ̀jì abdulrahman abdulbasir ti grow gravity designer náà best icon furniture àwọn èèyàn ti àná plenty fashion home lókè òròkí lọ́yọ̀ aláàfin wa ń bí àwọn aránsọ wọn agbẹ́sọ fún ni adáàbí ṣé ìpáwọn èèbó náà gbẹ ọ̀rọ̀ mi ò yẹ yín gbogbo àwọn aṣọ tá a máa ń wọ àwọn aná máa ń bá wa rán ṣáró tẹ bá fẹ́ pé plenty fashion home lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ṣáró 8076003202 76003202 76003202 plenty fashion home lókè òròkí lọ́yọ̀ aláàfin wa ń bí ẹ̀rí àwọn táwa náà tá a máa kó rọra tá a máa kó lọ sókè àwọn èèyàn táwa náà máa kó lọ sókè báwa náà bá ti ń lọ sókè láti máa fa àwọn tán wà láyìíká àti àyídà àti àná sókè ọ̀rọ̀ mi ò yẹ yín mò ń bọ̀ ọ̀nà ẹjẹ́ ká tún gba ọ̀nà bí iná ẹjẹ́ gbà báyìí ká tún gba ọ̀nà bí.
1: ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebíọyọ online television and radio www.ajíṣebíọyọradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣebíọyọ làárí ọ̀yọ́ ò ní ṣe bí baba ẹnì kọ̀ọ̀kan.
0: alhaji commander ẹ bọ́ síbí ọ̀rọ̀ náà kàn yín aya ẹ já tún rojọ́ díẹ̀ sí i.

0: àti ṣe bí ọyọ láàrí ọyọ ní ṣe bí bàbá ẹnì kọọkan.
1: Sọ bó ti jẹ́ mí àti ṣe bí ọyọ online radio àti tìgì ara.
2: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣé tẹ́ ń gbọ́ ìkànnì wa o, Ajíṣebí Ọ̀yọ́ láàárí, ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: balagari salata o
1: annabi wa muhammadu
0: kodi balagari salata o
1: annabi wa muhammadu
0: ike atola komo ba annabi wa muhammadu ati awon ara le re atawon sabe re leri oro tan ba lo ninu subject ti ayasi o na ni etiology ima awon ti won study nipa kokoro o na ni ayasi ita so lakoko nipa oyin eleyi tun mu mi naga wo nkan ti awon ni subject etiology ti won proof jade fun wa ninu mo ti won ti an fi so wi pe pataki la won awon ni nkan pataki awon lo nu gbo gege bi mo se so ni akoko oga agba professor ni Calvin Visi odun mewa lo lo nu gbo to fi study sugbon ka wo anabi wa muhammad ko ko nu le ko lo nu gbo ko study ko lo wo nu kokoro ko lo nu omi ko to sese mo ntin be lara omi ele na ni o ma fi proof fun wa wi pe oluwa lo fi mo oluwa lo fi ye oluwa un na ni wa nso fun wa ninu alqur'ani ta fi ronse lanse suratul muliku oluwa ni bismillahir rahmanir rahim tabarakalladhi bi yadil muliku wa huwa ala kulli shay'in qadir allazi khalaqal mauta wal hayata liyabluwakum ayyukum ahsanu amalan wa huwa al-azizul ghafur walladhi khalaqa sab'a samawati tibaqan ma tara fi khaliqir rahmani min tafawutin farijil basara alitara min futur sumarijil basara karratin yankalibu ilayka albasaru khasiyan wa huwa azir sadaqa Allah maulana lazim تبارك الذي بيده الملك اما غبتي تو بي فو الله با اوغا اوغو تو ga julo الذي بيده الملك اي دو يي بي غوغو ولا پتا پتا اون ري لو وا هو لا كل شيء قدير غوغو نكان لو سي لاغبارا تي ليسي الذي يلقى الموت والحياه او با تو دا يكو تو سي داي يبلوا كن ايكم حسن عملا كل با ما دين و تا ني او سي سيري نينو يين وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ وَالَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا مَا تَرَى فِي خَلْقِ الرَّحْمَنِ مِنْ تَفَاوُتٍ أَلَوْ أَنِي مِنْ مُدَّسَمَا نِپِلِ مَجِ لَيْنْ لُورِي مَا تَرَى فِي خَلْقِ الرَّحْمَنِ مِنْ تَفَاوُتٍ أَيْنَ نَوُ سَرِي أَبُكُ لَارَ سَمِي أَلَوْ بَانِي فَرِجِي لِبَصَرَ أَلْتَرَى مِنْ فُتُورِي أَتُسِجُ يِنْ پَدَاوُ ke wo gbogbo se temi olohun oba ba se boye je ri abuku lara se olohun oba ni olohun oba gbolohun to wi eyin na jawo awon eniyan nkan ni won ko jo ni won se moto awon eniyan kan ni won ko jo na se bata awon eyan kan ni won ko jo na se room plane awon eyan kan na ko jo na so ko ojo omi awon eyan kan ni won ko jo ni won se railway sugbo gbogbo nkan ti won se yi e ma je awo nla nla ẹja wo lati bi kekere ẹja wo awon ti an se bata won se sipati pelebe won se bata palm e to je wi pe omo eyan mo fi sako won se titi won se bata kan to je wi pe adeja ni won se tawon oni ballu fi ngba ballu won to fi rin si won se tawon awon alako ti won mo se won to se eto to bibi dengodepo to pe nti o ba gbe tipatipa ni o mo fi gbe sugbon sibe sibe te ba wo farijil basara li tara min fujuri e ma wo si olohun boyo labuku e mo wo si teyan ngbata ba lo slipati bi ai mo yo ojo kan la ba ri poja tabi pola ta ba lo pam a ri pola tabo ti je tabi confessi ba ba lo swim butu tan fi ngba bolu inu kogbo inu ko je inu ko faya ikan lati se nbe ko to todun kan ama e wo olohun oba bo se si omo ede eniyan e wo atelese e wo awo felefele ti olohun oba fi sese ti olohun oba fi sese lati gba to ti fi sese bi eyan kan ba wa ya olosi ti o ba fi le ri batawo kaka ki ese re o gbo yoya ma nipon si ni fariji ilibazara alitara min futur e wo si olohun se rabuku ni bi si olohun oba ni olohun wa ni sumariji ilibazara karratain bi o ba yeyin ẹwà ojú kún ojú kẹlẹ ọmọ fi wádìí àwọn nǹkan eléyìí lóyìnbó gbọyé tí wọn fi ṣe máíkróskóòpù tí wọn fi ń lọ wádìí àwọn nǹkan súnmẹrìjì ilíbàsára karateni yànkálíbú ilé kalíbàsáru bẹẹ bá wá gbé ẹńjìnì tẹ bá fi wádìí rẹ kú olójú ojú yín ó padà sọdọ yín lè tí ń wò bàìbàì ẹyin náà mọ kíyèsí tí ọlọmọ bá wí látara rẹ iná ni a ti rí àwọn tí wọn ṣe máíkróskóòpù wọn wá wádìí nǹkan tí ọlọmọ bá dá ńgbọ ya tẹ wádìí títítítí àwọn oní etiology wọn wá wádìí àwọn kòkòrò wọn láwọn rí pé àwọn kòkòrò kan àwọn kan wọn ń pe kòkòrò kan ní necrophone wọn ń pe kòkòrò kan ní butterfly wọn ń pe kòkòrò kan ní exoslope àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀tọ̀ ní báwọn ti ń lò gbésí ayé wọn láàrin àwọn kòkòrò ìran labalábá tá a mọ̀ sí butterfly bó bá bímọ tó bá yí ẹyin rẹ̀ sílé ayé òun kò ní lè dúró pa ọmọ rẹ̀ yóò ti kú síwájú kọ́mọ ó tó délé ayé. The question is that who is going to take care of this motherless child? Ta lẹni tó fẹ́ mójútó ọmọ tí ọba ya rẹ̀ láyé tí ọba bàbá rẹ̀ láyé lẹ́yìn náà microphone tó náà bá yí ẹyin mẹ́ta lẹ́yìn rẹ̀ tó máa yé sílẹ̀ tí bá sì ti ń yí ẹyin yẹn tán bẹ́ẹ̀ náà lọ máa kú tó bá pa ọmọ yẹn who is going to take care of motherless child? Ta lẹni tí ó mójútó wọn equation leléyìí sí gbogbo ẹyin ọ̀jọ̀gbọ́n lẹ́yìn náà exoslope ẹyin náà tó náà bá yé njọ́ tó náà bá yé njọ́ náà ló náà máa jáde láyé ìyá tó bíi àti bàbá tó bíi wọn ọ̀ráyè mójútó wọn ta wá lẹni tí ó mójútó wọn alukurani lọ́wọ́ fún alẹ́sì ń tẹ̀ wọ́n ń béèrè olúwa wọn sọ wípé sẹ́bí súrẹ̀tùlà alam that is quran 87:1-3 olúwa ní sẹ́bí símọ̀ rọ́bí kalẹ̀ àlá alẹ́dí ìkàlákà fásáwá wà lẹ́dí ìkàdàrà fa adé sẹ́bí símọ̀ rọ́bí kalẹ̀ àlá ẹ máa ṣàfọ̀mọ́ fún ọlọ́run ọba yín tó ga jùlọ aláṣí ìkàlákà fásáwá ọba tó dẹ̀dà tó sì dúró ti ń tọ́dá tí ń mọ́ nítọ́ rẹ̀ kí ó kú níbi àtúnṣe rẹ̀ nígbà kankan wà lẹ́dí ìkàdàrà fa adé àwọn oní etiology wọ́n ní gbogbo ọjọ́ tí labalábá fẹ́ bá fẹ́ yí ẹyin rẹ̀ yóò yẹ sára ewé kan tó tutù ṣùgbọ́n gba ọlọ́run ọba mi tó yẹ pé òun ló ní labalábá tó sì mọ̀ pé kò ní dúró bá ọmọ rẹ̀ ò ní gbọ́jú mọ́ òun náà ò ní gbọ́jú mọ́ bàbá ó wá fún labalábá ní àwẹ̀rẹ̀ àtẹ̀ nẹ́ẹ̀tì kan tó ní gọ́ọ̀mù nínú bí labalábá bá ti yí ẹ̀yìn rẹ̀ síbi ara ewé tán yóò wá da nẹ́ẹ̀tì tó ní gọ́ọ̀mù yìí bò tó bá da nẹ́ẹ̀tì tó ní gọ́ọ̀mù yìí bò bàtẹ́gùn bá fẹ́ kò ní lè san dànù bẹ́ẹ̀ bí igi oko tó bá di àtẹ́gùn bá mi igi oko kò ní san dànù bí òjò bá rọ̀ kò ní san dànù ngbà tí oòrùn bá wá la ẹ̀yìn yìí tó bá wá di wípé ọba wá jẹ tí ọmọ náà bá wá jáde ewé ní produce òdòdó ti ran bàbá wọn jẹ ọlọ́run ó wà ní kọ́kọ́kọ́ máa jẹ ewé ìgbà tí ń bá wọn jẹ ewé yìí ẹ̀gún ni ọmọ jáde lára rẹ yóò máa dàbí caterpillar kọjá sí wípé àwọn ibi tó bá jẹ yẹn tó bá fi dàlú ẹ̀gún ò ní lè jí ọ jábọ wálẹ́sì kàdàrà fàádé ọba tó dà wọn pé wọn ò ní máa báyà wọn láyé òun lọ dà wọn náà ló sì dúró tì wọn wípé èmi ni mo dá yín èmi ni mo lẹ́yìn ní báyà yín láyé intẹ́ẹ̀sì máa jẹ wọn máa fún yín jẹ lẹ́yìn náà exoslope tóun è jẹran kà sí ní tiẹ̀ àwọn ẹran tóun máa jẹ náà ni ẹran tó jẹ́ wípé wọ́n bá pa lóòjọ́ ọlọ́run ọba wa kọ́ lọ́gbọ́n bí kòkòrò yẹn ti kéré tó kó tó di pé yóò jáde láyé tó bá ti wá yí ẹyin rẹ̀ yóò wá lọ wá àwọn kòkòrò ìran tí àwọn ọmọ rẹ̀ jẹ yóò gba wọn lẹ́sẹ̀ lọ́rùn yóò gba wọn lẹ́sẹ̀ lẹ́yìn yóò kan wọn lọ́rùn wọn ò ní lè kú wọn ò ní jòkù wọn ò sì ní jáláyè yóò wá tó yí ẹyin rẹ̀ káàkiri tó bá tó yí ẹyin rẹ̀ po nígbà tí ẹyin ìbá wá di pọ́fọ́ tọmọ bá jáde wálẹ̀ ti kàdára kò sí àlàyé mọ́ tí ó sọ fún un póúnjẹ tá a jẹrè ṣùgbọ́n bá mi tọ́ dà wọn náà ni ó sọ fún ọmọ tí ò níyà tí ò ní bàbá wípé n tá a jẹ n tí iye ìran yín jẹ nìyẹn náà ni ìyá rẹ ti kó wájú rẹ kó tó kú máa jẹ wálẹ̀ ti kàdára fàádé ẹni tọ́ dà wọn náà ni ó fọ̀nà mọ́ wọn ánsà nìyẹn láti inú alukurani nìkan láti lè rí ánsà tí wọ́n bí léèrè kwẹ́sàn rẹ̀ tẹ́ ẹ̀ rí fi fún wọn torí pé wọ́n bí léèrè pé who is going to take care of motherless child ààrẹ ni tí ó fún wọn lẹ́sìn ẹ̀sán kan sọ pé nature náà ni bó ṣe yẹ kó wà nìyẹn bẹ́ẹ̀ kó lè ṣe yẹ kó wà ẹni ọ́ dà wọn náà ni mójútó wọn nítorí náà ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn islam àti àgbáńlá ayé mò ń pè yín sínú ìmọ̀ timbe ninu alqurani sinu imale timbe ninu alqurani kema ma wipe alqurani is not an ordinary book, it's a portable dictionary that you can see any syllabus in it. Ki se we kan lasan te kan le dede ma so wipe ka ma gbe kaakiri tabi ka ma se kaakiri afi keyan jokoti ko gbari sa se eleri re dada oluwa wipe ninu alqurani suratu fusilati quran 41 verse 53 Uni sanuri ayatina filia faki wavia fusihin ata yatabayana lau anawula aku awalamu ya kivibi robika anawala kulise ishaidu sanuri ayatina filia faki olu anima afira mihani sama I will show myself to you in the sky Wafi yamfusi kun, basi fira miha ninu emi yi, baji ema pemi nimbe ninu emi yi, ten finje yi. Ayayi, koye wa, ingwa tiyolo mba vikale, batana mbi mfinka, koye aye, mwosi disofun asi wajupe, oma basi, onilatu vasiru li kurana, fasamanu yu vasiru ulakun, enika ule ma kurani tu, igbani oma tumare, igbati ima fesiolo jiwade, ima olajuta yodioni. Ni wan so fun wa nigba ti America ati Russia ti won lo sinu osupa a ma gbo bawo ni won ti se lo bawo ni ntal Qur'an wi ko to di wi pe won lo ntal Qur'an wi to ni won kokko gbodo se afi ni akoko se bi won ba kokko se yo yi won lowo sugbon yen nbo lojo waju ninu awon ta ba tun fe se ninu awon cassette ta ba tun fe gbe jade ameta wi oluwa ni sanuri na ayatina fili afaki ma fira mi han yin ni sama Njo ti won wi eleyi ama onta America and Russia go to moon gba won wa denu moon na ni won ba so wi pe it is then we had a golden voice say Allahu Akbar Allahu Akbar awon gba gboloyin tin so pe Allahu Akbar Allahu Akbar ti won pe run ninu osupa ah ah inta n gbo yi inta won kan ma wi laye ni awon muslimi kan ta ma wi laye ni nbo leleyi ti wa won gbe microscope won fi wo ile aye won ori ko wa lati be won wa fi wo oke soke ne ba ni it is then we saw a golden gate igba na la won ba ri gold gate kan to pe kikida goal ni won fi se igba ti wa fi kikida goal se won wa ni that gate dressing like a muslim mosque Mo dress e gege bi masalasi awon muslimi won wa ni comment maybe this is the process that muslim are telling us in the art boya aljanna ti awon muslimi ma so fa laye boya bi lolohun oba ko si eyan si wojo ti olohun oba ti so pe sanuri ni ayatina vilia faki to lohun o fira ohun han sama o tun wi laye mi pe yusabi ula uma visa man wa ti wa ma viladi awon kan won si afoma fohun ni sama atitile eyin nikan na le mo ti won bi an tin se fohun o wa ni wa fi yamfusi kun ninu emi yin ma je mo pe mi ni nbe nbe ten fi le mi ten fi le nsoro ten fi le nje ten fi le mu ten fi le na ten fi le nlo ten fi le nlo ten fi le nbo bawo ni agbo ile na ye until a dentist from west germany okunrin kan doctor eleyin ni omo germany ni to wa fe so prison fun eleyin kan to wa gbe yin sinu to wa se operation re lo wa ri pe gullet ten fi mi oxygen sinu carbon dioxide sita o wa ri pe oko la ilaha illallah edo fuku oko muhammadu rasulullah oluwa so pe sanuri ayatina fili afaki ma fira mi han sama won si fira mi han ninu emi yin won je mo pe mi ni nbe nbe ni nje emi ata and I will continue to show myself ba ma fi agbara mi han yatabayana lakum wa nau wal haqu titi evi mo pe olohun oba nikan olohun oba ododo awalam yakivi bi rabbika ko wa to ni evidence fun olohun oba anawu ala kuli jeyin sheyidu pe gbogbo nkan ni o mo je ri re e to olohun oba wi te ba ja niro ni india osan won gbe eja kan jade legbe otun re oko alau legbe osi re oko muhammad awalam yakivi bi rabbika ko wa to evidence pe gbogbo nkan ni o mo je ri olohun oba ni josi nlele nbi apata fo oko fatia awalam yakivi bi rabbika ko wa to evidence pe gbogbo nkan ni o mo je ri olohun oba leti okun wa nbi won gbe a living snail igbi kan igbi igbe ninu yo e ta ri ni pe a living snail won wa mu jade lati nu omi okun ogbo wo ni fi n gbebe ti o fi ku tori teyan ba fe mo pe igbin ko bu yo le ko fi enu igbin kan jona ni igbin ma ku e ti je ti igbin ti won n gbe ninu omi yo ti o fi ku awalami yakivi bi rabbika agbara olohun la ilaha illallah ti nbe leyin re ni e ha ha ha ko tan ku nbe awalami yakivi bi rabbika ko wa to evidence pe gbogbo nkan na ni o mo je ri pe olohun oba okan soso ni won gbe obo kan jade ni india egbe otun alau egbe osi muhammad awalami yakivi bi rabbika ko wa to evidence mercy fun omo eda eyan bi pe gbogbo nkan na ni omo jeri olohun oba ni ilu kan ni kweme nbe legbe badagiri imamu kan sin eran nbe ngba teran yen ma bi mo won ko legbe otun alif wa lam legbe keji won ko lam ati hau mejeji won je allah awalam yakivi bi rabbika ana wa la kulli shay isayin ko wa to ni agbara ko to ni evidence wi pe oluwa nikan lo bo ododo ohun lo tosin alqur'ani to si mu wayi iwe olohun ni ntori na e ma

gbogbo ẹni tí ó ràn èmi àtẹ̀yìn lọ́wọ́ elédùà yóò bá ràn wọ́n lọ́wọ́ o adéyìnká pẹ̀mbọ bí àwo ẹni. ìdọ́jẹ́ ń lórin èyí tí mo tún fi wá làárọ̀ yìí náà ni wípé àwọn àgbà ládàá máa ń kọrin kan àbí kí n sọ pé orin kan ni wọ́n fi kọ.

0: Lẹ́tìrì Multipurpose Strangers, ó nílùú compound Owode Road, ìpàpò, kò sẹ́yẹ bí ọ̀kíní gbọ́ mọ́, igi pọ̀ nínú gbọ́ ká tó fi gi ọmọ gbẹ́gbẹ̀dù. Iṣẹ́ wọn fi ni lọ́kàn balẹ̀ torí pé wọ́n forúkọ sílẹ̀ lọ́dọ̀ ìjọba. Abájọ tí gbogbo ènìyàn fi yàn wọ́n láàyò, wọ́n ṣe JC Banking, aṣojú First Bank, Kolo Money, Carbon, Pay Later, OPay àti MTN Momo. Wọ́n bá ní iṣẹ́ àsùnwọ̀n nílé ìfowópamọ́, opening of bank account, bíbá ní sanwó sórí cable TV bí DSTV, StarTime àti GoTV, sísọ owó náà mẹ́nẹ̀mẹ́nẹ́, utility payment, computer services, àga àti tẹ́ǹtì oríṣiríṣi. Tẹ́ bá nílò lóde àríyá ló wà nílé iṣẹ́ wọn, rental services, kò tán síbẹ̀ ATD Multipurpose Ventures, tún ṣe ìdásílẹ̀ Adblock Making Depot, tí wọ́n ti fi ẹ̀rọ ọ̀gbàlódé so omi di yìnyín. Adblock wọ́n le kókó, omi bọ́ ò tó mọ́ tó nínú ọ́fíìsì pèsè rẹ̀, kò síná kò sí nǹkan tútù ti dohun gbàgbé. ATD Multipurpose Ventures wà ní onílù compound Owode Road Ìpàpọ̀, telephone 003-573-7486 tàbí 008-275-3011 àti 005-406-4761. ATD Multipurpose Ventures, ọ̀gá ni wọ́n nílé iṣẹ́ wọn.
1: Àti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajise Bioyo online radio. Ajise Bioyo laari, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: ẹyin ti ọlá ìlàndì àkí níbẹ̀ yẹn o.
1: Omi jíba lẹ́lẹ̀ nìkan tó yọ.
0: Amba bàbá wa àwọn alátìlẹyìn wa ní orílẹ̀-èdè United States of America. Amba bàbá wa àwọn ẹni bí ẹni nù o. Bàbá wa Saminu ọmọ Adépọ̀jù ọmọ Èrúwà. Èrúwà òjòkó agbẹdúdú orí òkèlé ọmọ àkọ́kọ́ gàgàrà tí ń kọlé Èrúwà àgbẹ̀ ní ìdájọ́ wọn. Báà mi tó lọmọ Mùsí olómù apàrọ̀ ọmọ ọlọ́rọ̀ agogo de àsìgbà lọ́nà tó mú. Bàbá lọmọ ewúrẹ́ gbúrúgbẹ́ tó sọnù lóhùn wọn ní ẹ mọ̀mú lọ́mọ bàbá tanísẹ̀ gbẹ́ gbéwúrẹ́ gbéwúrẹ́. Bàbá tanísẹ̀ gbẹ́ gbẹ́ran gbẹ́ran. Akúkọ gàgàrà tó tún sọnù lóhùn. Bàbá ní ẹ mọ̀mú lọ́mọ bàbá tanísẹ̀ gbẹ́ gbẹ́yẹ gbẹ́yẹ. Tani ń gbádìí. Bàbá ní ọmọbìnrin tó bá tó pupa rọ̀gọ̀dọ̀ rọ̀gọ̀dọ̀. Ẹyin àpọ́n bepo rẹ, adúmára dán. Ẹlẹ́yin ìjọ ẹ̀gẹ́ tó rí lògòlògò yunmi alagba túnmi alagba. Ẹyin tó tún wá jẹ́ àwọn obìnrin tó dáa tí wà wọ́n da. Bàbá ní ẹyin o, ẹyin irú àwọn èèyàn lẹ́lẹ́ máa fi lọ àwọn.
1: Wọ́n lódún yàtì yàtì.
0: Bàbá ìsa jínigbé o. Ọ̀rọ̀ mi ò tí ì wọ́n ayé yìí. Àwọn alátìlẹyìn wa nù o, bàbá mi dáadáa, bàbá Saminu ọmọ Adépọ̀jù ní California ní United States of America àti ìyàwó wọn Miriam Simkins. Mo tún fi fò bẹ̀rẹ̀ dọ́dọ̀ bàbá mi nílùú Èbó tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dá kọ wọn. Bàbá mi fà táì bá mi délé.

0: London.
1: Bàbá mi fàtà ìbándélé nílò Amẹ́ríkà lọ́hùn.
0: Mo máa wọn tèmi because wọ́n ti dá mi mọ̀ bí ó.
1: Ǹjẹ́ Olúṣọlá kọ́ náà ni ó ga àpèjá ó kọ́ wọn náà ni Olúṣọlá. Ẹ gbọ́ sí Adéyinka Ọlásùnkànmí, ẹ tó nìkan ni Ajíṣebí Ọ̀yọ́ Radio sí mo wá kiri ní gbòòrò ayé ni. Ibikémi náà, ibikíbi témi náà bá lọ, tí mo bá lọ, wọ́n ti dá mi mọ̀ bí owó. Wọ́n ti dá mi mọ̀ bí owó. Bí n bá wá dé ìlú Èbó, ẹ gbọ́, ẹ ṣe mo wá kiri ní gbòòrò ayé ni sí wọn ní jáde sí àní. Ẹyin ti aláìláàndì, ṣé tí mo bá dé bẹ́ẹ̀ ṣe ẹ̀ ní yọjú sí mi ni. Ẹyin ti a ní Canada, tá a bá tún dọ́dọ̀ yín, tá a dọ́dọ̀ yín gbọ́, ṣe máa sọ pàwọn náà kiri ní gbòòrò ayé ni sí ẹ̀ ní yọjú sí àní. Ẹ ti dá wa mọ̀ bí owó ni.
0: Níkibí tí máa ń bá lọ bá sọ wọn.
1: Ara àwọn tí a tán fẹ́ràn wa tán gbádùn wa tán kó wa jẹ Ross Ross.
0: Jẹlujà mi agaga ìlú Island.
1: Ẹgbọ́lá Island níbẹ̀ yẹn.
0: Wọ́n
1: dẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ láta Island.
0: Because wọ́n ti dá mi hàn bí owó.
2: Belúbọ̀.
0: Náà wọ́n ti dá mi hàn bí owó.
1: Ká tó wá sọ Nàìjíríà ní ti a ní àyín nílùú Ọ̀yọ́ wá àyín.

07068874274 ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹlẹ́ pè mí sí. Ẹlẹ́ tó fi WhatsApp mi lórí WhatsApp. 07068874274 07068874274 07068874274

Ọkàn wa ṣe kan a tẹ ọkàn wa ṣe kan a tẹ sí. Bọ́ọ̀ ni sáà gbádùn ọ̀hún ọrin mi. Ẹnìkan tẹ̀rọ, a tàtẹ̀jíṣẹ́ sí mi lórí WhatsApp, ó ní lọ wá sẹ́mi ìṣe òpó ni kíkọ ìṣọ̀nà mi.

ẹgbọ́ lè ṣe wà tẹ́ bá gbẹ mọ́ sálà ìgbọ́ wa ooo ẹgbọ́ lè ṣe wà o ege àní ẹgbọ́ lè ṣe wà o ajíṣe bí ọ̀yọ́ o gbogbo ẹyin tẹ bá rí líǹkì wa ẹgbọn lè ṣe wà lẹyìn ká ẹgbọn lè ṣe wà tẹ bá ti rí líǹkì wa kẹkí kẹkẹ mọ gbọ wa ooo ìgbàbí kankan sírìọsì.

A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn alátìlẹyìn wa tó yà wá náà. A ti ń ṣe ìgbìyànjú bí a ṣe studio wa tí ó fi tábí máa mú ètò wá fún yín ní òrèkóòrè. Àwọn alátìlẹyìn wa bíi Bàbá Sàmínú Adépọ̀jù, alátìlẹyìn wa bíi Bàbá Fatai Bamidélé, àwọn bíi Fatai Lamidi, Bàbá Fatai Lamidi, àwọn bíi Asiru Amadu Etiri Multipurpose Fẹ́jọ nílùú Pàkó, àwọn bíi Bàbá wa Bàsírù Adẹ́nira, àwọn bíi Mr. Yusuf tó ń ṣiṣẹ́ ní Ọ̀pábọ̀dé Hospital ọmọ Ìbàdàn nílùú Ilúyọ̀lé, àwọn bíi Màmá wa Fúnmi Kẹ́mi. Àwọn èèyàn wa pọ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan, Azeez Sarafadeen Ọlá Ìyá, Artist Michael Awosola Angelo Látàbújá, ọmọ Èkìtì, Mọ́lẹ́kìtì làwọn níjọ ní, wọ́n sọ fún Mọ́lẹ́kìtì làwọn ṣùgbọ́n Èkó làwọn gbé dàgbà. Àbújá wa ni àwọn bí Àbújá làwọn bí ṣe lébà. Gbogbo àwọn alátìlẹyìn wa látòkè dókè, gbogbo ibi táwọn èèyàn ti ń ràn wá lọ́wọ́. Afọlábí Nurudeen Alaro, ọmọ ọba láti Bòlùmú Ìdínì Adékúnlé Lọ́yọ̀ Ayín, gbogbo àwọn tó ń ràn wá lọ́wọ́. A ti ń ṣàdá, a ti ń ṣe setup yẹn díẹ̀ díẹ̀. Ẹyin tẹ́ ẹ̀ bá mọ̀ tẹ́lẹ̀ orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti ń ṣe gbogbo ètẹ́ ń gbọ́ yìí, ètẹ́ ń gbọ́ lọ́wọ́ ìgan náà orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi mo ti ń ṣe àti ní stúdíò kankan. Ṣùgbọ́n ìdíkàlùkù bá ní kọ́mọ gbogbo ìlú ẹ̀ga la fi ń gbìyànjú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ la fi ń ṣe gbogbo eléyìí. Bẹ́ẹ̀ lọ Facebook wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ la ń lò. Àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn wọ́n ti wá ń ràn á lọ́wọ́. Wọ́n ṣe ń fún wa ní tọrọ kọ́bọ̀ pé ká máa fi ṣe díẹ̀ díẹ̀ nípa owó ìbúṣe mà ti ṣe fi bọ́jú. Mo ti ní rúùmù kan tí mo fẹ́ tá a fẹ́ lò tó ti wà ńlẹ̀ tó ń ti rẹ́dì. Bàbá Sàmínú wọ́n ti fún wa lówó mixer àti ra àwọn máikrófóònù díẹ̀, àti ra máikrófóònù stand tá a fi lè hang máikrófóònù. Ní ọ̀sẹ̀ tó lọ kọjá ìláyẹsẹ̀ gbé tébù tá a fẹ́ máa lò wọlé. Ó tún wá pò ó kù nìbọn ro tẹ́yìn náà bá fẹ́ fi ràn án lọ. A nílò jẹnẹrétọ̀ a ti ń ṣe àwọn àga àjókòó náà ní díẹ̀ díẹ̀ bí ọwọ́ ìkúṣẹ́ mo ti ṣe fi bọ́jú. A ti ra webcam tá a lò, ṣùgbọ́n a nílò kọ̀m̀pútà. Bẹ́ẹ̀ bá lálòkù ti ń ṣiṣẹ́ dáadáa dá ilé bu wa. A gbà o, ẹ̀yin ẹ̀kan sọ́ọ̀sì mi látọ̀ọ̀kan ń bẹ̀ wàhálà ẹ̀yin hàn ní hàn. A sì mọ ọ̀pọ̀ rere tí yín náà tá a mọ dúpẹ́ lọ́wọ́ yín lójoojúmọ́. Ọpẹ́ olóore àdáǹdá tán ni o. Gbogbo ìgbà àtẹníòbùn wa ní 1000, àtẹníòbùn wa ní 500 làwa máa ń kí ni gbogbo ìgbà. Gbogbo ìgbà tá a bá ti ń kí àwọn alátìlẹyìn wa la máa rántí gbogbo wọn. Ọlọ́run ọba níjọ́ tá a bá tún wá rántí yín nínú àdúrà torí àwọn èsì a máa ṣàdúrà fún yín lójoojúmọ́. Ọlọ́run ọba yóò mọ tún jẹ́ kádu ọba yín ò tọ́rẹ́ yín ti ṣe oore fún wa. Ọlọ́run ọba yóò mọ wà pẹ̀lú yín o. Iṣẹ́ ẹ̀ ń ṣe yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́. Torógí nígbà ìlàdí ẹ̀ bò pè mọ́ o, torí nígbà nígbà ìtẹ́ ẹ ṣe fáwà yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti ń kọ́ ìlọ̀wá náà. Níbo ni stúdíò yín wà torí pé kètì rẹ̀ di kò já lè mọ́ sọ. A fẹ́ mọ wá sọ́dọ̀ àwọn náà fẹ́ mọ wá ṣètò kíní kan. Àìmọye talent làwọn náà fẹ́ mọ wá sókèsì ara wọn ní àyè. Níwọ̀n bá àgbà tẹ́yìn ràn án lọ́wọ́ yìí, àwa náà ó tún fa àwọn míì náà lọ́wọ́ sókè. Àwọn ilé ìbò sì bọ̀, ẹ mọ̀ bínú tí ìbò bá fẹ́ yọ ń léyìn mí ọlọ́sùn kúrò lówó ni ọ. Wọ́n ní a candle doesn't lose a light by lighting up another candle. Ìmọ́lẹ̀ ó fi pọ̀ ni o. Tèmi bá ní, tẹ́yìn ní, táwọn ní. Kò ní sẹ́ni tí wọ́n mọ tọrọ ọlọ́wọ́ ara wọn. Làwọn bàbá wa fi bọ̀, wọ́n ní àjọjọ ọ̀dùnbẹ́ nìkan ò bá ní. Ṣùgbọ́n tẹ́yìn bá ti ṣe yí tásọ́lẹ́ tẹ́yìn ṣe fáwọn, àwa náà tún ṣe fáwọn míì. Bá a ṣe ń ṣe nù. To whom much is given, much is also expected of them. Adéyinka Ọlásùnkànmí ló kọ̀ mí ò pàpín baálẹ̀ fìlà. Ìlàsà àròkò ní mi ti sọ lórí ọbẹ̀ nínú àwòtán gan. Adéyinka Ọlásùnkànmí kásá máa ṣe dáadáa. Ajókọ bí ẹni kìlọ̀ wa. Gbogbo ìṣe tí àwa náà mọ̀ bí ń ṣe dáadáa ni o. Báwa gbọ́n ṣe tún ní gátà nígòyí. Níwọ̀n bá àwọn táwọn alátìlẹyìn wa ń ṣe sọ́dọ̀ wọn, àwa náà tún ń ṣe sáwọn sọ́dọ̀ àwọn ẹlòmíín bó ṣe wà nù o. Torí àmọ̀júra wa lọ ni, kì í ṣe ti ọ̀rọ̀ jàkadì, kì í ṣe tàsọ̀dùn. Àjùra wa lọ, àmọ̀júra wa lọ ni. Ntẹ́ lani kan tán kan èsì níwọ̀ ẹ̀sìn. Ntẹ́ mi ní ẹlòmíín ò ní. Ntẹ́ ẹlòmíín ní, èmi náà ò ní. Àmọ̀júra wa lọ ni o. Ntẹ́ àbá wa ní láàjọ mọ̀ fi ara wa lọ́wọ́ lámọ̀júra ara wa lọ́wọ́ sókè. Gbogbo ẹ̀yin alátìlẹyìn wa, ojú ò ní tì yín, ojú ì tì náà lẹ́ o. Torógí nígbà ìlàdí ẹ̀ bọ̀ oko ìmọ́. Ẹ kiri òkò délé, ẹ mọ lọ rí, ẹ mọ bọ̀ rí. Ikọ́ ìkọ́bálá, ikọ́ ìkọ́jù lọ́nà àti ti gbóǹsẹ̀ Ọlọ́run.

Àwọn tán ń gbóhùn sáfẹ́fẹ́ ní àárín. Àwọn tán ń sọ gbóhùn sáfẹ́fẹ́ láti ìjẹ̀bú wà ń bí. Àwọn tàtẹ̀kó wà lọ́dọ̀ wà ń bí. Àwọn tí àti sákí ògbón ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá. Àwọn látò gbómọ̀ sọ. Àwọn kan ń bẹ láti Bìnì. Bìnì sí ti àbí sí ìbíní. Àwọn Ìbàdàn nílé olúyọ̀lé. Àwọn tọ̀yọ́ wa ní àárín náà. Káàkiri káàkiri bá nu. Àwọn èéfi àìsè tẹ́lẹ́yàmẹ̀yà. Báwo la ti fẹ́ pé tó fẹ́ jẹ́ káwọn èèyàn náà mọ̀ nípa ẹ̀ tá a ti lè bọ́ lẹ́bùn so sáti lẹ́bùn ìlú yòówù tó bá rí o jẹ́ máa bọ̀ kódà tó lọ́mọ yíbò àyìn ọjọ́ sunday ni máa ń ṣètò rẹ̀ ní aago mẹ́sàn-án sí aago mẹ́wàá alẹ́ prince godwin amechi ni máa ń ṣe ní àlàáfíà yóò sì yóò bá yóò sì gẹ̀ẹ́sì gbogbo ọjọ́ sunday

0: Se agbagbe pe mo ni abẹ treaty topic pe boya ka legalize corruption ni Nigeria tori case emawo en ba ke kan yan na re ka sa tore ta sore tori ke se awon ti won wa ni po asaju nikan ni corruption wa ninu eje won gbogbo wa ni o ati awon iya tin taru ati awon tin ta tomato ati awon tin ta te ati awon tin ta petrol ati awon tin de pupa won se gba osun alegbere baya ka kuku fe kan legalize corruption kawa ma manage re ipe o wo do jale ju bayi lo bo ba jale ju bayi lo baya ka bi mo pa o
1: o ya ka mo ale ni le agodo paso
0: tori ni isin mo soro kan jo ni enu mi ago mo tun fe tun yan ni isin mo fe tun yan ni isin e ma binu si mi o e ma binu tori oro to ba ju emi lenu lo le mi ma fe so ti bi esin bo se gbalẹ to ni orile ede Nigeria ati muslim ati christian won ma jije esin ni wa bi koko ni awa maya ni kakankan ni iwo owo won o si buruju tejo lo awon na le ba mi won tin gbe omo olomo seso awon LGBT awon le ba mi tin inflate price awon si re owo ina ni o ko lo masalasi inu re na won tin da ida mewa ni sunday inu re na ti mo yo fi se bile life ti won so ba won yo saka e wa gbo ibi owo jibiti owo pamolekun jaye owo weje gbogbo na la bi wan se so ta la bi la na si oju ona olon a wa tun wa gbe oro olon na lori bi hara hara la wa mo ri bi hara hara a ti mo yo sojo so lo esin to je pe won import e wa fun wa ni ẹgbẹ́ wọn yín pọ́ọ̀tì ẹ̀ wá fún wa ní àtúntún wá mọ̀ ju àtúntún ń se ju àwọn tán mú ẹ̀sìn wá gan lọ kódà àtún pàfẹ́ẹ̀tì ẹ̀ ju àwọn tí wọ́n tán mú ẹ̀sìn wá lọ ẹ̀wà gbọ́ nírò orí tèmi àwọn kí n sọ pé àwọn torí èmi gan ọwọ́ ọlọ́run mọ́ wa torí ti kálukú náà ní ń bẹ lára rẹ̀ bóyá lẹni tí àwọn tí ó lọ sí ìjọba ọ̀run ti won lo paradise ti won lo ijọba ọrun ti won boju re ọlọrun pade nijọ kain bi gbende alokiyama baya ni won ju 5% of Nigerians lo tori gbogbo wa patapata ti o ba si anu tọlọrun ba fa anu gba wa walai na ni oke oni o anu nikan lo le mu a escape o anu ni o lo le mu a escape ta bara anu gba ni o mo nwi o tori iwa owo wa èyí tí ò lu jìbìtì tí ò dín òṣùwọ̀n kù a sì máa yan ìyàwó ń yàwó lálẹ̀ agbẹ́sẹ̀lẹ̀ ìyàwó ń yàwó. wàhálà worldwide product lèmi gan náà wọ́n ń gbọ́ mi lọ́wọ́ ní United Kingdom wọ́n ń gbọ́ mi lọ́wọ́ ní Ireland wọ́n ń gbọ́ mi lọ́wọ́ ní United States of America wọ́n ń gbọ́ mi lọ́wọ́ ní Ghana Benin Republic Ivory Coast Libya international Sukanmi international Yinka ajá lu ọyọ tí gbó lásán bí ọba rẹran kó a sì rábà mi èèyàn dẹyìn nǹkan pẹ ń bọ bí àwọn erin. ani should we legalize corruption in Nigeria torí ojú òkúkú tó kú ara ò tó lè ó ti di bára kú o ó ti di bára kú wọn fún àwọn kan lówó àwọn ìjọ mọ́sálásí àwọn aṣojú mọ́sálásí kan wọ́n lọ bá aláàjì kan nílé pé mọ́sálásí nílò ìrànlọ́wọ́ yìí ò báwa náà ṣe ń sọ pé a nílò ìrànlọ́wọ́ yìí nílé iṣẹ́ wa o orí fóònù láti ń ṣe prógíráàmù wa o orí fóònù láti ń ṣètò wa àti ìṣẹ́tọ̀ àbúṣú bíi wa a ẹ̀jẹ̀ ń ṣe díẹ̀díẹ̀ ní pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn alátìlẹyìn wa o tí má sọ fún yín kó rí bẹ́ẹ̀dì mo jòkó lé nínú yàrá mi báyìí tí mo fi ń ṣètò tí mo ń ṣe lọ́wọ́ yìí. so báwa náà ṣe ń pariwo yìí làwọn náà bá lọ bá aláàjì pé a nílò ìrànlọ́wọ́ ní mọ́sálásí abẹ́sẹ̀ báyìí aláàjì bá kó 200,000 ká sọ pé 200,000 lọ́ba kó lé ẹnìkan lọ́wọ́ pé kó lọ mọ́sálásí ò kàn fi ṣe nǹkan sínú m

bẹ́ẹ̀ni o ẹ yà kẹ mú ti ní o níbi tá a bá ti ń ṣàwàdà àwa títún máa ń fa kò mú òkun yọ bọ́ bá ṣe pàwàdà lẹ́yìn fẹ́ mú ẹ má wàdà nínú ọ̀rọ̀ mi nínú ètò mi tá a yẹ pé kò mú òkun bẹ̀ nìkan ni ẹ fọ́ mú kò mú òkun bẹ̀.

fọwọ́sowọ́pọ̀ nìkan mọ̀lé. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀ wọ́n máa gbìn. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti Bàálù ní tipò rọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀ sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdì. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀ sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fáwò. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùnà. Tó bá wá po ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti Bàálù ní tipò rọ̀ mú wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wa. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyìnká Ọlọ́ṣùkàn mi lè mí ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí báàlẹ̀ ẹ̀fẹ̀. Tèmi náà ní látàrò kò ti sùn lórí ọ̀rọ̀ ìlú náà. Ọ̀yọ́ àti Bàálù ní tipò rọ̀ mí rán mi níṣẹ́. Àánú àná ni mo lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára ń là á dìkú ijó. Àti wípé àjíṣe bí ọ̀tọ̀ là á rí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: wọ́n ti àlẹ́yìn ándúpẹ́ lọ́wọ́ ti yín náà lẹ̀ lẹ́yìn kápẹ́ ń bọ̀ bí àwọn erin ajá lọ ọ̀yọ́ tí ègbó lásán bí n bá rẹ́ranko èmi àti rábàmì èèyàn ṣe é gbàgbé àpòrí ọ̀rọ̀ mi tí mò ń bá bọ̀ tí mo ní bóyá kákúkú legalize the corruption maybe we should just legalize the corruption maybe we should just legalize corruption torí ojú òtòkú ara ò tó lè ara bí òsì mọ̀rọ̀ yìí lọ́ràn gbogbo wa la mọ́ lọ́ràn. Unmerited favors la mo gbadura fun ta mo wa kaakiri. Unmerited favors. Favors ta deserve. Contract ijoba ta deserve. Contract ta ni capacity lati execute. A mo wa ni grace ni. Wala ya nu l'Olorun fi le gba wala o. Bi o ba je be ni ni gbe ogbe ndi aluki ama. Lala o lu kutupo wu gbogbo wa. La be wona tan. Ẹyìn mi àwọn kan àbí mẹ́rin péré àwọn mélòó kan ni ó kàn sẹ́kù àwọn bíi 5% ẹni tí ò sì jalè tí ò lu jìbìtì èyí tí ò sàbọ́ra ìwà abú ni kọ́rọ̀mọ̀ tí fẹ́ ga kọ́mọ gbé kínílé lórí mọ́lẹ̀ kọ́mọ kàn mọ́ giri kọ́mọ ní àbó mú àbà mú ní làwọn míì ni ó gbé àwọn wọ iná hihe ọrùn àpáàdé agbára tí wọn àwọn òní bí ran ẹlòmíì lọwọ àbí ká máa fi ka àwọn èèyàn mọlẹ ìyóolépo ìyóò nírẹsì mọ bẹẹ ti lọ mú kóńgò tẹbí wọn ìrẹsì yín tẹ sọ sínú omi ń gbóná kó lè bá fún pọ agolo epo pupa ẹgbà lẹgbẹẹ gbàǹdì agolo ọìlì àwọn tá ń ta ọìlì náà fóòmù ni wọn sọ sínú agolo tá fi ń wọn ọìlì nínú àláìlà ìlànlá ẹjọ ń bẹ lọrun àròdákẹ maybe we should just legalize corruption tọjẹ pé tó o bá ti lè ṣe corruption ìdé ààyè kan tọjẹ dárí gbogbo àwọn tá ń corrupt gan rí bá ìwọ gan wọn ti fàṣẹ jù bọ eléyìí ni wọn ẹsẹ dáṣẹ lájọ adáṣẹ rí àfún. And maybe we should just legalize corruption. I be ojú wo lẹ́yìn mi wo. 07-06-87-42-74. Ẹ bá mi fi chat lórí WhatsApp. Should we legalize corruption in Nigeria? Torí gbogbo wa náà la àkókò pa ìwà bí yìí tì. Gbogbo wa la corrupt. Gbogbo wa la corrupt. Gbogbo wa la corrupt.
1: You are currently listening to Ajise Bi Oyo online radio. Ajise Bi Oyo láàrin Oyo Ajise Bi Oyo bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan.
0: Gbogbo wa la corrupt bóyá káfẹ́ kan wa legalize corruption àbí ojú wo lẹ́yìn fi wò sẹ́ ẹ bá mi chat lórí ẹ̀rọ WhatsApp mi 07-06-88-74-27.

gbogbo 11-11 lọjọ tabi ẹsáyé. Every 11 of 11 lọjọ tabi yẹ. Bàbá mi máa gbọ́ Tunas olóríire. Bàbára Yomide bá mi ṣètọ́jú ẹ̀. Dr. Sọ̀kọ̀jẹ́ Bọ̀dé Ọlọ́lá tí mo bá rọrẹ̀. Àwọn awọn ẹnjiníà.

fọwọ́sowọ́pọ̀ ìkan mọ̀lé. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀, wọ́n máa gè. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀ mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀ sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfi fà ó. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùnà. Tí ó bá wá ku ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum ń wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ nírà. Ìkan fọwọ́sowọ́pọ̀ ìkan mọ̀lé. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀, wọ́n máa gè. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀ mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀ sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfi fà ó. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùnà. Tí ó bá wá ku ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum ń wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ nírọ̀ àdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wa. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyínká Ọlọ́ṣúkànmí lèmi ń jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí pàálẹ̀ ẹ̀pẹ̀. Tèmi náà ní Lásàrò kò ti sọ lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti Ìbàdàn Unity Forum ń rán mi níṣẹ́. Àwọn àná ni máa lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá káni lára ń là á dìkú ìjó. Àti wípé àjíṣe bí ọ̀tọ̀ làárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: àjíṣe bí ọyọ láàrí ọyọ ò ní ṣe bí bàbá ẹni kọọkan.
1: Má yí kúrò ọ̀rẹ́ mi má gbé kúrò lájí ṣe bí ọyọ online radio.
2: Nítorí páwọn island pọ̀ lórí ètò lálẹ́ tí ó ń gbọ́ mi lọ́wọ́. Ẹnìkan náà ti tún jẹ́ ìwà láti orílẹ̀ èdè Germany.
3: Dublin lára yàrá bí ọkúnlẹ́kúnlẹ́.
2: A ní ṣe ká legalize corruption ní Nàìjíríà yín èèyàn mi.
3: Nàìjíríà ó sá ọsẹ.
2: Ojú òkúkú tó kú wàárẹ̀ ò tó lè.
3: A ń bọ̀ nínú island.
2: A kúkú mọ kínní ìlọ́ràn.
3: Erin la mọ.
2: Gbogbo wa àtẹni tó lọ sùkú àtẹni tí ò lọ. Àtẹni tó kà wá àtẹni tí ò kà.
3: Ó ṣe wọlé.
2: Ó lójú iye àwọn tí wọn corrupt nínú wa. Èyí tí ò sì ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ìwà àbàjẹ́ ni. À ń dalẹ̀ sójú àgbàrá ni, à ń yàgbẹ́ sójú àgbàrá ni. Ẹ ti ẹ̀ gbọ́ná kéèyàn máa kọ́ odidi ilé kọ́ mọ́ wàá bọ́jẹ̀tì kọ́ mọ́ plan tọ́lẹ̀tì mọ́. Níbo lọ fẹ́ máa yàgbẹ́ sísọ fẹ́ máa jùgbé orí páànù ni. Àwọn ìwà àbàjẹ́ lóríṣiríṣi ló kún ọwọ́ wa ní
3: àárín.
2: Gbogbo àwọn tọ́pìkì tí mo padà máa treat lẹ́yọ kọ̀ọ̀kan nu ní fídíò both video and audio tí ó wà ní audio visual. Tọ́lọ́run bá ti ní ká ṣetán.
3: A ti dé sí.
2: Pé bí ò bá sì ti ṣetán náà, wáyà ṣetán ẹ̀díìtì ẹ̀ mọ́ra àwọn bá ṣe máa ń ṣe tẹ́lẹ̀ náà ni.
3: Wọ́n lẹ lọ́wọ́ lápò gidi gan.
2: Ọpẹ́lọpẹ́ tẹkinọ́lọ́jì lára wa.
3: Fájì ní bí ó.
2: Sẹ́yìn mọ̀ pé ìkànnì tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ ìhórí fóònù náà lẹ ti ń gbọ́ mi tí mo ti ń jálálálá lábàá.
3: Ìyá dé sí ń lọ.
2: Ẹ torí pé tẹkinọ́lọ́jì advancement náà ní ràn án lọ́wọ́. Iná bí mo ń sọ làwọn bàbá wa bí mo ní àìlápálá.

0: lazing ki gbogbo awon supporters wa tan ran alo lona kan na keji a ti tun bi n bebe fun iran lowo lowo eyin ti e ti ba wa debe kai na ba wa dasi e se project gbogbo wa ni
1: ogoda ladi wura mi ji
0: awon ti a ti n ba wa dasi lati ibere pepe
1: taju baba
0: a tori baba fata ilamidi omo oyo tan gbe lowo londo state
1: eyan mi ti ku kale
0: eh Madam Fumi Kemi omo Ibadan dan gbe ni Ibadan Oluyole artist Michael Awosola Angelo omo Ekiti state aye ti won bi won seko tan dagba seko sugbon to ye pe ilu Abuja ni abi nsele Afolabi Nuruddin Alaru omo Oyo tin gbe ni orilede Libya en tin sise nbe lowo lowo baba mi Basiru Adeniran ilu Eko ni abi sele o baba daada awon baba daada po Afa Gilo Asiru Amadu Ya Salam Adeniyi Afa Glo tan ni etere multipurpose pension ni Lupako awon na ma n ba wa da si we da wa da ijo owo data ijo credit ijo gbowo yi ai ai ah Mr. Yusuf omo Ibadan nile Oluyole Ibadan Jorosun ti won sise ni Opabode hospital lo yo wa yin eh ti se ma n ba wa da si eh mi ba pade won loju ona n ba ni enu gbe o Mr. Yusuf sese ru wa le meru le aya wa gba gba gba ma se ma n se awon eyan daada awon ni oti Joshua ni oti Joshua re wa o
1: egbon na do le nku ya o da ni nku ya o
0: Ori iwo tun wa to gbe wa kan alawo re baba saminu adepoju ti an gbe ni United States of America omo eruwa ni baba mi eruwo ojoko agbedudu ori okele omo akoko gagara ti ko le eruwa agbe ni ndajo won baba lomo musi olomo aparan omo olora gogo de asigba lona to mu baba lomo ewure gudugbe to sonu lomo ni emo mu lo mi baba tani segbe gbure gbure baba tani segbe gberan gberan agutan bolojo akoko gagara to to sonu lomo won ni emo mu lo mi baba tani segbe gberan gberan baba tani segbe gbeye gbeye ṣùgbọ́n ọmọ tó dá ṣíṣí bàá mi bàbá dáadáa àwọn tẹ bá ràwọn ìyàwó bàá mi wọn wà ńbẹ orí wọn wà ńbẹ bàá mi gánkọ ẹ ti rí bàá mi sí orí bàbá wà ńbẹ orí wọn dúró dédé tẹ bá ń gbọ́sọ dúró dédé ni àbẹ́sẹ̀ rẹ ń mì wọn ní mo dúró rí ẹsẹ̀ mi ò yẹ gẹ̀rẹ̀ ọyá sún mi dému sí ọba já mi sí kẹjà bàá mi bàbá dáadáa. Àwọn tí a nù ìyàwó wọn Miriam Simpkins l'Amẹ́ríkà. Àwọn tí a nù àwọn dáadáa. Bàbá mi Fatai Bandele ọmọ Ọ̀yọ́ ni àwọn ọmọ Ọ̀yọ́ ni wọn ọmọ Ọ̀yọ́ ni bàbá mi. Bàbá mi Fatai Bandele ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjò pàṣẹ Kẹrẹ̀mọ́tẹ ọmọ àtibá. Nígbà tí ń kólówó kówó kí wọ́n fọ́ fọgbà lẹ̀ àsìkò lè bá àdìjà kó lè bá dá pọn kọ́mọ aládé ó lè bá rí nǹkan pọn láńbẹ̀. bàbá mi bàtà ìbáǹdélé olúṣọlá lamẹ́ríkà àwọn tí a nu àwọn bàbá wa nu àwọn igi lẹ́yìn ọgbà wa tí n bá ti lọ fà gbùrù báyìí ó di inú ọyọ àti bá yìí ní tí fúnra lọ́dọ̀ àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn ọmọ ọba ládìgbò lòmú ìdínní Adékúnlé bàbá mi Evangelist Akande Moses Akintunde Adégòkè Isiaka Abiodun tí n bá ti lọ fà gbùrù nígboro tọ́ra àwọn èèyàn ò fóòótọ́ aráyé ò fóòótọ́ ọlọ́run ọlọ́run ò sì fẹ́rọ́ ọ̀ṣùgbọ́n ọmọ aráyé ń kọ́ wọn òfódodo tẹ́ ẹ bá fẹ́ sòdodo báyìí wàhálà ni àbí bí ẹni tó fẹ́ jẹun gbẹngbẹng tó gbọdọ̀ tilẹ̀kùn gbẹngbẹng ní Nàìjíríà tá a bára wa inú nílùú àwa ara wa tá a ti ródodo lẹ̀ tá a gbọdọ̀ sọ ṣùgbọ́n àwọ̀ sọ ẹyin iṣẹ́ tá a bá ran ikọ̀ ni kò jẹ́ o èyí tá a sì rán kọ̀ yìí papọ̀ èyí tá a rán àdá yẹn pàdá títọ́ ọkọ̀ ìyọkọ́ lẹ́nu Adéyinka Pẹ̀mbọ bí àwọ̀ erin torí wọn ní gbégbé ọmọ gbégbégbé bẹ́ẹ̀ ó hewu lórí túurútú èyí tí wọn níbi tí wọn ní tẹ̀tẹ̀ ó mọ tẹ̀tẹ̀ ó tẹ̀bẹ̀ ó pẹ́ńbẹ̀ ó gbébẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tóra lò pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ lówú ṣe nílé àárọ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ báyìí náà lówú ṣe nílé àárọ̀ ẹyin àlódébẹ̀ tẹ̀tẹ̀ tẹ̀bẹ̀ ó gbébẹ̀ ó hewu lórí túurútú sáárasá. Adéyinka Pẹ̀mbọ bí àwọ̀ erin ọmọ àdọ̀ àgbà ajá lù Ọ̀yọ́ tí ègbó lásán bí ọ̀bá rẹ́ran kó a sì rábà mi èèyàn. Ẹyin àwọn tí a nù àwọn alátìlẹyìn lóríṣiríṣi àwọn tí mo rán ti dákọ Asís Sàràfàdín Ọlá Ìyá ọmọ Ọ̀yọ́ làwọn náà ṣùgbọ́n kò ní àfiṣelé tá ń gbé ní Korodú lọ́hún Korodú orí wù ọmọ Ògún Mọ́dẹ̀dẹ́. Àwọn tí a tàn jẹ́ ó ti sú àánú o. Ẹyin náà tẹ́ ẹ bá fẹ́ jó àwọn alátìlẹyìn wa ẹyin ẹ pè mí o. pe mi lori ero banisoro mi 07 0688 7742 74 tabi te ba lo si kan aye lukara wa ni www.ajisebiradio.com ri ero banisoro mi gbagada gbada gbada loke 07 0688 7742 74 ma fi +234 sini ojo ba ye pe ni outside Nigeria ni eyin to wa fe message straight lori WhatsApp lai safe number eyin ka scroll lo si sale ti ri logo WhatsApp eyin click re yo fun WhatsApp lori phone yin yo ba ja yin sodo mi eyin ka send message.

0: gbogbo àwọn tí ràn wá lọ́wọ́ tàbá rántí dákọ yín Abdulrahman Abubasit àbúrò mi dáadáa ọmọ mi dáadáa ní mọ̀ bá ṣe graphic design graphic work kí wá. Bí ká ṣe logo ká ṣe bánà àwọn tí wọ́n ṣe program nkankan onímọ̀ wá design rẹ̀ ṣùgbọ́n ló má tẹ̀ èké mi gangan ni mò ń jẹ́bẹ̀ ẹ bá ti dọ̀rọ̀ fídíò mi náà mo mọ edit gbogbo ẹ̀ tí wọ́n máa ń ṣe gbogbo ẹ̀ síra wọn.
1: Especially láàrin àwọn akátá o.
0: Ẹyẹ tó máa polówó fún yín o bẹ́ẹ̀ bá ní bẹ́ẹ̀dì tẹ bẹ́ẹ̀ sọjọ́ bí irú orin bẹ́ẹ̀dì tẹ gbọ́ lẹ́ẹ̀kan o àwa lásẹ̀ o. Àwa lásẹ̀ o èmi àtòkun lọ́lá fún láyọ̀ lásùkàn mi lásẹ̀ o ẹ pè wá ẹ gbé fún àbáyín sí. Bẹ́ẹ̀ bá lè jẹ́ kó jẹ́ pé fọ́tò ẹni tẹ́ fẹ́ kí nìkan náà lẹ́fẹ́ kábàáyín mix pẹ̀lú orin tó bá wù yín àbáyín mix rẹ̀ mọ́ra wọn. Lówó tá sọ́rẹ́ tí òògùn pa Yorùbá ṣe máa ń ṣẹnu. Ẹ dákun ẹ gbéṣẹ́ fún wa. Ebi ò ní pa yín o. Ẹ gbéṣẹ́ fún wa Nàìjíríà ọ̀rọ̀ gbọ́ lọ́wọ́lọ́wọ́ tá à ń wà yìí o. Tẹ́ ẹ bá ti fẹ́ káwa náà di dàkudà ẹ máa gbéṣẹ́ fún wa. Ẹ gbéṣẹ́ fún wa o. Àwọn ẹ ti gbé ẹ gbéṣẹ́ fún wa. A máa ń ṣe bẹ́ẹ̀dẹ̀ sọ́ǹgì à ń ṣe jíǹgù kò sí ìta ìṣe. Tẹ bá ń gbọ́ bó ṣe ń gbọ́ bó ṣe ń jálálálá ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣẹ́bí Ọ̀yọ́ gbogbo.

0: máa ń ṣe surprise visitation náà tá lọ jí kí o ní ọjọ́ òbí nílé lábẹ́jọ́mọ́ pẹ̀lú orin pẹ̀lú lù pẹ̀lú fèrè ọ̀nà kan ọ̀wọ́jà adé abolùkọ́ tí ń kọ́ mọ ní iṣẹ́ kíkọ́ ìwé tí tó ń kọ̀ pẹ́ ó tún wá kọ̀rọ̀ ọ̀wọ̀ sí sẹ́mọ̀ pé kíkọ́ kíkọ́ kíkọ́ náà ní gbogbo ẹ̀ a ní sí ká legalize corruption yìí èèyàn mi ká legalize rẹ̀
1: láti lè mú ìkìlẹ̀ wá síwọ́
0: kán wá mọ̀ moderate rẹ̀ pé corruption ti ọ̀gbọ́dọ̀ ju tèmi lọ ti tèmi ọ̀gbọ́dọ̀ ju tiẹ̀ lọ tó bá ti lè hùwà àbàjẹ́ tó ju báyìí lọ á dàṣẹ rí àfún torí kò sẹni tẹ bí nísìn pé tó bá dépò òṣèlú bò lóye ṣe yóò lọ ní ọlọjì ni national cake ni mindset ti gbogbo wa nu ní nàìjíríà lọwọlọwọ kọ lọ sànú bó ni nàìjíríà ti fẹ tẹsíwájú báyìí.
2: ìdòwò tí ọkọ fi mọ́ fi
0: la. àwọn tá a sì lówó gbogbo wọn náà ti ń jápa ṣùgbọ́n àwọn tá a ní nǹkan kan tá a ní gátà ní gbogbo la fẹ́ já lọ àwọn ò níbi tá a ń lọ ọrùn sún làpárò kú sí.
1: ilé last time pa mi ṣe àmọ́.
0: àbí káwọ dúró tí pé ààyè ó dáa ní o làwa bí yaláwí ìjánu làwa bí máa ń rí tá a máa ń wí. láì ṣe bójú rí ẹni adákẹ́ lọ́dọ̀ tí a kìí sọ̀rọ̀ tí a ní bójú rí ẹni adákẹ́ o lọ́dọ̀ àwọn abẹ́ nàìjíríà ò dáa wí ní o. ń ṣe wá dákẹ́ ní tí wàá fẹ́ ti ọjọ́ ọ̀la mi tí wàá fẹ́ ti ọjọ́ ọ̀la àwọn ọmọ mi ń wàá dákẹ́ ẹni bá dákẹ́ tara rẹ̀ ọba dákẹ́ o àìwò ìdákẹ́ pọ̀ àbíwò àwọn àgbàlagbà ṣe máa ń wí ẹni bá dákẹ́ tara rẹ̀ ọba dákẹ́ o. gbogbo alamọ pé nàìjíríà ń sàárẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń ṣàìsàn. ẹ mọ ìjà ọwọ́ tó bá sì ń dùn yàn yéé fi ibà bẹ́ aṣọ kí gbogbo wa kájọ mọ́ tẹnu mọ́ gbogbo ẹ̀yin tẹ wà ń lé òkèrè ẹ mọ bá wa. ṣe orientation fáwọn èèyàn wa ní àyín kẹ́ ẹ mọ orientate wọn. ẹlòmíì yóò nítorí pẹ́nìkan ò ní wọlé ni oníjóhun ó dìbò fún. yóò máa ní let's choose between devils. between two devils must you choose between two devils. ṣé dandan ni kò choose láàrin àwọn ọ̀daràn méjì àwọn oníjìbìtì àwọn olè méjì. nígbà tẹ́lòmíì ń bẹ ọmọ á nítorí pẹ́ni tí tó tún lè choose kò ní wọlé. ṣé dandan ni kí wò ó dìbò rẹ fún ẹni tí ó wọlé tọ́jú lè tọ́jú ń jìbìtì tọ́jú èṣù láàlú ògiri òkò.
1: ẹ jẹ́ gbà yín o ẹyin lẹ́rìn.
0: ṣùgbọ́n bẹ́ẹ̀ bá kéke kíta yányányá wọn ní gbọ́. oyè rẹ̀ wájọ ń ta gbogbo wa nísìnyí àti gbogbo àwọn tí wọ́n dìbò àwọn tẹ́ ń mọ ọ̀tún yàtọ̀ sósì tí wọ́n nítorí owó dìbò tọ́jú pé sẹ́yìn bá ti ẹ̀gbówó lọ́wọ́ olóṣèlú owó dìbò fún kọ́ńsẹ́ǹsì wọn wọn wá ní dìbò wọn mọ̀ sásẹ́yìn ń bẹ̀. oyè rẹ̀ sì jọ ń ta gbogbo wa papọ̀ ní ṣé bí ẹ rí gbogbo policies àwọn ìjọba tó wà lóde ṣé ọmọ àfẹ́ ti gbogbo wa tí wọ́n bá transfer 10,000 sí wọ ìwọ tó ń sọpọ́ọ̀tì wọn tí wọ́n yọ 50 naira ń bẹ̀ bó ti jẹ́ pé ó dáa kí gbogbo wa náà ká máa san tax ṣùgbọ́n mo náà ń kó sí gbogbo ẹ̀ tán yọyọyọyọyọ subsidy tán yọyọyọyọyọ ń bò lọ́wọ́ salary wọn sán reduce rẹ̀. gbogbo ètò kórìmọ́tà ló tán ń ṣe bó ni wọ́n ṣe ń pin yín tó ń kárí gbogbo owó owó tí òsínbàjọ ń hákàkiri trader money sọ́dọ̀ àwọn èèyàn wa máa mi rẹ́gísítà bá mi rẹ́gísítà kankan lọ́wọ́ náà àwọn méjèèjì wọ́n wá máa wí wọ́n máa ní millions iye kan làwọn èèyàn táwọn fún ní trader money o kò ṣe dọ́dọ̀ máa mi kò ṣe dọ́dọ̀ bá mi kò yẹ yín bí ó ṣe jọmọ àfẹ́ẹ̀tì gbogbo wa
1: náà.
0: àwọn policies wọn yóò mọ àbẹ́ẹ̀tì wa lẹ́ẹ̀sí gbọ́dọ̀ sún sẹ́yìn nídìí òṣèlú o ẹ gbọ́dọ̀ tàdé ẹyìn o ẹ mọ́ tàdé ẹyìn o ẹjẹ́ àjọ mójútó ni o kájọ mójútó ni ohun tá a bá dìjọ wò gúngún ní ń gún o àwọn bàbá wa ní ìsínwó ìkòròwò o ẹ mọ́ tàdé ẹyìn o ẹ pa kuru mọ́ kẹ́ ẹ súnmọ́ dáadáa o òṣèlú ìsìn tá à ń sá sẹ́yìn ń bẹ́ o orí rẹ̀ ọjọ́ mọ́ ta wá ni o bó o lówó gan bó o fẹ́ travel out policy wọn lè àbẹ́ẹ̀tì rẹ láti mọ́ lè travel.
1: adé lówó lọ́wọ́ kí n láwọn ti ṣe yìí o.
0: ẹ lọkọ ẹ orientate àwọn èèyàn wa ẹ máa bá wa fún ọ ní ọrọ ẹ máa bá wa sọrọ sínú orí wọn níbi wọn ti ń gbọ bí wọn bá tọrọ owó lọwọ ẹyin bẹẹ bá fẹ fún wọn lówó ẹ bá kọkọ fi ọrọ dẹkin agbárí wọn. ta ni wọn máa ń dìbò rẹ fún. ó ń yẹ̀yẹ́.

tori àwọn èèyàn wa àwọn wèrè yìí wọ́n ti improvise àwọn èèyàn wa tó jẹ́ pé wà láì tàláì torí 200 àpò kan owó tí ò tó ra oúnjẹ fún ọmọ kékeré lójúmọ́ tí ò tó jẹun torí àpò kan wà láì ẹlòmíì yóò dìbò ọjọ́ ọ̀la rẹ̀ dànù fún ẹni tí ó jí owó kó lọ torí àpò kan 200 naira lẹ́lòmíì ò fi ta fútsọ̀ ni ó fi ta ọjọ́ iwájú òun àtàwọn ọmọ rẹ̀ àti ìrandíran rẹ̀ wọ́n ti mortgage almost the future of the next generation and the generation yet unborn. Owó yíyá lójoojúmọ́ ni níbo ni wọ́n ń kó sí níbo ló wà níbo lówó ọ̀hún wà. Àánú yín ò ṣe mí ẹ mọ́ dìbò ẹ mọ́ sòṣèlú. Ntí máa wá ń dùn mí ni pé bẹ́lẹ́sẹ̀ bá wá ń jí ìyàwó lòdòdó náà máa ń bá wọn pín bẹ̀. Àtàwọn tá a dìbò fáwọn èèyàn gidi àtàwọn tí wọ́n dì fáwọn tó kú tí wọn gbádùn yìí gbogbo wa lórí ẹjọ́ máa ń ta papọ̀ kì í dẹ́nì kankan sí o bẹ́ẹ̀ náà lẹ̀rọ̀ pọ̀ tán náà ń pọ̀ pa á ṣe yọ́ta bálé yọ́ta bóko ni o. ẹ dákun ẹ máa fọ̀rọ̀ dẹ́kin àwọn èèyàn tẹ́ máa ń tọrọ owó lọ́wọ́ yín lé tẹ́ ẹ bá fẹ́ fún wọn lówó ẹ gbá wọn lọ́rọ̀ ẹ sọ̀rọ̀ sí wọn níbi wọn ó ti gbọ́ kí làákàyè wọn lè bọ̀ sípò torítorí mílíìkì torí ráìsì agolo mẹ́ta agolo méjì tí ò tó èmi gan jẹ lójúmọ́ tí ò táàbúrò mi jẹ lójúmọ́ tí ò tọ́mọ tí ń gbé lọ́dọ̀ mi jẹ lójúmọ́ ni wọ́n sì mortgage fútsọ̀ gbogbo wa papọ̀ bólódòdó bá wá bẹ́lẹ́sẹ̀ bá wá ń jìyà olódòdó wa náà mọ̀ bá wọn pín bẹ̀ ẹ dákun ẹ máa bá àwọn èèyàn wa sọ̀rọ̀ níbi tá a ti ń gbọ́ àbí ṣé ká legalize corruption gẹ́gẹ́ bí àkòrí ọ̀rọ̀ tí mo fi bẹ̀rẹ̀.

Alẹ́yin èèyàn tèmi tẹ́ wà nílùú ọba. Ẹyin tẹ́ mọ̀ pé tẹ́yìn bá fẹ́ jẹun tẹ́bi bá ti pààyàn dáadáa. Tẹ́yìn wá rí ẹnìkan tí tọ́fẹ́ fún yín lóúnjẹ, tọ́fẹ́ fún yàn lóúnjẹ. Tẹ́ pé oúnjẹ wà lọ́dọ̀ rẹ̀ tá a ti mọ̀ pé ọ̀dọ̀ rẹ̀ níjẹ́ mú wá wá o. Kò sí nǹkan tó fẹ́ bá wa sọ lásìkò tẹ́bi ń pa wá tá a fẹ́ gbà nǹkan lọ́wọ́ rẹ̀ tá a ní gbọ́. Ẹ mo sì mọ̀ pé gbogbo wa la ní àwọn tá a wà lókè ilé òkèrè tàbí àwọn tán wà Nàìjíríà náà torí wọ́n ń gbọ́ mi lọ́wọ́ Nàìjíríà náà dáadáa. Àwọn tán wà Nàìjíríà náà tó jẹ́ pé Ọlọ́run gbé ọwọ́ yín sókè díẹ̀. Lára àwọn tán máa ń tàbò yìí, tán máa ń sọ̀bọ̀nù yìí, tán máa ń choose láàrin two devils yìí tí wọ́n ní lè dìbò fún ẹnìkan, wọ́n ní dìbò fọ́dọ̀, wọ́n nítorí pé kò ní wọlé. Ẹ dákun ẹ máa fi ọ̀rọ̀ dẹ́kun orí wa kó rí pé orí ń ta ọba yìí tó rí pé bí ní ń pọ̀ yìí. A máa jẹ́pọ̀ ọ̀yọ̀lẹ́ ni a jẹ́pọ̀ ò lè ṣiṣẹ́ ni sọ àwọn fíwọ́ náà ń gbìyànjú òun ṣiṣẹ́. Ṣùgbọ́n pọ́lísì àwọn tó ń wà níjọba ní àbẹ́ẹ̀tì rẹ̀ yìí ó ní àbẹ́ẹ̀tì gbogbo wa yìí ó ní ò jẹ́ kẹ́ni tó lọ sùkúù tó kàwé oríṣẹ́ o. Lọ́sọ̀ gbogbo àwọn ọmọbìnrin tó lọ léèwé lọ́sọ̀ wọn daṣẹ́wọ̀ ọ̀sán gan o. Alẹ́ wọn máa ń wẹ̀ o. Alẹ́ wọn máa ń wẹ̀ o tán bá ní pààrọ̀ nínú wọn máa ń dùn o. Ẹ máa gbọ́ mi o, ẹ máa ẹ fi àwàdà tí mò ń ṣe lẹ̀ o. Ẹ fi ti pé dáhùn pé mi ò serious tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ di òṣìṣẹ́ ìṣe òdodo ọ̀rọ̀ tí mò ń sọ ń bẹ̀ mú ni o. Ẹ dákun torí Ọlọ́run. Sẹ́yìn òkè tẹ́lẹ̀ bá ti ní pààrọ̀ nínú yín máa ń dùn o. Sọ̀rọ̀ pé ọba ti tẹ̀ lọ́kùnrin jáde o lè ro oúnjẹ jẹ o. Ìwọ bó bá lu jìbìtì bó ṣe kàwé tó oníṣẹ́ lọ́wọ́ tó bó bá lu jìbìtì kò sí nǹkan kan fún ọ. Alátàárá gbóná lọ́mọ ń bá kiri torí pé ìdìbò fún àwọn èèyàn tó gidi tó jẹ́ gidi ni o. Àwọn ìdìbò fáwọn tán lọ́pọ̀lọ́ tán le tún lu ṣe ni o. Ẹ máa ń choose láàrin two devils ni o. Ẹni lè wò pé ẹni yìí tó ní nǹkan tó le ṣe fún lu ẹyin torí ẹ tún fọ̀rọ̀ gbá wọn lórí débi pé ṣe bí wọ́n tiẹ̀ ṣe bọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn ni wọ́n máa ń dìbò fún. Gbogbo ọmọ ìyá rẹ̀ tó ṣe ń dìbò fún nínú ẹ̀sìn láti jọ èwo ló débẹ̀ tí ò jí owó kó èwo ló débẹ̀ tí ò kówó jẹ èwo ló ṣe dáadáa fún lù nú wọn. Ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn ẹ dìbò fún kíní kan báyìí ní ẹ dìbò fún o, muslim ní ẹ dìbò fún o, kristẹni ní ẹ dìbò fún o, ṣebí ilẹ̀ ń bá káàkiri àti pásítọ̀ àti lèmọ́ọ̀mù tó ti ń débẹ̀ èwo ni òkówó jẹ. Àwọn ẹran tí wọ́n máa ń sunkún ìyà ẹkún burúkú wọ́n máa sunkún rédeède tí bá ń wàásù lórí púpìtì báyìí ẹ fi bí èèyàn ọlọ́run tán tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sunkún ìyà ẹkún òfò tí wọ́n ayé wa sùn tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sun ẹkún òsì ẹkún rádaràda ẹkún burúkú ẹrù bí èèyàn ọlọ́run tán ni ìwà tí oró ti ń bẹ nínú wọn ó sì ju tà kékeré lọ ó ju tejo lọ. Ẹ̀yìn ẹ wà á sọ̀rọ̀ sí wọn pé àwọn ọmọ ìyá rẹ nínú ẹ̀sìn tèmi bá tọ́ba tó ń dìbò fọmọ ìyá rẹ burúkú kan tó wò pé ṣé léyìn ní nǹkan tí ó ṣe fún lù tó dìbò fọmọ ìyá rẹ burúkú kan nínú ẹ̀sìn tí ò tún lù ṣe tó bà lù jẹ́ sí má dọ̀dọ̀ mi tọrọ owó ní nẹ́ẹ̀sì kínní o láftà kínní o kò sí owó kankan fún ọ o lè wá sọ ńdó ló burúkú.

07068874274 lẹ́lẹ̀ pè mí sí ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi láti orílẹ̀ èdè Nàìjíríà. Bóyá ẹ fẹ́ dá sí ẹ̀yin náà fẹ́ dá sí tí àyàn kójú kẹrí nǹkan èmi ní bóyá kẹ jẹ́ legalize corruption. A padà tún ṣe ní Facebook Live náà táwọn èèyàn ọmọ wò àti ọmọ comment ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lọ́wọ́ náà ẹ lè sẹ́ndì èsì yín sórí WhatsApp mi pẹ̀lú nọ́mbà kan náà ní text message. Tàbí kẹ́ ẹ pè ní orí normal call sórí 07068874274. Àsìkò ìdìbò míì ní tó ń bọ̀ yìí o. Àwọn ajẹlójú olékọ́lẹ̀ tó ti ń gbé lórí gẹ̀gẹ̀gẹ̀ bí àwọn ògbúùkú olè àwọn known thieves. Àwọn kọ́lẹ̀ tó ti ń gbé lórí gẹ̀gẹ̀gẹ̀ bí páwọn nìkan náà lè ṣe àwọn nìkan wọn lè tún Nàìjíríà ṣe. Tí wọ́n máa ń pe olè ẹ pe olè wájà. Ẹtún pe okùlé ẹ pe olè. Ẹ pe olè ẹtún fẹ́ pe olè wájà. Ẹni tó ń gbìyànjú ẹni tó ń tẹ́ràì. Ẹni tó ń ṣe làkà. Ẹni tó ń làkàkà láti tún pe olè wájà. Ẹni tó ń ṣe làlà kókó fẹ̀fẹ̀. Ẹni tó ń gbé àwọn olè lórí. Àwọn olè tó yẹ pé tọ́mádé ìjọba tán báyìí gbogbo government properties náà máa ń tọ́ọ̀nù sí private property titi wọn. Ẹ dá wọn mọ̀ bí ṣe bẹ́ẹ̀ mọ̀ wọ́n. Ẹ mọ̀ wọ́n. Àwọn ni mẹ̀sáyà yín só lè ni mẹ̀sáyà yín. Ẹnìkan sọ mi ò ní kọ̀ṣẹ́ni tọ́lọ̀ ò lè lọ. Kọ̀ṣẹ́ni tọ́lọ̀ ò lè lọ. Ẹni tọ́lọ̀ ò lè ṣe. Kò sí tọ́lọ̀ ò lè ṣe. Àmọ́ nǹkan tó lè ṣe tí ò ní ṣe ọ̀pọ̀ ju tó lè ṣe tí ó ṣe lọ. Ní tó lè ṣe tí ò ní ṣe. Torí ẹ̀ ló fi fún wa lọ́pọ̀lọ́. Tọ́lọ̀ bá bá wa sọ̀rọ̀ dá ìkan nínú Kùránì. Yóò tún ní àfàlà àtàkì lùm. Sẹ́yìn ṣe làákà yìí ni. Ẹgbẹ́ kinní yìí sínú ròrí. Ẹyin stupid people yìí. Ẹyin dèdèrin yìí. Ẹ̀yin rọ ọpọlọ. Ẹ̀yin lọpọlọ yìí ni. Ẹ ronú. Ẹ tí.

0: anwere yi ti an recruit ara won yi ba ba tun fe lo tun wo tun fo mo won be eh mo oko okorocha ni Imo State ni mo bi je governor deputy chief of staff ana re lo bi be ana re ni ana re oko omo re lo bi sibe oko omo re lo bi sibe ni iroyin kan mo nka ni jeta ba na ni olopa ti won ti mu yun won ti arrest re won ma recruit ara won be ni tan ba tun ku nbe tan won yi fe ku ngba to ku governor o si governor odun mejo o tun lo si senator o ti tun wa senator bayi baji mo bi na se fe se nu loyo state wa yin o se o di se senator ri tele o ya odun mejo na lo bi se yan ati mo ni se mpp abi kilo ti e bi se ngba ko to tun se governor odun mejo o tun gbegba ko tun fe lo si another senator ti o ba le pa awon eyan awon eyan vote against e nigba ti won ri yi ati bi won se yi to ti o bi wole to ju bi ti oju o di the sitting governor ti o wole senate o di the sitting governor ti o bi wole senator mama won ife ku nbe e mo yo odun ti Buhari to ti se are abase wa ni orilede wa yi tun ku lo nku tan lo siru re lo yo mo se dada nku tan lo o tun wa nbe lowo lowo ba ti nku tan lo kini wọn ṣe nígbà wọn wà bẹ kí ló ṣe nígbà wọn àsọlọ́run fẹ́ tàṣírí rẹ náà lójú wọlé torí tí ò bá lọ wọlé nígbà ni a máa ní the best we never had the best president we never had nílà bá máa sọ bọ́lọ̀n ṣe fi kú bu mko náà láṣìírí báyà wọn náà tán bá débẹ̀ báyà jẹ gbójú jẹra ni wọn báyà ṣùgbọ́n ló ń fa ikú bù wọn láṣìírí a máa sọ pé orílẹ̀-èdè yìí ò bá dáa ni tọ́wọ́ ẹgbẹ́ mku lọ wọlé ńgbà náà bàbá ṣe máa sọ nu kí Buhari tó wọlé ńgbà tọ́lọ́ fẹ́ tàṣírí rẹ̀ ìgbésẹ̀ rẹ ni tẹ́ẹ̀ fẹ́ gbọ́kànlé àṣé kò fùtù fẹ́ tẹ̀ báyìí ni a sà tí ò ní kánú púẹ̀ ẹyin tèmi àsìkò election mi ló ti tún dé yìí o ẹ pé àrókè pé ọ̀dọ̀fin inú yìí o pàápàá jùlọ ẹyin tẹ wà nílé òkèrè táwọn èèyàn wa táwọn wà nílé bá ti ń tọrọ owó lọwọ yín bá ti fẹ́ fún wọn lówó ni ẹ máa nù wọn ń gbólóhùn kẹ ẹ máa gbá wọn ń gbólóhùn kẹ ẹ máa bí wọn ta ẹ tani wọn tiẹ fẹ dìbò kẹ ẹ tó fún lówó bó tiẹ ní nàìjíríà ta bó ni bí nàìjíríà ṣe ń lọ ya wọn báyìí owó ló tiẹ dìbò fún nù wọn. tó bá ti fún yín lèsì kan tí ò ṣe ẹ mú owó yín ẹ fi pamọ́ wèrè retí ìgbọ́nú o ebi ìyà ètí ìjẹ́ tó nú ebi ìpádáadáanú o torí retí ìsílẹ̀ nú o ẹ má fún lówó ẹ má wéṣì owó yín o ẹ ń wéṣì owó ni.
1: mo bá láwùn ṣọ́ ẹ̀ o.
0: torí bí oríta àwọn èèyàn dé yìí ọ yẹ kí làákà ìwọ ti mọ̀ sílẹ̀ o kí brain wọ́n máa ṣiṣẹ́ lẹ̀ ni o ká máa count down 2023 ọkọ̀ ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lẹ́ni ọkọ̀ ọjọ́ mẹ́wàá lẹ́ni bó ṣe ká máa count down rẹ̀ nù ká gba àwọn wèrè ipò níjọba sì ní fi wèrè míì bẹ́ẹ̀ ní ṣe ní two devils àwọn èèyàn gidi tá support ni.

ẹ mọ̀ bínú jà network ló disconnect sí wa ó já wa tíntín ni ṣé ẹ mọ̀ yẹ wọ́n ń ṣẹ́ náírà ní ìsín sí dọ́là ṣé ẹ mọ̀ yẹ minimum wages ṣé ẹ mọ̀ yẹ tó jẹ́ tẹ̀ bá calculate ẹ̀sọ́ owó dọ́là. Fún ìdí èyí àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dí ẹni tí ẹ bá fẹ́ kùn lówó ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ máa yẹ ọpọlọ rẹ̀ o pé só ti jẹ̀yà ṣé yà ti pa lórí só ti jẹ̀yà tó ṣé yà yìí só ti gbọ́n torí ọmọ òjìyà ọlọ́gbọ́n ta ni sísà rẹ̀ tí ò bá ti gbọ́n ẹ jẹ́ kí yẹ ọ̀jẹ́ díẹ̀ sí bóyá yóò gbọ́n.

0: wàhálà ẹ̀wọ̀n ti jọ ìwà láti orílẹ̀-èdè Morocco náà. Ẹ ṣe o láti orílẹ̀-èdè Morocco, a máa rírì yín. Ẹyin tí a láti United States, ẹyin tí a láti Canada, a máa rírì yín o. Ẹyin tí a láti orílẹ̀-èdè Germany, tẹ́ ń gbọ́ wa lọ́jọ́ Jumọ́. Ẹyin tí a láti Ireland, láti United Kingdom, láti Benin, láti Libya, láti Ghana, káàkiri àgbáńlá ayé. Ẹyin tí a lórílẹ̀-èdè Nàìjíríà náà. A dúpẹ́ lọ́wọ́ yín o. Adéyin mi ká Ọlásùnkànmí lèmi ń jẹ́ pàpín tí ṣe bálẹ̀ fìlà. Ọlásùnkànmí kásàmọ̀ ṣe dáadáa. Ajé ó kọ bí ẹni kìlọ̀ wà. Ajá lu Ọ̀yọ́ ti gbó lásán pé mi ò bá rẹ́ranko máa sì lábà mi ọ̀rọ̀ jẹnu oorun. Mo sùn tán ẹnu mi tó ń ṣe wúyẹ́ wúyẹ́ wúyẹ́.
1: Ìwọ ni ẹ̀kọ́ ńlá, ẹ̀kọ́ ọgbọ́n, ẹ̀kọ́ agbára. Ìwọ ni ìwọ nìkan.
0: Àwa lórílẹ̀-èdè Nàìjíríà láwà rìlíjíọ̀sì jù. Tẹ̀bá ń wá lára àwọn orílẹ̀-èdè tí mọ́sálásí àti ṣọ́ọ̀ṣì pọ̀ sí jùlọ.

0: torí àwàdà mi kẹ́sọ subject matter nu ṣe ká legalize corruption. Àwọn ni mi mo bí pé àkòrí ètò tòní should we legalize corruption. A tún máa tún ṣe lóní fídíò ní orí Facebook wa nídọ̀ facebook.com/ajisebioyoradiotv tàbí kẹ́yìn lọ search fún Ajisebioyo Radio TV lórí YouTube wa náà Ajisebioyo TV. A wà lórí IG, Instagram, Ajisebioyo Radio TV. A ń bẹ lórí Twitter náà @ajisebioyoradio. 07068874274 náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Ẹ lè pè mí sórí ètò, ẹ lè text message WhatsApp. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà ni mò ń lò lórí WhatsApp. Ẹyin ti aláṣẹ Nàìjíríà MRP +234 sí níwájú 07068874274 tàbí kẹ lọ sí ẹ̀rọ ayélukára wa ní www.ajisebioyoradio.com. Ẹ ti rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn lókè téńté. Tọ́ wá pé mẹ́sẹ̀jì lẹ́fẹ́ send sí wa ní WhatsApp. Ẹ ti rí logo WhatsApp ẹ̀yẹn click rẹ̀ ìyẹn open WhatsApp lórí fóònù yín. Garaga ni o ja yin sodo mi te fi le send message si mi. Eh need the safe number pelu yen. O ti ye yin ba. Iri wa tun se le mi lori boya inspiration tun wa die si.
1: You are currently listening to Ajisebioyo your online radio. Ajisebioyo la ri oyo yo se bi ba ben kokan.
2: Ajisebioyo la ri oyo ni se bi ba ben kokan.
0: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajisebioyo online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ ìkànnì wa o? Ajisebioyo làárí, ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.

ẹ tún mú kọtẹ máa ń pè mí ó ní ṣálíù ẹlẹ́nu gbọ́rọ̀ lára àwọn ọkọ mi nù déyìn ká ọlásùkànmí kásàmà sí dáadáa pàpín báàlẹ̀ fìlà bá àmì kámọ́ tún ní pàgbínjẹ kẹrù owó òòsà èmi náà wọ́n máa ń pè bẹ́ẹ̀ wọ́n tún ní pàgbínjẹ wọ́n tún máa ń pè mí ní adéyìn ká pẹ́ńbọ́ bí àwọn erin èmi náà tún ni mò ń jẹ́ bẹ́ẹ̀ o èmi náà tún lajú kọ bí ẹni kìlọ̀ wà èmi náà tún lajú àlọ́ ọ̀yọ́ tí ègbó lásán èmi tún ni wọ́n máa ń pè ní ṣálíù ẹlẹ́nu gbọ̀rọ̀ kọsọ́rọ̀ tá a lè sọ. mọ́nàmọ́ná tí a kárí bọ̀nú bí ẹni tí ò lọ́gbọ́n nú àgùntàn mi wò sùnsùn bí ẹni tí ò má bí ọ̀rọ̀ ń rè bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí ọgbọ́n inú ẹ̀ egbèje ni o adéyìn ká pẹ́ńbọ́ bí àwọn èèyàn ajá ìlú ọyọ tí ègbó lásán bí ọba rí ẹranko a sì rábà mí èèyàn ayín òdodo ọrọ làwọ sọ a ò ní fọpo mọyọ a ní fọpo mọyọ ń tíá bọ́ bá ṣe rí là á ṣe sọ ẹ ń torí àwa mọ̀ pé sàn án láàárín ajé báyìí náà ní mú ní pẹkọrọ déyìn ká pẹ́ńbọ́ bí àwọn èèyàn.

tẹ́ gbàgbé àkòrí ọ̀rọ̀ wa should we legalize corruption in Nigeria. Kákò ti mọ̀ pé àwọlẹ̀ àkókò gbádùn náà gbogbo wa náà lólè káfẹ̀ kan legalize ká wá máa moderate rẹ̀ pé ẹja máa moderate rẹ̀ tọ́bẹ̀ lè jí owó tó báyìí ní China nísìn ó ti níye billions tó iye owó tó lè jí kó torí pé wọ́n yìnbọn pọ́ ni kò sí wákàtẹ̀ pé wọ́n lo ẹ̀wọ̀n kan kò sí ń bẹ̀ ṣùgbọ́n tí ò bá tó bá ń tọ́jú pé ta sọ rẹ wọ́n sì lè gbé bá yákọ́ lẹ́wọ̀n ṣùgbọ́n tó bá di pé ó ti jí kódé lẹ́wù yìí eléyìí fẹ́ bàlújẹ́ ni o eléyìí kàndánù rẹ sì ni wọ́n yìnbọn pádànù ni báyá káwa náà moderate corruption báwọn pé tó bá ti lè jí lu jìbìtì kọjá lẹ́wù yìí akókó ti mọ̀ báwọn èèyàn ò lè pa jìbìtì tẹ́lẹ̀ tẹ ẹ tún gbàgbé ọrọ mi tí mo sọ tí mo fi ń dojú ẹkọ èyí tẹ wà nílé òkèèrè pé tẹ bá fẹ bùn àwọn èèyàn tán wà nílẹ yìí lówó ní nàìjíríà lówó ẹyin tẹ bá rí pórí èrè ò tí ì pé tó tẹ ti ti ọrọ òṣèlú sí tó tọrọ owó lọwọ yín tẹ wá ti ọrọ òṣèlú sí bó tiẹ lọrọ òṣèlú nàìjíríà ta ni wọn ó tiẹ dìbò fún irú ẹni báyìí nínú ẹni báyìí nínú ẹni báyìí ta ló wọlé dìbò fún ta ló dìbò fún tó bá ti ń sọ ọrọ tí ò nẹsẹ tí ò bá kíní gbé ẹ mọ fún lówó iye tí ìjẹ tó nu o torí ìyá ń jẹ àwọn èèyàn ní nàìjíríà lọwọ o àtàwọn tá à ń dìbò àtàwọn kan tí wọn ò dìbò àwọn tí n tí mo wá ń dùn mí ni pé àwọn tí wọn wà educated tí wọn mọ tún yàtọ sósì tó jẹ pé wọn bá gbowó lọwọ ẹni tó ń sọ pé kán dìbò fún òun tán gbowó lọwọ àwọn olóṣèlú yìí gan wọn mọ ẹtọ pé àwọn ò ní dìbò fún irú ẹni báyìí èèyàn gidi làwọn ò dìbò fún wọn kà gba owó pé owó yìí òkú gbégbé náà ní tẹlẹ ojú kó náà ní tẹlẹ àwọn yìí gangan tán mọ tún yàtọ sósì ni wọn mọ wá ń sá fún bò àwọn ìyá aláta ìyá elépo àwọn àbókí àwọn ni wọn mọ ń dìbò àwọn àjọ mọ complain ẹ máa gbọ́ opinion oríṣiríṣi nínú ìròyìn nínú newspaper various countless numbers of opinions kálukú ló ní opinion ẹ bá sì rí wọn èdìbò wọn èdìbò gbogbo àwọn jákujàku tí wọn jọ ń bo orílẹ̀-èdè yìí jẹ́nu wọn máa gbọ́ excuse rádaràda excuse tí ò ní jẹ́ wọn ò dìbò tẹ bá mọ bí tèmi ti máa ń lọ dìbò láti ilé mi ìgùn ọ̀kadà lọ ni ìgùn ọ̀kadà lọ wá sí pooling unit mi níbi tó jìnnà síbi tí mò ń gbé nísìn dé wọ́n máa give excuse rádaràda ò lọ give tó bá sọ pé violence máa wà ń bẹ̀ move pooling unit ẹ option wà tó fi lè move ẹ lọ sí pooling unit mi tó mọ̀ kó máa ń wà secure tó wà ní gbòòrò there is no excuse you have no excuse láti má dìbò you have no excuse kò sí excuse kankan tẹ́ lè give tẹ́ pé ní òjẹ́ dìbò you have no excuse àyàfi báyà ẹ sì kẹwà lórí ìdùbò láìsàn lókù tí ò bá ti síyún bẹ ẹ ní excuse kankan ojúṣe yín ni o ojúṣe gbogbo wa ni ká dìbò ojúṣe wa ni o àgbọ̀dọ̀ ọmọ complain lásán láì dìbò ẹ mọ iye billions trillions of naira tí wọ́n ti yá tó jẹ́ pé àrọ́mọdọ́ ọmọ wa ọmọ ọ̀sán gbèsè rẹ̀ lọ ni àwọn náà ṣe náwó yìí wọ́n ẹ̀ǹbẹ́sù rẹ ni mí kíni náà fi ṣe kí lẹ́yìn rí tán ṣe wọ́n ẹ̀ǹbẹ́sù rẹ ni insecurity wọ́n ń jí yín gbé àwọn tán wà nílé òkèèrè ò lè wá nàìjíríà mọ́ pẹ̀lú insecurity wọ́n mọ bẹ̀rù fẹ́mi ara wọn ni bábá tó ń sọ pé wọ́n jí yín gbé ẹ̀ mọ bẹ̀rù ọ̀nà tí ò dá accident ni àwọn olẹ́wàá dìbò fún tí wọ́n lè tún gbogbo àwọn nǹkan yìí ṣe ẹ wo ẹni tó ní ọpọlọ tó mọ ọ̀tún yàtọ̀ sósì ẹ ní mọ tó fọmọ ìyá yín nínú ẹ̀sìn dìbò ọmọ ìyá mi nínú ẹ̀sìn ọmọ ìyá wèrèwo nínú ẹ̀sìn wèrèwo ẹ mọ bínú ẹnu bí ṣe máa ń rí lára tèmi ọ̀rọ̀ máa ń gbóná lára mi ní èyí ń fẹ́ sọ̀rọ̀ nígbà mi torí ń sọyọ bó ṣe ń ká ńlá ní ṣe máa sọ ọmọ ìyá wèrèwo nínú ẹ̀sìn wo tó bá ti di kíní ká gbé kíní ti sẹ́yìn bóyá ogun gan ni ká máa fi búra fún yín ni máa fògùn àti sàn tó búra fún yín bá ti fẹ́ gba ìṣàkóso.

gbogbo ọmọ ìyá wọn tá ń dìbò fún wèrè kan gọ́vnà wèrè kan olóbu kú gbogbo gọ́vnà wèrè kan ní nọ́ọ̀tì lọ́hùn ẹ má bínú pẹ̀lú choice of words mi o ẹ torí mo mọ̀ pé wọn regulate radio station eléyìí private radio station online dẹ̀ ni ló jẹ́ ilé máa sọ̀rọ̀ bó ṣe wù mí láyé pé ibi táwọn NBC ó ti máa tí wọ́n ti máa ṣe inú ìjẹ́ kèmi ó ti lọ pé ká lọ máa ṣètò lórí kíní lórí mi ò mọ bá a ṣe ń fi tọ́rọ́ dí kọ́bọ̀ lójú pé ká lọ ra time sórí àwọn normal terrestrial radio station ẹ bó o níṣẹ́ a máa fi tọ́rọ́ dí kọ́bọ̀ lójú bó láti máa ṣe entertainment program nìkan tá à ní sọ̀rọ̀ nípa ìlú politics a sọ̀rọ̀ nípa òṣèlú a fi bá aráàlú wí a bájọba wí aráàlú ń ṣe tí ò dá sọ a wí kónkó lójú ọlọ́rọ̀ a sọ ló ẹni tó òṣèlú náà ń ṣe tí ò dá sọ sójú wọn yóò jẹ́ káwọn lè torí wọn ní pa wà láyé láti máa ṣe bó ṣe wà ní gbogbo àwọn kíní bọ̀ wá ń bá bọ̀. Gọ́vnà kan nílẹ̀ Hausa lọ́hùn ní oríta tó yẹ kí roundabout oríta roundabout tọ́nà yìí fún báyìí bàbá wèrè ní máa yíṣà ní oríta tí roundabout wà tọ́lọ gbé mọ́ṣáláṣí tí ò bá ti gbórí èèyàn ti dàrú àwọn táwọn àjọ jẹ́ kínní ọmọ ìyá wa nínú ẹ̀sìn wọ́n máa gbógo fún ni wọ́n máa sáwọ̀dà rẹ̀ ní àwọn tí ò bá ní làákà ẹ̀ tọ́pọ̀lọ́ wọn ti jòrò tán yányán wọ́n máa gbógo fún ni nínú mọ́ṣáláṣí àbí kínní bá ìyẹn lọ ń kọ́ mọ́ọ̀sì sí roundabout tí ọkọ̀ ń gbà yípo tí ọkọ̀ ń gbà yípo tẹ bá fẹ́ sọ̀kalẹ̀ báyẹn sọ̀kalẹ̀ sáàrin ọ̀nà ni sáà pé wèrè ń jẹun lórí irú eléyìí báwọn sáà pé kò yẹ ká sẹ́nu kù sọ̀rọ̀ sí wèrè eléyìí báwọn pé orí eléyìí ti burú yányán ni roundabout tọkọ̀ ń yípo láàrin ọ̀nà lóríta àwa lọ gbé mọ́ṣáláṣí síbẹ̀ àwọn àáfàá àti àwọn kiní lè má mú wọn wà má wá àgbádùn ní Nàìjíríà lẹ́yìn kan bá gbé ọmọ ìyá mi nínú ẹ̀sìn kan wèrè ń dó wèrè kan dọ́dọ̀ mi kì í ṣe pé fún ni o.

òpópó Mẹ́ka Márúurú, òpópó Dubai Márúurú, àwọn ọmọ bẹ̀ ni wọ́n ń tún ṣe o. Dubai nìsín wọn depend lórí epo mọ́, wọ́n ti lo epo, wọ́n ti maximize resources yẹn débi pé wọ́n ti fi owó rẹ̀, wọ́n ti fi tún ìlú ṣe tọ́jú pé àwọn nǹkan tí wọ́n á fi build nǹkan ni wọ́n á mú owó wa, owó tí mú wa gan ó tún ju owó epo tí wọ́n rí bí owó epo lọ. Wọ́n á depend lórí epo mọ́ lọ́dọ̀ tí wọ́n. Ọrọ̀ ajé oríṣiríṣi ní bẹ́ẹ̀. Àwọn ọlọ́yin politician yín bí wọ́n bá jí owó kó ń bí wọ́n bẹ́ẹ̀ ṣe wedding fún ọmọ wọn ibẹ̀ wọ́n ń sá lọ. Ṣé ẹ rántí ijó ni tí Atiku Abubakar tó bẹ́ẹ̀ ṣe wedding fún ọmọ rẹ̀ ṣe mọ̀ pé Dubai ló kó wọn lọ. Wọ́n á ṣe Nàìjíríà wedding mọ́ Nàìjíríà. Bí ọ̀rọ̀ kan tí wọ́n associate mọ́ Putin, the president of Russia, Russian Federation, wọ́n associate ẹ̀ mọ́ bóyá òun lónìí bóyá.

ẹ̀sùkù election miin ti tún bọ̀ o tún máa fún àwọn èèyàn láàyè láti lọ gba voters card o ẹ sọ fún àwọn èèyàn kan rẹ́gísítà o àfi bí orí ò bá ti ta wá dáadáa tó mo mọ iye tí mò ń fún ọmọ olóúnjẹ lójoojúmọ́ mo mọ iṣẹ́ tí mò ń ṣe kí n tó rówó bàbá fi máa appreciate àwọn tí wọ́n bá ń gbìyànjú tí wọ́n bá ń sọ́gbù tí wọ́n ń hustle tí wọ́n yí sọ̀lẹ́ irú christmas ìtọ́lọ̀ yìí pẹ̀lú orúkọ àwọn alátìlẹyìn wa tí wọ́n bu àwa náà lówó àwa náà bu àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ní ọjọ́ christmas lówó owó tí mo ná lọ́jọ́ wọn.

àwọn tá a lọ bá nídìí tán ti ń ta epo tá a fún wọn 1000. Oríṣiríṣi báwa náà ṣe ṣe báwa èèyàn ṣe ń fi sọ́dọ̀ wa làwa náà ń fi síta àpàkà mọ́. To whom much is given, much is also expected of them. Lórí oko àwọn alátìlẹyìn wa, bàbá mi Sàmínú Adépọ̀jù, bàbá mi Fàtá Ìbámidélé, bàbá mi Bàṣírò Adéníran, bàbá mi Yásàlám Ètèrè Mọ̀tò Purpose Venture Alpha Glow, Mr. Yusuf Tani Ọ̀pábọ̀, Tani Zeni Ọ̀pábọ̀ The Hospital, Artist Michael Awosola Angelo, Máa mi Madam Funmi Kemi, Asis Sarafadin Ọlá Ìyá, bàbá mi Fàtá Ìbámidélé Olúsọlá Lamẹ́ríkà. Àwọn tẹ́ máa ń mú àlówó nù, wọ́n ń fi sọ́dọ̀ wa, àwa náà máa ń fi ta. Níwọ̀nba bí kàpá àti àná ṣe mọ, bọ́wọ́ ikú ṣe mọ àbí ṣe bí bọ́jú. Owó wọn ní ká lò fún nǹkan kan nínú stúdíò wa, àwa náà bá yọ ṣàkánú.

0: Daru Baba Mesa Minu Adepoju Miriam Adesewa Simkins America Oyinbo la won o gba awon ta ma ran alo ni adupe o amo lore o gbogbo yin oyin na oni tawo yin Olorun ma wa pelu yin ta ma pa ilo ati abo yin toro gini la de bo oko e mo iko iko bala iko ikejo lona asete bo nse Olorun eh ni sise o won ni daran sin Olorun akoba adaba oran Olorun ati mo o jo ni koni je titi yin o ni wale lai lai okay okay lo wa fun ni nbe o okay loke le ye fun loke loke le ma wa lojo gbogbo adupe o gbogbo yin te ma ran lowo ayin omo ba ladigbolo mu itini adekunle baba mi evangelist akande moses akintunde emi fe ran wahala nje oni tawon amotekun tan gba phone lowo mi phone moses fun abi n se gbogbo eto mi adeti mo se lo ori facebook so je live video ni adeti mo se lowo bi ure te ngbo yin na ni ori phone na ni gbogbo ora aje ni wa mo fe bayan edit video ni mo fe se jingu mi ni ti mi lo si studio lo se ni ori phone na ni te gba phone mi fodi dios ejo meta baba akade moses akintunde gbogbo awon agbalagba ninu oyo ati bayi ni ti phone pipe ni ti ba bi ri phone mi gba eh to wa mo phone ohun gan ni gba phone ore mi ni ke tun se temi mo fe ran wahala po bo se jenu Olorun ma wa pelu yin o o si se mi bi ke mo ilo ke mo arojo lo ejo ro nlorun wala mo le se bayi dola Olorun ba ngbo mo le mo arojo lo bayi dola tin si mo wi tin ni ti kan ni jora won tin ni fi kan pe meji
1: ikan owo so opo ikan mo le awon eyan won fowo so opo won ma ki asi otito ni ora won baba wa ni leyo to ni pe karin apo apo karin iye ni iye oyo ati ba ninu sikoro lo ran mi si ina ni mo wi pe ajeji owo kan soso ko mama beru lori eje afi mo so kan gbogbo omo ilu oyo nile ni loko ni ati leyin odi ta fowo so opo gbe ilu ologa agbara nbe nibi ipimo so kan I eye pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú ọ̀yọ́ gòkè àgbà kó dùn púpọ̀ kó fẹ́ ọwọ́ ara wa láàfin fáwọ̀ tí ó bá wá kọjú sí yín kí ẹ tá ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùmọ̀ tó bá wá kú ẹ̀yìn nìkan kí ẹ tún èrò ara yín pa ọ̀yọ́ àtibà nínú tí kò rọ̀ ń wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni yóò yẹ wá o torí iyẹ̀ ní yẹyẹ lé yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn ìlú ọyọ ò ní mẹrí àgbéga àgbéga ní ọmọ adébá ìlú ọyọ lásìkò wà lókè lókè láàmọ wà lọjọkọjọ adéyínga ọlọsùkàn nílẹ ní ń jẹ pàpín tí gbogbo yín tẹ ti mọ sí báàlẹ ẹfẹ tèmi náà ní lásàrò kò ti so lórí ọrọ yìí náà ọyọ àti fàyí ní tí kò rọ mí rán mi níṣẹ àánú àná ni mo ń lọgun ọrọ sókè pátápátá wípé ijó tó bá kàní lára ńláàdì kú ijó àti wípé ayé ṣe bí ọ̀sán làárí ọyọ ní ṣe bí bàbá ẹnì kọọkan.
2: má yín kúrò ọ̀rẹ́ mi má gbé kúrò lájí ṣe bí ọyọ online radio.
3: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajísebí Ọ̀yọ́ láárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
0: Ọya fi orin mùsùlùmí ọdún lọ sópin ọ̀hún. Gbogbo àwọn atọ́lọ́yẹ tí wọ́n ràn wá lọ́wọ́ kọ́lọ́n bá wa ran àwọn náà lọ́wọ́. Ọya fi orin sí láti ilé agbára. Ẹ mọ̀ dà ń lóhun èmi náà nílé agbára orí fóònù mo ti ń tẹ ọ. Ìgbà mi kankan báyìí serious kọ́ lọ sàánú mi. Packaging pọ̀. Packaging là ń jẹ o. Gbogbo àwọn tí ń ràn wá lọ́wọ́ Ọlọ́run bá ran àwọn náà lọ́wọ́ o. Mọ̀ dá àwọn náà dábùkátà wọn. Ká máa rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ká máa lọ dáadáa, ká máa bọ̀ dáadáa. Kíṣẹ́ wọn kó mọ̀ dìṣẹ́ mọ́ lọ́wọ́.

Oyo ni oni ba lo ni jo dasi o ba mi saminu omo adepoju omo eruwa n baba o awon ni n ba wa gbe awon baba mi fatai ba mi dele adam sanu wa nu o awon ni ojo ti suwa o awon ni oja kawo ti gboko bomi lo ni adi ya pa kini ti gbogbo oro ta nso ti n janpa ni fawon eyan won ba ti mo on ti ri eko kankan ko lara ti o ba si awon talent o ba pare mo ala awon lolorun lo ni sababi o ani gileyin ogba wa awon na ni won aje ko ti suwa awon na won aje ke bi o pa wa te bi ba pa ayan ju be bi ba pa ayan koja aye be bi ba pa ayan koja biki eyin o se segusi awon na aje ka wo ti se segusi awon ni won o ti je adada ku ni ni to je pe salu elenu gboro lo ko enu mi o ba ti le gboro mo tori eri okan ma je mi bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ sáwọn ọmọ tá ń lu jìbìtì tá ń lu ṣe ìyàwó tèmi náà sì tún ń ṣe jìbìtì tèmi náà ń ta káṣáàpù láwẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀rí ọkàn ò ní jẹ́ ń gbádùn ṣùgbọ́n torí pé àwọn ń ṣàánú tilé oge náà tún tó gé jẹ torí ntọ́lọ́ ń ṣe fún wa náà tún tẹ́ àlọ́rùn ni ò jẹ́ káwọn náà ti dàdà kúdà ọlá yín ọlọ́ ọlọ́run lára wọn adéyínká pẹ̀mbọ bí àwọn erin káṣàmọ̀ṣe dáadáa ajókọ bí ẹni kìlọ̀ ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ èdè bábà èdè ìjìnlẹ̀ bábà ìjìnlẹ̀ ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ ìmọ̀ bábà ìmọ̀ ìwà bábà ìwà kọ̀ǹkọ̀ bí ẹni tẹ́ ọmọ aládé jìgan jìgan tòkótó.

tawa ma ya wo na nta enu wo ni le gboro mo enu temi si gboro die so lu elenu gboro ni bi ma tun so eri okan ma ja nja sugbon owo ti a mo o owo mi re funfun nene o a ilu jibiti e ba tun gbo se ti mo nse fun ara mi personally yàtọ̀ fún pé à ń lọ sí mc à ń record fídíò à ń ṣe bẹ́ẹ̀dẹ̀ jingle nǹkan kàtà tún bá káàkiri kò sí alẹ́ kan táwẹ̀ tún hustle jáde nítorí pàfẹ́ wọ̀wọ́ lọ́wọ́ torí ẹni tí ò bá rí nǹkan kan jẹ tí ò rí nǹkan kan sí yóò mọ wọ̀wọ́ lọ́wọ́ tí nǹkan kan bá wá bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ lọ́wọ́ yóò wá máa ṣèṣekú sí ẹni yóò mọ jẹjẹkújẹ yóò mọ hùwà kíwà yóò mọ jalè yóò mọ fẹ́ ṣùgbọ́n àwọ̀ ìsọ̀ ọ̀lẹ́ o bó ti ẹ̀ jẹ́ pé ọ̀lẹ́ ni wá ọlọ́run nìkan lálágbára àìsọ̀ ọ̀lẹ́ o àìsọ̀ ọ̀lẹ́ tẹ́ ẹ bá gbọ́ ohun tí mò ń ṣe ní tọrọ owó tẹ́ ẹ fi máa bùn lo tẹ́ ẹ bá gbọ́ iṣẹ́ tèmi gangan ṣe fún ara mi ṣùgbọ́n ká gẹ́gẹ́ dínà bẹ̀ ń dá bá fi pamọ́ ní níyì gbogbo àwọn tí wọ́n ràn mí lọ́wọ́ ọlọ́run máa bá ràn wọ́n lọ́wọ́ tí wọ́n tún ń gbèrò pé àwọn fẹ́ ràn á lọ́wọ́ ọlọ́run máa ràn wọ́n lọ́wọ́ ọlọ́run máa dá àwọn náà tàbí sí ààyè wọn káwọn náà kan máa bójú.

0: bara ka ma fe yi se lo ni owa ago 12 berebe te tun ma gba awon repeated program si wa da ka ma binu gbogbo e ti eti jora won ni oya ma wa 24/7 o je tun ti be de san saba injo bara aye mo hun wa so online igba tolorun ba ti ni ki gbogbo studio set tan daada a ma wa lojojumo ni ojojumo e ni sala igbohun wa beje tun ma gbo repeated programs ko kan tabi music na ni sala e ma gbo program kan ekeji ni aye igba n wa owo generator a ni di computer ati ni table n baba ti fun won ti awon baba ti fun alowo table won di fun ani owo ati se sia na ati se sia baba ati se sia owo ta to fun aleni jo meta ati bi kun owo ta bi se sia pe ka tun se sia ati tun ra awon first apron ta fe ma wo kan le ba ma da ma to ni royin ni wa o ta ba lo cover event nita kan ba won foju wa yi ri lederede pe eni kan mu phone dani kan record ni ṣùgbọ́n bá ti rí apron ìwọ̀nba ni wọ́n mọ halẹ̀ mọ́ wa mọ nígboro tán bá ti rí apron pé ilé iṣẹ́ ìròyìn lélẹ́yìn ó ní rédíò lélẹ́yìn tán bá rí first tán rí káàpù gbogbo àwọn iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ náà ni a fẹ́ kun ibi tá a fẹ́ máa lò nínú yàrá mi kan ni wọ́n fẹ́ máa lò nínú àyín yàrá kan ni wọ́n fẹ́ máa lò ẹ̀ẹ́dẹ́yìn náà bá ní tẹ̀ fẹ́ fi ràn án lọ ẹ dákun ọlọ́ọ̀bẹ yìí náà gbé bùkátà gbogbo ẹ̀ ní ọba yín gbé kò ní dáyín dá bùkátà ẹ ṣe wà dúpẹ́ o a mọ̀ lóore gbogbo ẹ̀yìn tẹ̀ ti ràn lọ́wọ́ ọlọ́run mọ̀ ràn náà lọ́wọ́ ọdún yìí tún ti ń lọ ìwọ̀nba tó kù tọdún ó fi parí ọlọ́run gbogbo àwọn tí ó ràn mí lọ́wọ́ ọlọ́run mọ̀ bá ràn wọ́n lọ́wọ́ lọ́la láìlá ìlọ́lọ́ muhammadu rasulillah sallallahu alayhi wa sallam lọ́la wí pé kò sí ọba kankan níbi kankan tó tó ọba ọlọ́run olódùmarè kò tún sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run olódùmarè wàhálà ọlọ́la wàhálà kò wá táyé lábẹ́ láàrin rasim.
1: ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebí ọyọ online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣebí ọyọ láàárí ọyọ ò ní ṣe bí baba ẹnì kọ̀ọ̀kan.
0: tó o tẹ́ ẹ bá ní kọ̀m̀pútà tẹ́yìn ò lò mọ́ tí sì ń ṣiṣẹ́ tọ́yọ́ ní good configuration ẹ bùn mi ò ẹ jù sí mi ẹ bá lọ́lọ́kù ẹ jù sí mi ń hàn ó. Iṣẹ́ ẹgbẹ́ olí ni mo kọ́kọ́ kí n tó wá mọ̀ kọ́sẹ̀ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ sì bẹ́ẹ̀ ra tuntun náà fún wa pàláì á mọ̀ fún rere yín. Ẹ ṣe o. Pẹ́ẹ̀ tí ẹ̀ ń gbọ́ wa gan náà àdúpẹ́. Torí rédíò àwọn èèyàn máa wà wọ́n máa ń tètè ní wà distracted nípa rẹ̀. Tá a bá dé ń sọ nǹkan tí ò bá kíní mú báyìí àwọn èèyàn yín kú níbẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú ti ẹ̀ ń gbọ́ wa ẹni fẹ́ wa ni. Ẹ sọ̀rọ̀ la mọ̀ ọ́ sọ ni èdè la mọ̀ ọ́ pè ní. Èmi tí ń tún máa sọ̀rọ̀ tí ń tún máa ṣe pè. Èmi tí ń tún máa sọ̀rọ̀ gidi tí ń tún máa kàwàdà bọ́. Èmi ò gbàgbé kankan serious o ẹ̀yìn tí mọ̀ ọ́.

tó máa ń cover event náà a lè ṣe live a sì lè bá yín ṣe sí disk náà gbogbo àwọn nǹkan tá ń mú mọ́ra àwọn tá ń já mọ́ra àwọn díẹ̀díẹ̀ ni ká sá máa wọ̀wọ́ lọ́wọ́ tọ́ra wa náà a máa ń sọ̀rọ̀ wípé àwọn pásítọ̀ àwọn àáfàá ká má jókòó ti sọ̀rọ̀ sọ̀rọ̀ nìkan káwọn náà kí wọ́n tó máa bí bó ṣe kó náà bá lè dání bó ti à ń fi lé rẹ́ǹtì wọ́n mọ̀ ṣe kí á ti kà ní káwọn náà ká máa fi kún un àwọn tá a máa wá ń sọ̀rọ̀ ìtẹ́nu wá gbarú ọ̀rọ̀ yìí a gbọ́dọ̀ jókòó ti sọ̀rọ̀ sọ̀rọ̀ lásán ó jẹ́ pé iṣẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ gan náà iṣẹ́ ni lọ́tọ̀ ṣùgbọ́n nígbà tí ò tí yìí tọ́lọ̀ ò tí jẹ́ ká búrẹ́kẹ́ jù báyìí lọ a gbọ́dọ̀ jókòó tó nìkan ọ̀nà kan ọ̀wọ́jà là ń bá káàkiri èmi ni mo tún jẹ́ Lumatech tí mo ní Lumatech Lumatech International àti Lumatech ni àwọn Android yẹn ní gbogbo social media platform a ní à ń build Android application a máa ń build website náà tá a máa ń ṣe díẹ̀díẹ̀ mo build Android application yìí tó bí ayé ṣe bí ọ̀rọ̀ rédíò ni ẹ̀ tí mo pè ní all Nigerian radio application tí mo kó gbogbo àwọn rédíò tó jẹ́ ti orílẹ̀-èdè Nigeria sí nínú mo á rò pé kò sí kàkà tó wá látọ̀yọ́ yìí tó bí ayé ṣe bí ọ̀yọ́ ni ẹ̀ pé kí lọ́wọ́.

tẹ̀rí. Wọ́n kọ́ àwa ní Yorùbá ní ilé ẹ̀kọ́ gíga Emmanuel Alayande College of Education yìnyín lókè òrò kílọ̀ yàrá àfin wa ń gbé bàbá dáadáa àwọn èdèmú àwọn èdèmú àwọn igi ìwé àwọn ní ọkọ̀ ìwé gbogbo wọn ló lè ní wọ́n pè tẹ́lẹ̀ nígbà àwọn á rí pé kíní ìfọ́jú pọ̀ nàìjíríà mọ̀ ń bà yẹ ṣe ni a jẹ́ pé gbogbo wa náà ló lè tí lé bá dà o ẹni ọlọ́run bá pàtí àwọn nìkan lè ní rí. Sáké káfẹ́ kan legalize corruption. Mo ìtún mú ọ̀rọ̀ kan wá pé ẹyin tẹ wà nílé òkèèrè bẹẹ bá fẹẹ sàánú àwọn èèyàn ní Nàìjíríà àwọn èèyàn yín tán wà nílé tán máa ń gbé bùkátà wá báyìí ẹ máa intaviú wọn èyí tẹ bá rí kó rírì òpé tó àwọn tí ò wúlò ní sọpọ́ọ̀tì nínú ipò òṣèlú òun máa ń sọ pé we have to choose between two devils ni tí ò ní rí another options nílẹ̀ tí ò ní torí pé ìyẹn ò ní wọlé ni ò ní jẹ́ òun ó dìbò fún tẹ rí kó rírì tí ìpé tó ẹ má sàánú ru wọn mọ́ oríire tí ìpè tó ni iye tí ìyè bá sì tí ìjẹ ni ìyá ń jẹ nǹkan lọ ni iye tí ìjẹ dáadáa tó ni. ó yẹ kí orí àwọn èèyàn wo ti pé báyìí. ká má fi ọmọ ìyá mi nínú ẹ̀sìn mo tún gbẹ̀yìn náà wá nígbà pé ọmọ ìyá mi nínú ẹ̀sìn gbẹ̀yìn kan gbé wèrè ń dówèrè ọmọ ìyá mi wèrè ń dówèrè kan nínú ẹ̀sìn wá bá mi tí mo wò pé léyìí ò ní làákàyè tó láti lè rúlùú nàìjíríà láti lè sìn.

0: Máyín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí ọ̀yọ́ online radio.
1: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ má yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebíọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì wa o, Ajísebíọ̀yọ́ láàárí, ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajísebíọ̀yọ́ online radio. Ajísebíọ̀yọ́ láàárí, ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.
3: Ajísebíọ̀yọ́ láàárí, ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan.

0: ibadatu llahi
1: mina
0: jadala adi fala wallahi ma taraku
2: itakure
0: na
2: owo ola wahala ẹ̀dá ọlọ́run làwọn mẹ́tẹ̀ẹ̀ta ń jẹ́ ìjọ tọ́lọ̀ wọ́n bá ń dá wọn ẹ̀yìn ìbàdàn kò pé ní gángan sí bẹ́ẹ̀ bá dáyé ìbò lẹ́ẹ̀mà gbé ojú ẹ̀wù ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta pọ́sọ̀kan lè wọ́n wá.

0: alamakọ láti náà ya rọ̀bàna kò fi iná.
1: Ẹni mọ̀ bẹ́ẹ̀ dẹ̀ nù. Gbogbo ẹni tí bá ti wá ń bọ̀ mọ̀ mọ́ sálá yẹrí. Bí bá ti wá ń padà.

0: ẹ̀tì parí ẹ̀ ọ̀ṣọ́dé bẹ̀rẹ̀ yìí àjùbà yín mọ́ àti parí yìí.
1: Tádàlá àádì.
0: Àjẹ́sí bẹ̀rẹ̀ yìí àjùbà yín mọ́.
1: Tádàlá àádì.
0: Ọlọ́run ni ibà.
1: Fàlá wà lọ ìmà tára kù.
0: Ọdáyégi lọ́wọ́ máa yẹ rí agbáyé làwọn kan lọ́wọ́ ẹ̀yìn wo ló pelé lọ́wọ́ rí àwọn wo ni.
1: Tọ́lá.
0: Ǹbọ̀ èèyàn mẹ́ta náà ló pelé lọ́wọ́. Àwọn bàbá tó kókó ìjẹ́ kan náà wọn. Àwọn méjì. Àwọn wo ni. Orijọ́ mi.
1: Àlámàkọ́ láti náà yá rọ̀bà náà kí fi náà.
0: Àfáà mi àfínú àfínú tá àfáà mi fún mi láyé jí ọ̀jẹ́ wẹ̀rẹ̀ kan bà mí mà òun ni wí lọ́wọ́.
1: Bàtẹ́ náà záàkà.
0: Ẹran ni a kọ̀dá kí ni wọ́n ní àfínú púpọ̀ èmi ó sì gbé eré ìrì ọ̀dà. Àwọn aláàjì kí ni wọ́n lè pèyàn ọyẹ́ àgbẹ̀ ìgbé kò ní dáa fún ọjà ìyá ẹyọ kan tá a fà mí fún mi nù mo lè ti rí i pé mo ti sá ó ti jẹ mo ti sá sí ìyàn ó ti mú nzó. Yóò sì fẹ́.
1: Wàrà dà lọ àfidà náà.
0: Ìdàgbé náà. Àwọn alùpùpù yìí kàṣí ń bẹ̀ ń bà náà. Kàdé rí mo kí wọ̀n yá yá.
1: Lọ.
0: Kìjáde mo kí wọ̀n yá yá. Rìfẹ́rì mo kí wọn pátápátá. Lẹ́kì bẹ́ńdì mo kí wọn yán yán. Tìjáni wàkẹ́ ìlànì.
1: Tìjáni wàkẹ́ ìlànì. Gàgbọ́ àmì wọ́n á di àná.
0: Àbáwá gàdí.
1: Wọ́n ṣàbílì
0: yóò nàbà bí
1: ìfàyín.
0: Ẹ̀jẹ̀ bá ti wá àwọn aláàbí kò mú jà lọ́wọ́ rárá.
2: Allah.
0: Ẹni tí ń bá ń sọ̀rọ̀ lọ́wọ́ bẹ́yẹn bá ń bí lẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ bí ha wọ́n bá fi hàn yín kàn ó sì. Kọ́dàbọ̀ ọ̀fẹ́ náà ìwọ náà máa ń gbé. Wọ́n bá lọ sọ́dọ̀ ọ̀fẹ́ ìyẹn bọ́ǹtì. Àmọ́ ń gbọ́dọ̀ lọ́tọ́.
2: Allah.
0: Bọ́lọ̀ ìtọ́lọ́hún pẹ̀ntì máa sọ̀rọ̀ nù. Ẹyin tẹ́ bá máa wọ́ yín padà láàrin aago. Mo kì í. Àfáà wa ní agbáríjọ́mọ̀ òun kéjì ẹ̀mí náà kéte mi njọ́ náà lọ́wọ́ àwọn àmọ̀tò bá ti rí ni
2: ọlọ́
0: abrazaki ló ti kíní bàbá abrazaki kọ́ọ̀nù lọ́kọ̀ọ́kan ọlọ́wọ́n wò láàlùkò rání kò ní tẹ́.
1: Amina.
0: Fọwọ́ pọ̀ nínú àfáà tó lè ṣe tó ṣe mú ṣe sọ́tí ń kéwúlẹ̀ mí náà kéte mi tọ́wá dìde wá kíní láti dẹ̀hùn ọlọ́run tọ́wá ní ojú ṣe ojoojú bàbá wa bá ọlọ́run wọlé akábàrí bàbá agbárígbó ma gbogbo bí ọba lọ láyé ọlọ́run wọlé kẹ́ni àbùkù kì í yọ.
1: Ami.
2: Ọlágun tó dúdú wò mí.
1: Amina.
0: Ẹyin youth.
2: Mo kì í púpọ̀.
0: Ọ̀rọ̀ wa ọ̀pọ̀ níbànà. Ẹ rí pé mo ní ìwà ṣe wà sí. Mo wá ọmọ ìyá àti àbúrò mi wá ni. Ibi kan la wà tá a ti ṣe wà sí lọrin púpọ̀ wá di kabi 12. Mọ̀nà ọyẹ jalọ. À ń lọ lọ́rin lọ́rin. Téèyàn bá wò de sàdádà. Àfẹ́lọ́ bóyá là á rí déwọ̀. Ìlọrin mọ̀rọ̀ sọ́kọ̀ wọn. Ẹni wọn gbá lé gan. Ni wọ́n pè náà ìmọ̀lọ́rin ló pe bàdàn sí ọlọ́run. Ẹ lákòó pa fásaka jáde ní ọlọ́run pẹ̀lú òun ló kù kẹ́ pé pa fásaka. Wà láì tẹ́ bá pè mí jáde tẹ̀lé. Fásaka ni ẹ ti. Ọmọ ìyá wa ló pe lọrin ló pe bàdàn sí ọlọ́run. Wọ́n lé ẹnìkan, wọ́n lé ẹnìkan, wọ́n á dé kó ẹ mọ̀ gbàmí wọn mọ̀ jẹ́ gbàmí. Mo ní sọ mo pa ìkí ra wa ń gbà tá a bẹ̀ lọ. Ọba kọjá ń dàwa yìí kí ni. Àmọ́ ń gò tí wá sáré wá fi gbàgbọ́ lẹ̀. Ṣé wọ́n fọdọ́ burú ń lé yín? Ó ní kò sódò nu rí àwọn o. Alákọ̀ọ́ ìlú kan mo ní lọ lékejì. Bá a bá ti lọ lékejì tó ń lọ ọ̀ha ìdí ojú wọn, ó ti gbogbo ẹni bá ti bọ́ tó bá ti kílẹ̀ ń ṣe máa dá ọlọ́run má bẹ̀ wọ́n bẹ̀ ẹ dákun ẹ̀bùn mi ń bí ẹ má bẹ̀ wọ́n bẹ̀ wọ́n bá ti ní kílẹ̀ ń ṣe wọ́n náà máa dá ọlọ́run pẹ̀lú wọn akọ́gbẹ́ mọ́ hà kí ẹni níta fẹ́ lò nánú ni àmọ́ tó bá tó lè so òun pẹ̀lú pé kò ní jẹ́ orúkẹ́ bẹ́ẹ̀ bá ń kún nǹkan nù ẹ̀ ntí wọ́n fi ń dùn ní máa ṣe po àmọ́ tó bá ọwọ́nu
2: òun kì ní
0: ọwọ́lé bàbá lọ́dọ̀ ọmọ wọ́ ni
2: nígbà wá pẹ́
0: aláyì
2: wà dáyì
0: ọlọ́run sì kẹfẹ́ yẹn àbá o
2: mo ní kílódé
0: bàbá lọ́dọ̀ tó gbogbo ara àlejò
2: ní wọ́n pé
0: òun fi kún wọlé wá ní
2: lẹ́yìn àfáàbà sírù
0: tó máa sọ ayé tó ń sọ
2: ọmọ ọlọ́pàá
0: kò jù báwùn lọ
2: ọ̀dọ̀ wà lọ́wọ́ òun wà
0: ẹ̀yìn ìbàdàn
2: ẹ̀rí àlọ́
1: àlọ́
2: bẹ́ẹ̀ tí lè pé mànù
1: àlọ́
2: ẹ pé ẹlẹ́ẹ̀kẹta kún ó sì máa gbọ́dọ̀ ju títì
1: àlọ́ akúrẹ́rù
0: ọlọ́lọ́run ọ̀wá tún wà kàkàkì
2: kí ló tún wà kí ọ̀nbẹ nítorí ìtàṣẹ ahmed tijani
1: rọ́dí ọlọ́run tààlà ánìwò
0: ọlẹ́rù gbà ó
2: kí ní ń bọ̀ ọlẹ́rù
0: àwọn ẹ̀rù ní ọlọ́wà lójú ọ̀rẹ́ wọn
2: ọ̀nbẹ nítorí ìtàṣẹ abdulkadir tẹ̀tẹ̀sẹ̀ lọ òṣèrè
0: ọláyà ń pa ó
2: kí ní ń pọ̀ ọláyà
0: àwọn tí
2: pa ní láyà
0: kí ní ọlọ́wà lójú ọ̀rẹ́ wọn ọmọ ọlọ́run pè ọmọ abẹ ọmọ
2: kì
0: ọmọ afa
2: ó
0: tún wọlé nùbọ ìwọ ló kù tó ń bẹrù bara rẹ afa wa fàdálà mo kí afa fàdálà púpọ ọlọ́run tó ní okó ìjọba yìí
2: wọ́n bá tún lọ ọdún tó ń bọ̀ tó ń pè mí
1: ṣá allá
0: tí n bá ti ń bẹ lórí ìyẹpẹ ní tó dáhùn
2: ọlá àwọn àgbàdàn yìí mo ní ọlá owó
0: wàhálà wọ́n sì ń lọ bí ọlọ́run tí òjú wọn máa lọ ìwọ ọlọ́run ọdá wa tó gbó ní ká máa lọ rí
2: owó lè bẹ̀tì mọ́bi tí ń lọ
0: ńlọrọrin
2: bẹ́lẹ̀ ìbá ń ruwó bọ̀ láti èkó
0: alájì
2: afa
0: ẹ gbà mí ọjà mi wà lórí ṣíìtì
2: kò tí ì dé for the past 3 months
0: àwọn àfa àdìtọ̀
2: àdúrà náà lọ́kàn
0: lódò owó lọ́rin
2: ọlá mo wọn lọ rí
0: ọlá dídé wọn ti dé bẹ̀rù
2: èmi ń lọ ọyọ
0: ọmọ ọyọ
2: ó lè mọ lè ṣe kẹkẹ lọwọ
0: àmọ yóò ní fi làbí tí ajé
2: yóò sì ní ẹsí
0: yóò sì
2: lọ́sọ̀ kùsùkà tí ò ní délẹ̀ kò sì ní dókè
0: yóò sì wálẹ̀ kẹsì pàkan sọ́rọ̀ ọwọ́ pẹ́lá tí wọ́n jó yé nìyí wọn rí
2: òun ló sì wọ́ pàkan
0: bẹ́ẹ̀ bá wá ní
2: ẹ̀bá pàdé pé bọ̀dá bọ̀dá bọ̀dá
0: àjíjẹ bí ọ̀yọ́ la rẹ̀ alọ́ yóò sí bí bá bẹ́ẹ̀ ní ẹ̀kọ́ kan ẹ̀rí
2: òun dúró mẹ́wọ́. ìwọ wàhálà ń gbọ́dọ̀ wàhálà ń lọ ńlọ ó dé express ní ìyọ́ fẹ́ sàárẹ̀
0: wọ́n tọ́jú ẹ̀ wọ́n nínú ìkọ́
2: ní ìkọ́ wọ́n tọ́jú ẹ̀ ó dé gírígírígírí ń kọjá tókè
0: ọlọ́dà bí fóun tí ń gbádùn díẹ̀ wọn
2: àtọ́gbádùn àtọ́gbádùn
0: ó ní kúrò ní
2: wọ́n ti lọ
0: ó dé tó gèjì èkó ọkọ̀ já sí èkó tán
2: ọdẹ àárín èkó náà tán pè láíláńdì
0: wàhálà dá kí ó kí ó
2: bọ́ wọ mọ́tò lọ́hùn
0: ìjẹ̀gbọ̀n
2: bọ́ sọ fún mọ́tò
0: ìjẹ̀gbọ̀n
2: bóòrùn jẹjẹ báyìí
0: ìjàngbọ̀n
2: bóòrùn èkó mọ́tò
0: ìjàngbọ̀n
2: bóòrùn kẹ̀kẹ́ lásán lẹ́kọ̀ọ́
0: ìjàngbọ̀n
2: bóòbá tètè ẹrù lẹ́kọ̀ọ́
0: ìjàngbọ̀n
2: bóòbá wẹni tí mú bó lásán
0: ìjàngbọ̀n
2: ọ̀fi ilé ìjú ọní o
0: ìjàngbọ̀n.
2: àṣelọ́hún lọ́dọ̀
0: ẹ̀yin ìbàdàn mọ́ bá yín dúpẹ́ lọ́dọ̀ alhamdulillah
2: wàhálà òkú sí amẹ́ ẹ̀kú
0: bá a ti ń bọ̀ ní sẹ́yìn kẹgbẹ́ mọ́tò amẹ́
2: jọ́jọ́ tún náà kílò ní
0: àbúrò èkó ní ìlú
2: wàhálà kẹrọ ọkú sọ òun ni
0: òkè ìwé ẹ̀yà bá
2: ìtakúrè
0: ọlọ́run ní ká má jọra wa
2: kí ni òní yá má wúra pé àjọra wa
0: bá a ti wà ní yìí
2: àjọra wa
0: àwọn ànábì ọrọ mu
2: àwọn náà jọra wa
0: àwọn
2: àníyí ọrọ mu
0: wọn jọra wa
1: ọlọ
2: àwọn olówó
0: wọn jọra wa àwọn kan náà tí wọ́n sójú ọ̀nà ọlọ́run. Ẹ baba wa lánàá sẹ. Àwọn kan náà tí wọ́n sójú ọ̀nà ọlọ́run. Àwọn kan sì náà tí wọ́n sójú ọ̀nà èsì. Bá a ti wá lọ ayé nù. Ọlọ́run wa ni ẹ má dàbí àwọn kan o, ẹ̀yin ìyáwó obìnrin. Ọlọ́run ni ẹ má dàbí àwọn kan. Ntọ́ bà mí lẹ́rù láyé lárẹ̀ ẹ̀dá, òun ni kádàrá. Ẹyin ìbàdàn ọ kádàrá ọyẹ kí ẹ bá sùn bàbá jí tó kí òun fọlọ ntọ ọyẹ kó jò kó wá fún wa ọlọ́run kò sùn kò sùn kí ni ọ̀pọ̀ alẹ́kùnrin bò ní mú tiẹ̀ wá parí ẹ̀ sí ọlọ́ bò ní mú parí ẹ̀ sí ọbásanjọ́ lu ọdún mẹ́jọ àti bọ̀tán ọbásanjọ́ òsì dá ọlọ́ ẹ dákun ẹwùjọ títí mọ̀ ẹ́ ṣe yà. Obasanjo 8 years in the mockery ati botan baba yabo lo to so sa we did one and a half seconds obasanjo ti o gbe joba tale o si baye are je obasanjo si ta o si ta ijomo ru abi e o si ta nu omi láàrin ìtẹ́jú kan àbọ̀ tọ́bàṣánjọ́ òjòjọba kalẹ̀ pé mo ṣe é tó ibi mọ́dà yìí rú léèrè nàìjíríà ó ìtúkànkú kí ò tí ní dáa fún gbẹ̀yìn. ẹ rí báyìí ọmọ nàìjíríà mo lè dìtà ń ṣe lórí àfáàsà dáadáa ń bá dà lọ́rẹ̀ méjì ààfin rárá wa létí pé ibo là ń wá ń lọ kàn ọbàṣánjọ́ ń lọ òbò kébò. Obasanjo lo oju kan abo o tun fi ku fat fat kan wi e wo ru pe don ka la pe ju e won ta ni 300 njo won ti kan fat mo do ti ku e mo ara ni 4
3: Allahu akbar
0: o ka da ni ya mu tere ni tele o ka da na ti ke o tun mo be won ni e jo sa ibi mo lo si iworo labe mi ẹyin náà wọn tẹ gbogbo gbogbo gbogbo gbogbo gbogbo gbogbo gbogbo gbogbo
3: ọrẹ bí
0: abẹ bridge 150 ọmọ abẹ ẹdá tẹẹlọ ni abẹ lọ dayila ilala
3: itakure
0: àbá wọlọ́wọ́ níbi ọwọ́ àti ọlọ́wọ́ ní nàìjíríà.
4: Àdìrúnlé mojíbà ilé ìyá ìrùdí ìmálànà.
0: Ládọ́jà òun lo ìbàdàn títí ẹlẹ́kú ò. Ẹlẹ́ lọ́rọ̀ ó tún padà wá olówó ọ̀sẹ̀ méjì tọ́sẹ́kù. Ń bẹ lọ́wọ́ àkàlà lọ́wọ́ lónìí.